dájú wípé ìrì ọlọ́run yóò wà pẹ̀lú wa lójú àwọn ọ̀tá wa. A ó máa ní ìbùkún àtọ̀run wá lójú àwọn ọ̀tá wa. A ó máa ní àkúnwó sílẹ̀ ìbùkún lójú àwọn ọ̀tá wa. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀, jẹ́ kí àlàáfíà kí ó wà ní ọkàn rẹ, nítorí wípé ọlọ́run yóò máa dáàbò bò ọ́, ọlọ́run yóò máa pèsè ní kókún fún ọ. Jẹ́ kí a wọ ẹsẹ̀ ìkẹfà ní tòótọ́. Ire àti àánú ni yóò máa tọ̀ mí lẹ́yìn lé ọjọ́ ayé mi gbogbo. Ire àti àánú yóò máa jẹ́ tiwa ní ọjọ́ọjọ́, ní ọ̀sọ̀ọ̀sẹ̀, ní oṣooṣù, títí ọdún yìí yóò fi yípo. Ore, ire àti àánú yóò máa tọ̀ wá lẹ́yìn lé ọjọ́ ayé wa gbogbo, àti wípé èmi ó máa gbé inú ilé Olúwa láéláé. Jésù ti lọ láti lọ pèsè ibùgbé sílẹ̀ fún wa. Ó ní ní ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, mi ìbá ti sọ fún yín. Èmi lọ láti lọ pèsè àyè sílẹ̀ fún yín. Ibùgbé ayérayé yóò jẹ́ tiwa. Wo àwọn àǹfààní, wo àwọn ìbùkún tí ó jẹ́ tiwa, nítorí wípé àmọ́ Ọlọ́run ǹjẹ́ kò yẹ fún wa láti dìde dúró, láti sọ fún Ọlọ́run wípé a fẹ́ mọ̀ọ́rẹ́, láti sọ fún Ọlọ́run wípé a dúpẹ́, láti sọ fún Ọlọ́run wípé àwa ló ṣe lólóríire, àwa ló ṣe lójú ẹ̀mí, láti mọ Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa. Dìde dúró kí o sọ fún Ọlọ́run bí o bá ti ní ìgbàlà Ọlọ́run, bí o bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, bí o bá jẹ́ ti Ọlọ́run ní tòótọ́. Dìde dúró kí o sọ fún Ọlọ́run wípé o dúpẹ́, wípé bàbá kú iṣẹ́. Àwọn nǹkan wọ̀nyí ni Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa. Àwa tí a jẹ́ àjògún ìgbàlà, àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, àwa tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Olúwa ni olùṣọ́ àgùntàn rẹ. Àti wípé àwọn ìbùkún wọ̀nyí, ìpèsè ní kíkún, ìsinmi fún ọkàn, ìtọ́ni Ọlọ́run àti ìtùnú nínú ọkàn wa, àti ìmúpadàbọ̀ sípò àti òdodo àti ìwà mímọ́ àti ìdáǹdè lọ́wọ́ ẹ̀rù, ìfarahàn Ọlọ́run, ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún Ọlọ́run nípa ti ẹ̀mí àti nípa ti ara, ore àti àánú ńkọ́, àti ibùgbé ayérayé. Jẹ́ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn nǹkan wọ̀nyí ni ó ti pèsè sílẹ̀ fún wa. Kí o sì pinnu wípé kò sí ohunkóhun tí ó mú ìgbàlà Jésù Kristì kúrò nínú ọkàn rẹ. Kí o pinnu wípé kò sí ohunkóhun tí yóò fà ọ́ kúrò lọ́dọ̀ Ọlọ́run. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ tirẹ̀ títí láé. Gbàdúrà bí àìní tàbí ohunkóhun bá ní ìgbésí ayé rẹ nípa ti ẹ̀mí ni. O ní ìdánwò, o sì fẹ́ jẹ́ ẹni tí ó ṣẹ́gun, ẹni tí ó borí. Sọ fún Ọlọ́run, sọ fún Ọlọ́run yóò fún ọ lágbára. Sọ fún Ọlọ́run yóò mú kí gbogbo ẹ̀rù rẹ kí ó kúrò. Sọ fún Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní rẹ.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ika, ori iketa, emi si wipe bo, emi benyi, enyi olori ni Jakobu, ati enyi alakoso ile Israeli, ti yin ki se lati mo idajo bi, enyi ti o korira ire, ti e si fe ibi, ti e ja wo ara won kuro lara won, ati eran ara won kuro ni egungun won, awon eni ti o si je eran ara awon eniyan mi pelu, ti won si fa wo ara won kuro lara won. Wọ́n sì fọ egungun wọn, wọ́n sì ké wọn wẹ́wẹ́ bíi ti ìkoko, àti gẹ́gẹ́ bí ẹran nínú odù. Nígbà náà ni wọ́n kígbe pé Olúwa, ṣùgbọ́n òun kì yóò gbọ́ tiwọn, òun tilẹ̀ pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ wọn lé àkókò náà, gẹ́gẹ́ bí wọ́n ti hùwà aláìfírí nínú gbogbo iṣẹ́ wọn. Báyìí ni Olúwa wí ní ti àwọn wòlíì tí ń ṣe àwọn ènìyàn mílíọ̀nù, tí ń fi ehín buni ṣán, tí ó sì ń kígbe wí pé àlàáfíà, òun ẹni tí kò fi nǹkan sí wọn lé ẹnu, àwọn náà sì múra ogun sí i. Nítorí náà, òru yóò ru yín tí ẹ̀yin kì yóò fi rí ìran, òkùnkùn yóò sì kún fún yín tí ẹ̀yin kì yóò fi lè sọ tẹ́lẹ̀, oòrùn yóò sì wọ̀ lórí àwọn wòlíì, ọjọ́ yóò sì ṣókùnkùn lórí wọn, ojú yóò sì ti àwọn aríran, àwọn alásọtẹ́lẹ̀ náà yóò dààmú nítòótọ́, gbogbo wọn ó bo ète wọn nítorí ìdáhùn kò sí láti ọ̀dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n nítòótọ́, èmi kún fún agbára nípa ẹ̀mí Olúwa, àti fún ìdájọ́, àti fún ipá láti sọ ìrékọjá Jákọ́bù fún àti láti sọ ẹ̀ṣẹ́ Ísírẹ́lì fún. Bó èyí, èmi bẹ̀yìn, ẹ̀yin olórí ilé Jákọ́bù àti àwọn alákòóso ilé Ísírẹ́lì, tí ó kórira ìdájọ́, tí ó sì yí òtítọ́ padà, tí ó fi ẹ̀jẹ̀ kọ́ Sioni àti Jerusalemu pẹ̀lú ìwà ẹ̀ṣẹ̀. Àwọn olórí rẹ̀ ń ṣe ìdájọ́ nítorí èrè, àwọn àlùfáà rẹ̀ ń kọ́ni fún ọ̀yà, àwọn wòlíì rẹ̀ sì ń sọ tẹ́lẹ̀ fún owó, síbẹ̀ ni wọ́n gbẹ́kẹ̀lé Olúwa, wípé Olúwa kò á wà láàrin wa, ibi kan kì yóò bá wa. Nítorí náà, nítorí yín ni a ṣe ro Sioni bí oko, Jerusalemu yóò sì di òkítì àti òkè ńlá ilé bí ibi gíga igbó.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà.
3: Bàbá Ọlọ́run wa, a dúpẹ́ pé a wá sí yín kí a ba lè gbọ́ ọ̀rọ̀ yín. Ó ṣeéṣe kí àwọn ilé ìsìn mìíràn kí ó ti máa pè wá, kí a sì ní wọn lárọ̀ọ́wọ́tó wa. Ṣùgbọ́n ohun tí ó mú wa wá sí yín ni wípé a mọ̀ wípé a ó gbọ́ ọ̀rọ̀ yín láì fi bọpo bọyọ̀, àti wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín, ọ̀rọ̀ yìí ni yóò lè ṣe wá pé láti múra wa sílẹ̀ fún ìpadàbọ̀ Jésù Kristì. Ǹjẹ́ bí a ti ní ìpinnu tí a sì wá sí yín, a ń bẹ̀bẹ̀ wípé ohun tí a wá láti gbọ́, tí a wá láti ṣe, ǹjẹ́ gẹ́gẹ́ bí ẹ ti ń bá wa sọ̀rọ̀, oore ọ̀fẹ́ láti ṣe é, ẹ ó fi fún wa lórúkọ Jésù. A bẹ̀yìn wípé Ọlọ́run ẹ̀mí fún ara rẹ̀ yóò ṣe ìtumọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí fún wa, kí a ba lè jẹ́ àjùmọ̀dí ogún pẹ̀lú Jésù Kristì nítòótọ́, kí èrè kíkún àti èrè pípé kí ó lè wà fún àwọn iṣẹ́ wa nínú Olúwa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń wo ọ̀rọ̀ Ọlọ́run lórí èso àti èrè iṣẹ́ wa. Èso àti èrè iṣẹ́ wa. Yẹ kí a wo Kọ́rìntì kínní, orí kẹẹ̀dógún, láti ẹsẹ̀ ìkejìdínlọ́gọ́ta, ẹsẹ̀ tí ó gbẹ̀yìn. Nítorí náà, ẹ̀yin ará mi, olùfẹ́, ẹ máa dúró ṣinṣin láì yẹsẹ̀, kí ẹ sì máa pọ̀ sí i ní iṣẹ́ Olúwa ní ìgbà gbogbo, ní ìwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé iṣẹ́ ẹ̀yin kìí ṣe asán nínú Olúwa. Níhìn-ín ni a rí Pọ́ọ̀lù Apọ́stẹ́lì, ẹni tí ó kún fún iṣẹ́ ìsìn sí Ọlọ́run, ẹni tí ó ti fi ayé rẹ̀ jì, tí ó ti fi ara rẹ̀ rúbọ, kí ó ba lè ṣe ohun gbogbo tí Ọlọ́run ń fẹ́ kí ó ṣe nínú iṣẹ́ Ọlọ́run. Ẹni tí ó ti rin ìrìn àjò púpọ̀ lójú ọ̀nà, lójú omi, ní gbogbo ìgbà tí ó ti lọ sí ọ̀dọ̀ àwọn kèfèrí, ọ̀dọ̀ àwọn ọlọ́gbọ́n, ọ̀dọ̀ àwọn aláìgbọ́n, ọ̀dọ̀ àwọn Héléènì àti ọ̀dọ̀ àwọn Hébérù, ti o tin so fun won nipa ohun ti Jesu Kristi ti o se lori igi agbelego nihin ni ari okunrin yi eni ti o ti jiya popo fun ise esin Olorun ti o gba awon ara Korinti ni iyanjo wi pe bi won ti je ara ninu Olowa ati olufe ayanfe pelu wi pe ki won ki o ri pe won duro sese lai yese ki won ki o ma po si ninu ise Olowa ni igba gbogbo ni won bi won ti mo wi pe ise won ki se asan ninu Olowa bi abari enikan ti o ye ki a peti si bi o ba nsoro nipa ise Olowa oni Paul apostoli nitori wi pe omi odo jijin popo ni Paul ni o la koja nitori pe ninu ise Olorun a le so wi pe Paul ni igba gbogbo ni o rin ni afonifoji ojiji eku igba popo ni aso lokota igba popo ni ana igba popo ni agbe so si inu tubu bi a ba ri enikeni ti o ye ki adayapo enikeni ti o ye ki okan re poruru enikeni ti o ye ki o so wi pe ohun ko ni se ise kankan fun Olorun mo iru eniyan be ibaje Paul apostoli sugbon rara titi o fifi ida re lele ni ese agbelebo ida ti emi oro Olorun to nwaasu titi o fifi emi re lele titi di oju iku ni ariwe pe okunrin yi o je olooto si ipe ti a pe o wa nso fun wa wi pe awa ti a ti di ara ninu Olowa awa ti a je omo Olorun awa ti a ti di ebi Olorun wi pe gege bi Olorun ti yan wa fe gege bi Olorun ti fi ife re han wa nitori wi pe o ran Jesu Kristi omo bibi re kan soso ki o ba le ku fun ese wa a se ti je ki o ye wa a se ti ronupo ada ati di omo Olorun oni o ye ki a duro sinsin nitori opolopo iji ni o se ki o ni o sese ki o ja opolopo ariso ariwisi ni o sese ki a ri lati odo esu ati odo awon emewa re oni sugbon ki a ri wi pe bi iji tile nja bi afefe tile nfe bi o tile dabi eni wi pe esu ati awon emewa re won pariwo oni ki a duro sinsin ki a ri wi pe a o ye ese ki a ri wi pe ni ipejopo awon omo Olorun ese wa oye ki a ri wi pe ninu ise Olorun a o ye ese wi pe ki se pe ki a duro si oju kan wi pe ki a ma po si ni ise Olowa ni igba gbogbo ibaje ni akoko ajinde tabi ni akoko Kérésìmesì ibere odun ni tabi arin odun ni osan ni tabi ni asale ni igba ti a kun fun ojuse ninu ebi ni tabi ni igba ti owo dile oni ni igba gbogbo ki a ma po si ni ise Olowa ni won bi ati mo wi pe ise ti a nse fun Olorun ki se lasan ninu Olowa opolopo ninu aye wa isinsinyi ni won kun fun ise won kun fun ojuse o si je ohun ti o wu ni lori wi pe awon eniyan ti won je aladugbo wa yala won sise ni oja yala won sise pelu ijoba tabi won sise ni ibi ile idase sile ari wi pe ohun kan ti o ma n wa lokan won ni wi pe won fe ki aye ti awon wa yi nipa ti ara ki o dara ju be lo nipa ise owo won awon ti won se oju titi awon ti won se afara ti moto n gba awon ti won ko ile awon ti won se opolopo ise miran erongba okan won ilepa won ni wi pe ki awon ki o fi aye sile dara ju bi awon ti ba lo nipa ise ti won se sugbon ye ki a mo wi pe ise ti a ba se ninu Kristi ki a si se fun ogo Olorun nikan soso ni yo ni ere ni orun ati ni aye raye awon opolopo Kristiani onigbagbo ni ari wi pe won ma n gba ohun popo lati owo Olorun nigba ti won ti wo ijoba Olorun won ti gba igbala o sese ki won ti ri iwosan ni opolopo igba nipa adura ati ebe won ti gba ohun popo lowo Olorun sugbon o se ni laanu bi a ba wo igbesi aye won won o ti se ohun popo ti o se pataki ti won yo fi so wi pe won ti sise ti o lere ni ijoba olorun opolopo ti won ro wi pe won je ni mimo won je olododo ninu ijo ni o je wi pe ni ikehin won o farahan ni waju olorun lowo opo won o si je aboshi eni ti ko lere kankan ni waju olorun titi ayeraye ki eyi ki o ma ba je ipin wa oni afin so loni we pe o ye ki a sise fun olorun ati ko lorin we pe ki a foriti ki a foriti ki a ma sona ki a ma sora ki a si ma sise titi jesu christi oluwa wa yo fi de ati ko lorin we pe a nse ipinu we pe a o sise omo olorun sani wa ati wi pe a o tele ona ti oluwa wa to se omo ona ti oluwa wa to o sise fun olorun o se ife olorun oni o so wi pe o nje ohun ni ati se ife olorun ki ohun ki o se pari ise re ati wi pe nigbati ohun wa le aye ohun je imole aye ohun si ni lati sise ni akoko isinsin nitori pe oru nbo nigbati enikan ki yo le sise atijo ko lorin papo we pe a o sise ki a ba le fi onje mi bo awon ti ebi npa ati ki a ba le ko awon alaare wa si orisun iye oni ninu ise wa ninu agbelebo kristi la o ma sogo oni nigbati a ba nkede wi pe ofe ni igbala ori ti a ko yi o so fun wa wipe ise ti an so nipa re o je ise igbala okan tabi ise ijere okan ki a ba le ma so fun gbogbo awon eniyan ti won wa ninu ijoba okunkun awon ti won ti sina awon ti won ti jina rere si olorun wipe igbala nbe ninu jesu wipe o ye ki won ki o wa sodo jesu christi nitori be gege bi ati ko lorin o ye ki enikokan wa ki o se ipinu wi pe a o sise paul apostle sin je ki o da wa loju wi pe bi abamu ipinu yi se ti a duro sisin ninu ise olorun ti a o yese ninu ise olorun ti a npo si ninu ise olorun ni igba gbogbo wi pe ere yo wa fun wa lodo oluwa o meta ni a fe gbe yewo ninu iwaasu ti oni ikini ise ti o lere ise ti o lere opolopo ise ni o je wi pe ko lere ni woju olorun opolopo ise ni o je wi pe be ati nse ki a ma ko iyepe ati awon nkan aye yi ki a ma ko wonjo awon nkan ti o ba ni tale awon nkan ti a o fi ile ninu aye awon nkan ti a o ni mu lo sorun awon nkan ti ko ni ni ere ni woju olorun opolopo ise ti awon eniyan se nipa bayi ni won tin padanu ere sugbon loni a fe so nipa ise ti o lere apa keji ninu iwaasu yi eso ise nipa ti emi ise ti a nse nipa ti emi kini eso ti a nri nipa re iketa ere fun ise wa ere fun ise wa ikini ise ti o lere je ki a wo Thessalonica kini ori kini ese iketa ki a wo ise ti a le se ti yo mu ere wa ni waju oluwa ise ti o lere Thessalonica kini ori kini ese iketa li a isimi li a wa ranti ise igbagbo yin ati laala ife ati suru ireti yin ninu oluwa wa jesu christi ni waju olorun ati baba wa nihi ni paulu ni o n kowe si awon onigbagbo ni Thessalonica o n so fun won wi pe o n ranti nkan meta nipa won ikini igbagbo ikeji ife iketa ireti o si n so fun wa nipa awon nkan meta yi o n so nipa ise igbagbo
4: o nso nipa laala ti ife o nso nipa suru ti o ni ireti o meta yi ni ari wi pe o ye ki o wa ni igbesi aye onigbagbo se oranti korinti kini ori ketala ese ketala ti o so wi pe nje nisisin yi igbagbo ireti ati ife nbe awon meta yi sugbon eyi ti o tobi ju ninu won ni ife awon meta yi a ko le ya won nipa igbagbo ireti ati ife bi e ba nfe sise fun oluwa o ye ki a mo wi pe ipile ise ti a nse fun oluwa o ni igbagbo wa ninu jesu christi lai ni igbagbo a o le se ise ti yo te olorun lorun lai ni igbagbo ninu oluwa ninu jesu christi igbagbo wipe o ku fun ese wa igbagbo wipe nipa eje jesu christi ni an we wa mo igbagbo wipe ohun ni o wa lati ko ese ara aye lo igbagbo wipe agbagbo fun ese wa gangan ni o ku lori igi agbelebo lai ni igbagbo yi gbogbo ise ti a nse o je oku ise nitori eni ti ko ba ni igbagbo ninu jesu christi eni ti o ba je oku ninu ese eni ti o ba je oku ninu awon nkan aye wonyi ti o fi oso aye irin aye ise aye ese ti o wa ninu aye ti o fi yi ara re ka ti emi ati okan re ti o ku ti ko ni iye olorun iru eni be gbogbo ise ti o nse

kojú snow lọ irú ẹni bẹ́ẹ̀ ni a ń sọ fún wípé iṣẹ́ rẹ̀ kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú olúwa ìpìlẹ̀ lórí èyí tí a ń kọ́ ilé ìgbàgbọ́ iṣẹ́ ìgbàgbọ́ sí ni ìgbàgbọ́ wa nínú jésù kristi kì í ṣe bẹ́ẹ̀ nìkan ìfẹ́ wa fún ọlọ́run bí a ti mọ̀ wípé ó fẹ́ wa àwa náà nítorí ìfẹ́ rẹ̀ àwa sì fẹ́ ẹ pẹ̀lú bí èyí ni a fi lè ṣe làálàá nínú olúwa kí làálàá wa kí ó má bàá já sí asán yẹ kí a tún wò ó nínú hebeeru orí kẹfà ẹsẹ ìkẹwàá nítorí ọlọ́run kì í ṣe aláìṣòdodo tí yóò fi gbàgbé iṣẹ́ ẹ̀yìn àti ìfẹ́ tí ẹ̀yìn fi hàn sí orúkọ rẹ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ tí ẹ ti ṣe fún àwọn ènìyàn mímọ́ tí ẹ sì ń ṣe ohun tí ó yẹ kí ó yé wa níhìn-ín ni wípé bí ó ti ń sọ nípa iṣẹ́ wa bẹ́ẹ̀ ni ó ń sọ nípa ìfẹ́ tí a ní nínú olúwa bí a bá ya nǹkan méjì yìí nípa a ó rí wípé àwọn méjèèjì wọn kò ní jẹ́ ìtẹ́wọ́gbà níwájú olúwa bí a bá sọ wípé a ní iṣẹ́ lọ́wọ́ kì í ṣe iṣẹ́ ti ara ṣùgbọ́n iṣẹ́ tí a ń ṣe nínú ilé ìsìn iṣẹ́ tí a ń ṣe fún ìjọba ọlọ́run iṣẹ́ tí a ń ṣe láti jèrè ọkàn àwọn ẹlòmíràn iṣẹ́ tí a ń ṣe láti sin ọlọ́run bí kò bá mú ìfẹ́ ọlọ́run lọ́wọ́ bí ó bá jẹ́ wípé a kàn ń ṣe é láì ní ìgbàgbọ́ nínú jésù a ń ṣe é láì ní ìfẹ́ ọlọ́run a ń ṣe é láì ní ìrètí ìyẹ̀ nípẹ̀kun pẹ̀lú ọlọ́run lókè ọ̀run irú iṣẹ́ bẹ́ẹ̀ kì yóò jẹ́ ìtẹ́wọ́gbà a rí àwọn tí wọ́n ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ ìgbàlà jésù kristi kò tíì jẹ́ tiwọn ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí ohun tí jésù kristi ṣe lórí òkè kálvárì kò tíì jẹ́ tiwọn lójoojúmọ́ ni wọ́n ń dẹ́ṣẹ̀ lójoojúmọ́ ni wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n wọn kò jẹ́ kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ irú àwọn bẹ́ẹ̀ bí wọ́n tilẹ̀ fi gbogbo owó wọn fún ìjọ bí wọ́n tilẹ̀ fi gbogbo àkókò wọn fún ìjọ fún iṣẹ́ ìsìn kì yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú olúwa nítorí bẹ́ẹ̀ iṣẹ́ láìsí ìfẹ́ ọlọ́run iṣẹ́ láìsí ìgbàgbọ́ nínú kristi iṣẹ́ láìsí ìrètí ìyà ẹni pẹ̀kun kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú olúwa ẹ̀dà kejì ni ìfẹ́ láìsí ìṣe àwọn ẹlòmíràn wọ́n máa gbàdúrà wọ́n máa sọ fún ọlọ́run wípé àwọn fẹ́ràn ọlọ́run púpọ̀ ṣùgbọ́n ìfẹ́ wọn sí ọlọ́run kò mú ìgbọràn ìgbàgbọ́ lọ́wọ́ ìfẹ́ wọn sí ọlọ́run kò mú ìgbọràn láti ṣe ohun tí ọlọ́run pa láṣẹ láti ṣe é ìfẹ́ wọn sí ọlọ́run kò mú kí wọn kí ó ní ẹ̀dùn ọkàn sí àwọn tí ó ń ṣègbé láti lè wá wọn lọ láti lè wá àwọn àgùntàn tí ó sọnù láti lè mú wọn wá sínú ìjọba ọlọ́run wọn kàn sọ wípé àwọn ní ìfẹ́ ìfẹ́ ní ẹnu ṣùgbọ́n ìfẹ́ tí wọn kò mú sí ìṣe irú ìfẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú olúwa nítorí bẹ́ẹ̀ ohun tí ọlọ́run bèèrè lọ́wọ́ wa ni wípé kí a ní kí a ṣe làálàá tàbí kí a ṣe iṣẹ́ tí ó ní ìpìlẹ̀ nínú ìgbàgbọ́ jésù kristi tí ó sì jẹ́ wípé ohun tí ó ń tì wá láti ṣe àwọn nǹkan wọ̀nyí ni ìfẹ́ wa sí ọlọ́run ìfẹ́ wa sí àwọn ará ìfẹ́ wa fún àwọn ẹlẹ́ṣẹ̀ nítorí wípé a kò fẹ́ kí wọn kí ó ṣègbé irú ìfẹ́ yìí ni ó máa jẹ́ kí a ṣiṣẹ́ fún ọlọ́run bí a bá rí ẹnikẹ́ni láàrin wa tí a rí wípé ó jẹ́ afáfá fún ọlọ́run a rí wípé ó ń ṣe làálàá fún ọlọ́run ó ń fi àkókò owó ohun ìní àti nǹkan mìíràn tí ó ní ó ń fi ṣiṣẹ́ fún ọlọ́run èrèdí rẹ̀ ni wípé ó ní ìfẹ́ sí ọlọ́run ó ní ìfẹ́ sí àwọn ará ó ní ẹ̀dùn ọkàn láti gba àwọn ẹlẹ́ṣẹ̀ kúrò nínú ọ̀run ìgbé tí wọ́n ń lọ jẹ́ kí a wo Nehemiah orí kẹrin láti ẹsẹ̀ ìkọkàndínlógún mo sì sọ fún àwọn ìjòyè àti fún àwọn olórí àti fún àwọn ènìyàn yòókù pé iṣẹ́ náà tóbi ó sì pọ̀ a sì ya ara wa lórí odi ìkíní ẹni ìkíní jìnà sí ẹni kejì ẹsẹ̀ ìkọkànlélógún bẹ́ẹ̀ ni àwa ṣe iṣẹ́ náà ìdajì wọn di ọkọ̀ mú láti kùtùkùtù òwúrọ̀ títí ìràwọ̀ fi yọ

0: nihi nehemri nehemiah nehemiah je eniti onsise ni afi oba tele tele awon elomiran ro we pe enikan ti o je oraye eyan eniti o ni ise lowo ni o ye ki o ma sise fun olorun awon elomiran ro we pe awon ti ko kawe de university awon ti ko ni ise ijoba awon ti ko se ise debi ti won le ra moto awon ti ko se ise debi ti owo won ti o le je ki won ki o ko ile tabi ki won ki o jeun tabi ki won ki o gbo bukata ebi awon oraye eyan ti ko ni ise lowo ni o ye ki o ma sise fun olorun sugbon ari wi pe nehemiah ki se ru eniyan be o je eni ti o ni ise ipo giga o je eni ti ipo re ni afi oba ti ko si eni ti o le kuro nibe sugbon o be si ni gbo wi pe odi Jerusalem ni ati wo pale ati wi pe ati fi ina sun awon ilekun re o be si ni edun okan fun Jerusalem o be si ni edun okan fun awon olugbe Jerusalem nitori Jerusalem ni olu ilu o ni ibe ni olorun fun ara re ti o fi adehun si wi pe ogo olorun yo wa nibe ati lati ibe lo ni imole ihinrere imole oro olorun ti ati ko won yo lo si gbogbo aye o si wa je edun okan fun Nehemiah nitori eyi ni o fi kuro ni ipo giga ti o wa nje ari enikeni ninu wa ti o ti je ipe olorun ari enikeni ninu wa ti o pa ipo ola ti o wa ti o pa ati ti o nfe lati sise fun olorun iru eni be yo dabi Nehemiah nihi ni ari we pe o ku awon eniyan won ijo ati ijoye ati awon olori awon elomiran a ma ro we pe bi a ba je ijoye bi a ba je agba ninu ijo bi a ba je ologbon ninu ijo ati olori ninu ijo wi pe ohun ti o ye ki a se ni ki a ka ogbera ki awon mekunu awon ti won ro pe ko je nkan kan ninu ijo ki won ki o ma se ise na rara ko ri be nihi ni a ri we pe Nehemiah ati awon ijoye ati awon olori ati gbogbo awon eniyan ti o ku won so fun ara won wi pe ise na tobi o si po ise wo ni won se ti won so wi pe ise na tobi o si po ise wi pe won fe wo won fe ko odi Jerusalem ti ati wo pale nje o mo wi pe ijoba olorun o ni odi ti ati wo pale ti awon woli eke ti won ti wo pale ti awon alake so elesin ti won ti wo pale ti awon ti ko mo bibeli daju daju si igbala okan ti won ti wo pale ti awon alagabagebe esin ti won ti wo pale o wa je ise ti re o je ise temi ise npe fun enikokan wa wi pe a o lo a o jere okan odi ti a ti wo pale ni ijoba olorun wi pe a o ko odi ti awon eleko eke awon woli eke awon ti awon alarin kiri ti won fi esin se jeun jeun odi ti won ti wo pale wi pe iwo ati emi wi pe a o gbe ero a o wasu ihere a o je ki imole ihere ki o de ti igbo awon ti isegbe ni ese kokan le ni ogun ni won ti so fun a wi pe bi be ni a wa se ise na o jeun ti o wo ni lori won ni be ni a wa se ise na bi a ba le so eyi nipa ijo wa bi a ba le so eyi nipa enikokan wa be ni a wa se ise na o je ise ti o lere sugbon ki a to le se ani lati ni okan lati sise okan lati sise wo ese ikefa be ni a wa mo odi na gbogbo odi na le a si mo kan ara won titi de ida meji re nitori kiyesi daadara nitori awon eniyan naa ni okan lati sise sugbon je ki n je ki o yi o bi ki ba se wi pe won feran olorun won ki ba ti ni okan lati sise nitori bi Nehemiah bi o ti de Jerusalem ki o pe awon ijoye ki o pe awon olori ki o pe awon eniyan jo wi pe ki won wo ki won ko odi ti a ti wo pale beeni ari wi pe awon eniyan be si ni fi esun ike sun won bẹẹni wọn bẹẹ sì ni ṣe inú ni bí ni sí wọn bẹ́ẹ̀ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ ìwé sí àwọn ẹlòmíràn wípé àwọn ènìyàn wọ̀nyí jẹ́ aládámọ̀ aládáṣe bẹ́ẹ̀ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wípé Nehemiah fẹ́ gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí olórí àwọn ènìyàn náà bẹ́ẹ̀ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ohun kò bákùngbé fún Nehemiah àti sí àwọn ènìyàn náà ṣé o mọ̀ wípé àwa pàápàá nínú iṣẹ́ olúwa bí kì í bá ṣe wípé a ní ìfẹ́ ọlọ́run bí kì í bá ṣe wípé a ní ìrètí ògo bí kì í bá ṣe wípé a ní ìgbàgbọ́ nínú Jésù Kristì a ò ní lè ṣe iṣẹ́ náà nítorí wípé àwọn ẹlẹ́sùn èké wọ́n pọ̀ àwọn tí wọ́n rò wípé bóyá à ń wá owó bóyá à ń wá ìyàwó ni bóyá à ń wá ọkọ ni bóyá à ń fẹ́ nǹkan ayé yìí bóyá à ń fẹ́ di ẹni gbajúmọ̀ nínú ìjọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kò bákùngbé ní àwọn ènìyàn ni wọ́n lè máa sọ sí wa wípé a fẹ́ di agbátẹrù ìhìnrere a fẹ́ di alákatakítí ẹlẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ orúkọ ni ó ṣeéṣe kí wọ́n kí ó máa pè wá ṣùgbọ́n a sọ nípa àwọn ènìyàn wọ̀nyí pé wọ́n ní ọkàn láti ṣiṣẹ́ ìwọ pàápàá bí o bá fẹ́ràn Jésù o rántí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a ṣe sí Jésù Kristì o rántí wípé Pọ́ọ̀lù àpọ́sẹ́lì àti àwọn àpọ́sẹ́lì mìíràn ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n lọ sí inú túbú kíni ṣe tí wọ́n dúró nínú iṣẹ́ ọlọ́run kíni ṣe tí wọn kò já fara nínú iṣẹ́ ọlọ́run kíni ṣe tí ẹsẹ̀ wọn kò yẹ̀ nínú iṣẹ́ ọlọ́run kíni ṣe tí ìfara ẹni rúbọ wọn kò dínkù nínú iṣẹ́ ọlọ́run ohun kan la rí nípa wọn wọn ní ọkàn láti ṣiṣẹ́ èyí ni àkókò tìrẹ èyí ni àkókò tèmi wípé ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa pàápàá kí a ní ọkàn àti ẹ̀mí láti ṣiṣẹ́ fún olúwa a ti sọ fún wa wípé àkókò ìpàgọ́ ti àjínde ó ń bọ̀ a sì ń fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kí ó jáde lọ ní àwọn ilé tí ó yí wa ká àwọn ọ̀rẹ́ tí ó yí wa ká kí a sọ fún wọn wípé kí wọn kí ó wá rí Jésù kí wọn kí ó wá wo Jésù Kristì olùgbàlà kí wọn kí ó wá láti gba ìgbàlà ọlọ́run má jẹ́ kí ohunkóhun kí ó di ọ lọ́wọ́ ìbáṣe ọkọ tàbí aya tàbí iṣẹ́ mìíràn tàbí inúnibíni tàbí ọ̀rọ̀ tí àwọn ẹlòmíràn ń sọ ohunkóhun ni wọ́n lè sọ ìwọ ni ó yẹ kí o mọ̀ wípé a ti fi ìpè pè ọ́ ìpè láti ọ̀dọ̀ ọlọ́run àti wípé iṣẹ́ yìí a gbé e lé ọ lọ́wọ́ nítorí bẹ́ẹ̀ má ṣe jáfara nítorí bẹ́ẹ̀ má ṣe gbẹ̀yìn nínú iṣẹ́ yìí kí o rí i wípé o ṣe iṣẹ́ tí a pè ọ́ sí láti ṣe nínú Jọ́hánù orí kẹrin ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n Jésù wí fún wọn pé oúnjẹ mi ni láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi àti láti parí iṣẹ́ rẹ̀ Jésù Kristì olúwa wa Jésù Kristì àpẹẹrẹ pípé wa Jésù Kristì ẹni tí à ń tẹ̀lé Jésù Kristì olùgbàlà wa Jésù Kristì ẹni tí ó yẹ kí a máa wò gẹ́gẹ́ bí olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa ó ní oúnjẹ mi ni láti ṣe iṣẹ́ láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi kí ni ìtumọ̀ èdè yìí ó mọ ohun tí a ń pè ní oúnjẹ bí ẹnìkan kò bá jẹun ní òórọ̀ ọjọ́ kan a ó rí wípé ojú rẹ̀ yóò yàtọ̀ bí ẹnìkan kò bá jẹun ṣúlẹ̀ ọjọ́ kan a ó rí wípé agbára rẹ̀ yóò máa dínkù bí kò bá jẹun fún ọ̀sẹ̀ kan ó ń sanmọ́ etí bèbè kú ohun tí Jésù Kristì ń sọ fún wa ni wípé oúnjẹ òun ohun tí ó ń gbé ara dúró ohun tó ń gbé ẹ̀mí òun dúró ohun tó jẹ́ kó wà láàyè àti láyé ní ìgbà náà òun ni láti ṣe ìfẹ́ ẹni tí ó rán òun bí òun ti ń jí láàárọ̀ bí àwọn ẹlòmíràn ti ń jẹun oúnjẹ tí òun fẹ́ jẹ ní ìfẹ́ ọlọ́run lọ́sàn-án oúnjẹ tí òun lépa rẹ̀ ní ìfẹ́ ọlọ́run ní àṣálẹ́ oúnjẹ tí òun lépa rẹ̀ ní ìfẹ́ ọlọ́run àti wípé láti parí iṣẹ́ rẹ̀ ìwọ náà mọ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà wípé ohun tí a kò bẹ̀rẹ̀ a kì í parí rẹ̀ ǹjẹ́ jẹ́ kí n bí ọ léèrè ìbéèrè kan nígbà wo ló parí iṣẹ́ tí ọlọ́run gbé lé ọ lọ́wọ́ bí o bá tí bẹ̀rẹ̀ jó ṣeéṣe fún ọ láti parí bí o bá tí bẹ̀rẹ̀ iṣẹ́ ìjèrè ọkàn iṣẹ́ kí a máa káàkiri kí a máa ti ojú ilé kan dé ojú ilé kejì láti sọ fún wọn nípa ìgbàlà ọ̀fẹ́ tí ó wá láti ọ̀dọ̀ Jésù Kristì nípa ikú Jésù Kristì lórí igi àgbélébùú bí o bá tí bẹ̀rẹ̀ nígbà wo ló parí rẹ̀ ṣùgbọ́n Jésù Kristì ń sọ fún wa gẹ́gẹ́ bí àpẹẹrẹ wa gẹ́gẹ́ bí aṣáájú wa tí ó yẹ kí a máa tẹ̀lé oúnjẹ mi ni láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi àti láti parí iṣẹ́ rẹ̀ kò fi mọ́ níbẹ̀ nìkan ṣoṣo wo ẹsẹ̀ tí ó tẹ̀lé ẹ̀yin kò ha wípé ó ku oṣù mẹ́rin ìkórè yóò sì dé wo mo wí fún yín ẹgbẹ́ ojú yín sókè kí ẹ sì wo oko nítorí tí wọ́n ti funfun fún ìkórè náà ohun tí a pè ní ìkórè níhìn-ín ni wípé kí a kórè àwọn ọkàn ènìyàn sí ìjọba ọlọ́run kí a sọ fún ọ wípé jésù ń gbàlà jésù ń túni sílẹ̀ jésù ń dáríjì jésù ń wẹni mọ́ kí àwọn pàápàá kí ó sì wá láti inú ayé kí wọn kí ó wá sínú kristi kí wọn kí ó di ọmọ ìjọba ọlọ́run bí wọn bá ṣe bẹ́ẹ̀ ó jẹ́ wípé a kórè wọn sínú ìjọba ọlọ́run èyí ni ó yẹ kí a ṣiṣẹ́ lé lórí èyí ni ó yẹ kí a ṣe làálàá fún yẹ kí a wo Yohánù orí ìkẹfà Yohánù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n ẹ má ṣe ṣiṣẹ́ fún oúnjẹ tí ṣègbé nínú bíbélì láéláé ó sọ wípé ẹ má ṣe ṣe làálàá fún oúnjẹ tí ṣègbé ṣùgbọ́n fún oúnjẹ tí wà títí di iyì àìnípẹkún èyí tí ọmọ ènìyàn yóò fi fún yín nítorí pé òun ni àní baba ọlọ́run baba ti fi ìdídí dí iṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe lónìí ìbàjẹ́ iṣẹ́ kí a di okùn mọ́rùn tàbí iṣẹ́ kí a jẹ́ olùkọ́ni fún àwọn ọmọdé ní ilé ìwé tàbí iṣẹ́ wípé ibi tí a ti dá ilé iṣẹ́ sílẹ̀ àwọn tí wọ́n ń rọ nkankan tàbí àwọn tí wọ́n ń ṣe nkan gbogbo àwọn iṣẹ́ wọ̀nyí tí a lè dárúkọ wọ́n jẹ́ iṣẹ́ oúnjẹ tí ń ṣègbé nítorí wípé a ń ṣe iṣẹ́ wọ̀nyí kí a ba lè jẹun kí a ba lè dáṣọ bo ara wa tàbí kí a ba lè kọ́lé ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé àwọn iṣẹ́ wọ̀nyí ohun tí wọ́n lè fún wa ni àwọn òmúlẹ̀mófò ayé yìí ohun àfọwọ́bà fílẹ̀ ti ayé èyí ni jésù kristi ń sọ wípé kí a má ṣe lo gbogbo àkókò wa lórí iṣẹ́ fún oúnjẹ tí ṣègbé ṣùgbọ́n kí a kúnkún máa ṣiṣẹ́ kí a máa ṣe làálàá fún èyí tí sọ ní di ààyè nínú ọlọ́run àti èyí tí yóò ní èrè iyì àìnípẹkún nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé iṣẹ́ tí a pè wá sí iṣẹ́ tí ó lérè òun ni iṣẹ́ ìjìrì ọkàn iṣẹ́ fún ìjọba ọlọ́run kí ni èso irú iṣẹ́ bẹ́ẹ̀ èyí ni ó mú wa lọ sí apá kejì èso iṣẹ́ tí a ń ṣe nípa ti ẹ̀mí èso àkọ́kọ́ ni wípé a ó ní ìwà òdodo ìwà rere ìwà mímọ́ ní ìgbésí ayé wa bí a bá sọ pé a ń ṣiṣẹ́ fún ọlọ́run tí a ò so èso ìwà mímọ́ èso ìrẹ̀lẹ̀ èso òdodo èso kí a máa rìn déédéé èso kí a máa rìn ní yíyẹ nínú ìjọba ọlọ́run irú iṣẹ́ bẹ́ẹ̀ kò lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run ó yẹ kí iṣẹ́ yìí kí ó kọ́kọ́ so èso ní ìgbésí ayé tiwa wo ìwé òwe orí ìkọkànlá ẹsẹ ọgbọ̀n òwe orí ìkọkànlá ẹsẹ ọgbọ̀n èso òdodo ní igi iyì ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà ọlọgbọ́n ni bí o bá ti fa ìlà sí ẹsẹ yìí nínú bíbélì rẹ ó yẹ kí o ṣe bẹ́ẹ̀ èso òdodo ní igi iyì ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà ọlọgbọ́n ni ó ń sọ fún wa níhìn-ín wípé èso tí ó yẹ kí iṣẹ́ wa nínú kristi iṣẹ́ wa nínú ìjọba ọlọ́run èso tí ó yẹ kí ó kọ́kọ́ so ni èso òdodo Filipi orí kìíní ẹsẹ ìkẹwàá àti ẹsẹ ìkọkànlá kí ẹ̀yin kí o lè dán ohun tí ó yàtọ̀ wò kí ẹ sì já sí olódodo àti aláìjẹ́ ohun ìkọ̀sẹ̀ títí fi di ọjọ́ Jésù Kristi lẹ́yìn ìgbà tí ẹ ti kún fún èso òdodo láti ọ̀dọ̀ Jésù Kristi fún ògo àti ìyìn Ọlọ́run. Níhìn-ín ni a ti jẹ́ kí ó yé wa wípé èso tí onígbàgbọ́ ń so, ó jẹ́ èso tí ó yàtọ̀ sí àwọn tí ó wà nínú ayé. Èso wo la rí lọ́wọ́ àwọn tí ó wà nínú ayé? Èso ìwà ìfẹ́kúfẹ́, ìgbéraga, ìsọ̀rọ̀ òdì, èso tí ó jẹ́ èso kíkan, èso tí kìí mú kí ayé àwọn aládùúgbò wọn kí ó rọrùn. Ṣùgbọ́n a ń sọ fún wa, ó ní kí ẹ̀yin kí ó lè dán ohun tí ó yàtọ̀ wò. Èyí ni wípé kí èso ìgbésí ayé rẹ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí èrò ìjọba ọ̀run, gẹ́gẹ́ bí ẹni tí ó ti tọ́ Jésù Kristi wò, gẹ́gẹ́ bí ẹ̀ka lára àjàrà Jésù Kristi, kí ẹ̀yin kí ó lè so èso tí ó yàtọ̀: èso ìfẹ́, èso ayọ̀, èso ìrẹ̀lẹ̀, èso ìpamọ́ra, èso ìwà tútù, èso tí a ó so tí àwọn aládùúgbò wa tí ó fi rí wípé a yàtọ̀ sí àwọn ẹlẹ́sìn àwọn bankújọ. Ó ní kí ẹ̀yin kí ó lè dán ohun tí ó yàtọ̀ wò, kí ẹ sì já sí olódodo aláìjẹ́ ohun ìkọ̀sẹ̀, wípé kí ìwà wa, ìṣe wa, kí ó má ṣe kọ ẹnikẹ́ni lẹ́sẹ̀. Àwọn ẹlòmíràn tí wọ́n ń wá sí inú ìjọ, ìwà wọn a máa jẹ́ kí àwọn aláìgbàgbọ́ kí ó ní àríwísí sí ìjọ. Wọ́n a máa sọ wípé, ìwọ tí o tilẹ̀ ń wàásù, ó jà ju kínì í lọ. Ìwọ tí ó jẹ́ wípé lóòótọ́ ló ń wàásù, ọtí ò kúrò nílé rẹ. Ìwà ìbàjẹ́ kò kúrò lọ́wọ́ rẹ. Sìgá mímu ńkọ́, ìrédè òru ńkọ́, fàyàwọ́ ńkọ́, olè jíjà ńkọ́, ọ̀rọ̀ tí a ń sọ tí a ń fi ọ̀rọ̀ kẹ́lẹ́bà ẹnìkejì wa jẹ́ ńkọ́. Ìwọ tí o sọ wípé o jẹ́ oníwàásù, o jẹ́ adarí ìdàpọ̀ ojúlé, ṣùgbọ́n a mọ irú ọ̀rọ̀ tí a ń bá lẹ́nu rẹ, ó ní kí o má ṣe rí bẹ́ẹ̀. Bí o bá rí bẹ́ẹ̀, ó jẹ́ wípé a jẹ́ ohun ìkọ̀sẹ̀ fún àwọn ẹlòmíràn. Ó ní lẹ́yìn ìgbà tí ẹ ti kún fún èso òdodo láti ọ̀dọ̀ Jésù Kristi Olúwa, fún ògo àti ìyìn Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, èso àkọ́kọ́ tí ó yẹ kí a so ní ìgbésí ayé wa, òun ni wípé a jẹ́ ẹni bí ìtinú Ọlọ́run. Ìwà wa ti yí padà, ìrìn wa ti yí padà, ọ̀rọ̀ ẹnu wa ti yí padà, a jẹ́ àyànfẹ́ Ọlọ́run ní tòótọ́, a sì jẹ́ olódodo. Ìkejì ni wípé a ń yí ọkàn padà, tún padà lọ sí ìwé òwe orí ìkọkànlá. Ìwé òwe orí ìkọkànlá ẹsẹ̀ ọgbọ̀n, ó ní èso òdodo ní igi iyì. Ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà, ọlọgbọ́n ni. Kí ni a ti rí èyí sí? Ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà, ọlọgbọ́n ni. Àwọn ènìyàn tí wọ́n ti ń rò nínú ọkàn wọn wípé Ọlọ́run jìnà réré, ṣùgbọ́n tí ìwọ yí ọkàn wọn padà, tí wọ́n mọ̀ wípé Ọlọ́run wà nítòsí, ó gba ọgbọ́n Ọlọ́run. Àwọn ènìyàn tí wọ́n ti jókòó sínú òkùnkùn, tí wọ́n rò wípé agbára òkùnkùn ni wọ́n fẹ́ fi ṣe bí ìsádi wọn, ṣùgbọ́n tí o lọ bá wọn sọ̀rọ̀, tí o yí ọkàn wọn padà, tí wọ́n mọ̀ wípé kò sí agbára mìíràn lẹ́yìn agbára Jésù Kristi, ọlọgbọ́n ni irú ènìyàn bẹ́ẹ̀. Àwọn tí wọ́n ti fi ayé wọn dógò sí ọwọ́ èṣù, tí wọ́n ti sọ wípé láyé Lọ́run wọn ó bá èṣù kú, ṣùgbọ́n tí o lọ yí wọn padà, tí o sọ fún wọn wípé bí wọ́n bá jókòó ti èṣù, bí wọ́n bá fi ọkàn wọn sọ́wọ́ èṣù, wípé wọn ó ṣègbé ní ayérayé. Ṣùgbọ́n tí wọ́n bá wá sí ọ̀dọ̀ Jésù Kristi, tí wọ́n ké pé Jésù Kristi Olùgbàlà, wípé wọn ó di ẹni ìgbàlà, ó yí ọkàn irú ẹni bẹ́ẹ̀ padà, ọlọ́gbọ́n ni irú ènìyàn tí ó bá lè ṣe bẹ́ẹ̀. Àwọn tí ó ti rò wípé ìgbádùn wà nínú ẹ̀ṣẹ̀, nínú àgbèrè, nínú kí a máa fi ọkùnrin ba ara ẹni jẹ́, wọ́n ti rò wípé ìgbádùn wà nínú ọtí mímu, nínú sìgá mímu, nínú ìrédè òru, nínú ká máa jó káàkiri, ká máa jẹbọ káàkiri, tí o lọ bá wọn tí o sọ fún wọn wípé ìgbádùn tòótọ́ inú Jésù ló wà, ìgbádùn tòótọ́ inú ìwà mímọ́ ló wà, ìgbádùn tòótọ́ nínú àlàáfíà Ọlọ́run ló wà. Bí o bá yí ọkàn wọn padà bẹ́ẹ̀, ọlọgbọ́n ni irú ẹni tí o bá ṣe bẹ́ẹ̀. Èyí ni a fi ń sọ wípé ohun tí ó yẹ kí ìjèrè ọkàn kí ó ṣe, èso tí ó yẹ kí iṣẹ́ wa kí ó so nínú Ọlọ́run ni wípé a ń yí ọkàn padà. A jẹ́ ọlọgbọ́n, sọ fún mi, àwa tí a wà níhìn-ín, wò ó káàkiri, wo ẹ̀yìn, kí o wo iwájú, kí o wo ẹ̀gbẹ́ rẹ. awa ti a wa ni yi bi o ba se se fun enikokan wa bi a ba je pe olorun bi a ba so fun olorun wi pe ogbon lati le yi awon elomiran pada a nfe ki olorun ki o fun wa ogbon lati le je ki awon elomiran ki o ni igbara ninu Jesu Christi a nfe ki olorun ki o fun wa bi enikokan wa ti a wa ni yi bi a ba le jere okan enikan soso sinu ijoba olorun ni osu kan gbogbo awa ti ajere won ati awon ti ajere ninu osu ti o tele ki a tun jere okan kookan ninu osu ti o tele gbogbo awon ton wa ninu ijo ni osu keji yi ki a tun jere okan kookan ninu osu ti o tele ninu odun kan o je mo wi pe ibi ti a wa yi ko ni le igba wa nitori be o ye ki a kun fun ise o ye ki a kun fun ojuse ki se ojuse wo pe ki a kan ma dari idapojule nikan awon ti won wa ni idapojule se won ti ni igbala se won ti mo olowa se ati yi won pada se olorun ti fun wa ni ogbon ti a fi le ma ba won soro ti yo je ki won ki o lo si ori ekun won lati gbadura agba yori si igbala ti ta fi yi igbese aye won pada iyi ni eso ti olorun reti lati owo re ati lati owo mi lati owo enikokan wa ki a ba le ma mu awon okan kokan wa sinu ijoba olorun ki si ni ere ti o wa fun iru ise be bi o ba bere loni bi o ba tesiwaju ti o yi pada ti o boju weyin ti o nso fun olorun pe lojojo lojojumo ni o ma ba awon eniyan soro oro nipa ijoba olorun a o so nipa awon ti nso nipa oluso agutan awon elomiran won o mu ti a npe ni iwaasu ihinrere ohun ti won ma nso fun awon olomiran ni wepe en wa wo oluso agutan ti wa ni ijowa ijowa daa ju ijo miran lo awon miran ti won lo nbere ijo en won o se ife olorun ijowa lo daa eyi ko la nso ohun ti a nso nipa iwaasu re pe ki a ma waasu Jesu a o fi oruko oluso agutan fun wa ki a ba le fi oruko oluso agutan gba wa la oruko Jesu Christi onigbanila ise irapada ti Jesu Christi se lori igi agbelebo onigbanila ki se ijo ki se oluso agutan sugbon bi a ba n jere okan bi a ba n so fun awon eniyan wepe Jesu n gbala ati wipe eje re o n wenimo bi a ba le se be o je mo wipe ere pupo lo wa fun awon ti won ba n sise fun olorun le ona be ye ki a wo chronicle 2 ori kẹẹdogun ẹsẹ ikeje chronicle 2 ori kẹẹdogun ẹsẹ ikeje ṣùgbọ́n ẹ̀yin mú ara le kí ẹ sì kí ẹ má sì dẹ ọwọ́ yín nítorí iṣẹ́ yín yóò ní èrè òrí bí a bá gba olúwa gbọ́ bí ẹ bá mọ̀ wípé olóòótọ́ ni olúwa àti wípé ìlérí rẹ̀ kì í yẹ̀ kì í tàsé kì í falẹ̀ ó yẹ kí a mọ̀ wípé iṣẹ́ wa nínú olúwa iṣẹ́ ìjìrì ọkàn yóò ní èrè níhìn-ín ni a ti gba àwọn ènìyàn wọ̀nyí ní ìyànjú wípé kí ẹ̀yin kí o mú ara le kí ẹ má jẹ́ kí ohunkóhun kí o jẹ́ kí a rẹ̀wẹ̀sì nítorí pé iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa láti ṣe iṣẹ́ wà nílẹ̀ tí a ní láti ṣe ìpàgọ́ àjínde ló ń bọ̀ yìí a ń fẹ́ kí àwọn ènìyàn tí ó wà ní àrọ́wọ́tó wa a ń fẹ́ kí wọn kí o mọ̀ nípa Jésù a ń fẹ́ kí wọn kí o mọ̀ nípa ìgbàlà Ọlọ́run a ń fẹ́ kí wọn kí o mọ̀ nípa ìgbàlà tí Jésù Kristì tí ó ṣe àṣepé rẹ̀ lórí igi àgbélébò àwọn tí wọ́n kàn ń lọ sí ilé ìsìn àwọn tí wọ́n kàn ń sọ nípa àjínde tàbí nípa ìjìyà Jésù Kristì ṣùgbọ́n tí òye wọn bí a ṣe lè di ẹni ìgbàlà a ń fẹ́ kí o yé wọn ìwọ ni ó jẹ ẹnu fún Ọlọ́run èmi ni wọn ó jẹ ẹnu fún Ọlọ́run gbogbo wa pẹ̀lú ìṣọ̀kan ni a ó jẹ ẹnu fún Ọlọ́run nítorí bẹ́ẹ̀ má ṣe jẹ́ kí ohunkóhun kí ó jẹ́ kí o rẹ̀wẹ̀sì má ṣe jẹ́ kí ohunkóhun kí ó dáyà pọ̀ ó ní ẹ mú ara yín le kí ẹ má sì dẹ ọwọ́ yín kí ẹ má sì dẹ ọwọ́ yín má ṣe jẹ́ kí ó rẹ̀ ọ́ iṣẹ́ ń pè fún ẹnìkọ̀ọ̀kan wa ó ń sọ fún wa wípé nítorí iṣẹ́ yín yóò ní èrè níwájú Ọlọ́run èrè nínú ayé yìí àti èrè nígbà tí Jésù Kristì tí ó bá farahàn láti kó àwọn èèyàn fẹ́ lọ nítorí bẹ́ẹ̀ ṣiṣẹ́ fún Olúwa ṣùgbọ́n bí a ti ń ṣe iṣẹ́ yìí ó yẹ kí a rí wípé iṣẹ́ tí a ń ṣe ó jẹ́ iṣẹ́ fún Ọlọ́run nìkan ṣoṣo Matthew 4:1 ẹ kíyèsí ara ẹ kíyèsí ara kí ẹ má ṣe ìtọrẹ àánú yín ni waju eniyan ke a ba le ri yin bi o ba ri be eyin ko li ere lodo baba yin tin be li orun awon elomiran ise won okun fun karimi okun fun igberaga okun fun oju saju okun fun agabagebe okun fun igberaga awon elomiran ti won ro we pe won sise fun olorun o ti a ma nri ni we pe karimi o po ninu ohun ti won se bi won ba ri we pe oluso agutan wa ni tosi adari wa ni tosi tabi elomiran wa ni tosi won te pamose o dabi awon eniyan eleran ara ti won ni igbala igba miran o sese won wa ninu ise ijoba ki oga ibi ise ki o to ma se abojuto ki o to ma se ayewo gbogbo nkan ki o to ma kaakiri won ka wojo won ni sise won ajoko won ka ogbera sugbon bi won ba ti ri pe oga nbo awon eru adide won be si ni sise iru ise be ko ni ere awon elomiran won ma n se be ninu ijo gbogbo ohun ti o ye ki a se gege bi ojuse won ni se sugbon bi won ba ri wi pe enikan nbo alabojuto kan nbo won be si ni dide ise karimi ni yi o mo wi pe nigba ti eni yi ti o si nibe jesu wa nibe olorun wa nibe nitori be ki a ma se je ki ise wa ninu oluwa ki o je karimi ki a ma se je ki ise wa ki o je fun oju saju eniyan elomiran bi won ba wa ni awon nikan soso won ki se ise ti o ye ki won ki o se sugbon oju saju o ti po fun won bi won ba ti ri pe enikan nbo bi won ba ri wi pe enikan ti o ma so wi pe ah e ko se oluwa o olorun wa so agbara yin di otun o bi won ba ti ri pe enikan ti o ma soro fun won oro siri fun won won be si ni sise iru ise be ki se ise ti a n se nipa ife olorun o ye ki ise wa ki o je ise ti o wa laisi agabagebe laisi igberaga laisi oju saju laisi wi pe a n fe a fe gbe ara wa soke tabi ise ti o je wi pe eniyan le a fihan tabi ise ti o je pe aso la fe fihan bi a se ni oso aye to la fe fihan ko ye ki ise wa ki o ri be o ye ki o se ki o je ise ti a se pelu emi otito pelu okan otito ise ti a se si oluwa ati si itesiwaju ijoba olorun bi a ba se be o daju wi pe ere po fun wa ni aye yi ati ni aye ti nbo ninu iwe ifihan ori kejilelogun ifihan ori kejilelogun ese ikejila kiye si emi nbo kankan ere mi si nbe pelu mi lati san fun olukuluku gege bi ise re yo ti ri Jesu Kristi nbo ere re si nbe le owo re lati san fun eni kankan wa gege bi ise ti a se fun itesiwaju ijoba olorun o ye ki a dide duro nisinsiyi ki a ba oluwa soro ki a so fun wi pe a fe se ise ti o lere ise ijere okan awon oku okan ese won po nitosi wa o ye ki a dide o ye ki a ji ninu orun wa o ye ki a lo ba won soro o ye ki a mo wi pe Jesu Kristi ti ko fun won o si n fe ki a so fun won wi pe oun ni olugbala dide duro ki o gbadura ki o fi akoko re fun olorun ki o fi ohun ini re fun olorun ki o fi awon talent ti olorun ti fun ki o fi fun olorun ki o ri wi pe o se ise ti o lere ki o si ri wi pe eso ti ise yi n so ni igbesi aye re o je eso iwa ododo ki o si ma rin deede ki o ri wi pe o ti kuro ninu ese o n gbe igbesi aye otun ninu Kristi o si ri wi pe ohun gbogbo ti o n se o n fa okan awon elese wa si odo olugbala ki o ba le dariji won ki o ni ireti ninu olorun wi pe ni tooto yoo fun ni ere ti o to ti o si ye ni akoko re gbadura so fun olorun bi o ba ti je alapara tele tele ole tele tele ninu ise oluwa so fun olorun wi pe akoko to lati ji ati lati ja papa ninu ise oluwa
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Nika, ori ikerin, yo si she, ni ojo ikenyi, a o fi oke ile oluwa kale, lori awon oke nla, a o si gbe ga ju awon oke kekeke lo, awon eniyan yo si ma wo sinu re, opolopo orilede yo si wa, won si wipe e wa, e je ki a goke lo si oke nla oluwa, ati si ile olorun Jakobu, won si ko wa li ona re, a wo si ma rin ni ipa ona re. Nitori lati Sioni ni ofin yo ti jade lo ati oro Oluwa lati Jerusalemu ohun si se idajo laarin opolopo eniyan yo si ba alagbara orilede rere wi won si fi da won ro be irin itule ati oko won ro doje orilede ki yo gbe idasoke si orilede be ni won ki yo ko ogun jija mo sugbon won joko olukuluku labe ajara re ati labe igi opoto re enikan ki yo si daya fo won nitori enu Oluwa awon omo ogun li o ti so nitori gbogbo awon eniyan ni yo ma rin olukuluku ni oruko Olorun tire awo si ma rin ni oruko Oluwa Olorun wa lai ati lai lai li ojo na ni Oluwa wi lemi o ko amukun emi o si sa eni ti a le jade ati eni ti emi ti pon lojujo emi o si da awon amukun si fun iyoku emi o si so eni ti a tanu rere di orilede alagbara Oluwa yo si joba lori won li oke nla Sioni lati isisin yi lo ati si lai lai ati iwo ile isu agbo aguntan o di omobirin Sioni si odo re ni yo wa ani ijoba isaju ijoba yo si wa si odo omobirin Jerusalemu je kini wa nki gbe soke si oba ko asi ninu re awon igbimo re sebe bi nitori irora ti di omu bi obirin tin robi ma robi si bi omobirin Sioni bi eni tin robi nitori ni isisin yi ni wo jade lo kuro ninu ilu iwo si ma gbe inu igbe iwo si lo si Babiloni nibe ni a o gba o nibe ni Oluwa yo ra o pada kuro lowo awon ota re ati ni isisin yi opolopo orilede gbajo si o ti wi pe je ki a so di aimo si je ki oju wa ki o wo Sioni sugbon won ko mo ero Oluwa be ni oye imo re ko yi won nitori ohun ko won jo bi iti sinu ipaka ide si ma paka iwo omobirin Sioni nitori emi o so iwo re di irin emi o si so patako re di ide iwo si ran opolopo eniyan wonwon emi o si ya ere won soto fun Oluwa ati eni won si Oluwa gbogbo aye
3: Mika ori ikarun ni isisin yi gba ara re jo le owo iwo omobirin owo ti o ti do ti wa won fi opa lo ni dajo Israeli ni ereke ati iwo Bethlehem Efrata bi wo ti je kekere laarin awon egbegberun Juda ninu re ni eni ti yo je olori ni Israeli yo ti jade tomi wa ijade lo re si je lati igbani lati ayeraye nitori na ni mo se jowo won lowo titi de akoko ti eni tin robi yo fi bi iyoko awon arakunrin re yo se pada wa sodo awon omo Israeli ohun si duro yo si ma je le agbara Oluwa ni ola nla oruko Oluwa Olorun re won si wa nitori ni isisin yi ni won tobi titi de opin aye eleyi ni yo je alaafia nigbati ara Asiria yo wa si ile wa nigbati yo si te awon afin wa mole nigba na ni awo gbe olusu aguntan meje dide si ati olori eniyan mejo won si fi dapa ile Asiria run ati ile Nimrodu ni abawo inu re yo si gba wa lowo ara Asiria nigbati o ba wa ile wa ati nigbati o ba si nte agbegbe wa mole iyoku Jakobu yo si wa laarin opo eniyan bi iri lati odo Oluwa wa yo wara ojo lori koriko ti ki dara duro de eniyan ti ki si duro de awon omo eniyan iyoku Jakobu yo si wa laarin awon keferi laarin opo eniyan bi kiniun laarin awon eranko igbo bi omo kiniun laarin agbo aguntan eyi ti bi o ba laaja ti temole ti si faya perepere ko si eni ti yo gbala a o gbe owo re soke sori awon ota re gbogbo awon ota re ni a o si ke kuro yo si se ni ojo na ni Oluwa wi ti emi o ke awon esin re kuro laarin re emi o si pa awon keke ogun re run emi o si ke ilu nla re kuro emi o si ti gbogbo odi re subu emi o si ke iwa je kuro lowo re iwo ki yo si ni alafose mo ere fifin re pelu ni emi o ke kuro awon ere re kuro laarin re iwo ki yo si ma sin ise owo re mo emi o si tu igbo orisa re kuro laarin re emi o si pa awon ilu re run emi o si gbesan ni ibinu ati irunu lara awon keferi ti won ko ti ibori
1: DCLM Radio, your spiritual welfare is our concern. Eje ki a dede duro.
4: Loni bi a ti gbo eri ti awon elomiran je wo pe Olorun da won ni ide o gba okan won la o pese fun won o mu won lara da awa paapa bi a ti wa loni o ye ki a gbagbo wo pe ni agbara Olorun ko si ohun to soro lati se eje ki a gbohun wa soke lati gbadura lati so fun Olorun ebe yowu ki a ni ki a so fun Olorun ki o le gbo ti wa ki o le da wa ni ide ki o si le sanu fun wa.

ni oruko Jesu Kristi Oluwa wa. Baba wa ti n be le orun, a dupe fun awon eri ti a ti gbo, a dupe wipe agbara yin ki ba ti wipe bi a ba sadi yin abo iwosan ore ofe igbala n be lodo yin. A n bebe wipe bi a se wa ni asale yi gbogbo oniruru ebe ti a mu wa wipe e o da awon ni oruko Jesu. A n be yin wipe awon ti ile n leti ona na wipe agbara atoke wa yo wa si igbesi aye won, yo si le gbogbo awon emi esuwon lo ni oruko Jesu. Ibi ti ese wa emu igbala wa, ibi ti o dabi eni wipe ruke rudo wa, a n be yin wipe alaafia yo joba ni oruko Jesu. A n bebe wipe ibi ti aini wa, wipe ipese yin ni kikun lati oke wa yo wa si igbesi aye awon eniyan yi ni oruko Jesu. Gbogbo ibi ti won ti ni wahala ni igbesi aye won tabi ninu ebi won, efowole esanu fun won. Bi a si ti wa si iwaju yin lati gbo oro yin nisisiyi, eje ki imole atoran wa ki o han si ona yi ni oruko Jesu. E mu ki oro yin ki o ye wa, ki a ba le je alabukun fun adupe oko e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa. Ni Exodus ori kejila, lati ese kejila si ese ketala. Exodus ori kejila, lati ese kejila. Ni toriti emi o la ile Egypt ja li oruna, emi o se ko li gbogbo awon akobi ni ile Egypt ti eniyan ati ti eran ati lara gbogbo orisa Egypt lèmi o se idajo emili Oluwa. Eje naa ni yo se se aami fun yin lara ile ti eyin gbe wa. Nigba ti emi ba ri eje naa, emi o re yin koja, iyonu naa ki yo wa sori yin lati run yin nigba ti mo ba kolu ile Egypt. Bi o ba ranti ni ose ti o koja, a soro lori eje Kristi, eje iyebiye. Loni mo fe ba o soro ninu oro Olorun nipa ikoko oro na ni wepe nigba ti mo ba ri eje na. Bi o ba se afiyesi daradara ni ese iketala ni o nso fun wa wipe nigba ti emi ba ri eje na, emi o re yin koja, emi o re yin koja. Nitori ede yi ti Olorun fun ara re pe fun awon omo Israeli ni a se n pe ajo na ni ajo ire koja Oluwa. Ilana pataki ti a si fe yewo loni ti a n pe ni ajo ire koja Oluwa, o je ohun ti o se iyebiye, o je ohun ti o ni anfani tabi ibukun popo. Sugbon ilana ti a n so nipa re yi ti a pa lase fun awon omo Israeli ti o si ni itumo popo, o ni opolopo ninu won padanu awon ere ti o wa ninu re. Bi o tile je wipe won tesiwaju lati ma paamo le ododun, sibe sibe awon anfani ti o wa ninu re ko je ti won, nitori wipe gbogbo nkan ti o so mo oro ti Olorun so fun won ko ye won daradara. Bi won tile n tesiwaju lati ma paamo, sibe sibe awon ibukun wonyi won fo won koja. Eje ki a wo ninu oro Olorun, ki a wo pe li ododun li awon omo Israeli ni won ranti ilana yi ti a fun won, sugbon anfani re ko je ti won. Ninu Deuteronomy ori 16 lati ese ikini, Deuteronomy ori 16 lati ese ikini, iwo ma kiyesi osu abibo ki o si ma pa ajo ire koja mo si Oluwa Olorun re. Nitori pe le osu abibo le Oluwa Olorun re mu o lati ile Egypt jade le oru, eyi ni ase ti a pa fun won. Sugbon ohun to je ki a pa ase yi fun won ni pe ki ibukun ti o wa ni iru ajo ire koja be ki o le je ti won.
awon won yi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronica keji chronica keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko e je ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwa ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi fi wa se aye yi ni awon omo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni okun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti ibade ba won ki o po won koja ohun ti a fi so yi ni wipe ki o ma se si enikeni ninu wa ti yo wa sihin lasan adura mi ni wipe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won eti ba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wi pe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se nsoro olorun yi je ki o ye wi pe opolopo ti won wa sihin ni won ma npadanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wi pe won ki peti sile lati gbo ati lati mo ohun ti olorun beere lowo won nisinsin je ki a pada lo si exodu ori kejila lati ese ikini exodu ori kejila lati ese ikini oluwa si so fun mose ati aroni ni ile egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o we pe nigba ko gba ti o ba ri ninu oro olorun we pe oluwa si so pe yala o n ba mose soro tabi o n ba aroni soro tabi elija tabi elisha ni o n ba soro tabi dafidi tabi danieli tabi enikeni bi o ba ti n ri wi pe oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wi pe oro ti olorun ba so yo se yebiye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin ni a ri wipe eyi ki se oro mose tabi oro ti aroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro olowa si mose si aroni si awon omo israeli ati si oloni pelu ni akoko yi won wa ninu ile egypt eyi ni a fi so wipe olowa si so fun mose ati aroni ni ile egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile egypt e so wipe won wa ninu isiru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó ti yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeéṣe wípé kí wọn kí ó jẹ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí ń wóni sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ egypt ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ ísírẹ́lì wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpọ̀ àyídà àwọn ẹlẹ́bọlógun ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ ísírẹ́lì ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sì ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá wa mú kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ̀ jésù ò ní ìyè láìmọ̀ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn
ati ni osu ni o je osu ikini fun won ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to sanfani yo de ba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba se kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerila osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fi to ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a n pe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se ite ogba ni waju Oluwa a se so fun wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mu oda won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun o ni nigba naa ni Mose pe gbogbo awon agba Israeli o si we fun won pe e jade lo yin mo odo agutan fun ara yin gege bi idile yin ki e se pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awokoto e o fi eje na ti o wa ninu awokoto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara ateriba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki yo si je ki apa.

ọmọ ẹlẹ́sìn lónìí ni ó ń pàdánù ìbùkún Ọlọ́run nítorí pé wọn kò ṣe àfiyèsí gbogbo ohun tí Ọlọ́run pa láṣẹ fún wọn kí ìbùkún wọ̀nyí kí ó lè jẹ́ tiwọn. Ẹ jẹ́ kí a wò ní fínífíní àwọn ohun mẹ́fà tí a lè rí kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Àwọn àfiyèsí tí a kò gbọdọ̀ gbójú fò dá. Ìkíní ni wípé a ó pa ọ̀dọ́ àgùntàn. Èyí ni ó jẹ́ fún ìgbàlà wọn. Rántí wípé bí ọ̀dọ́ àgùntàn tilẹ̀ jẹ́ aláìlábàwọ́n, aláìléèrí. Bí a kò bá pa ọ̀dọ́ àgùntàn náà, apanirun yóò wọlé tọ̀ wọ́n lọ. Bí kìí bá ṣe nítorí ikú ọ̀dọ́ àgùntàn náà, àwọn wọ̀nyí ìbákú pátápátá sínú àwọn ìsìnrú àti ìpọ́njú tí wọ́n wà ní ilẹ̀ Íjíptì. Wòó ní Exodus lẹ́ẹ̀kan sí i. Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkẹfà. Ẹ̀yin ó sì fi ipamọ́ títí di ìjọ kẹrìnlá oṣù náà. Gbogbo àgbájọ ìjọ ni yóò sì pa á lé àṣálẹ́. Rántí wípé ní pípa ọ̀dọ́ àgùntàn náà ni yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, ni yóò mú àìṣedédé àti ìpọ́njú wọn kúrò. Èyí ni à ń tọ́ka sí Jésù wípé ọ̀dọ́ àgùntàn náà tí ó jẹ́ olùgbàlà fún wa, tí ó jẹ́ ẹni tí ó dá wa sílẹ̀ kúrò nínú ìpọ́njú, òun ni Jésù Kristì Olúwa wa. Wò ó láti Jòhánù orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Ní ijọ́ kejì, Jòhánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀. Ó wí pé, wò ó, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Àwọn mìíràn máa ń sọ fún wa wípé wọ́n gba Jésù gbọ́ gẹ́gẹ́ bí olùkọ́ni ńlá. Ṣùgbọ́n rántí, kìí ṣe ìkọ́ni rẹ̀ nìkan ṣoṣo ni ó fún wa ní ìgbàlà, bí kìí ṣe wípé ikú rẹ̀ fún wa lórí àgbélébòó. Àwọn mìíràn máa ń sọ wípé wọ́n gba Jésù gẹ́gẹ́ bí wòlíì ńlá, ṣùgbọ́n kìí ṣe ìríran tàbí ìsọtẹ́lẹ̀ tàbí ìwàásù tí Jésù Kristì ṣe gẹ́gẹ́ bí wòlíì ni ó ń fún wa ní ìgbàlà, bí kìí ṣe nípa ikú rẹ̀ ní orí igi àgbélébòó. Ti pé lásìkò ayé àwọn ọmọ Ísíráẹlì, bí kìí bá ṣe wípé a pa ọ̀dọ́ àgùntàn náà, wọn kì bá lè ní ìgbàlà tàbí ìdásílẹ̀ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Íjíptì kọjá. Wò ó ní Kọ́rintì kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkeje. Ó ní, nítorí náà ẹ mú ìwókàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwókàrà, nítorí a ti fi ìrékọjá wa àní Kristi rúbọ fún wa. Jẹ́ kí ó yọ wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn yìí ń tọ́ka sí, àti ikú rẹ̀ fún wa ní orí igi àgbélébòó. Ẹ̀jẹ̀ rẹ̀ tí a ta sílẹ̀, òun ló gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀, tó gbà wá nínú àìsàn, tó gbà lọ́wọ́ ìpọ́njú, tó gbà lọ́wọ́ inú nibíni láti ọ̀dọ̀ èṣù, tó gbà lọ́wọ́ wàhálà tí àbákó sí, tó sì gbà á lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Àfiyèsí kejì tí ó yẹ kí a ní ni wípé ọ̀dọ́ àgùntàn yìí ní láti wà ní aláìlábùkù. Ọ̀dọ́ àgùntàn tí a ń sọ nípa rẹ̀ yìí ní láti wà láì ní àbùkù kankan rárá. Tó padà sí Exodus orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún, ó ní, àìlábùkù ni kí ọ̀dọ́ àgùntàn yín kí ó jẹ́ akọ ọlọ́dún kan. Ẹ̀yin ó mú un nínú àgùntàn tàbí nínú ewúrẹ́. Ohun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ ọmọ Ísíráẹ̀lì ni wípé bí wọ́n bá fẹ́ ní ìgbàlà kúrò nínú ìpọ́njú tí ó wà ní ilẹ̀ Íjíptì, wọ́n ní láti mú ọ̀dọ́ àgùntàn tí kò lábùkù rárá. Èyí ń tọ́ka sí Jésù Kristì, nítorí pé Jésù Kristì ni ẹni náà tí ó wà ní àìlábùkù kankan. Bí o bá wo ìgbésí ayé Kristì láti ìbẹ̀rẹ̀ dé òpin, ó rí wípé kò sí ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ̀. Ó ní ọ̀dọ́ àgùntàn tí ó kó fún wa, ọ̀dọ́ àgùntàn tí kò lábùkù. Èyí ni Hebrews tọ́ka sí ní orí keje. Hebrews orí keje.

láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Nítorí pé irú olórí àlùfáà bẹ́ẹ̀ ni ó yẹ wá mímọ́, àìlẹ́gàn, àìléèrí, tí a yà sí ọ̀tọ̀ kúrò nínú ẹlẹ́ṣẹ̀, tí a sì gbéga ju àwọn ọ̀run lọ. Èyí ni ẹ̀jẹ̀ Jésù Kristì ṣeṣe iyebíye fún wa. Èyí ni ó fi jẹ́ wípé ẹ̀jẹ̀ iyebíye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbòkù, tí kò sì lí àbàwọ́n, àní ẹ̀jẹ̀ Kristì. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ, tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristì nìkan ṣoṣo, ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábòkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristì mọ́ àgbélébùú, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lẹ ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì, nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Jẹ́ kí a wo Yohánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná, wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ, tí ó wípé a kì yóò fọ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristì ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú Májẹ̀mú láéláé, àwọn wọ̀nyí ni a rí nínú Májẹ̀mú titun tí ó ń tọ́ka sí Jésù Kristì, ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì, láti yọ wá kúrò nínú ìpọ́njú, láti yọ wá kúrò nínú ayé, láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin, ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó. Bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà, mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábòkù, aláìléèrí, aláìlẹ́gàn, èyí kò tó. Ìkẹta wípé a kò fọ egungun rẹ̀, ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn, síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà, bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibì kan, bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa á láṣẹ, síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣègbé pátá.
pátápátá. Wo Exodus orí kejìlá láti ẹsẹ ìkejìlélógún. Ẹ̀yin ó sì mú ìdì ewé hísópò, ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀, nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíptì. Nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ náà lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kí ó sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlu yín. Ohun tí a sọ ni wípé nítòótọ́ ni Jésù Kristi ti kú, nítòótọ́ ni ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ó kù sọ́wọ́ rẹ̀ láti fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Jésù àti láti fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù, kí àmì ẹ̀jẹ̀ Jésù kí ó lè wà lé ọkàn rẹ̀ tàbí lé ara rẹ̀. Ní Hebrews 11:11 ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ni a sọ wípé nípa ìgbàgbọ́ lé ó dá àsè ìrékọjá sílẹ̀ àti ìbòwọ́n ẹ̀jẹ̀, kí ẹni tí ń pa àwọn àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n. Nípa ìgbàgbọ́ lé a dá nǹkan wọ̀nyí sílẹ̀, nípa ìgbàgbọ́ lé a fi àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí kún àtẹrígbà ilé àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà. Nípa ìgbàgbọ́ ni wọ́n dúró nínú ilé níbi tí àmì ẹ̀jẹ̀ náà wà. Nípa ìgbàgbọ́ ni wọ́n gbé gbogbo àwọn ìṣísẹ̀ wọ̀nyí kí olùpanirun kí ó má ba wọlé tọ̀ wọ́n lọ. Èyí sì já sí fún wa wípé àwa pàápàá níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a ti pa Jésù Kristi, a ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ó jẹ́ ojúṣe wa láti ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Nítorí nípa ìgbàgbọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù Kristi lè a lè fi ní ìgbàlà tàbí ìdáǹdè tàbí ìpamọ́ tàbí ìwòsàn. Jẹ́ kí ó yé ọ wípé bí kì í bá ṣe wípé o gbàdúrà, o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, o sì sọ fún Ọlọ́run wípé o ṣe ọ́ láàánú wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jù, o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ. Bí kì í bá ṣe wípé o ṣe bẹ́ẹ̀, apanirun yóò wọ ilé rẹ. Bí kì í bá ṣe wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ìdájọ́ ayérayé yóò tọ́ wá pẹ̀lú. Ṣùgbọ́n bí o ti ń sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ, lọ́gán ni ẹ̀jẹ̀ yóò wẹ ọkàn rẹ mọ́, tí a ó mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò, tí ìgbàgbọ́ yìí yóò sọ di ènìyàn ọ̀tọ̀. Ẹni tí ó ní ìgbàlà Ọlọ́run nínú lọ́kàn ní ilé rẹ̀. Ìkarùn-ún, jíjẹ ẹran ọ̀dọ́ àgùntàn náà. Àkókò kò sí fún wa láti ka ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó yẹ kí a kà, ṣùgbọ́n rántí wípé a sọ fún wọn wípé wọ́n ní láti jẹ ẹran ara ọ̀dọ́ àgùntàn náà. Wo Exodus 12:12 ní ẹsẹ̀ ìkẹjọ, wọn ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà, àti àkàrà àìwú, ewébẹ̀ kíkorò ni kí wọn kí ó fi jẹ ẹ́. Kí ni ìtumọ̀ èyí? Wípé wọn ó jẹ ọ̀dọ́ àgùntàn náà. Rántí pé ọ̀dọ́ àgùntàn já sí Jésù Kristi, ó ń tọ́ka sí Jésù Kristi fún wa. Kí wá ni ìtumọ̀ wípé wọ́n ní láti jẹ ọ̀dọ́ àgùntàn náà? Wo Johanu 1:1 lé a tètè kọ́ ṣe lé ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì lé ọ̀rọ̀ náà. Ẹsẹ̀ ìkẹrìnlá, ọ̀rọ̀ náà lé ó di ara, ó sì ń bá wa gbé, àwa sì ń wo ògo rẹ̀, ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo àti lọ́dọ̀ láti ọ̀dọ̀ bàbá wá. Ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Ìtumọ̀ wípé kí a jẹ ọ̀dọ́ àgùntàn náà ni wípé ọ̀rọ̀ tí ó sọ fún wa, àwọn àlàyé tí ó ṣe ní kíkún fún wa,
wí pé kí a gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí sọ́kàn nítorí pé ó sọ ní orí kẹfà Jọ̀hánù ẹsẹ̀ kẹtàléní ọgọ́ta orí kẹfà ti Jọ̀hánù ẹsẹ̀ kẹtàléní ọgọ́ta èmi ẹ̀mí ní ń sọ ní di ààyè ara kò ní èrè kan ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín ẹ̀mí ni ìyèsí ni ọ̀rọ̀ ọlọ́run tí a ń sọ fún wa láti ẹnu Jésù Kristì ọ̀rọ̀ ọlọ́run tí ó ránṣẹ́ sí wa òun ló yẹ kí a gbà sí ọkàn wa èyí ni ó ń tọ́ka sí wípé bí a ti wà lábẹ́ àmì ẹ̀jẹ̀ Jésù Kristì nípa ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni a ní láti fi òdiwọ̀n ayé wa sí ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni a ní láti fi ọ̀rọ̀ ọlọ́run ṣe òdiwọ̀n ìgbésí ayé wa ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ náà tí èmi ń sọ fún yín èyí ni ó ní ẹ̀mí sì ni pẹ̀lú ìkẹfà ni wípé wọ́n ní láti jẹ àkàrà àìwo pẹ̀lú rẹ̀ gbogbo èyí ni a ti kà fún wa ní Exodus orí kejìlá a sì ti kà á fún wa nínú Kọ́rintì kìíní orí karùn-ún láti ẹsẹ̀ ìkeje sí ìkẹjọ láti jẹ àkàrà àìwo Kọ́rintì kìíní orí karùn-ún láti ẹsẹ̀ ìkeje nítorí náà ẹ mú ìwókàrà àtijọ́ kúrò nínú yín kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwókàrà nítorí tí a ti fi èrè kọjá wa àní Kristì robọ fún wa nítorí náà ẹ jẹ́ kí a ṣe àjọ náà kì í ṣe pẹ̀lú ìwókàrà àtijọ́ bẹ́ẹ̀ ni kì í ṣe pẹ̀lú ìwókàrà àrankan àti ìwà búburú bí kò ṣe pẹ̀lú àìwókàrà òdodo àti òtítọ́ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń lọ sí ilé ìsìn tí wọ́n máa ń sọ wípé wọ́n gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù ṣùgbọ́n ìwà búburú èyí tí a ń pè ní ìwókàrà àtijọ́ ó wà ní ìgbésí ayé wọn àrankan tàbí kí a máa hùwà tí kò bá bíbélì tí kò bá ọ̀rọ̀ ọlọ́run mu èyí sì wà ní ìgbésí ayé wọn ṣùgbọ́n a sọ fún wa wípé bí a bá fẹ́ jẹ àǹfààní tí a sì fẹ́ ní ìbùkún tí ó wà nínú ìrékọjá tí a ń kọ́ nípa rẹ̀ lónìí wípé a ní láti jẹ́ ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ wípé àìwókàrà àrankan ìwà búburú àgbèrè panṣágà olè òfófó ojúkòkòrò àwọn nǹkan wọ̀nyí kò gbọdọ̀ sí ní ìgbésí ayé wa bí a bá ti ṣe àwọn àfiyèsí wọ̀nyí kí wá ní àwọn àǹfààní àti ìbùkún tí ó wà lórí wa bí a bá wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ní kíákíá jẹ́ kí a wo Exodus orí kejìlá lẹ́ẹ̀kan sí i láti ẹsẹ̀ ìkẹtàlá ó ní ẹ̀jẹ̀ náà ni yóò ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yìn gbé wà nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà kò sọ wípé nígbà tí èmi bá rí iṣẹ́ òdodo ara ẹni ó ní nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà kò sọ wípé nígbà tí mo bá rí iṣẹ́ àánú tí ó ń ṣe fún àwọn alágbe ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà kò sọ ti omi àdúrà tàbí àbẹ́là ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà kò sọ nípa aṣọ funfun nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà kò sọ nípa kí a jẹ́ ẹlẹ́sìn lásán ó ní nígbà tí mo bá rí i wípé o ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà èmi ò re yín kọjá ìyọnu tàbí ìpọ́njú tàbí ìdààmú tí ó wà lórí àwọn tí ó wà nínú ayé ìyọnu náà kì yóò sì wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì ẹni tí kò bá sí lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù ó dàbí ẹni tí ó ń gbé ilé kan ilé tí kò ní ilẹ̀kùn ilé tí kò ní fèrèsé ilé tí kò ní òrùlé kí ni a ti mọ irú ẹni bẹ́ẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀ yóò wà nínú ewu púpọ̀ ìkíní ewu olè nítorí wípé kò sí ilẹ̀kùn kò sí fèrèsé nítorí bẹ́ẹ̀ yóò rọrùn fún olè láti wọlé o jẹ́ mọ̀ wípé bí o bá sí lábẹ́ ẹ̀jẹ̀ Jésù Kristì olè tàbí apanirun ni èyí tí a ń pè ní sàtánì yóò lè wọlé yóò sì lè máa ṣe gudugudu méje ní ìgbésí ayé rẹ
yo ma da o lamu yo ma pon oloju nitori pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Christi o je bi eni ti ngbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o ngbe iru ile be awon eran ko buburu gege bi ejo won le wole won si le se oloshe iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Christi ejo lai lai ni iyi ni esu yo ma wole ni igba gbogbo pelu awon emi esu yo ma wole bi abari eni ti o ngbe ile ti ko ni orule eye yo ma fi be se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni ferese ti o je wipe awon eye awon eye oju orun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o ngbe ile ti ko ni orule tabi ti ko ni ferese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe eje odo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan onja ni ile iru eni be bi arabasan ti o ngbe ile ti ko ni ilekun bi arabasan bi ti o ngbe ile ti ko ni ferese tabi ti ko ni orule o mo wi pe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wi pe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikokan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lonka eje ki a wo Dafidi orin Dafidi ori kejidini ogorin orin Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini aadota o mu ki koro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo Egypt se gafara fun mi awon ti ko si labe eje odo agutan na so wipe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Christi ki idande ipamo igbala olorun ki o le je tire ikeji ni wipe awon wonyi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo Exodus so fun wa ninu ori keji lati ati kale kan o so wipe idajo yo ba awon omo Egypt wipe a o pa akobi gbogbo awon ile won nitori be bi o ba wa si abe abo ti o wa ninu eje Jesu abo kuro ninu idajo ninu aye yi ati idajo ninu aye raye yo le je tire bi a se le bo lowo idajo olorun ni pe ki a gba Jesu Christi gbo ki a ba le bo lowo ibinu olorun opolopo ni won se wahala ninu aye yi ti o dabi eni wipe nkan o tora won ni igbese aye won erede eyi ni wipe idajo olorun ti aye isinsin yi o wa lori won bi won ba si ku siru ipo be idajo aye raye ni o je ipin won pelu iketa a fi yato si aarin awon omo Israeli
àti ti Egypti nípa wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ó jẹ́ ààbò fún wọn. Nínú ayé, wàhálà wà, ìpọ́njú wà, àìsàn wà, ìṣe jàǹbá púpọ̀ ló wà. Ṣùgbọ́n bí o bá fẹ́ kí ìyàtọ̀ kí ó wà láàrin ìgbésí ayé tirẹ àti ìgbésí ayé àwọn tí ó wà nínú ayé, ìyàtọ̀ tí o lè ní ni wípé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Nípa bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí àwọn tí ó wà nínú ayé kì yóò lè fi ṣẹlẹ̀ sí ọ. Nínú Exodus orí 15, ẹsẹ 26, ó sì wí pé bí ìwọ bá tẹ́tí sílẹ̀ gidigidi sí ohun Olúwa Ọlọ́run rẹ, tí o bá sì ṣe èyí tí ó tọ́lé ojú rẹ̀, ìwọ tí ìwọ bá fetí sí òfin rẹ̀, tí ìwọ bá sì pa gbogbo àṣẹ rẹ̀ mọ́, èmi kì yóò fi ọ̀kan nínú àrùn wọn nì tí mo mú wá sára àwọn ará Íjíbítì sí ọ lára, nítorí èmi ni Olúwa tí ó mú ọ lára dá. Àwọn tí ó wà nínú ayé, àìsàn púpọ̀ ni ó wà lára wọn. Àìsàn kò gbóògùn, àìsàn tí pani ló wà lára wọn. Bí ìwọ pàápàá kò bá fẹ́ má jìyà, bí ìwọ pàápàá kò bá fẹ́ ní ìpọ́njú, bí àwọn tí ó wà nínú ayé, ohun tí ó yẹ kí o ṣe ni pé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Ìkẹrin, ìwòsàn jẹ́ ti àwọn ọmọ Ísíráélì wọ̀nyí, nítorí wípé wọ́n wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nínú orin Dáfídì, lẹ́ẹ̀kan sí orin Dáfídì orí 95, orin Dáfídì orí 95, 95, ẹsẹ 17. Ó sì mú wọn jáde tí àwọn ti fàdákà àti wúrà, kò sì sí àìlera kan nínú ẹ̀yà rẹ̀. Báwo ni ó ṣe ṣeéṣe fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn wọ̀nyí, ẹgbẹ̀rún lọ́nà mẹ́ta, láti wà ní ara dídá ṣáṣá, láì ní àìsàn kankan ní àgọ́ ara wọn, nítorí ẹ̀jẹ̀ Jésù tí a fi bọ̀ wọ́n, tí a fi dáàbò bọ̀ wọ́n? Èyí ni ó jẹ́ kí ó ṣeéṣe ní ìgbésí ayé wọn. Rántí pé bí ìwọ pàápàá bá fẹ́ ní ìwòsàn kúrò nínú gbogbo àrùn, ohun tí o ní láti ṣe ni láti gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀. Rántí pé àǹfààní tàbí ìbùkún tí ó wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ni wípé a ó gbà ọ́ lọ́wọ́ ìparun, wípé o ó bọ́ lọ́wọ́ ìparun láti ọwọ́ apanirun ni. Ìkejì, o ó bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayé tí ń bọ̀. Ìkẹta, a ó fi ìyàtọ̀ sí àárín rẹ àti àwọn tí ó wà nínú ayé. Ìkẹrin, ìwòsàn pípé kúrò nínú gbogbo àrùn yóò jẹ́ tìrẹ. Nísinsìnyí, a ó tọ Ọlọ́run lọ. A ó sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ wípé fún wa ni Jésù Kristì kú, wípé Jésù Kristì ni ọ̀dọ́ àgùntàn tí a pa nítorí ẹ̀ṣẹ̀ wa, tí a ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tiwa, àti wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa. Bí o bá ti ń fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ náà, tí ó ń sọ fún Ọlọ́run, tí ó ń kó ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, bẹ́ẹ̀ ni ìgbàlà Ọlọ́run, ìwòsàn látòkè wá, ìdáǹdè tòótọ́ yóò jẹ́ tirẹ̀. Ẹ jẹ́ kí a dìde dúró láti bá Ọlọ́run sọ̀rọ̀. Rántí pé Jésù Kristì nìkan ṣoṣo ni ọ̀dọ́ àgùntàn tí a pa fún wa. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè gbà á kúrò nínú ìdájọ́ Ọlọ́run. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìgbàlà. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìdáǹdè. Sọ fún Ọlọ́run, àwọn ìwúkàrà tí ó wà ní ìgbésí ayé rẹ, mú wọn kúrò. Ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ, àrán kan tí ó wà ní ìgbésí ayé rẹ, ojú kòkòrò tí ó wà ní ìgbésí ayé rẹ, àgbèrè tàbí panṣágà tí ó wà ní ìgbésí ayé rẹ, àwo ohun àìtọ́ tí ó wà ní ìgbésí ayé rẹ, bí o bá ti ń jẹ́ ó tí o ti ń kàn wọ́n sílẹ̀, bẹ́ẹ̀ ni ó mú ìwúkàrà kúrò ní ìgbésí ayé rẹ, tí o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ wípé a ta ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé
ki o ba le bo lowo apanirun tin ka kiri aye lode oni ki yato ki o ba le wa laarin iwo ati awon ti o wa ninu aye gbagbo ninu eje na ti atasile fun o gbagbo ninu eje na ti atasile fun o bi o ba ni aisan ni ago ara re eje yi kan na ti atasile ni yo wo san sugbon ranti wi pe bi e se ba nbe le owo re abo ti o wa ninu eje Jesu Kristi ki o le je ti re bi ise buburu iwa buburu irinkurin ifekufe ba wa ni igbese aye re abo ti o wa ninu eje Jesu Kristi ki o le je ti re sugbon bi o ba ko ise sile bi o ba ko ise sile bi o ba ke pe oluwa bi o ba fi igbagbo ro mo eje Jesu Kristi ti ata sile fun o igbala kikun yo je ti re a o dari ese re je o a o gba okan re la o de atun bi gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò ọlọ́run yóò máa tọ́jú rẹ bí apanirun ti ń kọjá ní ìgboro bí agbẹ̀sán ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ bẹ́ẹ̀ ni yóò máa rí ọ kọjá nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristi bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ àìsàn ká àìsàn yóò wù kó jẹ́ bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ò rí eyín kọjá àìsàn yóò re ọkọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristi lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́ ìpọ́njú yóò re ọkọjá wàhálà ayé yìí yóò re ọkọjá ìsìnrú lábẹ́ agbára Sàtánì yóò re ọkọjá nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ò rí eyín kọjá

0: Mika, orí ìkẹfà, ẹgbọ́ ní ìsinsìnyí ohun tí Olúwa wí, dìde bá òkè ńlá wíjọ́, sì jẹ́ kí òkè kéékèèké gbóhùn rẹ, ẹgbọ́ ẹjọ́ Olúwa, ẹ̀yin òkè ńlá, àti ẹ̀yin ìpìlẹ̀ ilẹ̀ ayé, nítorí Olúwa ń bá àwọn ènìyàn rẹ̀ wíjọ́, yóò sì bá Ísírẹ́lì rojọ́, ènìyàn mi, kí ni mo fi ṣe ọ́, àti nínú kí ni mo fi dá ọ lé agara, dáhùn sí i, nítorí mo ti mú ọ gòkè láti ilẹ̀ Íjíbítì wá, mo sì rà ọ́ padà láti ilé ẹrú wá. Mo sì rán Mose, Aaroni àti Miriamu síwájú rẹ. Ènìyàn mi, rántí ní ìsinsìnyí ohun tí Bálákì ọba Moabu gbèrò àti ohun tí Bálámù ọmọ Beori dá lóhùn láti Ṣittimu títí dé Gígálì, kí ẹ bá lè mọ òdodo Olúwa. Kí ni èmi wà mú wá síwájú Olúwa, tí èmi ó fi tẹ ara mi ba níwájú Ọlọ́run gíga, kí èmi a wá síwájú rẹ̀ pẹ̀lú ọrẹ ẹbọ sísun, pẹ̀lú ọmọ màlúù ọlọ́dún kan. Inú Olúwa yóò adùn sí ẹgbẹẹgbẹ̀rún àgbò tàbí sí ẹgbẹẹgbàrún ìṣàn òróró. Èmi wà fi àkọ́bí mi fún ìrékọjá mi, irú ọmọ inú mi fún ẹ̀ṣẹ̀ ọkàn mi. A ti fi hàn ọ́, ìwọ ènìyàn, ohun tí ó dára, àti ohun tí Olúwa béèrè lọ́wọ́ rẹ, bí kò ṣe kí o ṣe òtítọ́, kí o sì fẹ́ àánú, àti kí o rìn ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú Ọlọ́run rẹ. Ohun Olúwa kígbe sí ìlú náà, ọlọgbọ́n yóò sì rí orúkọ rẹ, ẹgbọ́ ọ̀pá náà àti ẹni tí ó yàn án. Ìṣúra ìwà búburú a wà ní ilé ènìyàn búburú síbẹ̀, àti òṣùwọ̀n àìkún tí ó jẹ́ ohun ìbínú. Kí èmi àkà wọn sí mímọ́ pẹ̀lú òṣùwọ̀n búburú àti pẹ̀lú àpò òṣùwọ̀n ẹ̀tàn tí àwọn ọlọ́rọ̀ rẹ̀ kún fún ìwà ipá àti àwọn tí ń gbé inú rẹ̀ ti sọ̀rọ̀ èké, ahọ́n wọn sì kún fún ẹ̀tànlé ẹnu wọn. Nítorí náà pẹ̀lú ni èmi ó ṣe mú ọ ṣàìsàn ní lílù ọ́, ní sísọ ọ́ dahoro nítorí ẹ̀ṣẹ̀ rẹ. Ìwọ ó jẹun ṣùgbọ́n ìwọ kì yóò yó, ìdábẹ́ yóò wà láàrin rẹ, ìwọ ó kó kúrò ṣùgbọ́n ìwọ kì yóò lọ láìléwu, àti èyí tí o kó lọ ni èmi ó fi fún idà. Ìwọ ó gbìn ṣùgbọ́n ìwọ kì yóò ká, ìwọ tẹ igi ólífì ṣùgbọ́n ìwọ kì yóò fi òróró kunra, àti èso àjàrà ṣùgbọ́n ìwọ kì yóò mu ọtí wáìnì. Nítorí tí a ti pa àṣẹ Omri mọ́, àti gbogbo iṣẹ́ ilé Ahabu, ẹ sì rìn ní ìmọ̀ wọn, kí èmi bá a lè sọ ọ́ di ahoro, àti àwọn tí ń gbé inú rẹ̀ di ẹ̀gàn, ẹ̀yin ó sì ru ẹ̀gàn ènìyàn mi.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ika, orí ìkeje, ègbé ni fún mi nítorí èmi dàbí ìkójọpọ̀ èso ẹran, bí èéṣẹ́ ìkórè èso àjàrà, kò sí ìtí kan láti jẹ, àkọ́so tí ọkàn mi fẹ́, onínú rere ti run kúrò lé ayé, kò sì sí olótìtọ́ kan nínú ènìyàn, gbogbo wọn ba fún ẹ̀jẹ̀, olúkúlùkù wọn ń fi àwọ̀n de arákùnrin rẹ̀, ọwọ́ wọn ti múra tán láti ṣe búburú, olórí ń béèrè, onídàájọ́ sì ń béèrè fún ẹ̀san, ẹni ńlá ń sọ èrò ìka rẹ̀, wọ́n sì ń yí ipò, ẹni tí ó sàn jùlọ nínú wọn dàbí ẹ̀gún, ìdúró ṣinṣin jùlọ mú ju ẹ̀gún ọgbà lọ, ọjọ́ àwọn olùṣọ́ rẹ àti ti ìbẹ̀wò rẹ dé, ní ìsinsìnyí ni ìdààmú wọn ó dé, ẹ má gba ọ̀rẹ́ kan gbọ́, ẹ má sì gbẹ́kẹ̀lé àmọ̀nà kan, pa ilẹ̀kùn ẹnu rẹ mọ́ fún ẹni tí ó sùn ní òkan àyà rẹ, nítorí ọmọkùnrin ń ṣàìbọ̀wọ̀ fún baba, ọmọbìnrin dìde sí ìyá rẹ̀, a ya ọmọ sí ìyàpọ̀ rẹ̀. Ọ̀tá olúkúlùkù ni àwọn ará ilé rẹ̀. Nítorí náà, èmi ò ní ìrètí sí Olúwa, èmi ò dúró de Ọlọ́run ìgbàlà mi, Ọlọ́run mi yóò gbọ́ tèmi. Má yọ̀ mí, ìwọ ọ̀tá mi, nígbà tí mo bá ṣubú, èmi ò dìde, nígbà tí mo bá jókòó lé òkùnkùn, Olúwa yóò jẹ́ ìmọ́lẹ̀ fún mi. Èmi ò ru ìbínú Olúwa, nítorí èmi ti dẹ́ṣẹ̀ sí i, títí yóò fi gba ẹjọ́ mi rò, tí yóò sì ṣe ìdájọ́ mi, yóò mú mi wá sí ìmọ́lẹ̀, èmi ò sì rí òdodo rẹ̀. Nítorí ọ̀tá mi yóò rí i, ìtìjú yóò sì bu ẹni tí ó wí pé níbo ni Olúwa Ọlọ́run rẹ wà, ojú mi yóò rí i, ní ìsinsìnyí ni yóò di ìtẹ̀mọ́lẹ̀ bí ẹrẹ̀ ìta.
2: Ọjọ́ tí a ó mọ di rẹ.
0: Ọjọ́ náà ni àṣẹ rẹ̀ yóò jìnà réré, ọjọ́ náà ni wọ́n sì ti Asíríà wá sọ́dọ̀ rẹ, àti láti ìlú olódi, àti láti ilé ìṣọ́ alágbára títí dé odò, àti láti òkun dé òkun, àti òkè ńlá dé òkè ńlá, ilẹ̀ náà yóò sì di akoro fún àwọn tí ń gbé inú rẹ̀, nítorí èso ìwà wọn. Bí ọ̀pá rẹ bọ́ ènìyàn abo ìní rẹ, tí ń dágbé inú igbó láàrin Kámẹ́lì, jẹ́ kí wọ́n jẹ̀ ní Báṣánì àti Gíláàdì bí ọjọ́ ìgbàanì.
2: Bí ọjọ́ tí o jáde kúrò ní ilẹ̀ Íjíbítì, ni èmi ó fi ohun ìyanu hàn án. Àwọn orílẹ̀-èdè yóò rí, ojú ó sì tì wọ́n nínú gbogbo agbára wọn. Wọ́n ó fi ọwọ́ lé ẹnu, etí wọn ó sì de, wọ́n ó la erùpẹ̀ bí ejò, wọ́n ó sì jáde kúrò nínú ipò wọn bí èkòló ilẹ̀. Wọ́n ó bẹ̀rù Olúwa Ọlọ́run wa, wọ́n sì bẹ̀rù nítorí rẹ, ta ni Ọlọ́run bí ìwọ, tí ó ń darí àìṣedédéjì, tí ó ń rè ìyókù ìní rẹ̀ kọjá, kò dá ìbínú rẹ̀ dúró títí láé, nitori ohun ni inu didun si aanu yo yi pada yo ni iyonu si wa yo si te aise dede wa ba iwo si so gbogbo ese won sinu ogun okun iwo fi otito fun Jakobu aanu fun Abrahamu ti iwo ti bura fun awon baba wa lati ojo igba ni eyi ni opin Mika
3: eje ki agbadura Olorun alagbara julo awa siwaju yin nisinsin lati tetisi e lati gbo oro yin an bebe wi pe e o ba wa soro ati wi pe ohun gbogbo ti o je idiwo tabi idena lati gbo oro Olorun lati ni oyi oro Olorun ati lati je ki e kankan won si okan wa e ba wa mu awon idiwo won yi kuro ni oruko Jesu an be yin wi pe gbogbo okan ti rin kiri gbogbo okan ti ki le duro ti ki le farabale lati ni oyi oro yin e ba won wi e mu okuro ninu wa loruko Jesu e sanu fun wa be o ti ma si iwe mimo e la wa loju e se wa ni iye ki oye ki o le ye wa ki a le mo bi ati gbadura ki a le mo bi ati wa oju Olorun ki a si le ni awon ohun amuye lati le wa ni irepo ati idapo pelu yin ni aye yi ati ni aye ti nbo adupo epo ti gbo ni oruko Jesu Christ Oluwa wa eje ki a wo iwe owe ori kerin ese iketa lilogun ju gbogbo ohun ipamo pa aya re mo nitori pe lati inu re ni orisun iye ju gbogbo ohun ipamo pa aya re mo ikan na ni bi a ba so wi pe pa okan re mo nitori pe lati inu re lati inu aya tabi lati inu okan ni orisun iye loni an soro lori ise iyanu ninu okan eniyan ise iyanu ninu okan eniyan iwe owe ori ketalelogun iwe owe ori ketalelogun ese ikerin dinlogbon omo mi fi aya re fun mi ki o si je ki oju re ki o ni inu didun si ona mi awon ese meji ti mo ka fun o yi won so nipa aya tabi nipa okan eniyan tabi nipa inu eniyan awon opolopo eniyan ni ko mo we pe okan wa o se yebiye ni waju Olorun won ko mo we pe awon nkan ti an ro lati inu awon ise wa gbogbo o nwa lati inu awon elomiran won ki ro we pe anilo ise iyanu ninu okan ninu aya eda won ma ro we pe bi a ba ti toju iwa ode ara oro siso lenu tabi aso wewo tabi irin bi a ba le se akowe awon ohun ti awon elomiran se bi a ba si ti fi awon igbe aye wa ti a nri lojukoju bi a ba ti fun won seto won ro we pe eyi ti to awon ni wasu papa opolopo won o sese oni wasu ni awon ijo eleya meya kaakiri ni won ma nse asise yi ton ma ro we pe bi enikan ba ti ni iwa omoluabi wi pe iru iwa be o ti to lai ni iyipada okan iyipada aya sugbon ohun ti Olorun je ko ni mo fun ani we pe ohun ti o se pataki ni waju ohun ohun ni bi okan wa ti ri ohun ni bi aya wa ti ri ati wi pe a ti ni ise iyanu ti iyipada okan ti iyipada aya bi ki ba se be a o ri we pe gbogbo ohun ti a nse ko ni le je itewogba ni waju Oluwa ninu owe ti mo ka fun o tele tele ori kerin ese iketalelogun ni o fi o nso we pe ju gbogbo ohun ipamo pa aya re mo pa okan re mo nitori pe lati inu re wa ni orisun iye e je wi pe gbogbo ohun ti a nse ninu wa gbogbo ohun ti a nse ni igbesi aye wa won wa lati inu okan eyi ni Jesu Kristi nso ninu Matthew oríkejìlá. Matthew oríkejìlá láti ẹsẹ ìkẹrìnlélọ́gbọ̀n. Ẹ̀yin ọmọ paramọ́lẹ̀, ẹ̀yin tí ṣe ènìyàn búburú yóò ti ṣe lè sọ̀rọ̀ rere, nítorí nínú ọ̀pọ̀lọpọ̀ ohun inú li ẹnu sọ. Nínú ọ̀pọ̀lọpọ̀ tí ó ń jáde láti inú ọkàn, láti inú àyà wa, ni ẹnu ni ó ń sọ. Ìwà tí a ń rí lóde, ó jẹ́ ohun tí ó ń jẹyọ láti inú èyí tí a ní láti inú ọkàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi ṣe pàtàkì wípé kí a mọ̀ pé bí a bá fẹ́ sin Ọlọ́run, bí a bá fẹ́ ṣe ohun ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run, a ní láti ní ìkọlà àyà, a ní láti ní iṣẹ́ ìyanu lókàn àyà wa, a ní láti ní ìyípadà tí Ọlọ́run nìkan lè ṣe, a ní láti ní lókàn àyà wa. Ohun méjì ni a ó mẹnuba, ìkókó méjì nínú ọ̀rọ̀ yìí. Ìkíní, ipò tí ọkàn ènìyàn wà. Ìkejì, ìyípadà ọkàn ọmọ ènìyàn. Lákọ̀ọ́kọ́, kí a wo ipò tí ọkàn ọmọ ènìyàn wà. Gbà tí a sọ wípé ọmọ ènìyàn, èyí jẹ́ ọkàn tí kò tí dàtún bí, ọkàn tí a kò tí yípadà, ọkàn tí kò tí ní ìfọwọ́tọ́ ìyípadà látòkè wá. Irú ipò wo ni irú ọkàn bẹ́ẹ̀ wà? Yẹ kí a wo Genesis orí kẹfà ẹsẹ̀ ìkarùn-ún. Ọlọ́run sì rí i pé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé, àti pé gbogbo èrò ọkàn rẹ̀ kìkì ibi ni lójoojúmọ́. Lẹ́yìn tí Ádámù àti Éfà ti ṣubú ní ọgbà Ídẹ́nì, láti ìgbà yí gan ni a rí wípé ọkàn ènìyàn ó jẹ́ ọkàn búburú níwájú Olúwa. Nítorí gbogbo ìṣe, gbogbo ìwà, gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde láti inú ọkàn yìí, ó jẹ́ ohun tó burú jáì. Ó ṣeéṣe kí ẹnìkan kí ó jẹ́ ẹlẹ́sìn. Àwọn ẹlòmíràn máa ń rò wípé ẹlẹ́sìn ó ti tó, ó ti yege níwájú Ọlọ́run. Ṣùgbọ́n ẹnikẹ́ni lè jẹ́ ẹlẹ́sìn. Ìwà tí irú ẹni bẹ́ẹ̀ ń hù kì í ṣe nípa ti ẹ̀sìn, ó jẹ́ nítorí èrò ọkàn búburú ibi tí ó wà nínú rẹ̀. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó jẹ́ ẹni tí ó mọ̀wé. Ṣùgbọ́n ìwé mímọ̀ tàbí ìwé kíkà, èyí kò yí ọkàn padà, a ó rí wípé ìwà búburú ní àárín àwọn ọ̀mọ̀wé ló peléke sí. Ó ṣeéṣe kí a rí ẹnìkan tí ó jẹ́ wípé ó ti rìn lọ sí òkè òkun, ó ti lọ sí ìlú ọba fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tàbí ó ṣeéṣe kí a rí ẹni tí ó jẹ́ wípé ó tilẹ̀ ti mọ òtítọ́ ìhìnrere díẹ̀, ṣùgbọ́n tí kò gbàdúrà àgbáyọrí kí ó ba lè ní ìyípadà ọkàn. A ó rí wípé irú ẹni bẹ́ẹ̀, ìwà irú ẹni bẹ́ẹ̀ yóò jẹ́ ohun tí kò bá ìfẹ́ Ọlọ́run mu. Ẹsẹ̀ ìkarùn-ún yìí, èyí ni ó fi ń sọ fún wa wípé nítorí Ọlọ́run sì rí i pé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé. Èrèdí ìwà búburú tí ó di púpọ̀ yìí, ṣé nítorí pé wọn ò jẹ́ ọ̀làjú ni? Àtàbí nítorí wípé wọn ò kàwé? Tàbí nítorí wípé wọn ò tí rìn jìnà sí àwọn orílẹ̀-èdè mìíràn? Rárá, èrèdí ìwà búburú yìí ni wípé èrò ọkàn rẹ̀ kìkì ibi ni lójoojúmọ́. Bí a bá sọ wípé nǹkan kan ó jẹ́ ibi, ó jẹ́ kìkì ibi, èyí jẹ́ wípé kò sí àlàfo nínú irú ọkàn bẹ́ẹ̀ láti ṣe rere, kò sí àlàfo fún irú ọkàn bẹ́ẹ̀ láti ṣe rere díẹ̀, ṣe búburú díẹ̀, ṣùgbọ́n ó jẹ́ kìkì ibi. Kì í sì ṣe ní ìgbà kan, ó jẹ́ lójoojúmọ́. Èyí ni a fi máa ń sọ fún àwọn ìpẹ́ẹ̀rẹ̀, fún àwọn ọmọdé. Ó ṣeéṣe kí ó jẹ́ wípé wọ́n fẹ́ ṣe ìgbéyàwó. A máa ń sọ fún wọn wípé kí wọn kí ó gbàdúrà dáradára, àdúrà àgbáyọrí, àdúrà tí a ó ní ìdáhùn láti ọ̀dọ̀ Ọlọ́run bí a bá fẹ́ ṣe ìgbéyàwó. Nítorí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ kéékèèké, opolopo ninu awon omo ti o je wipe won sese fe gbe ya won fe loko won ma wo bi enikan se je elesin to won ma wo bi enikan se ja papa ninu ise esin olorun o sese bi ati won wa sinu ile esin ki a ri enikan o le je okunrin o le je obirin o sese ki o je ohun ni o ma koko tete de si ile esin bi aba tin ko awon aga ijoko a ma ba wa ko bi aba tin ko iwe orin a n ko nkan miran a ma ba wa ko ki eni ti o fe gbe yawo ki o ma ro wepe ah bi ohun ba le gbe iru eni bayi ni yawo eni ti o je elesin bayi eni ti o ja papa ninu isin olorun bayi wipe ohun a ni ayo popo lati odo olorun wa ko mo wipe eni yi o sese keni keni ki o ja papa o sese keni keni ki o teramo isin olorun lai gba adura agba yori si igbala si yipada okan tabi elomiran bi won ba fe gbe yawo won ma wo iru aso ti awon elomiran wo we pe okunrin yi ojojumo lo wa ni imototo ojojumo lo dabi eni o dabi eni pe eni yi o ri nkan je o si seku nitori be won ma ro we pe iru eni be ni awon fe ni loko tabi ki won ro we pe o je olu eni ton showo eni ton rin kaakiri bo ba tin lo si ilu awon hausa to lo nko boya epa tabi epo lo nko wa si sale nihin be na lo nlo si ilu awon ibo boya isu lo fe lo ra ni boya nkan mi bo tin lo lo nde aso to sin wo bo se nawo iru moto to nlo awon elomi a ma ro we pe bi a ba ni iru eni bayi loko bi a ba le gbe iru eni bayi sile o dabi bi eni pe nkan yo de wa lorun ohun ti o ye won ni we pe iwa rere ko ti inu owo wa iwa rere ko ti inu ti gbajumo wa iwa rere ko ti inu esin wa iwa rere o ma ntinu iyi pada okan wa eni afi ma ntemo ni leti nihin we pe bi a ba de inu ijo ohun ti a kokko ni lati se ni we pe ki a gbadura si olorun ki a ni iyi pada okan tabi bi a ba fe gbe yawo ohun ti a ni lati se ni we pe ki a gbadura si olorun olorun nikan soso lo mo okan eniyan iwo funra re gege bi eniyan o ko le mo kilo wa ninu okan enikeni je ki a wo samueli kini ori 16 ese ikeje samueli kini ori 16 ese ikeje sugbon oluwa wi fun samueli pe ma se wo oju re ma se wo irisi re ni ohun ti a nso nihin tabi giga re nitori pe emi ko nitori ti oluwa ki wo bi eniyan ti wo eniyan ma wo oju eniyan ma wo irisi tabi giga tabi bi eniyan se woso tabi bi eniyan se lokeke to sugbon oluwa a ma wo okan okan yi gan la nso nipa re wipe awon ti ko mo olorun won ko ni iyi pada okan ati wipe iro inu won kiki bini lojojumo ninu iwe oniwaasu ori kesan ese iketa oniwaasu ori kesan ese iketa eyi ni ibi ninu ohun gbogbo ti a n se labe orun pe ise kan na ni si gbogbo won ati pelu aya omo eniyan kun fun ibi isinwi nbe ninu won nigba ti won wa laye ati leyin eyi ni won a lo sodo awon oku o ye ki oyeye wa nihin ohun kan na ni oro olorun ni o n tenumo fun wa wipe aya omo eniyan kun fun ibi bi a ba so wipe igo kun fun omi o je wipe o ti kun to be ti a ko le fi omiran sinu igo yi bi a ba so wipe abo o kun fun omi tabi o kun fun epo e je wipe a ko le fi nkan miran sinu re o ni aya omo eniyan o kun fun ibi a fi se apejuwe gege bi abo tabi gege bi garawa wipe ibi nikan soso ni o wa ninu garawa yi bakan na aya omo eniyan bakan na okan omo eniyan o kun fun ibi o wa nso fun wa wipe isinwi ìwà ibi ni ó wà nínú wọn ní ìgbà tí wọn wà lé ayé onílẹyìn náà wọn kó wọn lọ sí ipò òkú nínú ẹṣẹ wọn nítorí bẹẹ kí ó yé wa wípé bí ọlọrun kò bá tí yí ọkàn wa padà ó jẹ wípé nínú ọkàn wa lọhùnún ibi nìkan ni ó wà nínú rẹ èyí ni a fi máa ń jẹ kí ó yé ni wípé bí a bá pe ènìyàn wá sínú ìjọ kì í ṣe wípé kí a sọ wípé mo ti kúrò ní ìjọ ṣẹlẹ mo ti wá ń wá sí dípà èyí ni kò tí ì fún ọ ní ìyípadà èyí ni jẹ wípé o kúrò láti inú ìjọ kan o bọ sínú ìjọ mìíràn bí o bá ti dé ìhín bí o bá fẹ jẹ ẹni ìtẹwọgbà níwájú olúwa kì í ṣe wípé o fi aṣọ funfun nìkan sílẹ tàbí o fi àìwọ bàtà nìkan sílẹ o fi tàbẹ́là àti túràrí sísun nìkan o fi sílẹ èyí ni ṣe pàtàkì ṣùgbọ́n kò tó a ní láti wá síwájú olúwa kí a sọ fún ọlọ́run wípé ọkàn ibi ni a gbé káàkiri a sì ń fẹ́ kí ọlọ́run kí ó ṣe ìyípadà àyà ìyípadà ọkàn fún wa kí a ba lè jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú rẹ̀ èyí ni ó ṣe pàtàkì èyí ni a ní láti bójútó tàbí ó ṣe é ṣe kí ó jẹ́ wípé a ti jẹ́ ẹni tí ó ń ka bíbélì tẹ́lẹ̀tẹ́lẹ̀ a sì ti jẹ́ ẹni tí ó mọ bíbélì kì í ṣe wípé ó kàn yẹ kí a mọ bíbélì sí àkàsórí bí a bá ti dé ìhín bẹ́ẹ̀ ni a láti máa gbàdúrà fún ìyípadà ọkàn ìyípadà àyà nítorí èyí ni ọlọ́run retí kí a ba lè jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú rẹ̀ bí a tilẹ̀ ń wá sí ilé ìsìn bí a tilẹ̀ ń ka bíbélì bí a tilẹ̀ jẹ́ ẹni tí ó jáfáfá nínú iṣẹ́ ìsìn bí a tilẹ̀ ń lọ sí ìdàpọ̀ ojú ilé bí a tilẹ̀ ń káàkiri láti ṣe ìjẹ́rìí ọkàn bí kì í bá ṣe wípé a ti gbàdúrà tí ó dáni lójú tí ẹ̀mí ọlọ́run sì ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé a ti di ọmọ ọlọ́run wípé a ti ní ìyípadà ọkàn bí kì í bá ṣe pé a ti ṣe bẹ́ẹ̀ gbogbo ohun tí a ń ṣe yóò jẹ́ òfo àti ohun tí kò lérè níwájú olúwa ọlọ́run ní láti yí ọkàn wa padà nítorí wípé ọkàn ènìyàn ó jẹ́ ohun tí ó burú jáì nínú máàkù orí keje láti ẹsẹ̀ ìkọkànlélógún máàkù orí keje ẹsẹ̀ ìkọkànlélógún nítorí láti inú èyí ni láti ọkàn láti inú ọkàn ènìyàn ní ìrò búburú tí jáde wá panṣágà àgbèrè ìpànìyàn olè ojúkòkòrò ìwà búburú ìtànjẹ wọ̀bìà ojú búburú ìsọ̀rọ̀ òdì ìgbéraga ìwèrè láti inú wá ní gbogbo nǹkan búburú wọ̀nyí tí jáde wọn a sì sọ ènìyàn di

Padà ní ìgbà mìíràn ni a máa ń rò wípé bí ènìyàn bá ní ìwà ọmọlúàbí tí ìwà rẹ̀ tí ó dàbí ẹni wípé ó dára lójú ènìyàn, a máa ń rò wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti jẹ́ ẹni ìgbàlà láì ní ẹ̀rí tàbí ìrírí ìyípadà ọkàn. Èyí jẹ́ àṣìṣe púpọ̀. Ó yẹ kí ó yé wa wípé bí kì í bá ṣe wípé Ọlọ́run fún ara rẹ̀ ni ó yí wa padà, síbẹ̀síbẹ̀ a ó jẹ́ ẹni tí kò mọ eléèrí níwájú Olúwa. Àwọn èrò inú ọkàn wa, àwọn ìpinnu wa, àti àwọn nǹkan tí à ń lépa yóò jẹ́ ibi níwájú Ọlọ́run. Èyí ni Ọlọ́run fi sọ fún wa wípé ọkàn ọmọ ènìyàn ó jẹ́ ọkàn tí ó burú jáì, kò sí ẹni tí ó lè mọ́ nínú Jeremiah 17:17, ẹsẹ̀ ìkẹsàn-án. Ọkàn ènìyàn kún fún ẹ̀tàn ju ohun gbogbo lọ, ó sì burú jáì, ta ni ó lè mọ́? Èmi Olúwa ní wá àwárí ọkàn ènìyàn, èmi ní dán inú wò, àní láti fi fún olúkúlùkù gẹ́gẹ́ bí ọ̀nà rẹ̀ àti gẹ́gẹ́ bí èso iṣẹ́ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, èyí ni àpẹẹrẹ tàbí àpèjúwe tí Ọlọ́run fún wa gẹ́gẹ́ bí ọkàn ènìyàn ti rí. Ohun tí ó sì ṣe pàtàkì ni wípé a ní láti ní ìyípadà ọkàn. Bí kì í bá ṣe pé ìyípadà ọkàn yìí wá, a kò ní lè ní ojú rere níwájú Olúwa, a kò ní lè bá Ọlọ́run rìn. Nítorí pé àwọn àpèjúwe tí Bíbélì ṣe nípa ọkàn ni wípé ọkàn ènìyàn ó jẹ́ bí ọkàn tí ó le gẹ́gẹ́ bí òkúta. Ó ní ọkàn wọn le bí òkúta adamantì, ó sì jẹ́ ọkàn ìgbéraga, ó jẹ́ ọkàn ìwà búburú, ó jẹ́ ọkàn aláròṣe ohun búburú, ó jẹ́ ẹni tí ó jẹ́ wípé wọ́n jẹ́ alágídí. Èyí jẹ́ wípé ó dàbí ẹni wípé tinú mi ni wọ́n ṣe, ó pọ̀ fún wọn. Ẹlòmíràn, bí a bá ka ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá wéwèé nípa ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá ṣe àpèjúwe tí a kà á, tí a ṣe ìtumọ̀ rẹ̀, ṣùgbọ́n a sọ wípé lóòótọ́ ló yé òun, àti kọ́ lórin, àti wà á ní wàásù, àti gbà á ládùúrà, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ yóò máa sọ wípé ohun tí òun yóò ṣe, òun ni òun yóò ṣe. Síbẹ̀síbẹ̀ ọkàn wọn kún fún òkùnkùn, ọkàn wọn kún fún agídí, ọkàn wọn kún fún ìtànjẹ, ó sì kún fún ojú kòkòrò. Èyí ni Ọlọ́run fi ń sọ fún wa wípé ó ṣeéṣe kí a máa wá sínú ìjọ, ó sì ṣeéṣe kí a máa lọ sínú ìjọ mìíràn, ó ṣeéṣe kí a wà ní ẹ̀sìn ti àwọn onígbàgbọ́ ti Bíbélì, tàbí kí a wà nínú àwọn ẹ̀sìn mìíràn. Ṣùgbọ́n bí a kò bá ní ìyípadà ọkàn, a kò ní lè gbé pẹ̀lú Olúwa, a kò ní lè ní ìrẹ́pọ̀ tàbí ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run, nítorí ọkàn wa ni Ọlọ́run máa ń wò. Ó sì mọ gbogbo ohun tí ó wà nínú ọkàn wa, ó mọ ipò tí ọkàn wa wà, ó mọ ète àti àbá tí ó ń wá láti inú ọkàn wa, ó mọ àwọn ìpinnu àti àwọn ìlànà tí ó ń wá láti inú ọkàn wa níwájú Olúwa. Ẹni tí a kò bá tí ì yípadà, ọkàn rẹ̀ ó dàbí ipò òkú, ọkàn rẹ̀ ó kún fún gẹ̀dẹ̀gẹ́dẹ̀, ọkàn rẹ̀ ó dàbí orísun àwọn omi tí ó jẹ́ wípé ó ní oró nínú, ọkàn rẹ̀ ó dàbí ọ̀gbun àwọn egungun àwọn òkú, tàbí kí a sọ wípé ó dàbí ìyàngbẹ́ ilẹ̀, níbi tí àwọn èrò búburú tí ó ti ń jáde wá. Ṣe gáfrà fún mi láti lo èdè yìí kí ó lè yí ọ dáradára. Irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ilé ìdọ̀tí tí a máa ń yàgbẹ́ sí, irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ibi tí ó kún fún èérí púpọ̀, ó sì dàbí ibi orí ààtàn tí a máa ń dalẹ̀nù sí. Irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ihò àwọn ẹranko búburú, àwọn èrò búburú, àwọn ìpinnu búburú. Ro àwọn nǹkan wọ̀nyí kí o gbé wọn yẹ̀wò dáradára, wípé ọkàn rẹ ó jẹ́ ipò òkú tí a ṣí sílẹ̀ níwájú Olúwa, ó jẹ́ orísun omi búburú tí pani, tàbí tí gbin nǹkan mìíràn májèlé sínú ọkàn ènìyàn tàbí sínú ara ènìyàn, ó jẹ́ ọ̀gbun fún àwọn egungun òkú, ó sì jẹ́ aṣálẹ̀ níbi tí àwọn èrò búburú tí wọ́n ti ń jẹ jáde wá, ó jẹ́ ilé ìdọ̀tí, ó jẹ́ orí ààtàn, ó sì jẹ́ ibi tí àwọn ìpinnu, àwọn ìlànà, àwọn èrò búburú tí wọ́n ti ń jáde. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó bo nǹkan wọ̀nyí mọ́lẹ̀, kí ó má jẹ́ kí ẹnikẹ́ni kí ó mọ̀, ṣùgbọ́n gbogbo rẹ̀ pátápátá ni ó ṣípayá níwájú Olúwa. Nínú Matthew
orí kẹtàlá.

0: lélógún. Matthew orí kẹtàlélógún. Níbẹ̀ ni Ọlọ́run ti ń sọ, tí ó ti ń ṣe àlàyé láti ẹnu Jésù Kristi ní kíkún nípa ìwà ènìyàn. Matthew orí kẹtàlélógún láti ẹsẹ ìkẹẹ̀dọ́gbọ̀n. Ìgbéni fún yín, ẹ̀yin akọ̀wé àti farisí àgàbàgebè, nítorí tí ẹ̀yin ń fọ òde ago àti àwopọ̀ kọ́mọ́, ṣùgbọ́n inú wọn kún fún ìrẹ́jẹ àti wọ̀bìà. Níhìn ni a ti rí ìtànjẹ àwọn ẹlẹ́sìn, ìtànjẹ àwọn ẹlòmíràn tí wọ́n ń fi ìjọ dípà, tí wọ́n ń fi bojú. Ẹlòmíràn ó ṣeéṣe kí ó rìn bí ọmọ Ọlọ́run nígboro. Ẹlòmíràn ó ṣeéṣe kí ó sọ̀rọ̀ bí ọmọ Ọlọ́run nígboro. Ẹlòmíràn ó ṣeéṣe kí ó wọṣọ bí ọmọ Ọlọ́run nígboro. Ṣùgbọ́n Jésù Kristì ń sọ fún wa níhìn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ̀nyí wọ́n kún fún àgàbàgebè, nítorí wípé wọ́n ń fọ òde ago mọ́. Ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ẹni bíi ti inú Ọlọ́run. Ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ẹni tí ń rìn déédéé. Ó dàbí ẹni pé wọ́n jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ dáradára. Ṣùgbọ́n ní inú wọn, nínú ọkàn wọn, wọ́n kún fún ìrẹ́jẹ, wọ́n kún fún wọ̀bìà. Wẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Ìgbéni fún yín, ẹ̀yin akọ̀wé àti farisí àgàbàgebè, nítorí tí ẹ̀yin dàbí ibojì funfun tí ó dára lé òde, ṣùgbọ́n nínú wọn kún fún egungun òkú àti fún ẹ̀gbin gbogbo. Èyí ni Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé a ní láti wo inú wa, kí a gba ìmọ́lẹ̀ ìhìnrere láàyè láti tàn sínú ọkàn wa, kí a sì gba ẹ̀mí Ọlọ́run láàyè láti wá ọkàn wa rí, kí a mọ̀ wípé bí a tilẹ̀ jẹ́ ẹni tí ó dára lóde ara, bí a tilẹ̀ jẹ́ ẹni tí ó máa ń sọ wípé fi ọlá fún Ọlọ́run, fi ògo fún Ọlọ́run lóde, a jẹ́ ẹni tí ó máa ń wọṣọ bí onígbàgbọ́ lóde, a jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ bí onígbàgbọ́ lóde, a jẹ́ ẹni tí ó máa ń lọ sí ìdàpọ̀ ojú ilé, ẹni tí kì í pa ẹ̀kọ́ bíbélì jẹ. Ṣùgbọ́n ó sọ wípé ní inú wọn kún fún ẹ̀gbin gbogbo. Ní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ni ó ti sọ wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ lé ẹ̀yin pẹ̀lú farahàn lé òde bí olódodo fún ènìyàn. Ṣùgbọ́n nínú ẹ̀kún fún àgàbàgebè àti ẹ̀ṣẹ̀, èyí ni a fi máa ń sọ wípé bí a bá de inú ìjọ, kí a má fi iṣẹ́ ìsìn pa wá lórí, kí a má fi iṣẹ́ ìsìn dí wa lọ́wọ́. Àwọn ẹlòmíràn tí wọ́n jẹ́ alákòóso tàbí adarí, òye kò yé wọn. Bí a bá rí ẹnìkan tí ó ti dé inú ìjọ láì gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yanjú, láì mọ̀ bóyá àwọn wọ̀nyí ní ìgbàlà tàbí wọn kò ní ìgbàlà, wọn a máa sọ wípé ẹ ṣe darapọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́, à ń fẹ́ àwọn òṣìṣẹ́, à ń fẹ́ àwọn ajìrẹ̀ ọkàn, à ń fẹ́ àwọn tí ó máa darí àdàpọ̀ ojú ilé. Jẹ́ kí a fi wọ́n sílẹ̀ náà, jẹ́ kí wọn kí ó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, jẹ́ kí ẹ̀mí Ọlọ́run jẹ́ kí ó ṣe àwárí ọkàn wọn, kí wọn kí ó ba lè ní ìgbàlà tòótọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, àwọn ẹlòmíràn tí wọ́n jẹ́ bí adarí, ó ṣe ni láàánú wípé àwa tí a ṣẹ̀ṣẹ̀ sọ di adarí ní ìjọ àwọn elédè Yorùbá tẹ́tí sílẹ̀ dáradára, a kì í fún àwọn ènìyàn láàyè láti gbàdúrà dáradára. Èyí kò sì dára bẹ́ẹ̀. Bí a bá ti parí ìsìn, ó ṣeéṣe kí wọ́n máa sọ wípé a fẹ́ rí adarí wa. Àwọn elédè Yorùbá nísinsìnyí tí a ṣẹ̀ṣẹ̀ ní adarí, ó yẹ kí a gbádùn adarí wa. Bí a bá fẹ́ rí olùṣọ́ àgùntàn, bí a bá fẹ́ rí tìbí, bí a fẹ́ rí tọ̀hún, kí ó lè lànà fún wa, ó yẹ kí a gbàdúrà. Ó yẹ kí a gbàdúrà. Bí a bá ti ń parí ìsìn, èyí kì í ṣe pé kí a jáde, kí a lọ máa bá ara wa sọ̀rọ̀ níta, kí a máa ṣẹ̀fẹ̀ níta. Bí a bá jẹ́ ẹni tí ó múra sílẹ̀ láti lọ sọ́run, bí a bá jẹ́ ẹni tí ó múra sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristì, ọ̀rọ̀ Ọlọ́run yìí tí a gbọ́, ó yẹ kí a mú lọ sí orí eékún wa. Ó yẹ kí a gbàdúrà àgbàyanjú àgbàyọrí, kí a mọ̀ wípé a ti bá Ọlọ́run sọ̀rọ̀, a sì ti ní ìyípadà ọkàn nítòótọ́. Yẹ kí ó yé ọ, adarí, ṣe gáfrà fún mi kí n bá ọ sọ̀rọ̀. Ṣé o mọ̀ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa tí a jẹ́ adarí ní elédè Yorùbá nísinsìnyí, a jẹ́ ẹni tí ó ń darí ìdàpọ̀ ojú ilé tẹ́lẹ̀ tẹ́lẹ̀? Kì í ṣe wípé a ti tó tán ni a fi sọ wá di adarí, kì í ṣe wípé a ti jẹ́ nǹkan kan ni a fi sọ wá di adarí, kì í ṣe wípé a ti ní gbogbo àwọn ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa ni a fi sọ wá di adarí. Ó jẹ́ àǹfààní fún wa. wi pe ki awa na ki a le se die bi awon ni ge si tin se die ki awa na ki a le se die sugbon awon miran won je ki nkan won yi won je ki o di won lowo bi a ba ti pari usin adari ki gbadura mo fun ara re adari ki gbadura mo lati le ni igbala toto lati le ni isodimo bi o ba ti ni isodimo abi o ro wi pe tori ati so di adari e je wi pe isodimo ti fomo bi a fomo abi oro wi pe tori pe ati so di adari agbara ifikun ni emi mo olorun o ti fomo gege bi afomo rara o ye ke amo wi pe ani lati gbadura ki se be nikan elomiran bi a ba ti setan e mo fe lo wo awon ara idapo oju ile mi e mo fe lo benwo mo fe lo wo lagbaja mo fe lo wo temedu o ni gbadura o ni woju olorun o ni gbadura agbayori titi o fi mo wi pe o ti ni iyi pada okan bi awon elomiran bi won se nwa bi won se nlo niyi lai ni ifowo kan olowa iyi pada atoke wa ninu okan won o ma nro we pe igba ti a tin wa si lesin igba ti a tin ka aka sori bibeli igba ti a tin ka bibeli lararo igba ti a ti je eni to nwa si ijo deeper life we pe o ti pari niyan nitori be bi jesu ba de a nba lo si orun ni kori be ani lati ni iyi pada iwo na ti ri ohun ti a ti se apejuwe gege bi okan omo eniyan gege bi o ti ri okan ti re gege bi o ti ri bi o ba gba emi olorun laye lati tan imole ire sinu okan re o ri wi pe awon nkan wonyi o je otito wo eko ti a ko loni ninu wa inu iwe mimo wo awon ti o ti tele jesu wo jacobo wo johanu wo bi won ti wa wo nkan to njade lati inu okan won wo oro ti won so lati enu jade wo ju kokoro wo iwa ipo ninu won wo bi won se so pe ki awon ki o wa niyin ki awon ki o wa lohun te jesu so fun pe ah eyin omo ehin bawo ni iru nkan won tun se wa le okan yin gba ti awon mewa to ku gba ti won gbo won ni irunu e ti an so ni yi a le ma so pe an tele jesu a le so wi pe aje omo ehin wo awon iro ti o wa ninu okan wa wo ilepa ti o wa ninu okan wa wo igberaga ti o wa ninu okan wa wo awon nkan miran ti a ko gbodo ma daruko ti o wa ninu okan omo eniyan ti a ni lati gbadura le lori ti a ni lati so fun olorun wi pe olorun yemi wo olorun wa mi ri olorun wa di mi olorun wo inu okan mi awon nkan bi egbin awon nkan bi iwa buburu awon nkan ti ko ni le ba ogbe awon nkan ti ko ye niwaju re awon nkan mi awon nkan ti o so mi di alaito alaiye niwaju re ba mi mu won kuro e ni adura ti ani lati gba ke ri wi pe ati ni yi pada ni toto elomiran a ma so wi pe o n fe lo ri eni tebi o n fe lo ri eni ton gbadura so fun olorun ba olorun soro awon elomiran si ni yi bi aba tin gbadura boye ha awon o fe gbadura ni a o ri wi pe elomiran a ma fe koja a ma to wa wi pe adura yin na ti poju mo fe koja o ninu ile isin a ki se be tabi o se se ki o je pe asona adena ni enikan ma wa lati ita mo fe ri mama bisi mo fe ri arakunrin bayi bayi ibi ti eni tin gbadura ti o tin ba olorun soro pelu omije pelu edun okan wo pe ohun fe yi pada okan ohun fe ki olorun ki o wa ko okan ni ila ohun fe ki olorun ki o wa yi ohun pada ibe ni eni ti o je asona adena ni o ma ti wa lu eni ti o n gbadura ato anu won bere o won bere o eyan ba oba ohun soro eyan ba oluwa olugbala soro eyan mura sile lati le je eni pipe eni yiye ni waju olorun awa ti a tun je adena ninu ijo awa ni a n di won lowo ti a ko je ki won ki o gbadura o seese ki o je wi pe adari ti o mo olorun adari ti o mo bi o se se pataki to lati ba olorun soro bi a ba ti waasu bayi tan ti o ti duro niwaju wa nigbati a n ba wa soro be gba ti a ba ti pari iwaasu ohun papa akunle abesi ni gbadura abesi o seese pelu omije o seese ki o ma gbadura soke o seese ki o ma so fun olorun olorun sa se ise iyipada patapata olorun sa saanu fun mi olorun gbogbo nkan to wa ninu okan mi ni isale okan mi ati eti mo mo ati eti mi o mo je ki emi olorun je ki o hu won jade ki n ba le ni ki n ba le je eni ti o je ete o gba niwaju re bi eni yi ti n gbadura be ni asona kan yo wa to pepe lo wa so ni o so pe won bere yin o won bere yin o a o ni je ki won ki o mura sile fun orun a ò ní jẹ́ kí wọn kí ó gbàdúrà ní ọdún tí ó kọjá ni mo ṣàlàyé dáradára ni mo sì fi lélẹ̀ wípé a kò gbọdọ̀ dí ẹnikẹ́ni lọ́wọ́ nínú àdúrà àti pé bí a bá ti parí ìsìn a kì í tún ṣe ìpàdé mìíràn ipade ida kankan yale leyin ijo tabi ni ita a ki se ipade kankan bi o ba ti gbadura tan pelu ori ofe ti olorun fun pelu ise iyanu to se ninu okan re pelu iyipada ti o fun ki o ma lo sile jeje ki o ma se je ki enikeni abi onkon ki o di olowo e je ki a wo iyipada okan omo eniyan ye ki a wo lati inu Samueli kini ki a wo we pe olorun nikan sosho ni o le se ise iyipada ninu okan omo eniyan ninu Samueli kini ori kewa ese ikesan o si ri be pe nigbati o yi ehin re pada lati lo kuro lodo Samueli olorun si fun li okan miran gbogbo ami won ni si se le ojo na an so ni pa Saulu o je eni ti o ga to singbonle o je eni ti o dabi eni pe ni gbogbo Israeli o tayo gbogbo won sugbon ko ni iye pada okan ni toto o je omo Israeli papa o mo ofin gege bi omo Israeli eni ti akoni eni ti atile le so wi pe o nse igboran si awon obi re sugbon pelu ohun rere ti a le so nipa ti Saulu o si nfe iyi pada okan nigbati o ba Samueli pade Samueli papa ti o je eni ti o mo Olorun Samueli papa ti o je eni ti o tin ba Olorun rin fun igba pepe nigba yi gan ni a ri pe bi eni ti yi pada gba ti won ti soro tan be ni Olorun fun li okan miran eni a nso o sese nibi ti o tin bo tele ki o ti je omo Luabi o sese nibi ti o tin bo tele ki o ti je eni ti o ni eko die die o sese ki nibi ti o tin bo tele o tin ka bibeli iwo papa o tin ba awon elomiran soro ninu bibeli sugbon nisinsin yi o wa sihin imole ihirere o tun mole ju be lo si oju re ori wi pe iwa re ilepa re iro inu re awon ipinu re awon nkan ti o nje lati inu okan re awon oro ti o nso lati enu ori pe awon nkan won yi won wa lati inu okan ti ko ni yi pada patapata nitori be o wa so ojo Olorun wi pe okan miran iru e ti o fun ogbeni yi okan miran iru e ti o fun awon ti o wa ninu bibeli okan miran iru e ti o fun mata awon elomiran lore ni aye isinsin yi wa fi fun mi adura ti ani lati gba niyi je ki a wo orin Dafidi orin Dafidi ori kokan le la dota orin Dafidi ori kokan le la dota lati ese ikeje fi ewe isopu for me emi o si mo we mi emi o si fun ju egbo wulo mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo tin run ki o le ma yo pa oju re mo kuro lara ese mi ki iwo ki o si nu gbogbo aise dede mi nu kuro daaya titun sinu mi Olorun Olorun nikan lo le se daaya titun sinu mi Olorun ki o se tun okan diduro sinsin se sinu mi nihi ni a ri pe okunrin yi o n gbadura bi Dafidi bi o ba je awon elomiran loni a o ri we pe won a ma bo ese won mole nitori awon gbajumo ki fe jewo ese won ni gbangba nitori awon omowe won ki fe jewo ese won ni gbangba nitori awon olowo awon oba awon boro kini won ki fe jewo ese won ni gbangba nitori awon ti o dabi eni pe won je igba ojumo won ki fe jewo ese won ni gbangba sugbon nihin ni emi Olorun ni o lu Dafidi ni o kan aya je ki aran ti wo pe ese yi papa o pe die ti o ti da o je ese agbere bi o ba je eni to nka bibeli daadara o si ti da ese yi o ti bo mole nitori o ti pa oko obirin yi ni ogun awon eniyan ko si mo pe nkan kan ti se tabi nkan kan lo bi okun bi Dafidi bi o ti se nkan ti o bo mole gba ti o ju bi osu mesan ni Natani ni o wa ba Dafidi gege bi oba o soro fun Dafidi ko lo wakati kan tabi wakati meji o pa owe kekere kan o pa fun Dafidi Dafidi gege bi oba gege bi onidajo o se idajo wipe eni ti o seru nkan be bayi ni nkan to lati sele si ni Natani wa so wipe iwo na gan ni oba ko si gba ni iseju pupo o so wipe ni toto mo ti dese ni o be si ni gbadura elomiran ani lati wasu osu meta ki o to yi pada elomiran ani lati wa so odun kan gbako ki o toronu ku ada sugbon oba yi gege bi natani ti wa ti o so fun pe ah oba iwo ni elese na iwo ni apeyida na iwo ni eni ti o se ase ma se na ti an so nipa re be ni o be si ni jewo gere ti o ti gbo iwa su yi tan ko so wi pe eh mo ti jewo fun natani Natani papa ti je ki o ye mi o ti je ki o da mi loju wepe idariji wa lodo Olorun ki o se be ni se bi ise oba ki o ma se lo bi Natani bi o ti lo tan be ni David lo kuro lori oye be lo kuro lori aga elomiran bi o ba de se agbere ama duro ki alufa ki o wa yo un kuro lori oye ama duro ki alufa ki o wa so wepe lo gbadura die na o lo so fun Olorun igbala to ti sonu lo wa awari igbala na ama duro ki a ki a so be Natani o so fun David wepe ko lori oye o awon to nto ti won fe idajo madam ma se nkankan lo gbadura ni so fun ara re lo mo wepe iru ipo ti o wa ki se ipo ni idajo mo o je ipo elese o be si ni gbadura wo lati ese kini o ni Olorun sanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu ire koja mi nu kuro o mo wi pe ohun ti je elese elomiran ma so wi pe baba ti ni igbala ati ni igbala titi lailai niyan bi mo se so fun otele tele elomiran ma ro pe bi aba ti je omo olorun ati je omo olorun titi lailai niyan wi pe igbala ta ti ni oruko wa ti o ti wa ninu iwe ye wi pe bi ati le dese iba se agbere iba se ole wi pe ohun ta le padanu ni pe o se se ki a padanu ire wa ni waju olorun sugbon omo ti ati je a o ma je omo titi lai lai David oro be David so pe olorun sanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu ire koja mi nu kuro ranti pe oba ni David oba ti an so nipa re o koja adari ekun o koja adari agbegbe oba ti an so nipa re o koja awon alufa kekeke ti an rin loni iso awon alufa miran won ko ni le je wosan gba ton ba ti ri pe won subu sinu ese adari miran ko ni le je wose re niwaju olorun ki o gbadura pelu omije kikoro ki o so fun olorun wi pe o nfe ni iyi pada okan tooto sugbon wo David o be si ni kepe olowa o ni olorun sanu fun mi sanu fun mi gege bi isoyin fe re gege bi ironu opo anu re nu ire koja mi nu kuro o mo wi pe o ti re ofin olorun koja o mo wi pe o ti se ase ma se o mo wi pe o ti dese o ni we mi li awe mo kuro ninu aise dede mi ki o se we mi nu kuro ninu ese mi ko ma se fefe ninu ese ko ma so wi pe obirin yen na ni o we nibi to da obirin na ni o fi ara e sile obirin na lo lo komi lese ki se ejo mi eni yi lo je bi ko so be ko ti le daruko obirin yi wo pe ohun lo ko ohun lese o san so wi pe ohun le lese ohun le lebi ohun ni ohun ni aise dede o ni ki oluwa ki o we ohun le awe mo kuro ninu aise dede ohun ki o we ohun kuro ninu ese ohun nitori ti mo jewo ire koja mi ni igba gbogbo le ese mi sin be lewaju re iwo iwo nikan soso ni mo se si ti mo si se buburu yi ni waju re ki a le da olare ni igba ti iwo ba nsoro ki ara re ki o le mo ni igba ti iwo ba nse idajo ki yesi ninu aise dede le agbe bi mi je ki n bere lowo re tani oba ti o le rele to bayi loni tani ijoye ti o le rele to bayi loni tani omowe awon ti o ti lo si university awon akeko ati awon oluko ni university ti o le rele to bayi we pe ninu aise dede le agbe bi mi tani awon olaju loni awon gbajumo loni ti o le rele ni waju oluwa bi ki ba se we pe ani rele bayi lati jewo ni waju oluwa a ki yo le ni igbala toto ati yi pada okan kiyesi ninu aise dede le agbe bi mi ati ninu ese ni iya mi si loyun mi kiyesi iwo fe otito ni inu ati ni ha ikoko ni iwo mu mi mo ogbon fi ewe soap for me emi o si mo oni nisinsin mo je ileri ninu okan ninu aya ni inu mi oni we mi emi o si funju egbon owu lo mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma yo pa oju re mo kuro lara ese mi ki iwo ki o sinu gbogbo aise dede mi nu kuro da aya titun sinu mi olorun o so fun olorun we pe ise olorun niyi we pe oba ko le ni iyipada fun ara re la je pe olorun fun ni iyipada wípé ìjòyè ọmọ̀wé tàbí ẹni tó ti lọ sí ilé ìwé gíga tàbí ẹnikẹ́ni tàbí olówó tàbí ọ̀làjú kan tàbí gbajúmọ̀ kan kò lè ní ìyípadà ọkàn fúnra rẹ̀ bí kì í bá ṣe wípé ọlọ́run fún ní ìyípadà àyà wípé ìbáṣe ẹlẹ́sìn ẹlẹ́sìn níbikíbi ò lè ní ìyípadà fún ara rẹ bí kì í bá ṣe wípé ọlọ́run fún ara rẹ̀ ó fún ní ìyípadà àyà ó ní dá àyà titun sí inú mi ọlọ́run kí o sì tún ọkàn dídúró ṣeṣeṣe sínú mi ó yẹ kí a lọ bá ọlọ́run sọ̀rọ̀ ó yẹ kí a lọ gbàdúrà ó yẹ kí a wọ ojú ọlọ́run lónìí kí a má ṣe jẹ́ kí ohunkóhun kí ó dí wa lọ́wọ́ ẹlòmíràn bí a bá ti parí ìsìn a máa kánjú lọlé mo fẹ́ lọ wáńjẹ a máa kánjú lọlé mo fẹ́ lọ ṣe tọ̀hún gbàdúrà sọ fún ọlọ́run wípé ìyípadà ọkàn yìí ó ń fẹ́ nítòótọ́ dìde dúró tàbí kí o kúnlẹ̀ kí o sọ fún ọlọ́run kí o sọ fún ọlọ́run pẹ̀lú ẹ̀dùn ọkàn pẹ̀lú omijé pẹ̀lú ọkàn tí a fàya ó ní kì í ṣe aṣọ yín ni kí ẹ fàya ṣùgbọ́n kí ẹ fa ọkàn yín ya kí ẹ wọ ojú olúwa ẹ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti fara pamọ́ ní ìkọ̀kọ̀ ọkàn rẹ kí o sọ fún ọlọ́run wípé òun fẹ́ di àtúnbí òun fẹ́ ní ìyípadà àtúnbí tí ò fún ni ní ìyípadà kì í ṣe àtúnbí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú olúwa àtúnbí tí a rí wípé ọ̀rọ̀ búburú ó sì ń jẹ́ láti inú ọkàn wá èrò bu láti inú ọkàn wá ìṣe búbu láti inú ọkàn wá ìrìn búbu láti inú ọkàn wá ìjà asọ àránkan odì láti inú ọkàn wá èyí kì í ṣe ìyípadà tòótọ́ ó yẹ kí a sọ fún ọlọ́run wípé a ń fẹ́ ìyípadà gbogbo wa ni a láti gbàdúrà gbogbo àní aláti gbàdúrà àti ọmọdé àti àgbà àti ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ wá sínú ìjọ àti àwa tí a ti ń wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó di ọ lọ́wọ́ gbogbo wa ni aláti gbàdúrà ni aláti bá ọlọ́run sọ̀rọ̀ wípé ìyípadà yìí à ń fẹ́ nínú ọkàn wa ìyípadà ọkàn ìyípadà àyà èyí ni à ń pè ní ìgbàlà tòótọ́ kí ọlọ́run kí ó sọ wá di ọmọ kí ó yí ìṣe wa padà kí ó yí ohun gbogbo tí a ń ṣe padà sọ fún ọlọ́run wípé òun fẹ́ ìyípadà òun fẹ́ àyà tuntun òun fẹ́ ọkàn tuntun bí o bá gbàdúrà ọlọ́run pẹ̀lú ẹ̀mí rẹ̀ yóò bá ọ jẹ́rìí nínú ọkàn rẹ wípé o ti di ọmọ ọlọ́run kúnlẹ̀ láti gbàdúrà tàbí kí o di dúró láti gbàdúrà sọ fún ọlọ́run kí o sì gbàdúrà títí a ó fi jẹ́rìí nínú ọkàn rẹ wípé ìyípadà yìí tòótọ́ òpó ti dé
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Nahum, ori ikini, oro ima, niti ninefe. Ewe iran Nahum, ara el koshi. Olorun jowu, oluwa si ngbesan. Oluwa ngbesan, osi kunfun ibinu. Oluwa ngbesan ni ara awon otare. Osi fi ibinu de awon otare. Oluwa lora lati binu, osi tobi li agbara. Ni dida sile, iyo daini ya buburu sile. Oluwa ni ona re ninu aja ati ninu iji awo somo si ni ekuru ese re o ba okun wi o si mu ki o gbe o si so gbogbo ododi gbigbe ba shani di alailera ati kameli itanan lebaloni si ro awon oke nla mi nitori re ati awon oke kekeke di yiyo ile aye si jona ni waju re ani aye ati gbogbo awon tin gbe inu re tani o le duro ni waju ibinu re tani o si le duro gba gbigbona ibinu re ada ibinu re jade bi ina o ni o si fa awon apata rere ni oluwa abo ni ojo iponju o si ma awon ti o gbekele sugbon ikun omi apunre koja ni won fi se iparun ibe na de opin okunkun yo si ma lepa awon ota re kini eyin gbero si oluwa ohun o se iparun de opin iponju ki yo dide lekeje nitori sa ti aba ka won jo bi egun ati sa ti won ba mu amupara bi omuti arun won gege bi koriko ti o ti gbe de opin ẹnìkan ti ọ̀dọ̀ rẹ jáde wá tí ó ń gbèrò ibi sí olúwa olùgbìmọ̀ búburú báyìí ni olúwa wí bí wọ́n tilẹ̀ pé tí wọ́n sì pọ̀ níye ṣùgbọ́n báyìí ni a ó ké wọn lulẹ̀ nígbà tí òun ó bá kọjá bí mo tilẹ̀ ti pọ́n ọ lójú èmi kì yóò pọ́n ọ lójú mọ́ nítorí ní ìsinsìnyí lèmi ó fa àjàgà rẹ kúrò lé ọrùn rẹ èmi ó sì dá èdè rẹ wọn nì lé agbede méjì olúwa sì ti fi àṣẹ kan lílẹ̀ nítorí rẹ pé kí a má ṣe gbìn nínú orúkọ rẹ mọ́ láti inú ilé ọlọ́run rẹ wá lèmi ó ké èrè fífín àti èrè dídà kúrò èmi ó wa ibojì rẹ nítorí ẹ̀gbin ni ìwọ wò ó lórí òkè ńlá ẹsẹ̀ ẹni tí ó mú ìrere wá ẹni tí ó ń kéde àlàáfíà ìwọ júdà pa àṣẹ rẹ tí ó ní ìrònú mọ́ san ẹ̀jẹ̀ rẹ nítorí ènìyàn búburú kì yóò kọjá láàrin rẹ mọ́. ati ke kuro patapata.
3: Eje ki agbadura.
4: Atun wa lekan si loni baba. Lati wa ba opade. Lati wa gbo oro re. A si nbe o wi pe gbogbo awa ti a wa loni a o sala kuro ninu iji igbesan ti o nbo si aye. A o si le simi ni odo Jesu Kristi. Nje a nbe o wi pe wiwa sibi wa loni ati ni igba gbogbo pe ki o ma ja si asan. Gbogbo n ti o ba ye lati mu si eto ni igbesi aye wa. Fi won han wa ki o si je ki eje Jesu Kristi ki o we won nu patapata sanu fun wa je ki oro re ki o ri bi ibujoko ni okan wa le oni adupe po kuti gbo ti wa ni oruko Jesu Kristi Oluwa wa. O sese ki o ti gbo tele tele ohun ti mo fe ka fun o lati inu iwe Genesis ori ikokandini ogun lati ese ikeji la de ese iketadini ogun. Ohun ti mo si fe ki o se ayewo ki o si se ohun kan pato nipa re ni we pe sa asala fun emi re. Idajo nbo nitori wipe Olorun lati orun fun ara re ni o ti pinu wipe bi eni buburu ba nse buburu ni ojo kan odun kan tabi odun pupo ti o ro wipe ko si idajo oro Olorun je ki o di mo fun a wipe idajo nbo idajo yi yo si wa sori gbogbo agbaye pata pata. Esin kesin ti o wu ki enikeni ki o wa onkon ti o wu ki enikeni ki o ma se ati ibi ipamo ti o wu ki enikeni ki o wa Olorun je ki o di mo fun a wi pe ojo kan bo nigbati ki o si ibi sasi o sin kilo fun a wi pe bi a ba fe la bi a ba fe ni iye oni ni ani anfani lati le sa asala fun emi wa ni Genesis ori kokandilogun ti mo pe fun omo nbere lati ese ikejila awon okunrin na si wi fun Lot pe iwo ni enikan ni hin pelu ana re okunrin ati awon omo re okunrin ati awon omo re obirin ati ohun kohun ti iwo nini ilu mu won jade kuro nihin yi nitori awa orun ibi yi nitori ti igbe won di pupo ni waju Oluwa Oluwa si ran wa lati run Lot si jade o si so fun awon ana re okunrin ti won gbe awon omobirin re ni iyawo o wi pe edide e jade kuro nihin yi nitori ti Oluwa yo run ilu yi sugbon o dabi eletan loju awon ana re nigbati oye sin la nigba na li awon angeli na le Lot ni re wi pe dide mo aya re ati awon omobirin re mejeji ti o wa nihin ki iwo ki o ma barun ninu iya ese ilu yi nigba ti o si nlora awon okunrin na nawo mu ile owo ati owo aya re ati owo omobirin re mejeji Oluwa sa sanu fun won si mu jade won si fi si seyin o di ilu na o si se nigbati won mu won jade seyin o di tan le o wi pe sa asala fun emi re ma se wo eyin re be ni ki iwo ki o ma se duro ni gbogbo petele sa sala lo si ori oke ki iwo ki o ma ba segbe eyi ni ohun ti o sele si awon ilu ti an pe ni Sodomu ati Gomora awon ilu mejeji ti adaruko wonyi won je elese popo popo ni waju Oluwa ni ori iketala ti Genesis ese ikejila ti ese iketala ni anje ki o to wale ti ohun ti o sele ti Loti ibatan Abrahamu ti o de ilu ti an pe ni Sodomu o si sese ki ohun kan ki o ti sele ni igbesi aye re eyi ti o ya oya Abrahamu ore Olorun eyi ti o ya oya awon eniyan mimo ati awon onihirere o sese ki o je ibi ti a ti n wa owo kakiri o si sese ko je pe ibi ti a ti n wa ibi isadi ati agbara okunkun ni ati ya waya ore Olorun ati awon eniyan Olorun o sese ki o je wipe ija ni o ya waya awon oniwaasu irere ti a fi ro wipe bi won o ba gbo ti wa ti awa na o si le gbo ti won bi ikun sinu die ba wa ti a o si fe ni emi idariji a le yapa ki a si jade lo ki a to awon elese ki a to won lo a o le so ohun ti o ya oya awon eniyan mimo awon ore Olorun awon eni igbala sugbon ohun ti o ya Loti ya ore Olorun ni wepe ibi ile ti won wa ko gba won mo Loti si nfe ibi ti oyin o ti je oga ara re ti o se eni ti yo le ba wi ti o si le ni ohun ini pupo ti o se eni ti o ka lowo ko wepe eyi kini o de ti o fi se yi ni eyi ni Loti fi sa kuro ni odo Abrahamu a n so fun ani ori iketala ese ikejila Abrahamu si joko ni ile Kenani ibi ti o ye omo Olorun lati joko ile Kenani nibi ti Olorun funra ara re ti o n seso lori re nibi ti Olorun ti pese sile ti o si ti se ileri pupo nipa re Abrahamu joko si ile Kenani Loti si joko ni ilu agbegbe ni o si pago re titi de Sodomu awon so fun ani ese ketala sugbon awon okunrin Sodomu se eniyan buburu ati elese gidi gidi ni waju Oluwa ki o to na eka si Loti wepe Loti se ohun ti o dara o ye ki iwo papa nitori awon Yoruba ma so fun a pe bi a ba na ika kan se elomiran merin to ku o wa ni odo wa o nawo si wa ki a to ma bu Loti we pe Loti se ohun ti o dara o ye ki iwo papa ki o wo agbegbe re ati ibujoko re awon wo ni ore koriko sun fun o awon wo ni alabasisepo pelu re awon wo ni oludamoran fun o awon wo ni owo otun ati owo osi ati awon ti o gbekele se won ki se awon omuti awon onija awon ole awon onifayawo tabi awon egbe okunkun nitori be bi o ba buru fun Loti eyi n je ki o di mimo fun o sin kilo fun o wipe egbe eye ohun ni eye n to bi ona re bi o ba dara loju awon ole won ti le o bi ona awon ole paapaa bi o ba dara loju re iwo na wa ti kuro ni agbegbe won sugbon bi owo ba wo owo pelu ole o daju wipe agutan re to n ba ja rin bo ti jegbe loju wa o n jegbe ni ikoko o le dabi eni wi pe bo ba ti gbe bibeli to ti nbo ni eko bibeli o dabi alara mimo o dabi ara ile abrahamu o dabi awon ti o ti mo ona olorun je ki nso fun o awon ti o se be saju awon ni olorun so fun wa ni iwe woli isaiah ti o nso ni ori ikeji din ni ogota arun ejo ori ikeji din ni ogota kerara ma se dasi gbe ohun re soke bi ipe ki o si fi ire koja awon eniyan mi han won ati le jacobu ese won sugbon won wa mi lojojumo won si ni inu didun lati mo ona mi bi orile ede ti o se ododo ti ko si fi ilana olorun won sile won bere ilana ododo won ni lowo mi won a si ma se inu didun ati sumo olorun awon woyi ni won ma lo si ile isin awon na bi awa tin ka bibeli ni won ka bibeli bi a tin so wi pe agba olorun gbo ni awon na nja lanka to ti won sin fowo so ya wi pe awon paapa agba olorun gbo bi ona isin bi o tin pe ni awon na ndide o nso ni ese ikeje wi pe won wa mi lojojumo ibi kibi ti a ba tin ka bibeli ti a tin daruko olorun ti a tin ko orin si olorun a o fe won ku nibe won ni inu didun si ona mi ko si ibi ti apejopo wa lati ka bibeli tabi lati josin ti a o ni ri won be o ni won dabi orile ede ko so wi pe won je orile ede ti o nse ododo o ni won dabi orile ede ti o nse ododo won se afarawe iwa bi olorun won mo bi ati gbadura won mo bi ati kasamu won mo bi ati ka baba wa tin be le orun bi won ba dide lati ka baba tin be le orun adabi aye to aye ko ton gbadura won le so jade sugbon ko ni itumo ni okan ati le enu won o nso wi pe won dabi orile ede tin se ododo awon iran lot niye o ti ko si fi ilana olorun won sile won bere ilana ododo won ni le owo mi won a ma se nu didun ati sumo olorun won ti le fi han papa nipa ise isin nipa adura ati awe wo ese iketa nitori kini awa se ngba awe ti iwo ko si ri nitori kile awa se nje okan wa ni iya ti iwo ko si mo oluwa n da won lohun we pe kiyesi le ojo awe yin eyin se afe se won na mo pe afe kuro lowo e o se se ki o je ti golu oso ti aye o se se ki o je ti atike o se se ki o je ti imutipara o si se se ki o je ti yiye eyin oku pada afeni esoso aye tabi ise ti aye tabi iwa ti aye eyi ti awon eniyan nse ti won mo pe o mu idajo bo lori won esin fi agbara mu ni se gbogbo ise eyin kiyesi eyin gba awe fun ija eyin gba awe fun ija je o ti ri ibi ti awon elesin ti won gba awe ti won so pe ah ti n ba gba awe ojo meta lori mama olu aha o n pa agbadun ara e a ma yo si ni oju ala ni oju iran ma le to je pe ese oni to le afiki ma ti wo awe ijakadi segun lori mama olu awon ta n so niyan ti won gba awe ni fun ija ati fun agan ati lilu nipa ikuku iwa buburu e ma se gba awe bi ojo yi ke le gbo ohun yi le oke àwẹ̀ irú èyí ni mo yàn bí àwẹ̀ ogójì ọjọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìrẹ́jẹ, ìkà, ìpànìyàn tàbí ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ wọn, tàbí kí a já ilé onílé kí a fi bo tiwa. Bí o bá já ilé onílé tó fi bo tiẹ̀, òjò níye wọlé ẹ̀, òjò ìdájọ́ Ọlọ́run. Àwọn tó tún gbọ́n jù ọ lọ tí ẹsẹ̀ wọn àti ọwọ́ wọn gùn ju tiẹ̀, wọ́n á tún já ilé tiẹ̀, wọ́n á tún já fi bo tiwọn. Àwọn tí wọ́n tún gbọ́n ju àwọn wọn nì lọ, wọ́n á tún já ilé tiwọn. Ṣé èṣù ló kúnkún wà lẹ́yìn wọn? Wọ́n á máa já ilé onílé tí wọ́n bá ti fi bo tiẹ̀, bó ti ń bo tiẹ̀ tán, kí ó tó tó ọjọ́ kejì ni wọ́n ń já tiẹ̀ náà. Bí o ti ń bu ẹsẹ̀ ẹlòmíràn ni wọ́n ń bu tiẹ̀. Ó wá ń sọ fún wa wípé ṣé irú ààwẹ̀ báyìí ni mo yàn? Ààwẹ̀ etí òkun, ààwẹ̀ ká yíra ńlẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìyàwó méjì ò kúrò nílé. Àgbèrè àti panṣágà kò kúrò. Ìwà ti ara, iṣẹ́ ti ara ò kúrò. Síbẹ̀síbẹ̀ ààwẹ̀ ń lọ. A lè mú ààwẹ̀, ó lè jẹ́ méje, ó lè jẹ́ mọ́kànlélógún, kásá máa gbà á lọ. Bàbá sì ti ń ṣíwọ́ àdúrà láàrán sìgá, láǹfì kan ràn kan. Wọ́n sọ pé wòólì, èwo lẹ tún gbé jáde? Ó ní ní oṣù tó kọjá, mo ṣiṣẹ́, iṣẹ́ ìṣẹ́gun. Ṣùgbọ́n nsìn, ó yẹ kí n tún jẹun díẹ̀, ọtí díẹ̀, sìgá díẹ̀, àgbèrè díẹ̀. Nítorí pé bí n bá gbádùn ara mi ní ọ̀sẹ̀ yìí, wọ́n máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀, mo tún wọṣẹ́ nìyẹn. Ṣé irú àwọn tí a mú ìbéèrè àdúrà wa lọ bá? Àwọn tí wọ́n ti di ara Sodomu àti Gomorrah, àwọn tí ìdájọ́ Ọlọ́run tí ó rọ̀ dẹ̀dẹ̀ lórí wọn. Ó ní àwẹ̀ irú èyí ni mo yàn bí ọjọ́ tí ènìyàn ń jẹ ọkàn rẹ̀ ní ìyà láti tẹ orí rẹ̀ ba bí koríko odò, àti láti tẹ aṣọ ọ̀fọ̀ àti eru lábẹ́ rẹ̀. Ìwọ ha pé èyí ní ààwẹ̀ àti ọjọ́ ìtẹ́wọ́gbà fún Olúwa. Àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé wọ́n jẹ́ ẹlẹ̀sìn, ṣùgbọ́n wọn kì í ṣe olùfọkànsìn. Wọ́n máa ń pe Olúwa lé ẹnu, ṣùgbọ́n ìwà búburú kò kúrò ní àgọ́ wọn. Ṣùgbọ́n bí o bá ń fẹ́ rí ojú Olúwa, bí o bá ń fẹ́ jẹ́ ti Ọlọ́run, àwọn irú nǹkan wọ̀nyí yóò kúrò ní ìgbésí ayé rẹ. Ní ìwé wòlíì Ezekiẹ́lì ni a tún ti ń jẹ́ kí ó yé wa irú àwọn ènìyàn tí wọ́n hu irú ìwà wọ̀nyí. Rántí ohun tí a ń sọ wípé Lọ́ọ̀tì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti mọ ọ̀nà Ọlọ́run yóò dára. Bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ṣe máa ń rò wípé yóò dára. Bí ó bá tún di ọjọ́ kejì, bó ti jí, a sọ pé yóò tún dára náà. Ṣùgbọ́n ó ń burú fún ju bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà ni orí fún Lọ́ọ̀tì. À ń sọ fún wa ní Ezekiẹ́lì 23:30. Ezekiẹ́lì 23:30 láti ẹsẹ̀ 30. Ìwọ ọmọ ènìyàn, síbẹ̀ àwọn ọmọ ènìyàn rẹ ń sọ̀rọ̀ sí ọ lẹ́bàá ògiri. Àwọn fi ọ̀rọ̀ kẹ́lẹ́ bani jẹ́. Àwọn asọ̀rọ̀ ẹni lẹ́yìn àti lẹ́bàá ilẹ̀kùn ilé. Èkíní sì sọ fún ẹni kejì, olúkúlùkù fún arákùnrin rẹ̀ wípé, wá, èmi bẹ̀ ọ́, sì gbọ́ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ Olúwa jáde wá. Èyí ń sọ wípé àwọn náà máa ń fẹ́ láti lọ sí ẹ̀kọ́ bíbélì. Wọ́n tilẹ̀ máa ń pe ẹnì kejì tàbí aládùúgbò wọn. Wọ́n máa ń sọ wípé, wá, èmi bẹ̀ ọ́, jẹ́ kí a lọ láti gbọ́ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ Olúwa jáde wá. Ṣùgbọ́n kí ni ẹ̀rí tí Ọlọ́run jẹ́ nípa wọn? Ní ẹsẹ̀ 31, wọ́n sì tọ̀ wá bí ènìyàn ti wá. Wọ́n sì jókòó níwájú rẹ bí ènìyàn mi. Wọ́n sì gbọ́ ọ̀rọ̀ rẹ, ṣùgbọ́n wọn kì í ṣe wọn o. Wọ́n máa ń gbọ́, awon wonyi ni a npe ni agbo magba bi o ba so fun won wi pe ko ese sile won gbo won won ni se o so wi pe sugbon won ki se won nitori enu won ni won fi nfi ife popo han sugbon okan won tele oju kokoro won eyi ni ohun to se Lot o nfe lati sin oluwa o nfe lati je ti olorun o si man gbero ninu okan re lati se dede sugbon enu ni won fi nfi ife popo han o sese ki o ma so fun Abraham nigba ti o fe kuro wi pe a n yara nipa ti ara a o yara nipa ti emi nitori pe emi nfe sugbon o se ailera fun ara o si sese ki o ma je ki o da Abraham loju wi pe bi mo tin lo yi ma ro wi pe mo ti sonu o ma si ro wi pe mo ti di apeyida nitori pe gbogbo ilana Olorun ti o ti ko mi patapata gbogbo re sise ni sugbon mo ri wi pe ibi kan na ibi ise kan na ibi esin kan na kuni gba wa nitori be je ki n wa ibi ti emi paapa ti o fi se ibujoko sugbon bo lori nibi ti Olorun o dari e si o lo si odo awon ara Sodomu o wa so fun awe pe ni ese ikeji le ni ogbon se kiyesi iwo je orin ti o dun popo fun won ti enikan ti o ni ohun dara dara ti o si le fun ohun elo orin dara dara nitori won gbo oro re sugbon won ki se won awon wonyi bi won ba gbo oro Olorun tan won jade won ni nje bawo ni won na se ri oni wasu yen olohun iyo enu edun popo mo ti en fe bi won ba so wi pe ki eko bibeli ki o ma wa ni ojojumo mo se tan tori pe ogbe ni ni o n soro bi won ba sin pe awon eniyan lati wa se eko bibeli ani wa wo enikan eni to n soro ko ri Jesu ko ri eni to n ko ese lo ko ri eni ti dariji ni ko ri eni to n fun ni igbala olugbala ko ri eyi ni sugbon wa wo eni to n soro eni ti enu edun eyi ni awon eniyan ti o gboro Ezekiel sugbon ti won o fe se eyi ni won so ni Olorun so wi pe mo mo okan won won dabi eni ti etin rin ti o kan fe ma gbo ti o n fe ma gbo ti o n fe ma gbo sugbon ti o je wi pe ko ni fi si ise nitori won gbo oro re sugbon won ko se won o si ye ki iwo paapa ki o ma ro ni okan re se iwo dabi Lot sugbon nigba ti Olorun fe pa Sodomu ati Gomorrah run pelu ina ni o so wi pe ohun o le se ohun kankan lai so fun ore ohun ni Genesis ori ikeji din ni ogun ni Olorun ti nje ki o ye Abrahamu lati ese iketa din ni ogun Oluwa si wi pe emi o ha pa ohun ti emi o se mo fun Abrahamu nitori pe Abrahamu yo sa di orile ede nla ati alagbara ati gbogbo orile ede aye le o bokun fun nipase re nitori ti mo mo pe ohun o fi ase fun awon omo re ati fun awon ara ile re lehin re ki won ki o ma pa ona Oluwa mo lati se ododo ati idajo ki Oluwa ki o le mu ohun ti o ti so fun Abrahamu wa fun Olorun gba eri Abrahamu je wi pe mo mo Abrahamu wi pe ilana Olorun ilana otito ilana ododo ona igbala ti Olorun ti pese sile ko ni fi di awon omo re leti ati awon ara ile re se Olorun le gba eri re je bi ti Abrahamu iwo ti o wa se eko bibeli lai so fun iyawo re pe ki o tele o iwo ti o dagun lati o so pe ah awon omo mi ki gbo ki gba ni won bi mo ti e so fun won ni gba se olorun le gba eri ti re je wi pe ohun mo wi pe ilana ododo ilana igbala ti olorun fi lele ti o si fi han fun o pe o so fun awon omo re ati fun awon ara ile re nje awon ana re nje won mo ona igbala ti o mo nje olorun le gba eri re je bi ti abraham awon oga ibi ise re nko ati awon ti o wa labere ni ibi ise nje olorun le gba eri re je wi pe o mo gege bi abraham be ba nso wi pe abraham je ore olorun eyi ni o fi di ore olorun nitori pe bi o ba mo ona igbala yo so fun awon ara ile re wo ese ogun oluwa si wi pe nitori ti igbe sodom ohun go mara po ati nitori ese won papo ju je kin bi o lere se ese idile ti re se ko papo ju se won ki ja lagbole ti e won ki binu won ki se ogun si ara won lati pa ara won se won ki ja lori obirin lori aya lori dukia lori owo tabi lori ile se awon ebi ti e se won o kin ja pelu awon ebi miran se olorun o ma so lemo lemo wi pe nitori igbe ese awon ala awon ara ile re nitori pe o n papo ju wi pe o n fe be won wo pelu idajo ki lo se nipa e ilu re ileto re tabi abule ti o ti wa se ipaniyan se ko si lowo won irubo si emi oju orun ati emi esu ati se esu papa se ko wa ni ilu re se ija ati aso se ko wa ni ilu re se olorun o ma so wi pe nitori igbe ilu re o ndi pupo o sin papo ju yato se yi ni ilu eko ti o wa bi o ba je on gbe ni mose tabi ajegunle tabi ni bariga ibi kibi ti o wu ki o wa se olorun o ma so wi pe nitori igbe awon eniyan ni arowo to re ni ibi ti o n gbe igbe won papo ju nitori be idajo nbo bi idajo yi si ti nbo se olorun da oyan si oto o sin so wi pe o mo wi pe o ki se ara won abi ara won ni o se awon ti o n jale le oru se iwo le o sona bi won ba tin de ti won ko eru elerubo iwo ni o silekun tabi iwo ni o se enu ona ni ode ni ita ti o so wi pe e kaabo se iwo ni o n gbadura nigba ti awon ole ba jade wi pe ki olorun ki o so won ki o ma je ki o ma je ki won ki o pa won ki o le je ki owo ati eru ki o wole olorun mo o sin ma adresi ile re onje tabi aso tabi ile ti o ba fi iru owo beera iwo na mo nto ngbeyin re o nso fun anihin wi pe olorun je ki o di mo fun abraham wi pe idajo nbo lori sodom on gomora emi o so kale lo nisinsin yi kin ri bi won ti le se gege bi o kiki igbe re ti o de odo mi bi be ko emi o mo ese ikeji le ni ogun awon okunrin na si yi oju won pada kuro ni ibe won si lo si sodom sugbon abraham duro sibe ni waju oluwa ki lo n fe se o n fe gbadura nitori o ranti wi pe loti wa ni ilu sodom abraham si sumo odo re o si wi pe iwo o harun olododo pelu eniyan buburu boya adota olododo yi o wa ni ilu na iwo o harun iwo ki o ha da ibe na si nitori adota olododo ti o wa ninu re o dari ti iwo fi se bi iru eyi lati run olododo pelu eniyan buburu ti awon olododo yo fi dabi awon eniyan buburu o dari onidajo gbogbo aye ranti o olorun ni onidajo ilu nigeria onidajo gbogbo aye ni oni onidajo orile ede yi o si ni

tọrùn bí ó bá ti ń bọ̀ gẹ́gẹ́ ẹlẹ́ṣẹ̀ ni yóò ṣe àfi bí ó bá ronúpò àdà. Onídàájọ́ gbogbo ayé kì ó ha ṣe èyí tí ó tọ́. Olúwa sì wí pé bí mo bá rí 50 olódodo ní ìlú Sódómù, ǹjẹ́ èmi ó dá gbogbo ibẹ̀ sí nítorí wọn. Abrahamu tẹ̀síwájú láti máa gba àdúrà yìí títí ó fi dé 10 ní ẹsẹ̀ 32. Ó sì wí pé jọ̀ kí inú kí ó má ṣe bí Olúwa, ẹ̀ẹ̀kan ṣoṣo yìí lèmi ó wí mọ́, bóyá a ó rí 10 níbẹ̀. Òun sì wí pé èmi kì yóò rùn nítorí 10. Olúwa sì bá tirẹ̀ lọ. Lójú kan náà, bí ó ti bá Abrahamu sọ̀rọ̀ tán, Abrahamu sì padà lọ sí ibùjókòó rẹ̀. Orí 19. Àwọn áńgẹ́lì méjì sì wá sí Sódómù ní àṣáálẹ̀. Lọ́ọ̀tì sì jókòó lé ẹnubodè Sódómù. Kìí ṣe pé ó ń ka Bíbélì o. Kìí ṣe pé ó ń ṣe àṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run. Kìí ṣe wípé ó ń sọ fún àwọn ẹlòmíràn láti gba Ọlọ́run gbọ́ àti láti dáwọ́ dúró ẹ̀ṣẹ̀ àti ibi tí wọ́n ń dá. Wọ́n sọ wípé ó jókòó ní ibùjókòó ní ẹnubodè. Bí Lọ́ọ̀tì sì ti rí wọn, ó dìde láti pàdé wọn, ó sì dojúbolẹ̀. Kíákéé kúrú ni àwọn áńgẹ́lì wọ̀nyí ni wọ́n jẹ́ kí ó di mọ̀ fún wípé ìdájọ́ dé. Wípé kìí ṣe ní ọ̀sẹ̀ tó ń bọ̀, tàbí ní oṣù tó ń bọ̀, tàbí ní ọdún tí ó ń bọ̀, ìdájọ́ ti dé nísinsìnyí. Ni wọ́n wá sọ fún ní ẹsẹ̀ 12 tí a ti kàwé pé àwọn ọkùnrin náà sì wí fún Lọ́ọ̀tì pé ìwọ ní ẹnìkan níyì pẹ̀lú àna rẹ ọkùnrin. Àwọn ọmọ rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá ọkọ ní ìlú ibi tí ó gbé wà. Ṣé àwọn ọmọ tiẹ̀ ṣé wọn ò ti máa fẹ́ ẹlẹ́ṣẹ̀? Ṣé wọn ò ti máa fẹ́ àwọn olóògùn? Ṣé wọn ò ti máa fẹ́ àwọn tí wọ́n ti kó ìyàwó jọ kí ọmọ rẹ kí ó tún lọ di ìyàwó kẹta, ìkẹrin, ìkẹwàá ní ilé ẹlòmíràn? Èyí ni àwọn ọmọ Lọ́ọ̀tì bẹ̀rẹ̀ sí ní ṣe. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ọkọ ní Sódómù. Ìwọ náà sì mọ̀ wípé bí àwọn ọmọ rẹ bí wọ́n bá ní aya tàbí ọkọ ní Sódómù àti Gomorra, bí wọ́n bá fẹ́ ẹlẹ́ṣẹ̀, ojoojúmọ́ ló fi máa parí ìjà. Ó ṣeéṣe pàápàá ìjà àti gbogbo asọ̀ tí yóò wà ní ìdílé àwọn ọmọ rẹ nítorí wọ́n ti fẹ́ ẹlẹ́ṣẹ̀, ó ṣeéṣe kí ó jẹ́ òní ó ṣe ikú pa àwọn òbí bẹ́ẹ̀ nítorí àìbalẹ̀ ọkàn àti àìbalẹ̀ àyà. Ṣùgbọ́n wọ́n sọ fún un wípé àwọn àna rẹ ọkùnrin àti àwọn ọmọkùnrin rẹ àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ ní ìlú. Èyí ń sọ nípa àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ pẹ̀lú àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀. Àwọn òṣìṣẹ́ rẹ̀ ń kọ́, ṣé wọ́n jẹ́ ti Ọlọ́run àbí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀? Mú wọn jáde kúrò níhìn yìí nítorí àwa òrùn ibí yìí, nítorí tí igbe wọn di púpọ̀ níwájú Olúwa. Olúwa sì ran wa láti run, Lọ́ọ̀tì sì jáde. Èyí ni ohun tí ó yọ Lọ́ọ̀tì, nítorí pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn áńgẹ́lì wọ̀nyí tí wọ́n sọ fún lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó gbàgbọ́. Ibikíbi tí Ọlọ́run bá ti rí ìgbàgbọ́, ó máa ń yẹ ẹ sí. Bí ó tilẹ̀ jẹ́ wípé Lọ́ọ̀tì ti ṣe burúkú tẹ́lẹ̀, ó sì ti dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́, pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ ti Sódómù, Gomorra, nígbà tí a sọ fún wípé ìdájọ́ dé, ó gbàgbọ́. Láìsí ìgbàgbọ́ kò sẹ́ni tí ó lè rí Olúwa. Bí ó bá jẹ́ wípé Lọ́ọ̀tì ṣe iyèméjì tàbí aláìgbàgbọ́, ó sì gún èjìká wípé ọ̀run máa wó kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan. Ọ̀rọ̀ ẹnìkan ni. Bí inú bá ń dun gbogbo àwọn ènìyàn, èyí tó ń dùn ọ́, èyí ni ó jẹ́ wàhálà tirẹ̀. Bí iná bá jó gbogbo ilé tí ó wà ní ìlú Èkó, ilé tirẹ̀ tí ó jó, òun ni wàhálà tirẹ̀. Bí ebi bá ń pa gbogbo ènìyàn, èyí kò sọ wípé ìgbà tó jẹ́ gbogbo ènìyàn ni ebi ń pa, wípé ebi tí ó sì ń pa ọ́ ni kò ṣe nǹkan kan.

0: wọn bí wàhálà bá dé bá ọ wàá gbàgbé wípé wàhálà dé bá ẹlòmíràn. Torí bẹ́ẹ̀ bí Lọ́ọ̀tì bá sọ wípé ọ̀run wo kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan, a wọlé lórí, a sì kú sínú ẹ̀ṣẹ̀, a la ojú rẹ̀ ní ọ̀run àpáàdì. Ṣùgbọ́n èyí ni Lọ́ọ̀tì ṣe bí a ti ń sọ fún wípé ìdájọ́ dé bẹ́ẹ̀ ni ó gbàgbọ́. Bí ó sì ti gbàgbọ́ ni ó sì sọ fún àwọn àna rẹ̀ ọkùnrin, ǹjẹ́ ìwọ ti gbàgbọ́ bẹ́ẹ̀? Nígbà tí o ti bẹ̀rẹ̀ sí ní wá, ǹjẹ́ ìgbàgbọ́ yìí o ti mú u sí ìṣe? Ǹjẹ́ o ti sọ fún àwọn ẹlòmíràn wípé o gba Jésù gbọ́, o sì gbàgbọ́ wípé o ti kó ẹ̀ṣẹ̀ rẹ lọ, wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ sí ìdájọ́? Jẹ́ kí n kà á fún ọ níbi tí a kọ bẹ́ẹ̀ nínú Májẹ̀mú Titun ní Tímótì kínní orí ìkarùn-ún. Tímótì kínní orí ìkarùn-ún. Èyí ni Ọlọ́run sì ń fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan kí ó ṣe. Bí o bá gbà á gbọ́, yóò jẹ́ tìrẹ. Tímótì kínní orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹrìnléníogún. Ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba, a máa lọ ṣáájú sí ìdájọ́. Bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ránṣẹ́ sí ìdájọ́ tí o sọ fún Ọlọ́run wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀, o sì kọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, o sì rán àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sí iwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run, tí a sì dá Jésù lẹ́jọ́ nítorí tìrẹ, tó sì ru ẹ̀ṣẹ̀ rẹ, ìtumọ̀ èyí ni wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣáájú, a sì ti dá àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lẹ́jọ́, àti dáríjì ọ́, Jésù Kristì sì ti ru ẹ̀bi àti ìdájọ́ rẹ, a sì ti sọ wípé nítorí bẹ́ẹ̀ a kì yóò dá ọ lẹ́jọ́ mọ́. Ṣùgbọ́n wo ẹsẹ̀ apá kan ẹsẹ̀ yìí. Ní ẹsẹ̀ ìkẹrìnléníogún, ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba. Ẹni tí ó bá ṣe àtúnṣe ẹ̀ṣẹ̀ rẹ̀ á hàn gbangba. Ẹni tí ó lọ bá aládùúgbò rẹ̀ tí ó sọ wípé jọ̀ọ́ mo ti ṣẹ̀ sí ọ, mo ti jẹ́ ẹlẹ́ṣẹ̀, yálà wípé mo ti jí ọ lẹ́rù, tàbí mo ti bú ọ, tàbí mo ti gba aya rẹ̀, dáríjì mi gba aya rẹ̀ padà, tàbí ẹrù rẹ̀ tí mo kó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gba ẹrù rẹ̀ padà, ẹ̀ṣẹ̀ rẹ̀ á hàn gbangba. Bí ẹ̀ṣẹ̀ rẹ̀ ti hàn gbangba sí àwọn tí ó ṣẹ̀ àti sí Ọlọ́run tí ó ṣẹ̀, bẹ́ẹ̀ ni a fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ ṣáájú sí ìdájọ́. Ṣùgbọ́n sọ fún wa wípé ti àwọn ẹlòmíràn pẹ̀lú a sì máa tẹ̀lé wọn. Àwọn tí wọ́n ń pa ẹ̀ṣẹ̀ wọn mọ́, ẹ̀ṣẹ̀ yìí a máa tẹ̀lé wọn. Bí ọjọ́ ìkẹyìn bí ó ti ń dé, bí o ti ń pa ojú rẹ̀ dé ní ikú, bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí ó ń tẹ̀lé àwọn irú ènìyàn bẹ́ẹ̀ tí wọn ò jẹ́wọ́ kí wọn kí ó kọ̀ ọ́ sílẹ̀. Ṣùgbọ́n bí ó ṣe ti Lọ́ọ̀tì ni lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó gbọ́ nípa ìdájọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni ó gbàgbọ́, ni ó sì sọ fún Ọlọ́run wípé mo ti jẹ̀bi. Ṣùgbọ́n ó lọ sọ fún àwọn ará ilé rẹ̀, àwọn àna rẹ̀, ó sọ wípé ẹ dìde, ìdájọ́ ń bọ̀. Wo ẹsẹ̀ ìkẹrìnlá. Ṣùgbọ́n èyí ni Jẹ́nẹ́sìsì orí ìkọkàndínníogún ẹsẹ̀ ìkẹrìnlá. Ṣùgbọ́n ó dàbí ẹlẹ́tàn lójú àwọn àna rẹ̀. Ṣé bí mo ṣe dúró ní iwájú rẹ̀, ṣé mo jọ ẹlẹ́tàn? Mo ń bi ọ́ ni. Bí mo ṣe ń bá ọ sọ̀rọ̀ ní àṣálẹ̀ yìí, ṣé mo jọ ẹlẹ́tàn lójú ẹ? Ṣé ìgbà tí Jésù wà ní ayé tí ó ń sọ fún wa wípé ìdájọ́ ń bọ̀, ṣé ọ̀rọ̀ rẹ̀ ṣé ó dàbí ẹlẹ́tàn ní etí rẹ? Àbí ó bá jẹ́ pé Jésù ò jọ ẹlẹ́tàn lójú ẹ, tí ó bá sì jẹ́ wípé èmi tí mo ń sọ ọ̀rọ̀ yìí rere fún ọ, tí mo ń sọ fún ọ wípé ìdájọ́ ń bọ̀, Jésù Kristì sì ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, bí ó bá jẹ́ wípé mi ò jọ ẹlẹ́tàn lójú ẹ, èwo ló ń ṣe nínú ẹ̀ṣẹ̀? Kí ni dé tó sá àsálà fún ẹ̀mí rẹ? Ṣùgbọ́n nígbà tí àwọn ènìyàn wọ̀nyí kà á sí ẹlẹ́tàn, bẹ́ẹ̀ ni àwọn áńgẹ́lì wọ̀nyí ni wọ́n ń sá Lọ́ọ̀tì ní eré wípé dìde, mú aya rẹ, mú àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níhìn-ín, wọ́n jẹ́ mẹ́rin, Lọ́ọ̀tì, aya rẹ̀, àti àwọn ọmọ rẹ̀ méjì. Èyí ni àwọn tí Ọlọ́run rí ní gbogbo ìlú Sodomu. O jẹ́ mọ̀ wípé nígbà mìíràn àwọn ẹlẹ̀sìn wọn máa sọ fún ẹ pé ah bó bá jẹ́ wípé ìwọ àtìyàwó ẹ àtàwọn ọmọ ẹ méjì ẹni mẹ́rin péré ni ó jẹ́ olódodo ah kò lè jẹ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀. Ní ayé Noah ẹni mélòó ni Ọlọ́run rí gbogbo àgbáyé pátápátá? Ẹni mẹ́jọ ni. Ó sì ṣeéṣe kán ti máa sọ fún ọ wípé ṣé ibi tó ṣẹ̀ṣẹ̀ ń lọ ní ọ̀sán gangan ṣé ibẹ̀ nìkan ni wọ́n ti ń wàásù òtítọ́? Àwọn oníwàásù oníyàwó méjì àwọn oníwàásù tí a ní òrùka rẹ̀ lọ́wọ́ wa ó mọ̀ wípé àwa náà oníṣẹ́ Ọlọ́run ni wá. Kò rí bẹ́ẹ̀ nítorí pé ọjọ́ ń bọ̀ tí ẹnu wọn yóò pàdé nítorí iná yóò sọ̀kalẹ̀ yóò sì máa jó àwọn ènìyàn. Bí wọ́n bá ti ń jó ní ayé bẹ́ẹ̀ ni ẹ̀mí wọn ni ó ń lọ sí ọ̀run àpáàdì nínú iná àjókù. Ṣùgbọ́n áńgẹ́lì wọ̀nyí wọ́n fi ọwọ́ lé Lọ́ọ̀tì ní ẹsẹ̀ kẹtàdínlógún wípé ó sì ṣe nígbà tí wọ́n mú wọn jáde sí ẹ̀yìn odi ìlú tán. Ǹjẹ́ a ti mú ọ jáde kúrò ní Sodomu àti Gomorra nínú ọ̀sẹ̀ Sodomu àti Gomorra? Ǹjẹ́ Jésù Kristo olùgbàlà rẹ ǹjẹ́ ó ti fi ọwọ́ rẹ̀ dì ọ́ mọ́ sì ti mú ọ jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ kúrò nínú irọ́ kúrò nínú ìwà olè kúrò nínú àfi ọ̀rọ̀ kẹlẹ́bánijẹ́ kúrò nínú àsọ̀rọ̀ ẹni lẹ́yìn? Ṣé ó ti mú ọ kúrò nínú àgbèrè àti panṣágà? Ṣé ó ti mú ọ kúrò nínú ìwà akóbìnrin jọ? Ṣé ó ti mú ọ jáde sí ẹ̀yìn odi ìlú? Ó sì wí pé sàsálà fún ẹ̀mí rẹ, sàsálà fún ẹ̀mí rẹ, má ṣe wo ẹ̀yìn rẹ. Wo ẹsẹ̀ 36. Ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀, ó sì di ọ̀wọ́n iyọ̀. Mi ò mọ èyí tí o fẹ́ dà, ọ̀wọ́n iyọ̀ ni, àbí o fẹ́ sá àsáyè àti àsálà, o fẹ́ sá wọ inú ìjọba Ọlọ́run. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, àǹfààní wà fún ọ lónìí láti sọ fún Ọlọ́run wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ti ń fi ẹ̀ṣẹ̀ rẹ pamọ́, ṣùgbọ́n ó ti yé ọ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ń fi pamọ́ ni wọ́n ń tẹ̀lé ọ, wọ́n lẹ̀ mọ́ ọ, wọ́n sì fara mọ́ ọ tímọ́tímọ́. Ṣùgbọ́n bó bá jẹ́ lónìí ni ó ń sọ fún Ọlọ́run wípé ó ń fẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí ó hàn gbangba níwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run lónìí, kí Ọlọ́run kí ó sì wo ẹ̀ṣẹ̀ yìí, kí ó wò ó mọ́ Jésù lára, kí ó jẹ́ kí Jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ pátápátá, kí ó má kó ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ. Ò fẹ́ jẹ́ àgàbàgebè mọ́, ò fẹ́ jẹ́ aláfaraṣe tàbí ẹni tí ó ń fi ẹnu sin Ọlọ́run. Ó ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ kí ó kúrò ní ìgbésí ayé rẹ. O ní àǹfààní lónìí láti ké pe Olúwa, láti sọ fún Ọlọ́run wípé o fẹ́ sá àsálà fún ẹ̀mí rẹ. Ìjì ìgbẹ̀san ń bọ̀, Bíbélì sọ pé iná yóò máa jó níwájú rẹ̀. Nítorí pé a ó ṣe àwọn ìwé lé ọ̀run, a ó sì ṣe ìdájọ́ olúkúlùkù tí ó ti wà ní orílẹ̀-èdè ayé láti inú ìwé náà. Ǹjẹ́ nígbà tí ọjọ́ ìdájọ́ bá dé, níbo ni ó wà? Ní apá òsì ni àbí ní apá ọ̀tún? Ẹ̀dìdì kí ẹ jẹ́ kí a gbàdúrà. Mọ bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ ṣáájú sí ìdájọ́, tí o sì ní kí Jésù Kristì kí ó ru àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ, a ó dáríjì ọ́, a ó ṣàánú fún ọ. Jésù Kristì yóò fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù. Ṣùgbọ́n rántí o, bí o bá bojú wẹ̀yìn, bí o bá sá padà, bí o bá di apẹ̀yìndà, rántí aya Lọ́ọ̀tì, rántí ohun tí ó ṣẹlẹ̀ sí i. Sàsálà fún ẹ̀mí rẹ, sàsálà fún ẹ̀mí rẹ, má ṣe bojú wo ẹ̀yìn, má ṣe padà sínú ẹ̀ṣẹ̀ mọ́, sàsálà fún ẹ̀mí rẹ. Bí o bá ń dá ẹ̀ṣẹ̀ ní ìkọ̀kọ̀, Ọlọ́run rí ọ. Bí o kàn ń wá tí ó ń gbé Bíbélì, tí ó ń gbàdúrà, tí ó ń gbà ẹ̀wẹ̀, ṣùgbọ́n tí ó wà nínú àgbèrè àti panṣágà ọlọ́run rí ọ. Bí o bá di ẹ̀ṣẹ̀ mú tí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá jẹ́ kí Jésù kí ó gba ọkàn rẹ là, ọlọ́run rí ọ. Ìdájọ́ sì ń bọ̀. Sá sálà fún ẹ̀mí rẹ, kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀. Nítorí ìgbẹ̀san ń bọ̀ tí ó rí gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní orílẹ̀ èdè ayé. Má ṣe bojú wẹ̀yìn kúrò ní Sodomu àti Gomorra, kúrò ní ẹgbẹ́ àwọn ọ̀mùtí àti ẹgbẹ́ àwọn ẹlẹ́gàn. Sá sálà fún ẹ̀mí rẹ. Ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn hàn gbangba, a sì máa lọ ṣáájú sí ìdájọ́. Ṣùgbọ́n ti àwọn ẹlòmíràn, àwọn tí wọ́n fi ẹ̀ṣẹ̀ wọn pamọ́, a máa tẹ̀lé wọn. Ṣé ẹ̀ṣẹ̀ tìrẹ ń tẹ̀lé ọ? Àbí o ti jẹ́ kí Jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ? Sá sálà fún ẹ̀mí rẹ. Nítorí ìdájọ́ ń bọ̀ lórí gbogbo aláìgbọràn, lórí gbogbo ẹlẹ́ṣẹ̀, lórí gbogbo àwọn agbọ́mágbà. Sá sálà fún ẹ̀mí rẹ. Òní ni ọjọ́ ìgbàlà. Bí o bá gbàgbọ́, yóò gba ọkàn rẹ là, yóò tún ìgbésí ayé rẹ ṣe. Nítorí a ti dá Jésù lẹ́jọ́ fún ọ, ó ti ru ẹ̀ṣẹ̀ rẹ àti àìṣedédé rẹ. Bí o bá jẹ́ fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, tí o sì jẹ́ kí Jésù kí ó kó wọn lọ, wọn kò ní jẹ́ tìrẹ mọ́. Sá sálà fún ẹ̀mí rẹ. Kí o lè bọ́ lọ́jọ́ ìdájọ́, kí ìyẹ̀ ẹni pẹ̀kun kí o lè jẹ́ tìrẹ. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, Bàbá wa, a dúpẹ́ fún ìkìlọ̀ ìfẹ́ tí o fi hàn fún wa. Nítorí pé o fi wá sínú òkùnkùn bí àwọn tí ó wà nínú ayé, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìfẹ́ rẹ èyí tí o fi ń sọ fún wa ní ìgbà gbogbo wípé ìdájọ́ ń bọ̀. Àwọn tí ó wà nínú ayé, wọ́n ń jáfara nítorí pé òye wọn kò sì là sí wọn lójú wípé wọn ò ní lo ayérayé nínú ayé yìí. Kò yé wọn wípé ìgbà yóò dópin. Àkókò kan ń bọ̀ nígbà tí a ó gbé wọn kúrò nínú ilé tí wọ́n ń gbé nísinsìnyí, tí a ó walẹ̀, tí a ó kan igi, tí a ó gbé wọn jù sínú rẹ̀, tí yóò kó àwọn nìkan ṣoṣo pẹ̀lú iṣẹ́ ọwọ́ wọn, pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn, pẹ̀lú ìdájọ́ Ọlọ́run. Àkókò kan ń bọ̀ nígbà tí owó tí o lè ti jí, nígbà tí owó yìí kí o lè gbà sílẹ̀. Àkókò kan ń bọ̀ nígbà tí aṣọ tí àwọn olè tí wọ́n ti jí. ti ki o le wulo fun won akoko nbo nigba ti o nko un ti enikeni ti o ni ninu aye ti ki o wulo ti o kiki gbajumo ohun ini ti ki o le je nkankan baba adupe lowo re wi pe awon ni o se ni ele ti omo ti o nkilo fun wa ti o nje ki o ye wa wi pe ina yo ma jo ni ojo na ti o si nje ki o di mo fun wa wi pe awon ti won ku sinu ese ese kekere ni tabi ese nla ese ti ile isin ni tabi ese ti igboro ese ti idile tabi ese ti orile ede ese ti abinibi tabi ese ti ako lowo elomiran pe ojo kan nbo ti idajo olorun ti o bale gbogbo awon eniyan ti o ku sinu ese won sugbon o nki wa ni ilo wipe ke a fi awon ese won yi ke a fi won ranse si idajo nje abe o wipe gbogbo awon eniyan won yi ti won duro ni waju re ti won wo Jesu ti won gbagbo wipe ati fi Jesu rubo fun won ati da Jesu lejo nitori ti won asi ti be ese won wo lara Jesu Christi awon ti won fi igbagbo yi ro mo awon ti won wo odo agutan eni ti apa lati ko ese won lo nje abe o iwo alaanu iwo ti o fe wa iwo ti o fi Jesu ranse ki a ba le gba wala mo be o wi pe nitori anu re nitori etutu Jesu Christi nitori eje Jesu Christi nitori ileri re ti ki ye dari ji gbogbo awon ti o je wo ese oni oruko Jesu asibe o wi pe awon ese ti o ti di iwa ti o ti di ise awon ti o ti je ara awon ti o ti dapo mo omi eje ati ara wa awon ti ko se isile awon ti o je pe bi ati nsa fun won be ni won tele wa baba omo ati emi agbara re ti wo ese kuro agbara re ti je ese kuro agbara re ti mu ife ese kuro ninu okan bawo mu o kuro ni oruko Jesu gbogbo ife ese le won kuro lodo wa gbogbo ayo ti o yo ninu ese ti o yo ninu ibaje le won kuro ninu okan wa ni oruko Jesu awon ti won si nbe o ti won wo oju re fun idalare fun igbala ati fun idariji sanu fun won adupe lowo re fi eje Jesu we gbogbo awon ti won wo oju re ki o si so wa di olododo ki igbala re ki o je ti enikankan wa ki o si koruko awon ti adariji sinu iwe eye re adupe pe o ti gbo o anbe o wipe bi ati njade lo nje emi ati okan ati ife ti o tun lo sinu ese ba wa le won jade ninu ile nibi oja lode nibi ise nibi kibi ti a nlo tabi ninu oko ye ki a le je olododo nje bi ati ri awon eniyan ni arowo to wa tabi ni adugbo wa ti won sefe tabi ti won ja afara tabi ti won tile n fi wa se yeye wipe pe ti wa ni ti koja o ti di aserege a nbe o wipe ki agara ki o ma se da wa ki a ma si ri ohunkohun laye tabi ni isale ile tabi ni awo somo ohunkohun lati ibikibi ti o le je ki a boju weyin je ki a je ni ti o duro sinsin ni ojo ti Jesu yio farahan lai wo somo lati gba awon ayanfe soke ka wa ko awon ayanfe kẹ́lẹ̀ bá ọjọ́ba kẹ́lẹ̀ máa bá ọgbẹ́ adúpẹ́ kò ti gbọ́ ti wá yẹ́ bí a sì ti ń jáde lọ tí a ń sọ fún àwọn ẹlòmíràn tí a ń sọ fún wọn wípé ìdájọ́ ń bọ̀ bàbá à ń bẹ̀ ọ́ ó mọ àwọn aládùúgbò wa àwọn tí wọ́n ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun tí wọ́n ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi àwọn tí wọ́n ń ṣògo nínú ìbàjẹ́ ó mọ wọn àwọn ará ilé wa àwọn ọmọ wa àwọn aya wa tàbí àwọn ọkọ wa àwọn tí oníwàásù dàbí ẹlẹ̀tàn lójú wọn bàbá nítorí àánú rẹ rọ̀ wọ́n lọ́kàn bí a ti ń sọ fún ọ jẹ́ kí wọn kí ó tẹ̀lé wà yẹ kí ọ̀rọ̀ ìgbàlà tí a ń gbọ́ tí ó ń ṣe wọ́lé àǹfààní yìí yẹ kí ó jẹ́ tiwọn pẹ̀lú adúpẹ́ kò ti gbọ́ tiwa máa bá wa lọ máa ṣàánú fún wa máa dáàbò bò wá jẹ́ kí gbogbo wàhálà tí a dì wá bí lónìí jẹ́ kí a já wọn sílẹ̀ wà láìsànsàn jẹ́ kí àánú rẹ̀ kí ó wà pẹ̀lú wa bí a sì ti ń lọ dáàbò bò wá títí dé ilé wa ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Eje ki agbadura Olorun wa, Baba Jesu Christi ati Baba ti wa papa, adupe wepe emu wa se akoko yi nisinsin yi ki a ba le mo ohun ti e lana sile fun wa. Eje ki oro yi ki o ye wa. Ki e se fun wa ni ore ofe lati dide, lati gboran ni kiakia bi a ti n gbọ ọrọ yi adupe wepe ti gbọ loruko Jesu Christi Oluwa wa ninu iwe woli Isaiah ori keta leni ogoji iwe woli Isaiah ori keta leni ogoji lati ese ikewa eyin li eleri mi le Oluwa wi ati iranse mi ti mo ti yan ki eyin ki o le mo ati ki esi gba mi gbo ki o si ye yin pe emi ni a ko mo Olorun kan saju mi be ni okan ki yo si hu leyin mi loni oro ti a n yewo lati inu iwe mimo lo duro lori akori yi eyin ni eleri mi eyin li eleri mi ni ibi ti a ka yi ni ati je ki o da wa loju wipe olorun yan awon kan ninu majemu lailai gege bi eleri lati se eleri ohun wipe ohun je olorun alagbara ati wipe ko si olorun miran leyin ohun ati wipe ko si olugbala miran wese kokanla oni emi ani emi ni oluwa ati leyin mi ko si olugbala kan ese ikejila emi ti so mo ti gbala mo si ti fi han nígbà tí kò sí àjèjì Ọlọ́run kan láàrin yín ẹ̀yin ní ṣe ẹlẹ́rí mi ni Olúwa wí pé èmi lè Ọlọ́run bí Ọlọ́run ti gbé ọ̀pọ̀lọpọ̀ dìde ní ayé ìgbani ní ìran kan sí ìkan mìíràn sí ìran mìíràn láti jẹ́ ẹlẹ́rí rẹ̀ bẹ́ẹ̀ ni ó gbé àwa onígbàgbọ́ dìde lọ́jọ́ òní láti jẹ́ ẹlẹ́rí tàbí láti jẹ́ ẹnu fún Jésù Kristì. Nínú májẹ̀mú titun ni a ti kà á wípé gbogbo àwa onígbàgbọ́ àwa tí a ti bá Ọlọ́run lájà nípa ètùtù ẹ̀jẹ̀ Jésù Kristì àwa tí a ti ní ìdáríjì ẹ̀ṣẹ̀ àwa tí ẹ̀mí Ọlọ́run tí ó ti ń ké ábà bábá láti inú wa àwa tí a ti ní àlàáfíà tí a ti mú ìdálẹ́bi kúrò àwa tí a ti di ẹ̀dá titun nitori iwe no mo ti o wa ninu eje Jesu Christi awa ni ati so di eleri wipe ki a lo si awon si odo awon ti o wa layika wa lati gbenu so fun Olorun wipe Jesu Christi oun ni olugbala ara aye ninu ihire ti Luke ori 24 ihirere ti Luke ori 24 ni ese ikeji dini adota ese ikeji dini adota eyin si ni eleri nkan wonyi nihi ki se wipe awon aposteli nikan ni Jesu nba soro ki si se wipe awon okunrin nikan ni Jesu nba soro gbogbo awon ti won ti ri wipe Jesu ku fun ese wa asin ati ni ojo keta o jinde kuro ninu oku o si farahan won won si ri ayo si kunu okan won nitori wipe agbara Olorun o ji Jesu Christi dide ati wipe aji dide fun igbala wa aji dide fun idalare wa aji dide fun idariji ese wa aji dide ki o ba le je eni ti o so wa po pelu Olorun oni nisinsin ti e ti ri mi nisinsin ti e ti to ebun orun wo nisinsin ti e ti ri ase pe igbala ti Jesu Christi se lori igi agbelebo oni eyin ni eleri nkan wonyi bi o ba je ti Olorun bi a ba ti gba okan re la bi a ba ti dari ese re jio Jesu Christi o so di alore o so di ajihinrere o so di eleri ti yo ma jeri ni bi gbogbo ni ayika re wi pe Jesu Christi ni olugbala wo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigbati emi mimo ba bale yin e o si ma se eleri mi ni Jerusalemu ati ni gbogbo Judea ati ni Samaria ati titi de opin ile aye ati titi de opin ile aye nibi gbogbo ti omo Olorun ba lo nibi gbogbo ti abati ba omo Olorun pade ni omo Olorun ni lati ma jeri wi pe Jesu Christi ni olugbala nitori be bi o ba ti mo Jesu Christi gege bi olugbala ti o ti gba iye aini pekun nipase re ti ati koruko re si iwe iye Olorun ti emi Olorun ba emi re jeri wi pe o ti di omo Olorun o ti di ajumojogun pelu Jesu Christi ati pe nisinsiyi bi o ba ku o fi orun rere sere je iru eni be o ye ki a mo wi pe enikokan wa ti a ni eri yi wi pe Jesu ngbala ati wi pe Jesu Christi o ma npese wa sile fun orun rere o ye ki a mo wi pe ati di eleri Jesu Christi wi pe Jesu ni olugbala ye ki a wo eko yi ni finifini ki a ye ipa meta wo ninu eko yi ikini eleri otito ati eleri eke bawo ni a se le da eleri otito mo yato si eleri eke ikeji iwaasu ati ogbon awon eleri otito iwaasu ati ogbon awon eleri otito iketa agbara ati eredi iwaasu awon eleri otito ikini eleri otito ati eleri eke awon wo ni a npe ni eleri eke bi abari eleri kan yala ni ile ejo tabi ni agbole bi enikan ba wa nibi ti ati nse idajo se o mo we pe bi a ba fe se idajo a nfe mo kini otito ti a le mo nipa eni ti a nfe da lejo yi boya eniyan rere ni tabi eniyan boboro ni bi eleri kan ba jade wa bi o ba si so nkan sugbon ti a wa se ayewo tabi awari re we pe nkan ti o nso oju re ko to we pe ko mo lajori ko mo idi ko si mo ohunkohun nipa nkan to nso nipa re a o so wi pe iru eniyan bayi eleri eke ni ninu orin dafidi ori karun din logoji ese ikokanla orin dafidi ori karun din ni ogoji ese ikokanla awon eleri eke dide won bi mi li ohun ti emi ko mo awon eleri eke dide won bi mi li ohun ti emi ko mo awon eleri eke won fi otito sile won joko si di ro awon eleri eke won fi oju ona sile won ya si ona miran ti ko ni gbe ni debi ti an lo awon eleri eke won ko ni so otito to wa ni di oro ti agbe kale nitori be awon ti won o ti iba Jesu Kristi pade won o mo itan agbelebo won o mo iwasu ihirere won o ni idaniloju iku Jesu ati isiku Jesu ati ajinde Jesu fun igbala wa won o ni idaniloju pe Jesu Kristi ni kan soso o ni olugbala iru awon be bi won ba tile n waasu ohunkohun ti won ba nso a ka won si eleri eke wo iwe owe ninu iwe owe ori ikejila ese iketadinlogun eni ti o so otito o fi ododo han jade sugbon eleri eke etan eleri eke ma n fi etan han jade o seese ki a ri awon to je wipe won wa bi won se le di atunbi won wa bi won se le ni iye ani pekun enikan gbe ara re kale gege bi eleri a so wipe a ti fi ami oroyin ohun lati ma waasu fun awon ti won wa ona otito o seese ki iru eni be ki o ma so fun wipe bi won ba fe ni alaafia bi won ba fe mo olorun bi won ba fe ki inu olorun ki o dun si won bi won ba nfe idariji ese o seese ki o so fun won wipe ki won ki o lo peran ki won ki o lo se sahara tabi ki won ki o be si ni fun alagbe lowo tabi ki won ki o lo ma jewo fun afa kan alufa kan ni ojojo satide iru awon be ele tan ni won won je awon eleri eke won o mo ise irapada ti a se lori igi agbelebo nipasẹ Jesu Kristi awon elomiran won so wipe bi abari eni ti o fe ni igbala bi abari eni ti o fe bo lowo ese wipe ko ma tiraka ninu agbara ti ara re lati doju ija ko ese lati doju ija ko esu won o so nipa ore ofe atoke wa won o so nipa alaafia atodo olorun wa won o so nipa idariji ti a ni lofe lati odo olorun won o so nipa iyebiye etutu ti Jesu Kristi ti o pa ara re se fun wa won o so nipa eje Jesu Kristi ki wenimo laulau fun slow lo iru awon eniyan be won je awon eleri eke igba miran a ma n ri boya ninu oko ero tabi ni tosi wa awon elomiran won gbe agogo sita won ma lago won ma ni won waasu wipe awon jeri Jesu sugbon eri ti won je yi igba miran a dabe ni pe won sepe fawon eyan igba miran a dabe ni pe won fi awon eyan gegun eyi ki se wipe won jeri awon wonyi ki se awon ajeri otito fun Jesu awon elomiran won ma pera won ni ajeri paapa won ma lo kaakiri won ma so pe baba se ti baba se tohun wipe a o ri igbala ipe baba se be a o le ba Jesu joba nikeyin sugbon won o mo nipa atunbi won o mo nipa iye ani pekun won o mo nipa bi a se le jewo iso wa ki ako sile ki a di atunbi ki a di eni ki a ti yi pada won o mo bi a se le wa sinu Jesu ki a di eda titun ki awon atijo ki o koja lo ati ki ohun gbogbo ki o di otun awon wonyi won je awon eleri eke awon wo ni a le pe ni awon eleri olooto je ki a wo iwe owe ori kerinla ese ikeedogbon iwe owe ori kerinla ese ikeedogbon olooto eleri gba okan sile. ya konkon so wipe olooto eleri gba okanla nitori pe gba ti eniyan ba ti wa ninu ese ti o je wipe idajo olorun ro dede lori re asi ti sami sile fun wipe eni yi bo ba ku ninu ese wipe yo lo si orun apadi idajo ayeraye iya ayeraye o bo lori iru eni be eleri olooto lo ma n gba iru okan be la kuro ninu idajo olorun eleri olooto ni o ma n fi ona imole ona ihirere ona idariji ona idande ona igbala ni o ma n fi han eni ni o ma so wipe eese te fe ku ninu ese yin sebi jesu kristi ti ku fun wa sebi jesu kristi ni alarina wa sebi jesu kristi ni eni to n gba eri wa je niwaju olorun òun ni alágbàwí wa tí ó jẹ́ wípé bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa bí a bá kọ̀ ọ́ sílẹ̀ nítorí ti jésù kristi a ó daríjì wá a ó gbà wá là a ó fún wa ní ìgbé ayé ọ̀tún ìrìn ọ̀tún a ó yí ọkàn wa padà èyí jẹ́ wípé a ó di ọmọ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ fún wa bí a ṣe lè ní ìgbàlà irú ẹni bẹ́ẹ̀ nípasẹ̀ ẹni tí jésù kristi tí ó lè gba ọkàn ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan là irú ẹni bẹ́ẹ̀ ni à ń pè ní ẹlẹ́rìí olóòótọ́ tún wo ẹsẹ̀ ìlẹ́ẹ̀kan sí i nínú ìwé òwe yìí orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹlẹ́rìí olóòótọ́ gba ọkàn sílẹ̀ ó gba ọkàn là ṣùgbọ́n ẹlẹ́rìí ẹ̀tàn sọ sọ̀rọ̀ èké àwọn tí ó jẹ́ wípé wọ́n jẹ́ òlí èké tàbí ẹlẹ́rìí èké ó ṣeé ṣe ó lè máa lọ sí ilé ìsìn wọn ọdún kan ọdún méjì ò jẹ́ gbọ́ lẹ́nu wọn bí a ṣe lè bọ́ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ò jẹ́ gbọ́ lẹ́nu wọn bí a ṣe lè di àtúnbí ò lè gbọ́ lẹ́nu wọn bí jésù kristi tí ó ti ń sọ ayé wa di rere tí ó ń yí ayé wa padà tí ó ń gba ọtí kúrò lẹ́nu wa tí ó ń gba sìgá kúrò lẹ́nu wa tí ó ń sọ wá di ènìyàn ọ̀tọ̀ tí ó ń sọ wá di àyànfẹ́ níwájú ọlọ́run ṣùgbọ́n ẹlẹ́rìí òtítọ́ òní máa ń sọ òtítọ́ fún wa ni ó máa ń sọ wípé jésù kristi lé ọ̀nà ó ní iyì àti wípé òun nìkan ṣoṣo lè a ti fi fún wa kí a bá lè gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ bàbá bí kì í ṣe nípasẹ̀ rẹ̀ ẹlẹ́rìí olóòótọ́ ló máa ń sọ fún wa bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ àwa pàápàá bí a bá di ọmọ ọlọ́run ó yẹ kí a lè mọ̀ wípé a lè di ẹlẹ́rìí olóòótọ́ níwájú olúwa kí a máa sọ̀rọ̀ jésù kristi kí a máa sọ fún àwọn èèyàn ní agbègbè wa ní àdúgbò wa ìtàn àgbélébò àti wípé bí a ṣe lè ra ọkàn wọn padà nínú yohánù ìwé ìhìnrere ti yohánù ẹsẹ orí ìkẹẹ̀ẹ́dógún ẹsẹ ìkẹrìndínlọ́gbọ̀n sí ẹsẹ ìkẹtàdínlọ́gbọ̀n ṣùgbọ́n nígbà tí olùtùnú náà bá dé ẹni tí èmi ò ràn sí yín láti ọ̀dọ̀ bàbá wa àní ẹ̀mí òtítọ́ ni tí ń ti ọ̀dọ̀ bàbá wa òun náà ni yóò jẹ́rìí mi ẹ̀yin pẹ̀lú yóò sì jẹ́rìí mi nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ wá níhìn-ín ni jésù kristi ni ó jẹ́ kí a dá àwọn ẹlẹ́rìí olóòótọ́ ó jẹ́ kí a dá wọn mọ̀ ó ní ẹ̀yin ó sì jẹ́rìí mi nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ èyí jẹ́ wípé àwọn wọ̀nyìí wọ́n ti kọ ètò sílẹ̀ wọ́n ti wá sọ̀dọ̀ jésù kristi ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó gbọ́ ìpè jésù wípé wá sọ̀dọ̀ mi gbogbo ẹ̀yin ti ń ṣiṣẹ́ kí a sì di ẹrù wo lé lórí ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó ti gbọ́ ìpè yìí tí ó ti kọ ìṣù àti iṣẹ́ rẹ̀ sílẹ̀ tí ó wá sọ̀dọ̀ jésù ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ iṣẹ́ òkùnkùn sílẹ̀ tí ó wá sínú ìmọ́lẹ̀ ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ tí ó wá sọ̀dọ̀ olùgbàlà ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ ìbọ̀rìṣà sílẹ̀ tí ó gba jésù kristi ọmọ ọlọ́run sí ìgbésí ayé rẹ̀ láti di ẹni ọ̀tún láti di ènìyàn ọ̀tọ̀ ó ní ẹ̀yin ti wà pẹ̀lú mi irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ ẹni tí ó wà pẹ̀lú jésù kristi ọ̀rọ̀ jésù gbé inú rẹ̀ ó rìn ìrìn tí ó yẹ ìrìn fún àwọn ọmọ ìjọba ọ̀run irú ẹni bẹ́ẹ̀ ni a sọ wípé ẹ̀yin yóò sì jẹ́ ẹlẹ́rìí mi nítorí pé ẹ̀yin wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ jẹ́ kí a wo ìṣe àwọn àpọ́sẹ́lì ìfi àwọn àpọ́sẹ́lì orí kejìlélógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ìfi àwọn àpọ́sẹ́lì orí kejìlélógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún kí ìwọ kí ó lè ṣe ẹlẹ́rìí rẹ̀ fún gbogbo ènìyàn ní ohun tí ìwọ ti rí tí ìwọ sì ti gbọ́. Bí a bá ń pe ènìyàn ní ẹlẹ́rìí, ó jẹ́ wípé ó ti rí nǹkan kan, ó sì ń ṣe ẹlẹ́rìí ohun tí ó ti rí. Bí ènìyàn bá lọ sí ilé ẹjọ́, bí wọ́n bá sọ wípé ṣé ẹlẹ́rìí ni ó sí nǹkan tí a ń sọ, tó bá sọ pé bẹ́ẹ̀ ni, wọ́n á ní ṣe wà ńbẹ̀. Èwo ló rí, èwo ló gbọ́, èwo ló ṣẹlẹ̀? Bí ó bá sọ wípé mi ò rí nǹkan kan, mi ò sì gbọ́ nǹkan kan, mo kàn ń lọ lójú títì, ni ọkùnrin yìí ló wá pè mí ó pé mo ní ẹjọ́ nílé ẹjọ́. Nítorí bẹ́ẹ̀ wá ṣe ẹlẹ́rìí mi, àwọn ni ẹlẹ́rìí èké ló fẹ́ ṣe. Ojú ẹ̀ ò rí nǹkan, etí ẹ̀ ò gbọ́ nǹkan, kí o sí ń bẹ̀. Nígbà tí nǹkan wọ̀nyí ṣẹlẹ̀, ó ṣe lè ṣe ẹlẹ́rìí. Ṣé owó tí wọ́n sọ pé ọ̀gbẹ́ni yìí ní ṣé ó fún ọ nínú ẹ̀? Rárá. Ṣé o jẹun nílé ẹ̀ rí? Rárá. Ṣé o bá a gbé rí? Rárá. Ṣé o ti ní nǹkan kan tó pa ẹ̀wọ àti ẹ̀pọ̀? Rárá. O lè ṣe ẹlẹ́rìí nígbà náà. Gbà tó o tí ìbá Jésù Kristì pàdé, àlàáfíà tó ní o tí nínú ẹ̀. Oore ọ̀fẹ́ tí Jésù Kristì mú wá o gbà nínú ẹ̀. Ìdáríjì tí Jésù Kristì ń fúnni lọ́fẹ̀ẹ́ o bá pàdé. Àti ayọ̀ ọ̀run tí Jésù Kristì máa ń fúnni nígbà tí a bá dé ẹni ìgbàlà o tí ìtọ́wò. O bá Jésù jẹ, o bá Jésù mu, o bá Jésù gbé, o lálàáfíà pẹ̀lú Jésù. Orúkọ rẹ ò tí wọ inú ìwé èyè níbi tí orúkọ àwọn ọmọ Ọlọ́run níbi tí ó wà. Ọ̀run ò mọ̀ ọ́ sí ọmọlẹ́yìn Jésù Kristì. Jésù Kristì kò mọ̀ ọ́ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn òun. Ìwọ pàápàá ò jẹ́ àlejò, ò jẹ́ àjèjì sí Ọlọ́run. Èwo ló fẹ́ jẹ́rìí? Ẹni tí a bá sọ pé ó jẹ́ ẹlẹ́rìí, ó jẹ́ wípé ojú rẹ̀ ti rí nǹkan. Ó ní mo ti sọ ẹ̀bùn ọ̀run wo, mo ti rí ìdáríjì. Iyì Ọlọ́run gbé inú mi, ìgbésí ayé mi ti yí padà. Ọjọ́ ológo kan tí mo bá Jésù Kristì pàdé, mo gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni. Bí mo ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń dá mi lẹ́bi ẹ̀ṣẹ̀ mi. Bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ló rán mi létí pé òwò sojí ńkọ́. Ẹni tó ń bú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńkọ́. Ìwọ tó jẹ́ pé ẹlẹ́ẹ̀kẹ́ èbú ni ó wípé kò sí bó jẹ́ ọba bó jẹ́ ìjòyè ó bu ni. Ìwọ tó jẹ́ pé ìjà ńkọ́, olè ńkọ́, àrán kan ńkọ́. Ìwọ tó jẹ́ wípé ìbínú ò kúrò ní gbèsè ayé ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bí mo ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni mo lọ sórí ikùn mi. Mo sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Àdúrà yìí ni mo gbà kí ẹ̀mí Ọlọ́run fi ń bá ẹ̀mí mi jẹ́rìí wípé mo ti di ọmọ Ọlọ́run. Kíá ni ayọ̀ ìgbàlà sọ nínú ọkàn mi, kíá ni ẹ̀rín bú jáde lẹ́nu mi, kíá ni àwọn ìkórira tí mo ti ń lọ́kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wọn pòórá. Àwọn tí mo ti ń bájà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti lọ bá wọn làjà wípé ẹ má bínú o, iṣẹ́ ìtù ni o. Nísinsìnyí mo ti di ọmọ Ọlọ́run o. Èmi tó jẹ́ pé mi ò ní ayọ̀ láti àárọ̀ ṣúlẹ̀ rí ni ayọ̀ Ọlọ́run ló ń gbé inú mi. Bí mo ń lọ, mo ń kọrin ni. Bí mo ń ka Bíbélì, bẹ́ẹ̀ ni mo ń ní ayọ̀ ju bẹ́ẹ̀ lọ. Mo ti bá Jésù pàdé. Irú àwọn bẹ́ẹ̀ tí wọ́n bá Jésù pàdé, tí ojú wọn ti rí nǹkan. Nípa ètùtù tí Jésù Kristì ṣe lórí igi àgbélébùú, tí etí wọn ti gbọ́ nǹkan. Nípa ayọ̀ àtọ̀runwá tó dàbí ẹni pé orin ọ̀run ó ń sọ jáde láti inú ọkàn wọn. Àwọn ni a ń sọ wípé wọ́n jẹ́ ẹlẹ́rìí. Nítorí bẹ́ẹ̀, bí o bá rí wípé a sọ pé a fẹ́ lọ ṣe ìjìrì ọkàn, a fẹ́ jẹ́rìí ohun tí Jésù Kristì ti ṣe, a fẹ́ lọ sọ fún àwọn èèyàn wípé Jésù Kristì ń gbàlà, Jésù ń dáni nídìí, Jésù ń túni sílẹ̀ kúrò nínú ìdí ẹ̀ṣẹ̀, Jésù ń pèsè ẹni fún ọ̀run rere. Àwọn tí wọ́n ti bá Jésù Kristì pàdé, àwọn nìkan ṣoṣo ni àwọn tí ó lè jẹ́ ẹnu fún Ọlọ́run. Àwọn wọ̀nyí nìkan ṣoṣo ni ó lè jẹ́ ẹlẹ́rìí òtítọ́. Bí a bá sọ wípé a jẹ́ ẹlẹ́rìí òtítọ́, kí ni ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí olóòótọ́? Kí ni ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́? Èyí ni ó mú wa wá sí apá kejì nínú ìwàásù ti òní. Lákọ̀ọ́kọ́, kí a kọ́kọ́ wo ìwàásù. Àwa tí a sọ wípé a jẹ́ ẹlẹ́rìí, a ti bá Jésù pàdé, a sì lọ ń sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá wọ́n lè ní ìgbàlà, wọ́n lè ní ìdáǹdè, a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run. Kí ni ìwàásù wa? Jẹ́ kí a lọ sí ìwé ìhìn rere ti Lúkù ori ikerin le logun Luke ori ikerin le ni ogun lati ese ikerin di la dota ese a dota di merin o si we fun won pe be le ati kowe re ki Kristi ki o jiya ati ki o si jinde ni ijo keta kuro ninu oku ati ki awasu ironu pe wada ati idarije ese li oruko re ni orile ede gbogbo bere lati Jerusalem lo eyin si ni eleri nkan wonyi bi aban so wipe eleri bi aban so wipe eni tin wasu ihirere e je wipe ati mo ti Jesu Kristi se ori ninu efe ikerin dini efe ikerin dini a dota oni o si we fun won pe bẹ́ẹ̀ni ati kọ̀wé rẹ̀ pé kí Kristi kí ó jìyà kí ó sì jíǹde ní ijọ́ kẹta kúrò nínú òkú jẹ́ kí á dúró níbẹ̀ náà sórí ohun tí a ń pè ní ìhìnrere ó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run láti inú bíbélì ṣùgbọ́n àwọn ẹlòmíràn òye òye wọn nípa ìhìnrere ó ṣeéṣe kí a máa sọ ìtàn inú bíbélì bí a bá sọ ìtàn inú bíbélì bí a kò bá mú ìtàn yìí wá sí iṣẹ́ tí Jésù Kristi ṣe fún ìgbàlá wa a ò tí wàásù ìhìnrere gẹ́gẹ́ bí àpẹẹrẹ jẹ́ kí n ṣe àpẹẹrẹ yìí fún ọ ó ṣeé ṣe kí a ka bíbélì kí a sọ wípé ọlọ́run dá ènìyàn wípé agbára ọlọ́run tóbi púpọ̀ agbára ọlọ́run yìí ó sì dá ènìyàn ó ṣeéṣe kí oníwàásù kí ó sọ láti ibẹ̀ wípé agbára ọlọ́run kì í bàá tì wípé bí ọlọ́run bá ní agbára láti lè dá ènìyàn jẹ́ òrí wípé ọlọ́run ní agbára tó jẹ́ wípé kò sóhun tó ṣòro fún ọlọ́run láti ṣe lóòótọ́ ni ṣùgbọ́n kò tí ì wàásù ìhìnrere kò tí ì sọ fún wa wípé Jésù Kristi kú fún ẹ̀ṣẹ̀ wa àti wípé ó lè yí wa padà ṣóró ohun tá ń pè ní ìhìnrere ni wípé a ti jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ oníkúpa ní ènìyàn ṣùgbọ́n Jésù Kristi wá a sì fi agbára fún a fi àṣẹ fún wípé nípa ìtùtù ẹ̀jẹ̀ rẹ̀ kí ó bá lè gbà wálà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa bí a bá sọ wípé ọlọ́run dá ènìyàn òótọ́ ni ṣùgbọ́n bí a bá sọ wípé ṣùgbọ́n ènìyàn ṣubú ní ọgbà Ídẹ́nì láti ìgbà yìí ni gbogbo ènìyàn ti ṣẹ̀ tí a ti kùnà ògo ọlọ́run ṣùgbọ́n ní àkókò tí ó yẹ ọlọ́run nínú ìfẹ́ rẹ̀ ó rán Jésù Kristi sí wa sínú ayé yìí kí ó ba lè kú fún ẹ̀ṣẹ̀ wa kí ó ba lè kó ẹ̀ṣẹ̀ wa lọ kí ó ba tún lè tún wa dá kí ó ba tún lè tún wa ṣe kí ó ba lè yí ìgbésí ayé wa padà kí èyí tí a ti sọnù ní ìgbà ìṣubú ti Ádámù kí a ba lè rí gbà padà nípasẹ̀ Jésù Kristi èyí jẹ́ pé à ń wà sí ìhìnrere à ń sọ nípa ikú àti àjínde Jésù Kristi kí a ba lè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìgbàlá ọkàn wa ẹlòmíràn wọn kì í mọ̀ wípé a ní láti wàásù ìrè kí a ba lè ní ìgbàlá ó ṣeéṣe ẹlòmíràn lè wàásù wípé dáfídì ó dẹ́ṣẹ̀ àgbèrè èyí kì í ṣe wàásù ìhìnrere bí a bá sọ wípé ṣùgbọ́n ó wá sọ̀dọ̀ ọlọ́run ó tọrọ ìdáríjì ó sọ fún ọlọ́run wípé lóòótọ́ ni mo ti dẹ́ṣẹ̀ ṣùgbọ́n nínú àánú rẹ nu ìre kọjá àmì nù kúrò dá àyà titun sínú mi ọlọ́run kí o sì tún ọkàn dídúró ṣinṣin ṣe sí inú mi jẹ́ kí n rí ayọ̀ ìgbàlà rẹ kí ayọ̀ ìgbàlà rẹ kí ó padà tọ̀ mí wá bí a bá wàásù bẹ́ẹ̀ tí a sì wá sọ wípé àwa náà tí a ti dẹ́ṣẹ̀ gẹ́gẹ́ bí dáfídì bí ó ti dẹ́ṣẹ̀ bí a bá wá sọ̀dọ̀ ọlọ́run nísinsìnyí ọjọ́ òun di aláàánú kò ní tawánù bí ó ti wù kí ó rí wípé yóò darí ẹ̀ṣẹ̀ wa jì wá gbà tí a bá ti ń wàásù ìdáríjì ẹ̀ṣẹ̀ nípasẹ̀ Jésù Kristi nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi tí ó ta sílẹ̀ fún wa wò ó ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ èyí jẹ́ wípé à ń wàásù ìhìnrere òní ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàdínníàádọ́ta ó ní àti kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀ kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀ kì í ṣe ní orúkọ ìjọ o kì í ṣe ní orúkọ àlùfáà ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń ṣe àṣìṣe o ya mi lenu wipe awon elomiran won ma daruko alufa ju oruko Jesu Kristi lo awon elomiran wa ro wipe won ma alufa ju bon se mo Jesu bi a ba so wipe aje omo leyin Jesu oruko Jesu gbodo ko lenu wa elomiran oluso agutan o gbo nkan ti Paul apostle so oni se emi ni akan ma agbelebo fun yin tabi apolo ni akan ma agbelebo fun yin oni Jesu Kristi ni awon asu re gege bi olugbala gege bi anything dani lare gege bi anything dani sile ko lowo ese gege bi anything fun ni ori ofe lati oke wa ki a ba le bo lowo ese bi a ba nso wi pe aje ajihin rere aje eleri Jesu aje agbenuso fun olorun wipe ati fun wa ni olugbala eyi je wipe kiyesi daadara o anwaasu ironu pe wada ati idariji ese li oruko re awon elomiyan ninu awon ijo kaakiri won ma lo ba awon alufa awon awon baba asale ninu ijo won lati dari ese won di won won so wipe awon ti lo ni ojo satide lati jewo ese won fun lagbaja tabi lakasogbe sugbon awa ki jewo ese fun eniyan sugbon je ki o yi o bi o ba semi o sese ki wa soro mi pe arakunrin e ma binu ki n to mo Jesu tabi nigba ti mo di apeyinda tabi nigba ti mi o kiye sara ti mo japara ninu irin igbagbo mi mo soro bayi mo se bayi siyin e dariji mi ati so fun awe pe bi aba bi enikeni ba se wa ta ba je ya awa lase eniyan ki a so fun pe dariji mi o a si dariji wa yi la n pe ni atunse sugbon o se mi gege bi oluso agutan o se mi gege bi arakunrin o wa n ba mi lati jewo ese re fun mi olorun la n jewo ese fun nitori pe idariji ese o wa ninu oruko Jesu bi a ba kepe oluwa bi a ba so fun wipe a n fe igbala a n fe ki o dariji wa nipasẹ Jesu Kristi ni a ti le ni igbala gba ti o ba waasu bee gba ti o ba so fun awon eniyan bee wipe nipasẹ Jesu Kristi ni a ti le dari ese won di won eyi je wipe o je eleri olooto sugbon bi a ba waasu bee emi olorun lati inu iwaasu wa a mu iwaasu yi a je ki o fun elese ni idalebi okan eni to n kaakiri ti o n se agbere ti o n se paṣaga eni to n kaakiri gege bi eni ti n ja gege bi eni ti n jale gege bi eni ti n ja ile onile bo ti re leyin eni ti n kaakiri to je pe oporo ni omuti ni o n je bo kaakiri gba ti a ba soro olorun oro olorun yi a fun iru eni be ni idalebi okan a fun iru eni bẹẹ ni idalẹbi fun awọn ẹsẹ ti o ti n da yoo si ronu pada yoo si bere idariji nipa oruko Jesu Kristi ati nitori etutu ti Jesu Kristi ti o se fun wa sugbon iru ọgbọn wo ni eleri otito ni o yẹ ki o lo bi a ba n sọ nipa ọgbọn eyi n sọ bi a se n gbe ọrọ kalẹ ṣe o mọ wipe ẹlomiran ko mọ bi a se gbe ọrọ kalẹ o ṣeeṣe bóyá o ti di àtúnbí o ṣeeṣe o ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ o ṣeeṣe o di ọmọ ọlọ́run ṣùgbọ́n bí o bá fẹ́ wàásù fún àwọn ẹlòmíràn kò mọ bí a ti gbé ọ̀rọ̀ kalẹ̀ o ṣeeṣe kí o kàn rí ìyá rẹ̀ kí o rí wọ́n pé ìyá ń tọ́jú ó ń tọ́mú ó ń létí ìró ó ń da èékánná sí o ṣeeṣe kí o rí wọ́n pé ìyá ó kó gbogbo àwọn ọ̀ṣọ́ ayé yìí ó kó kọ́ra kò sì mọ bí a ti wàásù ọ̀rọ̀ ọlọ́run a sọ pé mama gbogbo nkan te n se ise eso patapata gba orun apaadi ojina si yin iwaasu ko yen eni to n di adajo yen kii se eni to fe dani lare yen kii se eni ti o fe ki mama ki o ri oju oluwa o fe mu mama binu ni gba to ba n so bee o seese elomiran boya baba lojoko kale lo gbe oti tira o be si ni mu oti o si ni omo lo kawe o ni ọmọ bá sọ pé ìwé kíkà ò tiẹ̀ tí ìtàsìkò bàbá mo fẹ́ wàásù nítorí mo fẹ́ ṣe ẹlẹ́rìí nínú ilé yìí ọlọ́run ti gbé mi dìde gẹ́gẹ́ bí ẹlẹ́rìí ọtí tẹ mu yìí ìgò kan ṣoṣo yóò mú lọ sí ọ̀run àpáàdì títí ayérayé irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹlẹ́rìí olóòótọ́ nítorí irú ẹni bẹ́ẹ̀ ò fẹ́ sọ nípa Jésù irú ẹni bẹ́ẹ̀ ó ń lé àwọn ènìyàn jìnà sí ìhìn rere tàbí ó ṣeéṣe bóyá ṣe lá ń lọ lójú títì a sì rí ẹnìkan o je lara awon obirin won yi.

mo wàásù fún ọdọmọbìnrin yẹn ó dá mi lójú pé tó wá jẹ́ tó máa nígbàlá ni ó yẹ kó nígbàlá lónìí ó wàásù ìhìn rere ó fi ọgbọ́n ó fi gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ jẹ́ kí a wò ó nínú bíbélì àwọn tí ó jẹ́ wípé wọ́n dẹ́ṣẹ̀ tí ọlọ́run sì lo àwọn kọ̀ọ̀kan láti jẹ́ kí wọn kí ó ní ìdálẹ́bi ẹ̀ṣẹ́ wọn àkókò sí fún wa láti wo bíbélì láti wo àwọn ẹsẹ wọnyí ṣùgbọ́n wo máa dárúkọ wọn ní kọ̀ọ̀kan bí ó bá jẹ́ olùkà bíbélì yóò yẹ ọ dáradára ṣòro ti wípé àwọn arákùnrin jósẹ́fù wọ́n dá ẹ̀ṣẹ̀ tó jẹ́ wípé ó burú lọ́pọ̀lọpọ̀ nítorí pé wọ́n ta àbúrò wọn wọ́n tà á sí egypt wọ́n tà á fún àwọn ará ismaili nípasẹ̀ bẹ́ẹ̀ ó wá tún lọ sí egypt ìyá púpọ̀ ni ó jẹ jósẹ́fù gbàtó yá àwọn arákùnrin rẹ̀ wọ̀nyí wọ́n wá sí egypt láti ra oúnjẹ wọ́n ti gbàgbé ẹ̀ṣẹ̀ tí wọ́n dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó rí nígbà tí wọ́n débẹ̀ jósẹ́fù mọ̀ wọ́n ó fẹ́ kí àwọn wọ̀nyí kí wọ́n kí ó ronú padà ó fẹ́ kí wọ́n kí ó ní oore ọ̀fẹ́ ọlọ́run ní ìgbésí ayé wọn ṣùgbọ́n kò gbé kà wọ́n láyà kò gbé kù wọ́n lójú ní kíákíá wípé ẹlẹ́ṣẹ̀ nìyí o èèyàn búburú nìyí nítorí wípé ẹni tí kò láàánú ẹ rí àbúrò yín tí ẹ tàsókò ẹrú ẹ rò wípé ẹ fẹ́ bá tèmi jẹ́ nì ẹ wò bí mo ṣe wà ń sìn kò sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n ó ṣoore fún wọn ó fún wọn lóúnjẹ gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà ó fún wọn ó tún fi owó wọn ó tún fi padà sínú àpò wọn bí wọ́n ṣe ń lọ lójú títì lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tí wọ́n dé ibùsọ̀ kan ni wọ́n dúró wípé kí wọn kí ó sinmi díẹ̀ wọ́n fẹ́ fún àwọn ìbákasí ẹ àwọn ẹranko wọ́n fẹ́ fún ọ lóúnjẹ ni wọ́n oníkàlùkù rí owó rẹ̀ nínú àpò rẹ̀ wọ́n á sì ṣe wọ́n wípé kí ni a ti rí èyí sí ìgbà tí wọ́n tún padà lẹ́ẹ̀kejì ó tún fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò àbúrò yín ńkọ́ benjamin ńkọ́ báyìí ńkọ́ bàbá ńkọ́ báwo lélẹ́yìí ṣe rí ibi tó ti bá wọn sọ̀rọ̀ ni àwọn fúnra wọn ni ọkàn wọn ń gbọ́gbẹ́ wípé ó dàbí ẹni wípé a ò ṣe dáadáa ní ti àbúrò wa tí a tà sí oko ẹrú wọn mọ̀ wípé joseph ń gbọ́ nígbò ó ṣe bí ó bá ka ìtàn yìí dáadáa ní genesis a rí wípé àwọn wọ̀nyí wọ́n tẹrí ba wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn orí ọgbọ́n tí joseph lò níbẹ̀ kò gbé kà wọ́n láyà lẹ́sẹ̀kẹsẹ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni yìí o ẹ lọ sọ́nà àpáàdì rárá bí a bá fẹ́ wàásù ìhìn rere ó yẹ kí a mọ̀ wípé ọgbọ́n ọlọ́run ni a fi ń gbé ọ̀rọ̀ ọlọ́run kalẹ̀ jẹ́ kí n bí ọ́ ní ìbéèrè kan ìwọ tó ń wá sílé ìsìn tó jẹ́ wípé bóyá o ti ṣe àṣìṣe kan nílé bóyá ọ̀nà ẹ ò gún dáadáa nílé bó bá wá sílé ìsìn ọjọ́ kan tí olùṣọ́ àgùntàn wá sí ẹkùn rẹ tí ó yọwọ́ sí ọ wípé ìwọ èèyàn burúkú ni ọ ọ̀run àpáàdì ò jìnnà sí ọ ǹjẹ́ wàá wá ṣọ́ọ̀ṣì mọ́ tí n bá sọ bẹ́ẹ̀ fún ọ ó ṣòro láti wá sí ṣọ́ọ̀ṣì bí n bá lé ọ káàkiri pé lágbájá o ẹlẹ́ṣẹ̀ ni o lágbájá o ẹlẹ́ṣẹ̀ bí n bá ń dárúkọ rẹ ní gbangba pé ẹlẹ́ṣẹ̀ ni ọ tí mo dójú tì ẹ́ ṣé wàá lè ronú pò àdà rárá ṣùgbọ́n bí a bá fẹ́ wàásù yẹ kí a ní ọgbọ́n ọlọ́run ṣe mo ti sọ ti joseph fún ọ nísinsìnyí ṣòro ti nathani dáfídì ó ti dá ẹ̀ṣẹ̀ àgbèrè nathani wá sí ọ̀dọ̀ dáfídì ó sọ ìtàn kan ó sọ ó pa ní bí òwe ṣùgbọ́n dáfídì ò mọ̀ dáfídì ti bẹ̀rẹ̀ sí ní dájọ́ ṣùgbọ́n pẹ̀lú ọgbọ́n ọlọ́run ni dáfídì wá sọ ni nathani wá sọ fún pé ìwọ ni ẹni náà lẹ́sẹ̀kẹsẹ̀ ni dáfídì ló bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ló tún bá níwájú olúwa ló tẹríba wípé èmi ni ẹlẹ́ṣẹ̀ náà ọlọ́run dáríjì mí pẹ̀lú ọgbọ́n ni a fi ń gbé ọ̀rọ̀ ọlọ́run kalẹ̀ bí o bá wo paul níwájú ọba agrippa ó ń sọ̀rọ̀ ó wá sọ fún pé ọba agrippa mo mọ̀ pé o gba nǹkan wọ̀nyí gbọ́ nítorí pé àwọn nǹkan kò ṣẹlẹ̀ ní ìkọ̀kọ̀ gbà tí ó sọ̀rọ̀ tí ó lè yí ni lọ́kàn padà ni ọba agrippa wá sọ wípé díẹ̀ ló kù kí o sọ mí di onígbàgbọ́ àwọn nǹkan wọ̀nyí wọ́n wọ̀ ọ́ lọ́kàn àwa náà ó yẹ kí a kún fún ọgbọ́n ọlọ́run ṣòro ti jésù kristi nígbà tí ó rí obìnrin ní etí kànga obìnrin ará samaria tí ó fi ọ̀rọ̀ jómi tó rọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ tí ó ń sọ fún lẹ́sẹ̀ gbà tó yá ó ní lọ pé ọkọ rẹ̀ wá èyí tí ìbá sọ wípé ìwọ tó jẹ́ wípé òun ti ilé ọkùnrin kan dé ilé ọkùnrin mìíràn ìwọ tó jẹ́ wípé àgbèrè ò kúrò ní ìgbésí ayé rẹ ìwọ tó jẹ́ wípé ìrìnkurìn lórí káàkiri jésù òjẹ́ sọ bẹ́ẹ̀ ó ní lọ pé ọkọ rẹ wá ní obìnrin sọ pé báwo ló ṣe mọ̀ mi ò sí nílé ọkọ ni jésù wá tún sọ ju bẹ́ẹ̀ lọ fún un

0: ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ wípé a tún péjọpọ̀ lónìí láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yín. A ń bẹ̀bẹ̀ fún ẹ̀mí mímọ́ wípé yóò ṣe wa lójú, yóò mí sí wa, yóò fi ọ̀rọ̀ ọ̀run, yóò fi sínú ọkàn wa, yóò sì jẹ́ kí ohun tí a ń kà kí ó yé wa, yóò fún wa ní agbára ti ẹ̀mí láti ṣe àwọn ohun tó yẹ kí a ṣe, kí a ba lè jẹ́ olùgbọ́ràn sí àwọn ohun tí a ń kọ́. Ẹ ràn wá lọ́wọ́ kí àwọn ọ̀rọ̀ tí a ń kọ́ wọ̀nyí kí ó lè ṣe oore, tí ó wúwo, tí ó sì pọ̀ jọjọ ní ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a kí ẹnìkọ̀ọ̀kan wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì wa. Fún àwọn tí wọ́n wá ní ìgbà àkọ́kọ́, a fẹ́ kí ó yé wa wípé nínú ìwé Hébrew, Epístélì ti Pọ́ọ̀lù sí àwọn ará Hébrew ni a ti ń kẹ́kọ̀ọ́. Lónìí ni a sì fẹ́ mú ẹ̀kọ́ wá sí ìparí bí a ti ń kà á nínú orí ìkẹtàlá, ẹsẹ̀ ìkejìlélógún títí dé ìkẹẹ̀dọ́gbọ̀n. Ní báyìí, ohun tí a ń kà tí a sì ń kẹ́kọ̀ọ́ lónìí, wọ́n jẹ́ àwọn ẹsẹ̀ tí ó kẹ́yìn nínú Epístélì sí àwọn ará Hébrew. Èyí jẹ́ ipa tàbí ègé ọ̀rọ̀ kan tí àwọn Kìrìsìtẹ́nì tàbí àwọn oníwàásù mìíràn tí wọ́n máa ń kà, tí wọ́n sì máa ń bójú fò dá, nítorí wípé wọ́n rò wípé ó jẹ́ àfikún. Ó dàbí ìgbà tí wọ́n rò wípé kò ṣe pàtàkì púpọ̀, ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé ohun tí àwọn ènìyàn wọ̀nyí ń bójú fò dá, tí wọ́n ń kà láì ní àròjinlẹ̀ tàbí tí wọ́n ń kà láì wo ohun tí ẹ̀mí Ọlọ́run fẹ́ kọ́ wọn, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Nítorí ìwé mímọ́ jẹ́ kí ó yé wa wípé gbogbo ìwé mímọ́, ìbá ṣe ìbẹ̀rẹ̀ tàbí àárín tàbí òpin, ìbá ṣe ọ̀rọ̀ kan tàbí gbólóhùn kan, ó jẹ́ kí ó yé wa wípé gbogbo ìwé mímọ́ ni ó ní ìmísí Ọlọ́run, tí ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwé, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. Nítorí náà, bí gbogbo ẹ̀yà ara wa, bí ó ṣe jẹ́ pàtàkì títí dé èékánná wa àti irun orí wa, bẹ́ẹ̀ ni ó yẹ kó yé wa wípé gbogbo ọ̀rọ̀ Ọlọ́run níkọ̀ọ̀kan ni ó jẹ́ pàtàkì. Nítorí náà, kò yẹ kí a bójú fo ohunkóhun, nítorí Jésù pàápàá sọ fún wa wípé kíkínní nínú ọ̀rọ̀ Ọlọ́run kì yóò lọ láìṣẹ. Èyí ni a fi ń kà á nísinsìnyí láti ẹsẹ̀ ìkejìlélógún, kí o máa fi ojú bá a lọ bí a ti ń kà á. Èmi sì ń bẹ̀ yín ara, ẹ gba ọ̀rọ̀ ìyànjú mi, nítorí ìwé kúkúrú ni mo kọ sí yín. Èmi gbọ́, èmi mọ̀, ẹ mọ̀ pé a dá Timotiu arákùnrin wa sílẹ̀, bí ó bá tètè dé, èmi pẹ̀lú rẹ̀ yóò rí yín. Ẹ kí gbogbo àwọn tí ń ṣe olórí yín àti gbogbo àwọn ènìyàn mímọ́, àwọn tí ó ti Ítálì wá kí yín, kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú gbogbo yín. Àmì. Níhìn-ín ni a ti ka àwọn ọ̀rọ̀ kúkúrú yìí. Bí ó bá jẹ́ pé irú ọ̀rọ̀ báyìí ni ẹnìkọ̀ọ̀kan wá kà lóòrọ̀ nígbà tí a bá ń ṣe àkókò ìdákẹ́jẹ́ wa, ó ṣeéṣe kí a rò wípé kò sí ẹ̀kọ́ kan tàbí ohun kan tí a lè múlò nínú ohun tí a ń kà. Ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé ọ̀rọ̀ Ọlọ́run jinlẹ̀ púpọ̀. A sì sọ fún wa wípé àwọn ohun tí a ń kà wọ̀nyí, bí a bá gba ẹ̀mí Ọlọ́run láàyè láti ṣe wa lójú, láti túmọ̀ rẹ̀ fún wa, a ó rí wípé ọ̀pọ̀ ẹ̀kọ́ ló wà nínú ohun tí a ti kà sílẹ̀ wọ̀nyí. Fún àwọn olùkà tàbí àwọn olùgbọ́, ni Pọ́ọ̀lù Apọ́sítélì ni ó ń sọ fún wa wípé kí wọn kí ó gbọ́ràn sí ọ̀rọ̀ ìyànjú tí wọ́n ti gbọ́, wípé bí a bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run, kí a ní etí ìgbọ́ àti àyè àgbàṣe láti ní ọkàn tí ó múra tán láti ṣe ohun gbogbo tí ó yẹ kí a ṣe. Nítorí kí ni Apọ́sítélì tí ó ṣe ń sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀, tí ó ń sọ fún wa wípé èmi ń bẹ̀ yín ara, ẹ gba ọ̀rọ̀ ìyànjú mi. Ohun tí ó ṣe ń sọ fún ọ ni wípé òun pẹ̀lú mọ̀ dájú ṣáká wípé ní ìkẹyìn ọjọ́ tí a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ni yóò kọ ẹ̀kọ́ tí ó yè kooro sílẹ̀, wọn ó máa wá ìtàn asán káàkiri nítorí pé wọn kò ní ìfẹ́ òtítọ́. Èyí ni a fi ń gba àwọn Kìrìsìtẹ́nì ní ìyànjú wípé wọ́n ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run sí ọkàn wọn, kí wọn kí ó má ṣe gba ẹ̀tàn ẹ̀ṣẹ̀, tabi emi tin sakoso iran ti a wa ninu re yi emi igbeyin aye lati mu won padanu awon ore ofe ati eko ijinle ti o wa ninu oro olorun lehin na ni o wa so fun wi pe oni ireje lati ton wa pelu timotiu nitori pe timotiu ti a ko nipa re nihi o ti wa ninu tubu nitori ninu bini si oro olorun ati si iranse re sugbon nisisiyi ati da sile o si nfe lati wa si odo awon ara yeberu bi o ti kowe sowo ranse si won ki o ba le gba won ni iyanju ki o si le mu won lokanle e je ki ye wa wi pe bi o ti le je pe o ti pari kiko iwe tabi episteli si awon ara yeberu ise iranse ko dopin nitori be ni nipa yi ni atun so fun awa na pelu wo pe bi o ti le je wo pe an fi opin tabi ipari si ohun ti an keko ninu yeberu sugbon eyi ko so wi pe idapo wa tabi ikeko wa tabi igboran wa si oro olorun wi pe o ti pari lagbara olorun ni ose to nbo a o ma bere iwe miran ninu majemo titun loni bi a tin wo oro iyanju ti o keyin ati ore ofe eyi ti a ti ka si ti igbo wa a o pin eko wa si ona meta ikini oro iyanju oro iyanju ikeji oro imulokanle fun osise ti o nilo re iketa ni oro ikini kaabo si opin oro ikini kaabo si opin ki a wo ni ikokan ikini oro iyanju ki a tun ka ese ikeji le logun ti a ti ka lekan oni emi nbe yin ara egba oro iyanju mi nitori iwe kukuru ni mo ko si yin nihi ni Paul ni o lo ede kan o lo ede yi wo pe ohun ti o n ko si won o pe ni oro iyanju nje kini Paul apostle kini o pe ni oro iyanju nihi ohun ti a pe ni oro iyanju nihi ni ohun ti o ti ko si won lati ori kini titide ori iketala sugbon gege bi akeko bibeli afẹ ki o ye wa wi pe eyi ki se igba akoko ti a o lo gbolohun ti a pe ni oro iyanju bi a ba wo ise awon apostle ori iketala lati ese ikedogun ati leyin kika iwe ofin ati iwe awon woli awon olori sinagogu ranse si won pe ara bi eyin ba ni oro iyanju kan fun awon eniyan eso ni ese ikerindinlogun Paul si dide duro o si jowo si won o ni eyin eniyan Israeli ati eyin ti o beru Olorun e fi eti sile bi o ba ti fi okan si ese meji ti akayi o ri wi pe won wa ninu ile isin ti won ti won ma nse ni sinagogu bi o ti je asa awon Jew nigba ti won ti ka iwe ofin lati won yan ese kan tabi ori kan ninu Genesis titi de Deuteronomy won si ka awon iwe woli won so fun wa boya Jeremiah ni boya Isaiah ni boya Hosea ni sugbon nigba ti won ti ka ori kan ninu iwe ofin ati iwe woli ni won wa so fun awon Paul we pe bi won ba ni oro iyanju kan oro Olorun lati odo Olorun wa si awon eniyan won yi kiyan ki o dide duro ki won ki o le so e je ki o ye wa wi pe ohun ti a n pe ni oro iyanju ni oro Olorun lati sini leti oro Olorun lati kilo fun ni oro Olorun lati gbani ni iyanju oro Olorun lati je ki ona imole irinrin ki o ye eni kookan eyi ni a fi n pada sinu Hebrews ori ketala ese ikejilelogun emi si n be yin ara ari iwe pe nihi eyi ti iba fi lo agbara tabi ase apostoli o n parowa si won o n be won wipe ki won ki o fun oro Olorun laaye ninu okan won o si so wipe emi n be yin ara eyi ki se igba akoko ti Paul apostoli ti yo lo ede yi ara ninu Hebrews ori keta ese ikini ni o ti so fun wa awon ti a n pe ni ara iba je arakunrin tabi arabirin a n pe awon wonyi ni ara ninu olowa ninu Hebrews ori keta ese ikini yo so wipe nitori na eyin ara mimo alabapin ipe orun gbolohun ti a ka yo je ki a mo awon ti a n pe ni ara o ma n je asise laarin wa bi a ba ri enikan ti o n wa si ile isin a ma n pe ni arakunrin tabi arabirin laimo wipe o ni awon nkan amuye ti eni kokan wa ti ani lati ninu igbesi aye wa ki a to le di ara ninu Oluwa ikini o ye ki a mo we pe gbogbo eni ti a bi ninu obirin elese patagba ni sugbon nigba ti a ba jewo ise wa ti a ko sile ti a gba Jesu Kristi gbo ti o ku fun wa ti o we ise wa nu ti a so wa di eni oto eni mimo ti a so wa di eni ailese nitori wipe ati ko ise wa kuro o so wipe adi ara mimo ese ti kuro ibaje ti kuro irikunrin ti kuro lese wa ati di omo olorun aje okan ninu awon ebi olorun eyi ni ara o wa so wipe alabapin ipe orun awon ti a pe lati ipe odo agutan ipe olorun fun ara re ti o pe won sinu igbala sinu agbo awon onigbagbo eyi ni awon ara eyi ni paul apostle lo fi so fun wipe emi nbe yin ara o fe ki won ki o mo we pe bi a ba je arakunrin bi a ba je arabirin oro olorun o wa fun awon omo olorun oro olorun o wa fun ebi olorun oro olorun o wa fun awon ti won tele Jesu Kristi leyin bi o ba je omo olorun bi o ba je ebi olorun bi a ba ti wo ese renu ti a si ti so di otun ti o je ara mimo o si je alabapin ninu ipe orun o ye ki o mo we pe oro iyanju ti Paul ti o ti so fun awon ara ebero o wa fun o wa fun mi o so fun wa ninu ese iwe pe emi si nbe yin ara egbo egba oro iyanju mi kini se ti o fi nbe won we pe ki won ki o gba oro iyanju ohun nitori pe ati di orun o so po mo igboran si oro olorun nitori pe ati ni idapo pelu olorun o so po mo ki a gbo ki a gba ki a gbe yewo ki a mo we pe nkan yi o se dandan fun enikokan wa ki a si gboran si nkan won yi nje kini okunrin yi apostle yi kini o npe ni oro iyanju bi a ba wo lati ibere a o ri awon ase awon ilana ti o ti fun won lesese awon ti won ki o ye ki won ki o se awon nkan yi ni o npe wa si iranti won wi pe lati ori kini ori keji ori keta titi de ori ketala ni on tin fun ni ase ase ti o fi ese won le ona toro ti o lo si iye ni pekun o si so fun wi pe bi ki ba se wi pe won gba awon ase ati ilana won yi won ni le ri olorun ni ikeyin e ni o fi paro wa si won wi pe ki won ki o jo ki won ki o ma ba je ki ise iranse ohun ki o je lasan lori won ati igbagbo ti won ki o ma ba je lasan oni nitori be won ni lati gba won ni lati gbo won ni lati gboran si oro iyanju ti o so fun wa e je ki a wo die ninu awon oro iyanju won yi ninu eberu ori keji ese ikini eberu ori keji ese ikini nitori na o ye ti awa omo olorun awa ti a ti gbo ipe emi awa ti a ti gboran si ipe na awa ti a ti wo inu ijoba olorun awa ti a ti pa ise wa re o ni o ye ki awa ki a ma fi iye si gidigidi si ohun won ni ti awa ti gbo ki a ma ba gba wa lo kuro ninu won nigba kan o nso fun a wi pe ijinja afefe nfe awon nkan aye won fe gba wa lo kuro ninu oro olorun o ni nitori be ki a di mu ki a ma je ki iji ti o nja tabi afefe ti nfe ki o gba wa lo kuro ninu awon oro ti a ti gbo ninu ori keta ese ikejila ati ese iketala o ni e kiyesara ara se ori nihi wi pe awon omo olorun ni o ma soro ni ori keji ti atika o ni awa o ye ki a ma fi gidigidi si ohun ti a n gbo o ye ki a mo wi pe awa ti a je omo olorun a yato si awon ti o wa ninu aye nihi ni o n so wi pe ara e kiyesara ki okan buburu ti aigbagbo ki o ma se wa ninu enikeni yin ni ni lo kuro lodo olorun alaye bi a ba so wi pe enikan lo kuro nibikan o je wi pe o ti wa nibe tele iyi n so fun a wi pe nigba ti a ba ti di omo olorun bi a ba ti ni igbala o seese lati peyinda o seese lati subu kuro ninu ori ofe sugbon o n ki won nilo wi pe ki won ki o kiyesara ki okan ruti aigbagbo ki o ma se wo inu won lati mu won kuro ni lo kuro lodo olorun alaye ni ese iketa la sugbon e ma gba ara yin ni iyanju le ojojumo ni won igba ti a ba n pe le oni ki a ma ba se okan enikeni ninu yin le nipa etan ese eyi ni o fi ran won leti wo pe opolopo oro iyanju ni ohun ti so fun opolopo oro isiri oro ti muni lokan le ni ohun ti so fun won lati ibere episteli yi o si so fun won wipe ohun be won nisisin yi nigba ti o de ipari episteli wipe ki won ki o gba oro iyanju ti ohun ti ko si won ninu ori kerin ese ikini ori kerin ese ikini turina e je ki aberu ki bi ati fi ileri ati wo inu isimi re sile fun wa ki eni keni ninu yin ki o ma ba da bi eni pe o ti kuna re bi ki ba se wepe o sese lati kuro ninu ore ofe ti ki ba se wepe o sese lati padanu awon ti a ti ni nipa ore ofe olorun iba ma ti ma ki won ni lo lera lera le mo de mo wepe ki a beru ki a sora ki a ki esara ki a ri wepe a ko gba ohunkohun ninu aye tabi ohunkohun ninu irun ara wa ohunkohun ninu ebi wa ohunkohun ni adugbo wa lati fa wa kuro lodo olorun ninu ori kefa ese ikokanla ori kefa ese ikokanla awa si fe ki olukuluku yin ki o ma fi iru aisimi kana han fun ekun ireti titi de opin o ran won leti we pe ibere ki se onise we pe enikeni ti o ba fori ti titi de opin le o gbala oni ni turina ki eni kokan wa olukuluku yin ki o ma fi aisimi han aisimi ti awon elomiran ti won ti fi han ki a ri wi pe ani ekunrere ireti titi de opin ninu ese ikejila ki e ma se di oni lora sugbon alafarawe awon ti won ti ipa igbagbo ati suru jogun ileri ari awon kan won yi ti o nso fun won wi pe ki won ki o kun fun akitiyan tabi laala nipa ti emi ki won ri wi pe awon ohun ti won ti ni gege bi ore ofe olorun wi pe a ko gba sonu lowo won ninu orikewa lati ese ikejile logun eje ki a fi otito okan sumo to si ni ekun igbagbo ki a si we okan wa mo kuro ninu eri okan buburu ki a si fi omi mimo we ara wa nu nihi ni o ti ran won leti we pe bi a ba ni eri okan ti o n da wa lebi boya a ti se ohun kan sugbon ti a n bo mole ti o je wi pe emi olorun so fun wa lati se atunse sugbon ti a o se atunse ti a o mu awon nkan na wa si imole sugbon ti a n pa mora eyi ti a ba fi lanu lati so fun awon ti a se we pe jo mo se bayi tabi mo se tohun o ni ki a fi otito okan sumo to si bi a ba ni atunse ti a o ti se bi a ba ni ese ti a n bo mole bi a ba ni ohun miran ti a n se ni ikoko ti o je gege bi ife olorun ki ko ni le sese lati sumo to si pelu eri okan rere o ni ki a se sumo to si pelu ekun igbagbo ki se igbagbo kekere sugbon ekun igbagbo ki a se we okan wa nu kuro ninu eri okan boboro ki a se fi omi mimo we ara wa nu ninu ese ti o tele e je ki a di ijewo ireti wa mu sinsin lai siye meji o n so fun wa pe awon eko ti a ti ko awon ti a ti gba lati ibere nigba ti a ti gba olorun gbo ki a ri wi pe a di nkan wonyi mu sinsin nitori ikehin ojo lawa a si ri awon miran ti won ti sina lo si awon eko eke ninu ese ti o tele e je ki a ye ara wa wo lati ru ara wa si ife ati si ise rere ki a ma ma ko ipejo ara wa sile gege bi asa awon elomiran sugbon ki a ma gba ara wa niyanju pelu bi eyin ti ri pe ojo ni nsumo itile ojo wo lo nsumo itile ojo igbasoke awon eniyan mimo ojo ajinde ikeyin ojo ti Jesu Kristi yo fa han lati ko awon ayan fe lo oni bi atire pe ojo na nsumo itile nitori pe ojo igbala wa igbala ikeyin igbala yeraye igbala asepe oni o sumo to si ju igbati akoko gbagbo lo nitori eyi ni o se nso fun wa pe ohun ti o ye won ohun ti o ye ni kokan wa ni igboran si awon ohun ti a ti n gbo o ye ki awa ti a n keko bibeli ki o ye wa we pe iwe mimo o fi owo to nipon mu igboran awon onigbagbo Jesu Kristi tile so fun wa ninu Luke ori kefa ese ikerin din ni aadota 46 Luke ori kefa ese ikerin dini adota ni hi ni o tin je ki oye wa jesu bi o bi awon won yi lero ni e ti se e si ti se ti eyin pe mi ni oluwa oluwa ti eyin ko se ohun ti mo wi e je ki oye wa we pe igboran se pataki we pe awon se eko bibeli yen o so we pe ati di eni igbala se ati gboran si oro olorun se ati ko ise wa sile se ati ronupo oda se ati gba jesu kristi bo gege bi oluwa ati olugbala wa bi o ba je be se ati ngbe igbesi aye otun bi ki ba se be jesu bi wa lere we pe e se ti a fin pe ohun ni oluwa oluwa ti a o si se ohun ti o nfe ki a se ninu samuel kini ori kedogun Samuel kini ori kedogun ni ati nka ese ikeje le logun apa keje ninu ese yi oni kiyesi igboran sanju ebolo ife ti sile si sanju ora agbolo nitori be o ye ki o ye wa bi a ba npe ara wa ni omo olorun bi awon elomiran ba si npe wa ni ara arakunrin tabi arabirin ohun ti olorun ma nwo ninu igbese aye wa lati so wepe ni toto ni aje omo ohun ati pe ni toto ni aje ebi olorun eyi ni wepe an gboran si awon ohun ti ati ngbo ninu Isaiah ori kini ese ikokandinlogun bi eyin ba fe ti ese gboran eyin o je ire ile na nigba ti a ba gbo oro olorun oni bi a ba fe oro olorun na bi a ba gba si okan wa bi a ba gbe oro yi yewo bi a ba mu lokukundun ti a si mo we pe oro yi se iyebiye oro ti o wa lati okan olorun wa sinu aye wa oni bi a ba fe oro na bi a ba si gboran si oro na oni nigba na ni a o je ire ile na nigba na ni awon ileri olorun nigba na ni awon ohun ti emi yo le je ti enikokan wa ninu majemu titun lati nka nisinsin ninu ise awon aposteli Ise awon aposteli ori karun e tun je ki o ye wa bi o se se pataki to lati ni igboran si oro olorun awon elomiran won ma nfe ki emi olorun ki o joba ki o gun wa ninu igbese aye won won ti le ma ngba ladura we pe awon fe kun fun emi mimo nje o mo we pe o je ohun ti o se pataki lati ni igboran si olorun bi o ba je pe ni toto lo nreti ki emi mo olorun ki o kun o ninu ise awon aposteli ori karun ese ikeji le logbon awon sile eleri nkan wonyi ati emi mimo pelu ti olorun fi fun awon ti o gbo tire bi a ko ba gboran si emi si oro olorun bi a ba dagunla si oro olorun bi a ba ko oro olorun ti a sa oro olorun ti a o gboran bi a ba so wi pe a nwa emi emi kemi la ori gba sugbon bi a ba je eni ti o ti di atunbi eni ti o je wi pe a ti so di mimo eni ti o rin deede gege bi oro olorun eni ti o n gboran si oro olorun o n so fun a wi pe ati emi mimo pelu ti olorun fi fun awon ti o n gbo tire adura mi ni wi pe a o ni je eni ti n gbo ti n gbagbe a o je eni ti n gbo ti n gboran loruko jesu nisisiyi a n lo si ipa keji ninu eko wa ninu ebero a n ka lati ori iketala ese ikeji le logun le atika bi ati ri ti aposteli ti o so fun awe pe emi nbe yin ara egba oro eyan ju mi nitori iwe kukuru ni mo ko si yin ohun ti o npe ni iwe kukuru ni ohun ti o ti ko lati ori kini de ori iketala o sese ke yi ki o ya o lenu tabi ki o se oni kayefi wo pe a se le so wi pe ori kini titi de ese ti di ori ketala o je iwe kukuru ohun to je ki o so be ni wi pe o n so nipa orun o n so nipa awon angeli o n so nipa jesu o n so nipa aroni o so nipa melkisedeki o so nipa awon majemu aye majemu lailai o so nipa majemu titun o so nipa ere anfani ti o wa fun awon eniyan mimo opolopo nkan ti o so won yi bi ki ba se wi pe o ge won kuru die die o n so wi pe ibagba ohun ni opolopo iwe lati ko e ni o fi pe nkan won yi ni iwe kokoro ti mo ko si yin nisisiyi a n wo ikeji oro imu lokanle fun osise ti onilo re ni ese iketale logun e mo pe ada timotheo ara konrin wasile bi o ba tete de emi pelu re yo ri yin ese kekere ti aka yi o je ki o ye wa ibasepo tabi idapo ti o wa laarin awon omo olorun omo olorun kokan ki dabi abata to ntakete bi eni we pe ko bodo ton o je ki o ye wa wi pe ni toto ni timothy yi ni o ti lo si ile tubo sugbon paul o ngbadura fun ni akoko ti o wa ninu inu ni bi ni o si je ki awon ara iberu won yi ki o mo we pe gba ti a tu sile ti a da sile ninu wahala ti o ti wa o je okan ninu wa o je okan ninu awon ara o si ye ki o dun mo awon wonyi ninu wi pe attitude tabi atida timothy yi sile yi ko wa ni eko kan wi pe onkon ti o ba nsele si o onkon ti o ma nsele si mi o ye ki a kan ara wa gege bi omo olorun gege bi eni ti o wa ninu agbo awon onigbagbo tabi awon ti o wa ninu ebi olorun ki a ma ma pa awon ti o nse wa ki a ma pa mora bi eni wo pe a o fe beni keni soro a o fe ki eni keni ki o mo nipa awon ti o nse wa ako eko miran nihi o nso fun wi pe e mo wi pe timothy yi arakunrin wa ati ti o sile o ni bi o ba tete de e je wi pe iroyin ti de odo re sugbon ko ti fi oju ri timothy ti an soro re yi o ni gba ti o ba de on pelu timothy yi wo wa si odo awon ara eberu o je ki o ye wa wi pe o fe fun ni isiri tabi o fe fun ni oro imu lokanle o si fe ki awon ara eberu ki won ki o mura sile lati gba ati lati toju re eyin kan wa wi pe bi enikeni ninu wa boya ase aisan tele sugbon ati gbadura nisisiyi ani ilera iru eni be ti a ti tu sile kuro ninu ide aisan ti o nse tele tele o nilo imu lokanle enikokan wa tabi o sese ki enikeni ki o wa ninu inu ni bi ni sugbon nisisiyi o ti ni alaafia ati tu sile o dabi eni wo pe irorun ti de nisisiyi iru eni be pelu gege bi timothy yi o nilo oro imu lokanle enikokan wa tabi ari enikeni ti o ti nla idanwo koja idanwo gege bi ina boya ninu bi ni tabi ni bi ise ni sugbon nisisiyi pelu adura awon eniyan mimo ati fun ni isegun iru eni be o nilo imu lokanle wa tabi ari enikeni ti o ni idahun si adura ti inu re ndun o ni awon ti yo ki a ma ba won yo eyi ni a fi so wi pe timothy yi o ati da sile paul si so wi pe nigba ti o ba de ohun nikan ki yo wa ba won sugbon awon mejeji yo le wa ba awon ara eberu tani ati le npe ni timothy yi kini a mo nipa eni yi ti a npe ni timothy je ki a ko eko kekere kan ninu bibeli ki o le da wa loju eni ti a npe ni timothy ninu ise awon aposteli ise awon aposteli lati ori ikerindinlogun lati titi de ese ikini si ese keta bi o ba kan nibe o ri wi pe timothy yi o ti gba olorun gbo o si ri wi pe o je omo iya re je jew sugbon baba re je eni ti ki se jew sugbon ati ko ole oro olorun oro olorun ti asiko lati kekere yi o ti fun ni igbala ninu timothy keji ori keta timothy keji ori keta anwo lati ese ikedogun oni ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala nipase igbagbo ninu Christi Jesu sugbon ni bo se Timothy o wa di eni ti o je wepe ohun paapa o di iranse Olorun o di oniwaasu a ri wepe o je oniwaasu nitori wepe ninu Korinti kini ori kerin ese iketadinlogun ni ati ka nipa re oni nitori na ni mo se ran Timothy si yin eni ti se omo mi olofe ati olododo ninu Olowa eni ti yo ma mu yin ranti ona mi ti yo wa ninu Christi gege bi mo ti nko ni ninu gbogbo ijo nigba gbogbo oni yo ma mu won ranti ohun ti ohun ti nko awon elomiran ninu Korinti kini ori kerindinlogun ese ikewa ati ese ikokanla nje bi Timothy ba de e je ki o wa lodo yin lai beru nitori ohun se ise Olowa bi emi pelu ti nse ari nihin wi pe eni yi o je olooto o je eni ti nsapon o je eni ti o fi okan irele ati pelepele se ise Olorun o si je eni ti Paul apostle papa ti o gba iri re je wi pe ohun se ise Olowa bi emi pelu ti nse nitori na ki enikeni ma se kegan re ni ṣugbọn esin jade lona ajo li alaafia ki ohun ki o le to mi wa nitori ti emi nwo ona re pelu awon arakunrin ninu Filipi orikeji ni atun ri ohun miran ti a so nipa Timotheo yi bi o se je olooto ti o je eni ti a le gbarale nitori o je olooto ninu ise Olorun Filipi orikeji lati ese ikokandinlogun sugbon mo ni ireti ninu Jesu Olowa lati ran Timotheo si ni lolo yi ki emi pelu le ni ifayabale nigbati mo ba gboro ijoko yin nitori emi ko ni eni oninu kana ti o dabi re ti yo ma fi tinu tinu se aniyan yin nitori gbogbo won ni toju nkan ti ara won ki se nkan ti se ti Jesu Kristi sugbon eyin ti mo daju daju pe gege bi omo lodo baba re be li o si nba mi sise po ninu ihinrere eyin ni awon nkan ti a ri ko nipa Timotheo yi a ri we pe o je olooto o si fi o si je eni ti o je olufokansin ti o sin Olorun ni itewogba ni Paul wa nso we pe nisinsiyi o je idunu wa o si je ayo eni kankan wa wi pe ati da Timotheo yi sile inu ni bi ni tabi wahala tabi iponju ti o ni o ti koja ohun pelu Paul won o si wa lati be awon ara Ebero lati be won wo e je ki a pada si Ebero ori ketala Ebero ori ketala ni ese iketalelogun e mo pe ada Timotheo arakunrin wa sile bi o ba tete de emi pelu re yo ri yin nihi ni ati je ki o ye wa we pe Paul o n gba ni imoran o n se ipinnu we pe ohun lo ohun yo lo ba awon ara Ebero lati tesiwaju lati ma ko won ati we pe Timotheo ti o ti la iponju koja ti o ti la inu ni bi ni koja eyi o da sile ninu ise Olorun o si ni lati tesiwaju lati ma se ise Olorun ki o si ma mu awon elomiran lokanle bi o ba je we pe iwo papa o ti foju fina a si ti se oni wahala tabi inu ni bi ni nitori ihinrere o ye ki o we pe nigbati a ba tu o se tabi ti a da o sile wi pe ise iranse re yo ma tesiwaju nisisiyi a n wo iketa oro ikini kaabo si opin oro ikini kaabo si opin ese ikerinlelogun e ki gbogbo awon ti n se olori yin ati gbogbo awon eniyan mimo awon ti o ti Italy wa si kiyin ki ori ofe ki o wa pelu gbogbo yin eyi ni oro ti o kẹyin ninu episteli yi opolopo ohun ni a ri ko ninu oro ti a nso yi sugbon ki a to wo awon ese meji won yi ki a to se itumo won o ye ki a ran ti kan ara wa leti we pe nihi yi ati de opin episteli bi o ba je ni ti o tin ba wa pejo o mo we pe o gba wa ni ose meji le la dota gbako ki a to wa si ipari eko kan ni a ri ko nihi we pe bi o ti wo ki irin ajo wa ki ogun to tabi ki ise kan ki o nira to o pe o ya ni a o de opin re je ki o yi o we pe bi o ba ni wahala o pe o ya wahala yo dopin bi ohun kan ba si wa ninu igbesi aye wa bi a ba to Olorun lo o pe o ya ni yo dopin loroko Jesu ati we pe irin ajo wa papa ninu aye yi funra re yo dopin lojo kan nje bawo ni o tin lo igbesi aye re bi o ba je we pe owo ago ti a n wo ti a fi n ka ojo yo dopin fun eni kankan wa nisinsiyi nibo ni a o ti lo ayeraye e je ki a wo awon ese die lati ran ara wa leti we pe opin yo de lojo kan o ye ki eni kankan wa ki o mura sile ninu Petero kini ori kerin Petero kini ori kerin ese ikeje sugbon opin ohun gbogbo ko si dede nitori na ki eyin ki o wa li aire koja ki es ma sora ninu adura oni bi ati mo we pe opin oni pe de opin ni kankan tabi opin aye tabi opin igba asiko ti a wa ninu re nisisiyi bi ati mo we pe opin ko si dede oni ki eni kankan wa ki a wa li aire koja ki a je eni ti a ti fi eje Jesu Kristi we eni ti o wa ni to rin ni ona ododo ki a si ma sora ninu adura
1: ṣùgbọ́n ó ń kí ẹnì kọ̀ọ̀kan wọn ó ní yẹ kí gbogbo àwọn tí ń ṣe olórí yín èyí jẹ́ kí ó yé wa wípé a ní láti máa fi ìfẹ́ hàn fún àwọn tí ń ṣe olórí àwọn tí ń ṣe oníwàásù tàbí olùṣọ́ àgùntàn tàbí àwọn adarí wa ní ẹkùn wa tàbí ní agbègbè wa ó ní kí a sì máa kí gbogbo àwọn ènìyàn mímọ́ ó yẹ kí a mọ̀ wípé nítorí ajé ẹbí kan náà ó yẹ kí a máa kí ara wa kí a máa ṣàánú fún ara wa kí a máa ṣòre fún ara wa ó ní àwọn onígbàgbọ́ tí ó wà ní ítálì pàápàá wọ́n fi ìkíni wọ́n fi ránṣẹ́ sí ẹnì kọ̀ọ̀kan wa ní òpin gbogbo ó wá ń sọ fún wọn wípé kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú gbogbo yín bí a bá ń sọ nípa oore ọ̀fẹ́ ó yẹ kí ó jẹ́ kí ó yé àwa tí a jẹ́ onígbàgbọ́ oníhìnrere wípé oore ọ̀fẹ́ ó ṣe pàtàkì púpọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa tí a wà nínú ẹbí ọlọ́run láti ní ìgbàlà ó gba oore ọ̀fẹ́ ọlọ́run láti ní ìsọdí mímọ́ ó gba oore ọ̀fẹ́ ọlọ́run láti ní àìdáhùn sí àdúrà wa ó gba oore ọ̀fẹ́ ọlọ́run láti borí ìdánwò láti borí àwọn wàhálà àwọn ìpọ́njú tí máa dé bá ní kọ̀ọ̀kan ó gba oore ọ̀fẹ́ ọlọ́run èyí ló fi rí i wípé nínú májẹ̀mú titun láti ìbẹ̀rẹ̀ dé òpin ni a ti ń sọ nípa oore ọ̀fẹ́ jẹ́ kí a wo àwọn ẹsẹ̀ díẹ̀ tí ó sọ nípa oore ọ̀fẹ́ tí ẹnì kọ̀ọ̀kan wa tí a nílò nínú Róòmù orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlélógún àwọn ẹni tí a ń dá láre lọ́fẹ̀ẹ́ nípa oore ọ̀fẹ́ rẹ̀ a ń dá wọn láre wọ́n jẹ́ ẹlẹ́bi tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n jẹ́ ẹni tí ó wà lábẹ́ ìdájọ́ ìbínú ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí a bá tọ Jésù Kristì wá tí a bá sọ wípé a gbàgbọ́ nínú ẹbọ àti ètùtù tí ó ṣe fún wa lórókè káfárì ó ní à ń dá wa láre lọ́fẹ̀ẹ́ láìsówó a dá wa láre lọ́fẹ̀ẹ́ nípa oore ọ̀fẹ́ rẹ̀ nípa ìdáǹdè tí ó wà nínú Jésù Kristì jẹ́ kí ó yí ọ nígbà náà wípé bí o bá ń fẹ́ ìdáláre bí o bá ń fẹ́ ìgbàlà bí o bá ń fẹ́ ìdáríjì èyí wà ó sì ń wá láti ọ̀dọ̀ Jésù Kristì nípa oore ọ̀fẹ́ rẹ̀ nínú Róòmù orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlógún ǹjẹ́ bí nípa ẹ̀ṣẹ̀ ọkùnrin kan ikú jọba nípasẹ̀ ẹnìkan náà mélòó li àwọn tí ń gba ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ àti ẹ̀bùn òdodo yóò jọba nínú iyè nípasẹ̀ ẹnìkan Jésù Kristì ó sọ fún wa níhìn wípé kì í ṣe oore ọ̀fẹ́ díẹ̀ ló wà fún ẹnì kọ̀ọ̀kan wa ó pè ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ ó sì tún ní ìsopọ̀ mọ́ pẹ̀lú ẹ̀bùn òdodo ó ní èyí ni yóò jẹ́ kí a tilẹ̀ lè máa jọba pẹ̀lú iyè nínú ẹsẹ̀ ìkọkànlélógún pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti jọba nípa ikú bẹ́ẹ̀ ni kí oore ọ̀fẹ́ sì lè jọba nípa òdodo títí ìyè ànipẹ̀kun nípa Jésù Kristì olúwa wa àdúrà mi ni wípé oore ọ̀fẹ́ yìí yóò jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù ó tilẹ̀ wọ́n fi yé wa nínú ìwé mímọ́ wípé láìsí irú oore ọ̀fẹ́ yìí tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ kò ṣeé ṣe láti ṣe iṣẹ́ ẹ̀sìn kan sí Ọlọ́run tí yóò lè jẹ́ ìtẹ́wọ́gbà nínú Ebéèrò orí kejìlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n nítorí náà bí àwa ti ń gba ilẹ̀ ọba tí a kò lè mì ẹ jẹ́ kí a ní oore ọ̀fẹ́ nípa èyí tí àwa lè máa sin Ọlọ́run ní ìtẹ́wọ́gbà pẹ̀lú ọ̀wọ̀ àti ìbẹ̀rù rẹ̀ ó ní bí a bá fẹ́ sin Ọlọ́run pẹ̀lú ìtẹ́wọ́gbà ó yẹ kí a ní oore ọ̀fẹ́ kí a ní oore ọ̀fẹ́ yìí nípa èyí tí àwa lè máa fi sin Ọlọ́run ní ìtẹ́wọ́gbà nínú orí ìkẹtàlá Ebéèrò ẹsẹ̀ ìkẹsàn-án ní apá kejì níbẹ̀ ni ó ti ń sọ pé nítorí ó dára kí a mú yín lé ọkàn le nípa oore ọ̀fẹ́ ohun tí ó máa ń fi ẹsẹ̀ wa múlẹ̀ ni nígbà tí a bá ní ọ̀pọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run tí a sì mọ̀ wípé a ń sinmi lé Ọlọ́run agbára lé Ọlọ́run nínú ohun gbogbo èyí máa ń jẹ́ kí a ní ìmúlọ́kànle tàbí ìfẹsẹ̀múlẹ̀ báwo ni a ṣe lè rí ọ̀pọ̀ oore ọ̀fẹ́ yìí gbà ó sọ fún wa wípé nípa àdúrà ni nínú Ebéèrò orí kẹrin ẹsẹ̀ ìkẹrìndínlógún nítorí náà ẹ jẹ́ kí a wá sí ibi ìtẹ́ oore ọ̀fẹ́ èyí kì í ṣe ìtẹ́ ìdájọ́ nísinsìnyí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ó ti fi ẹ̀ṣẹ̀ rẹ̀ rí kọjá sí ayérayé pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì ó ní ẹ jẹ́ kí a wá sí ibi ìtẹ́ oore ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà kì í ṣe pẹ̀lú ìbẹ̀rù kí a lè rí àánú gbà kí a sì rí oore ọ̀fẹ́ láti máa ran ni lọ́wọ́ ní àkókò tí ó wọ̀ ohunkóhun tí ì bá jẹ́ ìṣòro wa bí a bá tọ Ọlọ́run wá yóò fún wa ní oore ọ̀fẹ́ èyí ni Ọlọ́run pàápàá ni ó sọ fún Pọ́ọ̀lù Apọ́stẹ́lì nígbà tí yóò ní ẹ̀gún kan ní ìhà rẹ̀ ti o ni wahala kan ti o n doju ko ti o ni inu ni bi ni ti o le ponran sugbon ti ko le bori re nigba ti o gbadura lerin meta ototo sugbon ti o dabi eni pe wahala yi wa nibe je ki a gbo gbolohun oro ti olorun so fun paul ni igba na ki a si ranti wepe eyi ni oro kan na ti olorun so fun wa nisisin yi corinthi keji ori kejila ese ikesan ohun si we fun mi pe ore ofe mi to fun o je ki o ye wa boya o dabi eni wepe wahala wa ninu ile o dabi eni wepe ati ri nkan se o le popo o dabi eni wepe ati ri je o soro popo fun wa ki a ranti wepe ore ofe mi to fun o bi o ba wa ninu idanwo tabi idamu tabi idiwo kan ki o ranti wepe ore ofe mi to fun o bi wahala ba doju ko bi o ba dabi eni wepe isun gbogun ti o ki o ranti wepe ore ofe o wa fun eni kokan wa o ni ore ofe mi to fun o paul wa so wepe nitori pe a so agbara mi olorun so fun paul wepe a so agbara mi di pipe ninu ailera nitori na tayo tayo li emi okoko ma sogo ninu ailera mi ki agbara kristi ki o le ma gbe inu mi ninu corinthi keji kana ni ori kesan ese ikejo corinthi keji ori kesan ese ikejo olorun si le mu ki gbogbo ore ofe ma bisi fun yin ki eyin ti o ti ki eyin ki o ni anito ninu ohun gbogbo ni igba gbogbo le ma po si ni ise rere gbogbo bi o ba je ki emi olorun ki o tumo ese oro ti a kaye fun o nipa ore ofe o nso ninu ese ikejo yi wepe gbogbo ore ofe e je wepe akotan tabi opolopo ore ofe lati odo olorun yo ma bisi yo ma po si fun eni kokan wa oni bi o ba je be oni eni kokan wa a o le ni anito ninu ohun gbogbo ati wipe a o le ma po si ninu ise rere gbogbo ki a to mu eko awa si ipari ki a to lo gbadura e je ki a wo orin dafidi ki a ri wipe awon nkan miran awon ibukun ajemonu wa fun eni kokan wa bi a ba ni ore ofe olorun ninu orin dafidi ori 84 ni ese ikokanla oni nitori olowa olorun li orun ati asa oni olowa yos yo fun ni li ore ofe ati ogo ko si si ohun rere ti yo fa seyin lowo awon ti orin dede bi o ba ti wa si odo olorun ti o si je ti olorun ni toto ore ofe wa fun o loni ati wipe gbogbo ohun rere ti olorun ti pese sile to ti se leri fun eni kokan wa yo je ti re loroko jesu oni yo si mo lati inu ore ofe yo mo bo sinu ogo ni ojo ikeyin se o ranti orin ti a ma nko ti o so wipe ore ofe iyanu oluwa wa ore ofe to ta ese wayo lati tujade lori oke kan fari nibe lateje jesu sile oni ore ofe ta ko le fenu so o n toka si oba to ku fun wa lori agbelebo ore ofe iyanu ayeraye ta fun eni to gbagbo lofe iwo ti o n fe ri oju re iwo ki yo agba ore ofe re loni ore ofe to n dariji ni to n weni mo ore ofe ti o ta gbogbo ese wa yo ore ofe yi n duro de eni kokan wa bi o ba le didi duro lori ese re ti o si kepe olorun wipe o mo wipe ore ofe la fi gba wala bi a ba fe ni isori mo o duro lori ore ofe olorun bi a ba fe ni agbara emi mimo lori ore ofe na ni bi a ba fe ni isegun lori ore ofe ni bi a ba fe idahun si adura wa lori ore ofe ni bi a ba fe anu olorun lori ore ofe ni bi a ba fe ki olorun ki o pese fun wa lori ore ofe ni bi a ba fe bori idanwo lori ore ofe ni bi o ba dabi eni pe ile ngbona a se fe ki olorun ki o wo inu ile wa wa ki o fun ani alaafia lori ore ofe ni oni ore ofe yi o wa fun eni kokan wa o wa n gbadura fun wa ni opin eko wa wipe ki ore ofe ki o wa pelu eni kokan wa.

mọ̀ wípé bí o bá láàlá báyìí kó wá síwájú kó sọ pé mo láàlá o báyìí lórí ọkàn máa túmọ̀ àlá fún wa kán sọ fún wa pé àlá ẹ̀yẹn àgbà sáàmù báyìí lọ́wọ́ ẹ wàá sì ká ní ìgbà méje tàbí o láti ní ìyára ẹni sọ́tọ̀ àti ìsẹ́ra ẹni fún ọjọ́ méje gbogbo ẹ̀ láti ṣe ṣùgbọ́n ní gbogbo ìgbà yẹn ààyè rí oṣó àti àjẹ́ ààyè sọ pé àwọn àjẹ́ wọn ń ṣe àdúrà wa jẹ́ a máa ń sọ pé a ó tẹ orí oṣó mọ́lẹ̀ a ó tẹ orí àjẹ́ mọ́lẹ̀ àwọn ọ̀nà kúnkún tẹ wá mọ́lẹ̀ ńgbà náà àìsàn wòlíì wa pàápàá àìsàn ojúlẹ̀ tọ́rọ̀ ò bá kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ kí wòlíì ẹni tó jẹ́ tọ́lọ́run kó tún máa tọrọ jẹ́ bó bá ń ṣiṣẹ́ fọlẹ́ ọlọ́run á tọ́jú ẹ a ò ṣe di ọlọ́gbọ́n ká sọ fúnra wípé èyí tá a ṣe nínú ẹ̀sìn ó tó a fẹ́ sin olúwa lé ẹ̀mí àti ní òtítọ́ ṣùgbọ́n mo jẹ́ sọ fún ọ nísìnyí ó ju ọdún bíi 18 sẹ́yìn lẹ́nìkan sọ fún mi ló sọ pé kò sọ́nà bí tó wọ yìí kò kọ́kọ́ yé mi mo ń rò wípé ó ń fi mí ṣe ẹlẹ́yà ni òní arákùnrin wa tí ó ń darí àwọn akọrin wa nísinsìnyí ó sọ pé ó ní kí n wá gbọ́ ìhìnrere èyí táwa náà ní yìí kan náà ni ìhìnrere náà ni agbára pápá wà lọ́wọ́ wà bàbá ti ń gbàdúrà ta ń gbà àwẹ̀ ta ń fòsókè ta ń lùlù bẹ́ẹ̀ ni ẹ̀mí ń bàlẹ̀ wà a sì ń là lágbà náà mo ní àwọn ìwé tí mo ń kọ àlá sí ni bí n bá ti jí láàárọ̀ mi ò jẹ́ kí ẹ kí n tó kọ àlá mi ilẹ̀ torí mo lè lọ gbàgbé mi ò jẹ́ kí ẹnikẹ́ni kí ó fọ ọkàn aṣọ àdúrà mi ohun tó ṣe pàtàkì ni ìfọ́jú ọkàn ṣùgbọ́n ìgbà tí mo gbọ́ ìhìnrere bó tilẹ̀ jẹ́ wípé orí mi kọ́kọ́ kàn mo sọ pé ó ti o tùràrí mi àbẹ́là mi ò jẹ́ fílẹ̀ èmi tí mo ti ń mọ bá a ṣe ń lo sáàmù èmi tó ku díẹ̀ kí n dín wòlíì bí n bá ń gbà wẹ̀ láyé ọjọ́ òun ó jẹ́ má ṣẹ̀mí torí pé bébí bá pa mí inú máa ń kan mí ni ṣùgbọ́n inú ìfọ́jú yìí ni mo wà lẹ́nìkan sọ fún mi pé ọ̀nà ìrere wà pé èèyàn máa ń ní ìgbàlà ni tó sì ń bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àwa ọmọ kan ń bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pé kéèyàn bọ́ lọ́wọ́ ọ̀tá làwọn ro ṣùgbọ́n ọlọ́run tó jẹ́ aláàánú tó sì ní sùúrù tó bẹ́ẹ̀ gẹ́ ló fi ìpè yìí fún mi ló sọ fún mi pé kí n kúrò nínú ìṣìnà tí mo wà mo bẹ̀rẹ̀ sí ní bá wọn lọ mo kọ́kọ́ gbọ́ kò yé mi mo sọ pé àwọn eléyìí màmá àdúrà gbà àti pé wọ́n bá ń gbàdúrà wọn kàn máa gbàdúrà láwọn nìkan wọn ò jan rí mọ́lẹ̀ wọn ò fò sókè ẹ̀mí ò gbé wọn mo ní èwo làwọn eléyìí ṣe alákọ̀ọ́bẹ̀rẹ̀ làwọn eléyìí ni ẹ̀mí ò farahàn ń bì ṣùgbọ́n gbà tí mo bẹ̀rẹ̀ sí ní rí i tó yẹ ń yé mi tí mo rí i pé àwọn wòlíì wa àgbèrè ò kúrò lọ́wọ́ wọn ìkóbìnrinjọ ò kúrò lọ́wọ́ wọn lèmi náà wá ń dánú ara mi rò pé kò máa yẹ kéèyàn kú báyìí kéèyàn kàn jókòó sípò ẹlẹ́sìn ni bá jókòó lé mi mo wá ń lọ sí ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ ìhìnrere ó wá di ọdún 1964 ní oṣù kẹrin ọjọ́ karùn-ún lálẹ́ ọjọ́ yẹn mo gbọ́ bí ìwọ náà ti ń gbọ́ lálẹ́ yìí mo ń bẹ ọlọ́run wípé kí ohun tó ń gbọ́ lálẹ́ kó lè ṣe ọ́ láǹfààní ní alẹ́ ọjọ́ yìí gan-an bí wọ́n ti ń sọ̀rọ̀ ìrere yìí tán ni mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà yàtọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí n bá wà nínú ọkọ̀ màmá mira ni ẹ̀mí ni o bí n bá sì wà nílé ìsìn bó ń sọ̀rọ̀ bó ń wàásù màá ti máa ṣorí báyìí torí kì í náà a ti máa ta mí pàkọ́ màá ti máa sọ pé wẹ́ ẹ̀mí ń dé nìyẹn a sì ń láti juralẹ̀ fún ẹ̀mí ṣùgbọ́n ọjọ́ yìí àdúrà tí mo gbàjọ́ náà yàtọ̀ mo sọ fún ọlọ́run wípé o sú mi torí àwọn oṣó kúrò lẹ́yìn mi àjẹ́ kúrò lẹ́yìn mi ìbínú ńkọ́ ìjà ńkọ́ àrán kan kọ́ kí a fi èèyàn sínú ńkọ́ mo ní ó tó mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ṣàánú fún mi ẹlẹ́ṣẹ̀ ni mí dáríjì mi gba ọkàn mi la fi ẹ̀jẹ̀ jésù wọ inú ọkàn mi ò jẹ́ mọ́ olóòótọ́ lẹ ọlọ́run àwọn ìlérí rẹ kò yí padà mo wá rí i wípé ayọ̀ kan wá sínú ọkàn mi àwọn ẹ̀ṣẹ̀ tó wùn mí dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tí mo ti máa ń bájà tí mi ò kì í kí nǹkan náà wà nọkàn mi láti máa kí wọn láti dáríjì wọn mo á bẹ̀rẹ̀ sí ní kọ orin ìhìnrere orin ayé àtijọ́ pé bàbá fòsókè a ó wo orí èṣù mọ́lẹ̀ wómúwómú mo ju gbogbo ẹ̀ lẹ́ẹ̀.

Olúwa yóò tẹ́wọ́ gbà ọ́, ó ti pẹ́ tó ti ń retí ẹ. Má ṣe jókòó ní ikọ̀ ẹlẹ́sìn. Ẹni tí ó kàn bá wọn wá ṣá. Képe Olúwa jẹ́ kí ó dáríjì ọ́. Bí ó bá jẹ́ tòótọ́ tòótọ́ ni o ti ronú pò padà. Bí o ti ń délé, gbogbo àwọn èrò èṣù tó wà nílé rẹ, ó di orí ààtàn. Eré òrìṣà ni, tàbí òrùka ti ọwọ́, òrùka oògùn, tàbí àwọn oògùn tí wọ́n ti ṣe fún àwọn oògùn dúdú, àbí irun àgùntàn tó ń gbé sórí káàkiri tí ó ń pè ní afẹ́ ayé, tàbí èyí tí ó ń pè ní yẹtí, òrùka ti etí, ti ọwọ́, tàbí ti ẹ̀gbà ọwọ́, tàbí ti ẹ̀wọ̀n ọrùn, èyí tí àwọn èṣù fi mọ àwọn ọmọ tí rẹ̀. Bí ó bá sọ pé ó ti kó èṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti àwọn ayé àti ìríra inú rẹ̀, àwọn ohun tí ó jẹ́ ohun tí ń fi ọ hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù àti ẹni ẹ̀ṣẹ̀ àti ẹlẹ̀sìn lásán-làsàn, ó di kí o kó wọn sọnù. Aṣọ tí ó di àkísà mọ́ ọ lára, èyí tí wọ́n ti lu òsí láti ilé-iṣẹ́ aṣọ kí wọ́n tó kolé ọ lọ́wọ́. Èṣù ló ń ra wọ́n níyè tí wọ́n fi ń ra àkísà bí aṣọ. Orúkọ tó wọ́n ni wọ́n lè pè ní léèsì, àkísà náà ni. Bí o bá mọ̀ pé o ti di ti Ọlọ́run, ó di kí o mọ̀ wípé Olúwa wípé. Bí o bá sì jẹ́ ọmọ Ọlọ́run, ó di dandan láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Gbà tí èṣù bá rí wípé ẹrù òun kúrò ní ilé rẹ, kò ní lè fi ilé rẹ ṣe ibùgbé mọ́. Kò sì ní lè fi àìsàn kankan mọ́ sí àgọ́ ara rẹ. Mo gbà wípé gbogbo àwa tí a wá ní àṣálẹ̀ yìí ni a fẹ́ kúrò ní ipò ẹlẹ̀sìn láti di onígbàgbọ́. A fẹ́ kúrò ní ààyè àwọn àgàbàgebè, àwọn tí wọ́n bẹ̀rù Olúwa, tí wọ́n sin òrìṣà. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ìlérí Ọlọ́run dájú pé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa lé ọgbàlà. Àti pé bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rí ara wọn sílẹ̀, tí wọ́n sì wọ ojú mi, tí wọ́n sì kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ní èmi ó dáríjì wọn, èmi ó sì wó ilẹ̀ wọn sàn. Ó ní ẹwà Olúwa nígbà tí ẹ lè rí, ẹ képe nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti ilé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, kí ó sì ké pe Olúwa, kí ó sì wọ Olúwa. Ó ní a ó sì dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́, a ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀. Ó ní bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódodo lé òun láti dáríjì wá, àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Ẹni tí a bá ń báwé, tí ó bá ń warun òkè, yóò parun lójijì láìsí àtúnṣe. Ó ní ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a sì kọ́ sílẹ̀, ó ní a ó rí àánú gbà. Bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ ó pọ̀ sí wa jọjọ. A dúpẹ́ pé etí wa ò di, ojú wa ò sì fọ́. Ó jẹ́ kí a rí ìkà nínú ọ̀rọ̀ rẹ, ó jẹ́ kí a gbọ́ sí etí wa. Ó ti kìlọ̀ fún wa, ó ti bá wa sọ̀rọ̀, ó ti ní ẹ ká sá kúrò nínú àwọn ìwà ibi, àwọn ìwà ẹ̀ṣẹ̀. Ó ní kí a yí padà, kí a sì ké pe ọ́ láṣáálẹ̀ yìí Olúwa, àti ké pe ọ́. A fẹ́ jẹ́ tìrẹ. A bẹ̀ wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ẹ̀gbàlà lọ́tún, jẹ́ kí a yọ ẹ̀gbàlà. Ẹ̀rí pé a ti sọ wọ́n di ọmọ Ọlọ́run, jẹ́ kí ó farahàn ní ìgbésí ayé wọn ní orúkọ Jésù. Gbogbo ìwà àtijọ́, gbogbo ẹ̀ṣẹ̀, gbogbo ìrìn àtijọ́ yọ kúrò ní ọkàn wọn ní orúkọ Jésù. Àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù,
gẹ́gẹ́ bí ọmọ ayé, gẹ́gẹ́ bí ẹni òkùnkùn. Àwọn ohun tó ń fi wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ̀sìn lásán lásán. Bàbá, pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, bá wa wẹ̀ ẹ́ kúrò. Àwọn ìbárẹ̀ ayé tí ṣe ìṣọ̀ta Ọlọ́run, a fi ayé tí ṣe ènìyàn dí ẹni ọ̀run àpáàdì. Bàbá, nítorí àánú rẹ, nítorí sùúrù rẹ, nítorí ìyà tí Jésù Kristì jẹ ní ọgbà Gẹ́tísímánì, àti nítorí ikú rẹ ní orígi àgbélébùú, nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, dáríjì wọn ní orúkọ Jésù. Gbogbo ìta kókọ́ra látinú ayé, látọwọ́ èṣù, àkísà tá a fi ń ṣaṣọ. Òrùka etí ni, tọwọ́ ni, ti ọrùn ọwọ́ ni. Bàbá, gbogbo àwọn ohun ọ̀ṣọ́ ayé tí ó sọwọ́ di ẹni ìríra lójú rẹ, èyí tí ó fi ń kọ̀ wá sílẹ̀, èyí tí àdúrà wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó fi ń jẹ́ ìyọlẹ́nu sí ọ, yẹ bàbá bí àwọn ọmọ rẹ, bí wọ́n ti ń kó wọn dànù, tí wọ́n yẹ gbogbo ilé wọn wò, gbogbo ìwà ẹ̀ṣẹ̀, àwòrán ẹ̀ṣẹ̀, àti ohun tí ó jẹ́ kí wọn kí ó jẹ́ ti èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí wọ́n ti ń kó wọn sọ́nù. Bàbá, jẹ́ kí a yọ̀ láti òkè ọ̀run wá, yẹ kí ó wọ inú wọn ní orúkọ Jésù. Yà ń bẹ̀ o, agbára láti máa lọ, láti máa dẹ̀ṣẹ̀ mọ́, fífún olúkúlùkù wa ní orúkọ Jésù. Yà ń bẹ̀ o, àwọn tí ó ń fi àgbèrè ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀, àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin, ṣùgbọ́n tí wọ́n ń káàkiri, tí wọ́n di atọrọ jẹ, tí àwọn ọkùnrin kì mọ́lẹ̀, tí wọ́n ń fi làkàlàkà, tí wọ́n ṣe bí ó ṣe wù wọ́n, àwọn tí wọ́n jẹ irinṣẹ́ lọ́wọ́ èṣù, àti àwọn tí wọ́n ń kọ ọkùnrin lẹ́sẹ̀ nípa ìwo wọn, nípa ìrìn wọn, nípa ẹ̀jẹ̀ wọn, nípa ìwọṣọ wọn, nípa ìsọ̀rọ̀ wọn. Bàbá, má jẹ́ kí wọn kí ó ṣe ìgbé bẹ́ẹ̀. Ìrònú gbòòdà láti ọ̀run wá, ọkàn tó ń ronú tó ń yí padà, ọkàn tó ń ké pe Olúwa, ọkàn tó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, fi ta olúkúlùkù lọ́rẹ́ ní orúkọ Jésù. Ẹ̀ṣẹ̀ tí a ti ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwà ìsìn tí ẹlẹ̀sìn tí a ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ti ìlú ni, ti ijó ni, ti omi àmúṣe nǹkan míì ni. Bàbá, aṣọ tí a ń wọ̀ sọ́rùn nǹkan tá a ń pè láṣọ àdúrà, ti àbẹ́là, ti túràrí, èyí tí a ti fi ṣìnà, èyí tí a fi jìnà sí ilé, èyí tí a fi kọ ọ̀nà ẹ̀sìn tòótọ́ sílẹ̀. Bàbá, dáríjì ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, tí wọ́n ti ń kọ sílẹ̀ nísinsìnyí, yẹ ń bẹ̀ Ọlọ́run. Ẹ̀mí tí kìí padà sínú èébì, ẹ̀mí tí kìí padà sínú èyí tí a kọ sílẹ̀, fi fún wọn ní orúkọ Jésù. Kí àwọn tí ó wà nítòsí wa, kí wọ́n mọ̀ pé nítòótọ́ àti bá Jésù pàdé, nínú ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu, nínú ìwà tá ń hù, nínú bá a ṣe ń gbé nínú ilé, bí a ṣe ń bá ọkọ lò, bí a ṣe ń bá ìyàwó sọ̀rọ̀, bí a ṣe ń wà níbi iṣẹ́, kí àwọn ènìyàn kí ó lè rí ògo àti ẹwà Jésù lára wa. Yẹ abẹ ọ nígbà kí ìgbà tí ayé yóò wá sópin, nígbà kí ìgbà tí ó sọ pé kí a ṣíwọ iṣẹ́ tí a ń ṣe nínú ayé, má jẹ́ kí a pòfo. A ti ń wá, a ti ń lọ, a ń ka Bíbélì, a ń kọrin, a ń gbàdúrà. Bàbá, a ń bẹ ọ, yọwọ́ kúrò ní ẹgbẹ́ àwọn ẹlẹ̀sìn lásán lásán, má jẹ́ kí a pòfo. Ìsìn ìgbàgbọ́ tí a sìn, má jẹ́ kí ó di ìbọ̀rìṣà mọ́ wa lọ́wọ́. Bíbélì tó fún wa, ìwé ayérayé, ìwé tí ó ń fi ọ̀nà ìjọba Ọlọ́run hàn. Bàbá, ń bẹ ọ, má jẹ́ kí ó di òkùnkùn mọ́ wa lọ́wọ́. Àwọn tí wọ́n ti wà ní ẹgbẹ́ awo, ẹgbẹ́ òkùnkùn, àwọn tí wọ́n rìn lóru, tí wọ́n ń jẹ lóru, àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ èmèrè,
Baba dẹ́wọ̀n sílẹ̀. Abẹ ọ o. Wípé nígbà tí ó rí ọ ní ọjọ́ ìkẹyìn. Gbogbo ohun tó ń jẹ́ kí àwọn ènìyàn kí ó kábàámọ̀, má jẹ́ kí ó ṣẹlẹ̀ sí wa. Bí àwọn èèyàn ṣe mọ̀ wá ní ìta gbangba gẹ́gẹ́ bí onígbàgbọ́, bẹ́ẹ̀ la fẹ́ rí ní ìkọ̀kọ̀, a fẹ́ máa dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀, nígbà tí ó sí ẹnikẹ́ni, nígbà tí ó sí àlùfáà, a ò sì fẹ́ máa sọ fún ẹnikẹ́ni pé ṣọ́ọ̀ṣì wa ni ò jẹ́ ká ṣe. Bàbá ń bẹ̀ ọ́, ohun tí ò kì í fẹ́ dẹ́ṣẹ̀, ohun tó ń kórira ẹ̀ṣẹ̀, ohun tó ń sá fún ẹ̀ṣẹ̀, bàbá fi sínú ọkàn wọn ní orúkọ Jésù. Níbi kíbi tá a lè wà, níbi iṣẹ́ ni, tàbí ní abúlé wa, tàbí pẹ̀lú àwọn ẹbí wa, tàbí pẹ̀lú àwọn àlejò, bàbá má jẹ́ kí ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ kí ó wà ní ọwọ́ wa. Ṣé wa ni ọmọ Ọlọ́run tòótọ́? Ọ̀rọ̀ ẹnu wa ṣé ní ọ̀rọ̀ òtítọ́? Ìwà ọwọ́ wa ṣé ní ìwà mímọ́? Èrò inú ọkàn wa jẹ́ kí ó jẹ́ mímọ́? Adúpẹ́pọ̀ ti gbọ́. Àwọn tí ó ní àìsàn ní ìgbésí ayé wọn, bàbá tí wọ́n sì wà bí ní àṣálẹ́ yìí, wò wọ́n tàn ní orúkọ Jésù. Ó sọ fún wa wípé àyà yóò pa àwọn àlejò, wọ́n ó sì fi ẹ̀rù sá jáde níbi kọ́lọ́fín wọn. Ǹjẹ́ a pàṣẹ fún yẹyẹ àìsàn níbi kíbi tó lè wà? Ẹ jáde ní orúkọ Jésù. Nítorí a dúró ní abẹ́ àṣẹ Ọlọ́run Olódùmarè, àti ní abẹ́ òjìji Olódùmarè, a dúró ní inú àṣẹ ẹ̀jẹ̀ Jésù Kristì, pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run àti ìlérí rẹ̀, pẹ̀lú ẹ̀jẹ̀ tí a fira wọ́ padà, ní a pàṣẹ fún gbogbo àìsàn pátápátá. Ẹ jáde ní orúkọ Jésù. Bàbá, fi ọwọ́ kan àwọn ènìyàn rẹ láti orí dé ẹsẹ̀, dé inú egungun, dé inú ọ̀rá, ní gbogbo ara àwọn ènìyàn rẹ, lé àìsàn jáde ní orúkọ Jésù. À ń bẹ̀ ọ́, ọmọ ìmọ́lẹ̀ ni wà, àjẹ́ òrí wa gbéṣe, oṣù òrí wa mọ̀, àwọn ẹlẹ́bọ ológun ọmọ tí wọ́n ṣe. À ń bẹ̀ wọ Ọlọ́run, bá a ṣe wà nínú ìmọ́lẹ̀, tí oṣù ò lè súnmọ́, tí àjẹ́ ò lè farakàn, tí ẹlẹ́bọ ológun tí ò lè fojú kàn. Bàbá, sọ wá di ẹ̀rù lójú àwọn ológun. À ń bẹ̀ wípé níbi kíbi tá a lè lọ, nínú ilé ni, tàbí ní ìgboro, tàbí ní ibi iṣẹ́, bí wọ́n ti ẹ̀ ṣoògùn, a ba agbára rẹ̀ jẹ́ ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti sọ wá di òmìnira. Àìsàn lọ,

yóò sọ wá dọ̀tun. Ohun yìí ni ẹnì kọ̀ọ̀kan wa la nílò, nítorí ìfọwọ́kan rẹ̀ ni yóò sọ ayé rẹ̀ dọ̀tun. Nípasẹ̀ ìfọwọ́kan Jésù, ẹlẹ́ṣẹ̀ á di ẹni mímọ́, nítorí gbogbo ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ̀ ni yóò wẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ tí ó ti ta sílẹ̀ ní orí òkè Kálvárì. Ó sì sọ elépè di aládùúrà. Ìwọ tó jẹ́ pé bó o bá jí láàárọ̀ kùtùkùtù, èpè ló fi bẹ̀rẹ̀ ọjọ́. Ṣùgbọ́n nísinsìnyí, ìgbà tí o bá gba ìsọdọ̀tun, ìgbàlà, ìyípadà láti ọ̀dọ̀ Jésù, a mú èpè kúrò lẹ́nu rẹ̀, a sọ di aládùúrà. Bí a bá Jésù pàdé, ó máa ń sọ alágbèrè di oníwà funfun, olódodo àti olótìtọ́ ọkàn. Bí o bá jẹ́ abọ̀rìṣà tẹ́lẹ̀tẹ́lẹ̀, a sọ di olùsìn Ọlọ́run. Bí o sì jẹ́ ẹlẹ̀sìn lásán tẹ́lẹ̀tẹ́lẹ̀, a sọ di onígbàgbọ́. Àwa tí a wá sí yìí, ó yẹ kí a túra wa níwájú Ọlọ́run. Èyí jẹ́ wípé gbogbo èyí tí a ti fi pamọ́ sọ́kàn, kí a tù payá níwájú Olúwa. Bí a bá ti jẹ́ ọ̀báyéré tẹ́lẹ̀, kí a sọ fún Olúwa wípé a ń fẹ́ ìyípadà, a ń fẹ́ ìsọdọ̀tun. A ó sì di ẹni tí a yí padà, tí ó yí ara rẹ̀ sọ́tọ̀ fún Olúwa lórúkọ Jésù. Bí o bá jẹ́ jàgùdà páálí tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá Jésù pàdé, a sọ di olódodo, olóòótọ́, aláàánú ènìyàn, tí yóò sì jẹ́ ẹni pẹ̀lẹ́. Nítorí ìfọwọ́kan Jésù ló mú ìsọdọ̀tun wá sínú ayé wa. Ìfọwọ́kan rẹ̀ ni ó sọni dọ̀tun, tí ó sì mú kí aláran kan kí ó di onífẹ̀ẹ́, kí aláìmọ́ kí ó di oníwà mímọ́, kí òṣónú kí ó di ọlọ́yàyà, àti kí ẹrú èṣù, ẹrú tábà, ẹrú ọtí kí ó di òmìnira. Ìwọ tí o ti jẹ́ olófòfó tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó di ẹni tí ó lè kó ara rẹ̀ ní ìjánu. Ìwọ tí o sì jẹ́ apànìyàn máyọ̀dà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó di oníwà tútù, onígbàgbọ́ àtúnbí. Àwọn tí ó sì jẹ́ òpòrọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ìbó tẹ́lẹ̀ tẹ́lẹ̀, yóò di olódodo àti oníwà tútù bí àdàbà. Mo gbàgbọ́ wípé Jésù ṣetán láti yí wa padà. Mo ní Jésù ṣetán láti yí wa padà. Ṣùgbọ́n ohun kan ni Ọlọ́run béèrè lọ́wọ́ wa. Èyí ni ó mú wa lọ sí kókó kẹta, ìgbàgbọ́ tó ń fọwọ́ kan Jésù. Ìpinnu tèmi ní àṣálẹ̀ yìí ni wípé n ó fọwọ́ kan Jésù. Ṣé èyí náà ni ìpinnu rẹ? Nítorí wípé bí o bá tọ Ọlọ́run wá pẹ̀lú ìgbàgbọ́, tí o bá sì sọ wípé o fọwọ́ kan Jésù pẹ̀lú ìgbàgbọ́, ohun gbogbo ní ṣíṣe ní ìgbésí ayé rẹ. Ìgbàgbọ́ jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Bí a ó ṣe gbàdúrà láìpẹ́, Jésù ń bi ẹnì kọ̀ọ̀kan wa wípé ṣé a ó fọwọ́ kan orísun ìbùkún, a ó fọwọ́ kan olùgbàlà, a ó fọwọ́ kan ẹni tí ń sọ ní dọ̀tun, ṣé a ó fọwọ́ kan olùwòsàn tí mú gbogbo àìsàn kúrò ní ìgbésí ayé ẹni. Ó ní bí o bá wá pẹ̀lú ìgbàgbọ́, a ò ní ta ọ̀nà bí o ti wọ̀n kí o rí. Àwọn ìbéèrè rẹ a ó sì ṣe fún ọ lórúkọ Jésù. Nínú Máàkù orí kẹsàn-án, ẹsẹ̀ ìkẹtàlélógún. Máàkù orí kẹsàn-án, ẹsẹ̀ ìkẹtàlélógún. Jésù sì wí fún un pé bí ìwọ bá lè gbàgbọ́, ohun gbogbo ní ṣíṣe fún ẹni tí ó bá gbàgbọ́. Ní àṣálẹ̀ yìí, bí a ti ń tọ Ọlọ́run wá, bí a ó ti máa gbàdúrà, Jésù rán wa létí wípé bí a bá lè gbàgbọ́, ohun gbogbo ní ṣíṣe fún ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́. Láti ní ìgbàlà sá gbàgbọ́, láti ní ìwòsàn sá gbàgbọ́, kí a lè yí ìgbésí ayé rẹ padà sá gbàgbọ́. Ó dájú wípé bí o bá wá tí o sì gba Ọlọ́run gbọ́, ìyípadà ńlá yóò ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Nínú Máàtíù orí kẹsàn-án, láti ẹsẹ̀ 28. Máàtíù orí kẹsàn-án, ẹsẹ̀ 28, ó ní nígbà tí ó sì wọ ilé, àwọn afọ́jú náà tọ̀ ọ́ wá. Jésù bi wọ́n pé, ẹ̀yin gbàgbọ́ pé mo lè ṣe èyí? Èyí jẹ́ pé ṣé o gbàgbọ́ wípé agbára ìsọdọ̀tun, agbára tí yí ni padà, ṣé o gbàgbọ́ wípé o lè wo

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe, kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀. Andrew Deo.

Ọlọ́run wa yóò sì fi jì í lọ́pọ̀ lọ́pọ̀. Bí o bá ké pe Ọlọ́run lónìí, mo gbàgbọ́ wípé yóò dáríjì ọ́. Ọwọ́ tó jẹ́ aláìmọ́, Ọlọ́run á fọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, á sì di mímọ́. Ní Aísáyà orí kìíní ni ó ti ń fún wa ní ìlérí wípé Olúwa wípé ẹsẹ̀ 18. Wá nísinsìnyí, kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọn ó sì fún bí òjò dídì. Bí ó bá sì pọ́n bí àlàárì, wọn ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde, wípé bí ó tilẹ̀ jẹ́ pé a jẹ́ aláìmọ́, aláìyẹ, àti eléèrí, àti ẹlẹ́ṣẹ̀, wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ́ olóríire púpọ̀. Ìlérí rẹ̀ yóò sì ṣẹ sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wá di ẹ̀dá titun. A ṣe ọwọ́ wa ní mímọ́, a sì jẹ́ kí ìwà wa kí ó yí padà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin Dáfídì orí 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire. Ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere. Àǹfààní wà fún ọ lónìí láti ké pe Ọlọ́run, láti sọ fún Ọlọ́run wípé mo fẹ́ láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi kí n sì kọ́ sílẹ̀. Jọ̀ èyí kọjá pé àtijọ́ máa ń pé jọ ń bí ni láti ọjọ́jọ́ Monday. Kò sí ìpàdé tán ṣe ń bí láti ìgbà tán ti bẹ̀rẹ̀ tó ṣẹ̀yìn mi. Ọmọ mi pàápàá ó ń wá síbí. Ọmọ mi wà nínú ẹgbẹ́ akọrin yín. Kò sí ohun tán fẹ́ ṣe níbi tí mi ò mọ̀ nípa ẹ̀, ìyẹn kọ́ la ń sọ o. Ìgbà tó mọ̀ nípa gbogbo ẹ̀, irú ẹnu ẹ, ìwà tó wà nígbèsè ayé ẹ, ìkórira, ọ̀tá tó yàn pẹ̀lú ẹnìkan, adìẹ dà mí lóògùn nù, màá fọ lẹ́yìn. Ìwà ìgbẹ̀san tó wà nígbèsè ayé ẹ̀ ń kọ́, ìyẹn la ń sọ nípa ẹ. Pé bí o bá tọ Ọlọ́run wá, bí o bá fẹ́ tan ara rẹ jẹ, bó o bá fẹ́ pòfo tó sì fẹ́ pàdánù lọ́jọ́ ìkẹyìn, ìgbà tó bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wà á ṣe tí ẹ sílẹ̀, wà á sì sọ fún Ọlọ́run wípé mi ò fẹ́ pàdánù o. Àbára ẹni tó fẹ́ pàdánù, pé mi ò fẹ́ pòfo lọ́jọ́ ìkẹyìn. Ohun tí kì í jẹ́ kéèyàn pòfo lọ́jọ́ ìkẹyìn kì í ṣe káàdì tá a fi ṣe baptism fún wa, ìtẹ̀bọmi. Bó jẹ́ ẹnìkan la ní, iná jó àwa pàápàá. Èyí kì í jẹ́ kéèyàn pòfo ni pé a kúnlẹ̀, a sọ fọlọ́run tẹdùntẹdùn pẹ̀lú ọkàn tòótọ́ wípé a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, a sì kọ́ sílẹ̀. Bá ti ń jẹ́wọ́, ta ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ta sì ń gba Ọlọ́run gbọ́ wípé ó rán Jésù láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ló wá ń jẹ́rìí pẹ̀lú ẹ̀mí wa wípé a di ọmọ Ọlọ́run. Ìwà wa yí padà. Bá a ti ní ọ̀tá tẹ́lẹ̀tẹ́lẹ̀, bá a ti yan ọ̀tá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tí a kì í kí, ìfẹ́ a wọnú ọkàn wa lọ. Ìfẹ́ Jésù, ìfẹ́ Ọlọ́run á tàn ká ókan àyà wa. Ẹni tá a ti bá ya odì tẹ́lẹ̀tẹ́lẹ̀, a máa wa káàkiri láti kí i. À parí ìjà tó wà láàrin àwa àti tí wọ́n wà ní agboolé wa. Ìyẹn là ń pè ní pé èèyàn di ọmọ Ọlọ́run. Láti di ọmọ Ọlọ́run yìí, a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, a kọ́ sílẹ̀. A sì gba Jésù ní olùgbàlà wa. Nítorí ó sọ wípé àwọn tí ó gba Jésù, èyí wà ní Jòhánù orí 1:12, wípé

ṣùgbọ́n iye àwọn tí ó gba Jésù, àwọn ni ó fi agbára fún. Agbára yìí ni ìwé ẹ̀rí tí a ní wípé a ní ìgbàlà. Àwọn ni ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Àní àwọn tí ó gba orúkọ rẹ̀ gbọ́, àwọn tí a bí, ìṣe nípa ti ẹ̀jẹ̀ tàbí nípa ti ìfẹ́ ara, tàbí bẹ́ẹ̀ ni kìí ṣe nípa ìfẹ́ ti ènìyàn bí kò ṣe nípa ìfẹ́ ti Ọlọ́run. Nígbà tí a bá gba Jésù sínú ọkàn wa, lẹ́yìn tí a ti jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí a rántí, tí a sì ní kí Ọlọ́run kí ó fi ẹ̀jẹ̀ Jésù kí ó fi wẹ̀wánù láti sọ wá di ọmọ rẹ̀, ìyípadà tuntun á dé bá ìgbésí ayé wa. Ayé wa yí padà, ọ̀rọ̀ ẹnu wa yí padà, ìwọṣọ wa yí padà, ìrìn ẹsẹ̀ wa á yí padà. Bó ti jẹ́ inú ilé àwọn ọlọ́tí là ń sùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ò tún yabẹ̀ mọ́. Bó jẹ́ iṣẹ́ tẹ́tẹ́ níṣẹ́ wa, a ò tún ta tẹ́tẹ́ mọ́. Bó sì jẹ́ wípé ojoojúmọ́ la lọ máa ń wo sinimá, eré àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn kò níbì kan lọ. Lẹ́yìn tí a bá ní ìgbàlà, a ò tún tẹbẹ̀ mọ́. Ó di kí a máa ka Bíbélì. Bí a ò lè ka Yorùbá tí a ò lè ka Bíbélì, ó di kí a máa wá àwọn ọmọdé tí wọ́n lè ka Bíbélì kán máa kà á sí wa létí. Ó di kí a máa sọ pé jọ̀ ọ́, orí ibi tán pè bá mi kọ́ sílẹ̀. Ó di kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó di adùn lé ẹnu rẹ. Ó di kí o gbé Bíbélì rẹ, kí o máa lọ bá àwọn ẹlòmíràn wípé ẹ gbọ́ t'Ọlọ́run, ẹ kọ ọ̀nà ẹ̀ṣẹ̀ sílẹ̀, ẹ wá Jésù, ẹ sì ní ìgbàlà. Ó di pé kí o máa sọ ẹ̀rí rẹ fún àwọn alẹ́dúgbò, fún àwọn oníbi iṣẹ́ tí wọ́n máa sọ pé nígbà wo ni lágbájá di oníwàásù? Ìwọ kọ́ ló ń ṣe? Ẹ̀mí Ọlọ́run tó wà nínú ọkàn ẹ ni kì í gbé jẹ́. Bí o bá ti di ẹni ìgbàlà, ni ẹ̀mí Ọlọ́run yẹn ni a máa sọ fún ẹ pé sọ̀rọ̀ Ọlọ́run fún lágbájá, parí ìjà pẹ̀lú lágbájá, ohun tó ti jí lọ́wọ́ lágbájá dá padà. Agbára sì wà láti lè ṣe irú gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí pé o ti di ẹni ìgbàlà. Ìwà ẹni bẹ́ẹ̀ ni a ṣe àpèjúwe ní orin Dáfídì láti ẹsẹ̀ ìkejì, ẹni tí ó rìn déédéé. Ó di kí irú ènìyàn bẹ́ẹ̀ kí ó máa rìn déédéé. Ó di kí ó máa ṣiṣẹ́ òdodo. Ó di wípé kí ó máa sọ òtítọ́ inú rẹ̀. Ó di pé kó má lè purọ́ mọ́. Bó jẹ́ ọmọdé ni, bí àwọn àlejò tí wọ́n ń wá bàbá bọ̀, tàbí àwọn olówó ìrẹsì ni wọ́n ń wá màmá bọ̀, tán sọ pé màmá ń kọ́. Màmá sọ pé mi ò sí ilé o. Ọmọ tó ti nígbàlà a ní màmá jọ. Èyí tí mo ṣe ní iṣẹ́ ìránṣẹ́ èṣù ó tó, mi ò lè sọ bẹ́ẹ̀ mọ́. Mo ti ní ìgbàlà, màmá wà nílé. Màmá wọn ń bèrè yín o. Ó sọ òtítọ́ inú rẹ̀. Bí obìnrin bá wá, mo fẹ́ràn rẹ ni, mo fẹ́ fẹ́ òtítọ́ inú mi ni pé mo ti níyàwó nílé o. Ká lọ. Olú, àkọ́bí ọmọ mi nìyẹn. Sá padà o, mi ò fẹ́ ìyàwó kejì. Ẹni tó bá ti nígbàlà a máa sọ òtítọ́ inú rẹ̀. Ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀, ẹni lẹ́yìn. Ǹjẹ́ o gbọ́ pé lágbájá ó tún ti ṣe báyìí? Mi ò fẹ́ gbọ́, ò ti Jésù ni mo fẹ́ gbọ́. Ẹni tó nígbàlà kì í sọ̀rọ̀ ẹnikẹ́ni lẹ́yìn. Tí kò ṣe ibi sí ẹni kejì rẹ̀, tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹni kejì rẹ̀. Lé ojú ẹni tí ènìyàn kénìyàn di gígàn, èyí sọ pé kì í tún ní ohunkóhun láti ṣe pẹ̀lú ìdòwòpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́. Àwọn ènìyàn kénìyàn kì í bá wọn ní iṣẹ́ òwò papọ̀. Ṣùgbọ́n a máa bu ọlá fún ẹni tí ó bẹ̀rù Olúwa, ẹni tí ó búra sí ibi ara rẹ̀, kí ná ń pè bẹ́ẹ̀. Ẹni tó kúnlẹ̀ tó sọ wípé Ọlọ́run, pé títí màá fi ojú mi rí Jésù, ọ̀rọ̀ ẹ̀dí bàjẹ́ kò ní tẹnu mi jáde. Títí
ti ma fi oju mi ri Jesu owo eyin mi o je fun enikeni mo titi ma fi oju mi ri Jesu ilo pe pelu iyawo oniyawo tabi obirin miran ti ki se iyawo mi lae mi o je se be mo sugbon leyin ti o ba ti se ipinu be ni o se se ko fe wa ise won so fun e pe ah ni orile ede wa yi o wa ise o mo bon tin se ni mo mo bon tin se mi o se be mo ni o ri se ngba na tabi ko wa se lo sibi kankan so pe ise wa sugbon se o ti ri oga wa mo ti ri won iyen ko la nso a mo ko ri won ni ibe ise sugbon se o ti ri won le bawo omode ni o ni o mo bon se ri agbalagba wa ni o ti baby ma pa mi ku mo ti bura si bi ara mi mi o si ni yi pada awon to fe lo sorun niyan o lo so wi pe eni ti o bura si bi ara re ti ko si yi pada tabi to so pe lae mi o jeje gbese lesi mo tabi pe oloku siku oku ti ku lati odun mewa seyin baba n joro lorun apade awa laye o ba ti ni naira meji to tun le wa nje wa pe won jo o fe se ran ti baba to ku njo si won tun mu aso won tun ma pa malu baba sunkun eyin rerin sugbon pe eni to ti do ni igbagbo pe o ti o bon se loju ile wa ti lekun e wa ma ka bibeli won kan lekun ah ah nje wo yo gba were mesin be ni oni paul paul ori e baje eko akoju ba lori je bon se nso fun to ajogun gbala niyan won so fun jesu won duro ni ta won ni kan ba wa mu ase o de ti dita seju mo se nso fun awon to nlo sorun niyan sugbon iwo to ti bura si ibi ara re wipe rara o mi o tun je ba won lowo ni iru nkan ninu iru nkan be ko si yi pada eni ti ko fi owo re gba ele awon alajo jo mo fe ra machine iranso ka ma da oko fun eni naira marun wa lo fi naira kan da ajo o le wa fi naira merin ra ounje ti o ye ki naira marun ki o ra gba ton a ko ajo ton ma ti ko ajo to ti gba 100 naira to ti ra nkan to fe ra o ya wa sile e wa lo sibi kan ni ketu ti o se ni to mo address ibe lagbaja to ko ajo nko o ti kuro nlu lagbaja yi de ni itele shoshi o gbadura ju kini lo iwa o le ko si kuro lowo e oni gbagbo ki ba won dajo bank wa ton ma nfowo pamo si ogbon aye ni irin aye ati ona aye si ni awon ajo won yi oni eni ti ko fi owo re gba ele ehen ise temi se ni pe ki ma ya won lowo a ko gbowo jo agba 100 lowo lagbaja 100 lowo lagbaja igba lowo lagbaja a kun ojo bo ba ti fe ya igba ponun ani ilo lo ma san lori e leyin osu kan aya e pelu owo ele ise to nse lojo aye eniyan oni gbagbo ko yen ole ko le sise ko le dako ko le ranso o lo ma ma ko account kaakiri ise ko yen a ki ba onigbagbo niru ipo be oni ko si gba owo ebe si alaise eni ti o ba se nkan won yi ki o yese lae lae mo gbagbo wi pe o wa si yin loni tori pe o fe wo ijoba orun
Olorun o wa loni lati da wa lejo ojo odajo wa ni waju eni je ojo anu eni je ojo ebe eni je ojo adura eni je ojo ta le kegbe kata le kegbe pe Jesu wi pe saanu fun mi mi elese gba mi mo se rira mi ni tele tele mo tin sogo wi pe gbangba la ma jo dejoba orun sugbon mo dupe pe Jesu o ba mi ni ipo aimo kan sugbon loni gbogbo ese to wa lowo mi patapata mo fe jewo mo fe kole ma tanra eje o bo ba mebi e to gbadura to jewo ese to ko sile olorun wa dariji o sugbon to ba lo sori ekun e to ngbadura pe eh olorun awon oso ni o je kitemi da iwo nikan lo wa nigboro tawon oso nle tawon aje nle iwo nikan na ri ni bi o ba sese lowo e se won ri e eh olorun eh baba mi ni o da baba e o da looto iwo da awon eyan na je kin gbadun iwo papa fe gbadun eni to ndese so fe gbadun bo ba ni se awawi bo ba ni so pe o lo jare igba tolorun so pe o je bi tolorun ba da elebi ta ni e lati se awawi to ba so fo lohun pe olorun mo je bi mo gbe sugbon iwo le gba mi agba o adari ese re ji o gbogbo egun to wa lori ile e lori ise e lori omo aka kuro patapata a fi eje Jesu Kristi we o tori pe Johanu so fun wa pe wo odo agutan olorun eni to ku ose araye lo o le ko ti e lo loni eje ki a gbadura bi o ba fi tokan tokan pelu ikanu ko gbogbo awon kan wonyi sile anu olorun daju lori re nitori enikeni ti o ba ke pe oruko oluwa le agbala bi o ba je ke pe pelu okan otito pelu okan ronupo ada pelu okan irele kepe eni ti o ni owo mimo ati aya funfun eni ti ko gbe okan re soke si asan iwa ibaje to wa ninu aye asan ni faaji to wa ninu aye asan ni eni ti ko gbe okan re soke si awon kan asan won yi

se vuole mo se iwo ki ta eje alaise sile se iro ati eke ti kuro li enu re àbí ó ń pa àwọn ẹlòmíràn láti ní ilẹ̀ láti ní ilé láti ní owó láti ní ìyàwó bí o bá ń fẹ́ àánú lọ́dọ̀ ọlọ́run jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀ ọlọ́run yóò sì tẹ́wọ́ gbà ọ́ ẹ̀jẹ̀ jésù yóò sì wọ ẹ̀ṣẹ̀ rẹ nù pátápátá má ṣe di aláfara kí o má bàa pòfo kí o má bàa pàdánù ìjọba ọrún jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí o rántí pátápátá kí o sì kọ̀ wọ́n sílẹ̀ má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí o kù ní ìpamọ́ má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀ẹ́.

0: jẹ́wọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí ó rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí ó ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí gbogbo àwọn aládùúgbò rẹ bí wọ́n tilẹ̀ ń fà ọ́ tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá ó ní padà bí àwọn ẹlẹ́sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ tí wọ́n sọ pé kò burú jù náà pé rárá pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀ ọlọ́run rí ọ ó mọ ọkàn rẹ ó mọ ọ délédélé ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀ ó mọ àwọn tí ó ń pa ó sì mọ àwọn tí ó ń jà lólè ó mọ àwọn tí ó kórira ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé nítorí ìgbéraga ọkàn rẹ ò ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ kí o ní kí ọlọ́run kí o ṣàánú fún ọ kí o dáríjì ọ kí o wọ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì àbí ó jẹ́ kí ọlọ́run kí o tì ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́ képe yóò ṣàánú fún ọ yóò dáríjì ọ yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò lẹ́yìn ìgbà tí o bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba ọlọ́run gbọ́ púpẹ̀ láàánú ni olóore ọ̀fẹ́ sí ni pẹ̀lú wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ ipé o ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́ nípa ìgbàgbọ́ ni a fi rí ọlọ́run nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ gba ọlọ́run gbọ́ kò yẹ ṣèké ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́ àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo gba ọlọ́run gbọ́ gba ọlọ́run gbọ́ gba ọlọ́run gbọ́ rọ̀ mọ́ ìlérí rẹ̀ sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀ mo gbàgbọ́ nínú ìlérí rẹ kò ti dáríjì mí mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ torí ọlọ́run tí kìí ṣe kènìyàn gbàgbọ́ rọ̀ mọ́ ìlérí rẹ̀ ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronú pọ̀àdà jínlẹ̀ jínlẹ̀ ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo sọ wípé ọkàn lè fi gbàgbọ́ ẹnu lè fi jẹ́wọ́ sí ìgbàlà bí o bá ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti dì ọmọ títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bojú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tó láti dì ọ mú títí dé òpin, tí ò fi ní ṣìnà. Bí o bá gbàgbọ́, ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ni ẹ̀mí Ọlọ́run ni ó máa ń bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò, o ti fún wa ní ọ̀rọ̀ rẹ. O sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí, yóò sì so. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí kì í ṣe ọkàn ìdíbàjẹ́, kì í ṣe ọkàn tí ó ń dàgúlá, kì í ṣe ọkàn tí ó ń ṣe ẹ̀fẹ̀, kì í sì ṣe ọkàn tí kò gbàgbọ́, ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan-an ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà, dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà, tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́, tí wọ́n sì kọ́ sílẹ̀, a bẹ̀ ọ́ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́, tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, tí wọ́n sì ti pínyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀ àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé, àbẹ̀ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ ni fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú sínú lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí wọ́n ti jinlẹ̀, bí wọ́n ti dídò tó, wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù bí o bá kan ọkàn kan níbikíbi, wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lẹ ó parun. Ǹjẹ́ à ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí àwọn angẹ́lì tí wọ́n ń tẹríba fún, iwo ti o sekeri iwo to je pe bi o ba pa ko sa ni to le so di aye iwo ti agbara re ko lopin abe wi pe agbara re bi pa awon ese ti o wa ni igbese aye awon ti o ti ronu po ada ti awon ese won iki o le gberi mo ni oruko Jesu se ise agbara re ni okan won je ke ese ki o di rira fun won je ki iwa mimo ki o joba ninu okan won abe wi pe gege bi won ti gbagbo pe won ti je oko si ti dariji je ki ori fun enikokan ati olukuluku ti o ni iru igbagbo be bi igbagbo won lesen kesen nisisi ni oruko Jesu je bi asiti nlo je ki e wa re ki o han lara wa ogo re je ki o han lara wa e wa iwa mimo re je ki o han lara wa ninu oro wa ninu irin wa ninu ise wa ninu gbogbo ibi ti o ma lo je ki awon eniyan ki o mo pe ni tooto eje Jesu ti we wa oro Jesu ti so wa dotun agbara Jesu ti yi wa pada asi nbe o wi pe emi re emi mimo ni je ki o ma jeri ninu okan wa wi pe ati di omo Olorun asi be o wi pe ihirere tooto ni bikibi ti a ba lo je ki o wa yenu wa ni ojojumo je ki a ma kede ihirere ki a si ma so fun awon elomiran ti o n bo leyin wi pe ona igbala wa bi a ba si ti so fun won ki a si n gbadura pelu won ki a n to won sona a n be wi pe emi kan naa ti o sise ninu okan wa agbara eje kan naa ti o se yipada nigbesi aye wa oro kan naa ti o mu iyipada rere de ba wa je ki o sise ni okan won pelu adupe epo ti gbo njẹ ibukun ti a ti n padanu rẹ lati ẹyin wa nitori aimọkan wa nitori aigbọ ti rẹ nitori aiju ẹsẹ silẹ tẹlẹtẹlẹ gbogbo awọn ibukun bi ilera bi iwosan anu rẹ ti o ti jina si wa tẹlẹtẹlẹ nisisiyi bata ti ba Jesu dọrẹ ti a ti kọ ẹsẹ silẹ ti a ti di ọmọ ero ijọba ọrun a n bẹ wi pe gbogbo ibukun ti o ti fa sẹyin kuro lọdọ wa tẹlẹtẹlẹ je ki won ki o jẹ ti wa ni orukọ Jesu gbogbo alakala orukorun iṣẹ aṣekara lairi ere ni diẹ owo ti a n gba si ajade apo ọna to n le wa ilẹ to na wa abẹ wi pe gbogbo ẹ patapata le won kuro lẹyin wa ni oruko Jesu lati sin lo je ki alaafia re ki o wa ni okan wa je ki ilera re ki o wa ni ago ara wa ati iwa mimo ati alaafia je ki o ma ba wa gbe adupe lowo re wi pe o ti gbo ti wa nitori agbadura ni oruko Jesu Kristi Oluwa wa
1: Sefanaya ori ikeji eko ara yin jopo ani ekojopo orilede ti ko naani ki a to pa ase na ki ojo na to koja bi iyanbo ki gbigbona ibinu oluwa to de ba yin ki ojo ibinu oluwa ki o to de ba yin e wa oluwa gbogbo eyin olokan tutu aye ti n se idajo re e wa ododo e wa iwa pele oya a o pa yin mo li ojo ibinu oluwa nitori pe a o ko gasa sile ashkeloni yo si dahoro won o le ashdodu jade ni osan gangan a o si fa ekronu tu kuro egbe ni fun awon eni ti n gbe agbegbe okun orileede awon ara kereti oro oluwa dojuko yin iwo kenani ile awon ara filistia emi o tile pa orun ti enikan ki yio gbe ibe mo agbegbe okun yio si je ibujoko ati ago fun awon oluso aguntan ati agbo fun agbo eran agbegbe naa yio si wa fun iyoku ile juda won o je li ori won ni ile ashkeloni won ni won o dugule bi asaale nitori oluwa olorun won yio be won wo yóò sì yí ìgbèkùn wọn padà kúrò èmi ti gbọ́ ẹ̀gàn moabu àti ẹlẹ́yà àwọn ọmọ amoni nípa èyí tí wọ́n ti kẹ́gàn àwọn ènìyàn mi tí wọ́n sì ti gbé ara wọn ga sí agbègbè wọn nítorí náà bí èmi ti wà ní Olúwa àwọn ọmọ ogun wí, Ọlọ́run Ísírẹ́lì, dájúdájú, Moabu yóò dàbí Sodomu àti àwọn ọmọ Amoni bí Gomora, bí títàn wèrèpè, àti bí ihò iyọ̀, àti ìdahoro títí láé. Ìyókù àwọn ènìyàn mi ó kó wọn, ìyókù àwọn orílẹ̀-èdè mi yóò sì jogún wọn. Èyí ni wọ́n ò ní nítorí ìgbéraga wọn, nítorí pé wọ́n ti kẹ́gàn, wọ́n sì ti gbé ara wọn ga sí ènìyàn Olúwa àwọn ọmọ ogun. Olúwa yóò jẹ́ ìbẹ̀rù fún wọn, nítorí òun ó mú kí gbogbo òrìṣà ilẹ̀ ayé kí ó rù. Ènìyàn yóò sì máa sìn olúkúlùkù láti ipò rẹ̀ wá, àní gbogbo erékùṣù àwọn kèfèrí, ẹ̀yìn ara Ethiopia pẹ̀lú, a ó fi ìdàmí pa yín, òun ó sì na ọwọ́ rẹ̀ sí ìhà àríwá, yóò sì pa Assyria run, yóò sì sọ ní Nínive di ahoro àti di gbígbẹ bí aginjù. Agbo ẹran yóò sì dùbúlẹ̀ lé àárín rẹ̀, gbogbo ẹranko àwọn orílẹ̀-èdè àti ẹyẹ òfu àti òrẹ̀ yóò máa gbé àtẹrígbà rẹ̀. Ohùn wọn yóò kọrin ní ojú fèrèsé, ìdahoro yóò wà nínú ìloro, nítorí tí òun ó ṣí iṣẹ́ kédárì sílẹ̀. Èyí ni ìlú aláyọ̀ náà tí ó ti jókòó láì náání, tí ó wí ní ọkàn rẹ̀ pé èmi ni, kò sì sí ẹnìkan tí ń bẹ lẹ́yìn mi. Òun a ti ṣe di ahoro báyìí, ibùgbé fún ẹranko láti dùbúlẹ̀ sí. Olúkúlùkù ẹni tí ó bá kọjá lọ́dọ̀ rẹ̀ yóò pòṣé, yóò sì mi ọwọ́ rẹ̀.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Olorun baba wa, adupe lowo yin wi pe e fa wa sumo odo ara yin lati mo yin nipasẹ Jesu Christ. Nje an bebe bi ati wa loni wi pe gbogbo ohun to sijibo wa ti ko je ki a mo eyin Olorun wa gege bi eleda wa ati olugbala wa e ka awon iboju wonyi kuro ni oruko Jesu. E je ki a ri Jesu, ki a si ri yin. E je ki a le tele ona iye yi titi de opin. E fun wa ni ore ofe ti o je ranwo fun wa lati le je ti yin titi ni oruko Jesu Kristi Olowa wa. Ninu Timothy keji ori keta lati ese ikini, ṣugbọn eyi ni ki o mo pe ni ikehin ojo igba ewo yo de, nitori awon eniyan yo je olufe ara won, olufe owo, afunu, agberaga, asoro boboro, asa egboran si obi, alai lope, alai mo, alai nife, alai le darijini, abanije, alai le kwa ara won ni ijanu, ohun roro, alai nife ohun rere, onikupani, alagidi, olokan giga, olufe faaji ju olufe Olorun lo. Awon ti won ni afarawe iwa bi Olorun, ṣugbọn ti won se agbara re, yera kuro lodo awon wonyi pelu, nitori ninu iru eyi li awon ti nra ko wo inu ile, ti won si n di awon obirin alai logbon, ti a di eseru ni igbesin, ti a si n fi oniruuru ife kofe fakiri, won fi igba gbogbo keko, won ko si le de oju imo otito. Bi o ba wo awon ese Olorun ti a ka wonyi, ti o si wo ohun ti a n soro re loni, o ri daju wipe o so nipa igbesi aye ti opolopo awon aladugbo wa, awon ara ati ore ti won wa loni. Mo n soro loni nipa iwa ailofin ti igba isinsiyi, iwa alailofin ti igba isinsiyi. Bi o ba wo awon ese Olorun ti a ti ka, yo yi odaju wipe ewu popo nipa ti emi ni o yi awa onigbagbo ka ninu aye ese ti a wa yi. Okan ninu awon aimi ewu ti o yi wa ka ni iwa alailofin, iwa aiwa bi Olorun ti o wa lowo gbogbo eniyan ti o n gbe layika wa. Gege bi ijo Olorun,
3: ati gege bi onigbagbo tooto ewu popo ni odoju ko wa ati isubu tabi ikose ko jina si awa ti a wa ninu aye nitori awon apere ti a nri lojojumo ani lati ma sora nitori iba se omode tabi agba omo ilewe tabi abeleko tabi eni ti o mo oko mo ka tabi eni ti ko mo kankan ohun ti a ri ni wepe iwa ailofin iwa jagidijagan iwa ife ara eni tabi oju kokoro ohun lo kun aye lode oni nitori eyi ni paulo ti a topasere lati emi olorun ni o se nkowe si timothy ti o nso fun wi pe ni igba ekehin ojo eyi je igba ti a wa yi wi pe yo je igba ewu lopo lopo o so wi pe idi re ti yo fi je igba ewu ni wi pe opolopo ni o je olufe ara won olufe owo tabi agberaga tabi awon ti ko le ko ara won ni ijanu awon alaimo awon elese awon ti o je wipe won ma gbe igbe aye ti ko bikita fun ofin olorun bi abasiru iru awon eniyan be be ni idajo olorun papa yo ma wa sori won ki se ni aye yi nikan bi ko se ni aye yi ati ni aye ti nbo ki eko yi ati oro yi ki o le yi o dara dara a o so eko na ni ipele meta ikini aibikita fun ofin olorun ekeji ibinu tabi idajo olorun lori elese iketa ona abayo ikini aibikita fun ofin olorun bi abawo awon onidajo ori iketa dilogun lati ese kini okunrin kan si wa ni ile oke Ephraimu oruko eni ti je Mika wose karun okunrin na Mika si ni ile orisa kan o si se Ephodu ati Terafimu o si ya okan ninu awon omo re okunrin soto eni ti o si wa di alufa re ese kefa so fun awe pe le ojo won ni oba kan ko si ni Israeli olukuluko eniyan si nse eyi ti o to li oju ara re eyi ni a npe ni iwa ailofin tabi iwa aibikita fun ofin olorun mo ka ese ikini fun ki o le yo wi pe eni ti a so re yi o je okan ninu awon omo Israeli awon ti a ti fun ni ofin olorun ma jemo olorun ilana olorun ati ase olorun ti o ye ki won ki o tele ni ati akoko Mose ni ati fun oni ilana ti o pe ilana ti won le tele ti o je wi pe igbesi aye won a wo olorun a si wo ni lori sugbon gege bi eni ti o ti peyinda gege bi eni ti o ti fi ara re sofa si owo awon ti o wa ninu aye ti o si n tele apere buburu ti o wa le aye ohun ti a so fun ani wipe eniyan yi o ko ile orisa nje o le ronu bi omo Israeli ti a ti gba kuro ninu oko eru omo Israeli ti a ti ra pada omo Israeli ti a ti fa wa si iwaju olowa omo Israeli ti olorun ti se laala tabi wahala pupo lori won lati fun li ofin àwọn ọmọ Israẹli ti a ti gbé àwọn olórí àlùfáà àti àwọn ọmọ Lẹ́fì dìde nípasẹ̀ wọn àwọn ọmọ Israẹli ti a ti kọ́ nípa ti ìsìn ti àgọ́ ti a ti sọ fún irú ohun tí ó yẹ láti ṣe ohun tí ó yẹ láti jẹ ìgbésí ayé tí ó yẹ láti gbé àti pé bí ó ṣe yẹ kí a kọ òrìṣà sílẹ̀ bí o bá wo òfin mẹ́wàá tí a gbélé wọn lọ́wọ́ ìkíní ń sọ wípé wọn kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú ọlọ́run ayérayé ọlọ́run ẹlẹ́dàáwa ìkejì ń sọ fún wa wípé wọn kò gbọdọ̀ forí balẹ̀ fún ohunkóhun yálà lé ọ̀run tàbí lé ayé tàbí ní inú omi tàbí ní ìsàlẹ̀ ilẹ̀ Iketa beno lo nso ni pa ti Olorun wipe won ko gbodo pe oruko Oluwa lasan. Ikerin lo nso fun wipe won lati ya ojo Oluwa simimo lati ranti re lati si ati lati tele ona re gege bi ati la sile fun won sugbon o se ni laanu wipe ni akoko yi won foworo ofin Olorun seyin won foworo ilana ati ase Olorun seyin. A ri okunrin yi okan ninu omo Israeli ninu eya ti Ephraim ti o ko ile orisha ti o si wo aso ti o le fesin orisha yi ti o tun pe omo re oun nikan ko si orisha yi sugbon o tun pe omo re lati je alufa fun rirubo si orisha awa tun wa so fun ni ese kefa e pe ni ojo won ni oba kan ko si ni Israeli nitori be olukuluku eniyan se eyi ti o to li oju ara re bi o ba wo aye nisisin yi omo ko gbo ti baba aya ko gbo ti oko eni ti o wa ni ile ise ko gbo ti oga ti o nko nise awon ti o da bi ipere ti o sese n goke wa won ko gbo ti awa ti won ba laye awon eni ti o ji alaigbon won ko gbo ti awon ologbon nitoto ofin olorun wa nitoto eko irire wa nitoto ilana ti ati la sile fun wa ninu ijo gege bi oro olorun o wa ti o je wipe a ko fi di wale ti ojojumo ni an so fun wa ninu ijo wa nihin sugbon o se ni laanu wipe sibe sibe bi ati le ni awon ti o le to wa sona sibe sibe bi atile ni awon alufa sibe sibe bi atile ni awon ti o le koni sibe sibe bi atile ni ihinrere ti o peye ti o pe oju owo sibe sibe awon opolopo ni won gbe igbesi aye aibikita fun ofin olorun bi a ba wo awon oba keji ori keta dini ogun awon oba keji ori keta dilogun ti a se wo lati ese ikerin le logbon titi di oni yi won se bi ise won atijo titi di oni yi won se bi o bi ise won atijo nitoto eyi so nipa awon mo Israeli o so nipa awon ti won ni olorun sugbon won huwa bi eni ti ko ni olorun won ni ofin won huwa gege bi eni ti ko ni ofin won ni itoni won ni ilana won huwa gege bi eni ti ko si ilana tabi itoni fun o nso wepe titi di oni yi won se bi ise won atijo mo ro wepe a le so yi kan na fun opolopo to je wepe ojojo isimi won ma lo si lesin a ma nka iwe bibeli oro olorun fun o se se ki awon alufa awon ki o ma ba won soro wepe jesu ti ko fun wa lati ku ese wa lo wipe o ye ki a ko ese sile ki a gbe igbesi aye ododo wipe bi enikeni ba ninu Kristi Jesu o di eda titun ohun atijo ti koja lo si kiyesi won di titun o sese ki a ri awon wonyi ki a si le so nipa awon wipe titi di oni bi o tile je pe won lo si ile isin titi di oni bi o tile je wipe alufa n se wahala lori won titi di oni bi o tile je wipe ni idapo oju ile a ma nko won ni oro olorun titi di oni bi o tile je pe won ka ara won si omo ijo titi di oni bi o tile je pe awon paapa je agbatero ihinrere to ma so wipe awon je ti olorun sibe sibe titi di oni yi won se bi ise won atijo iro kuro lenu won agbero kuro lowo won iwoso aye ije won aye iloko laya ti aye ko kuro lowo won irede orunko ki a ma je ebo kaakiri tabi ki a ro wipe enikan se sise niyi sise lohun a lati ri mi nibe o ni titi di oni yi won se gege bi ise won o se ni lanu wipe iru awon eniyan be bi o tile je pe won a fi osan wa si ile isin won a fi oru lo si ile elebo logun o gbo nipa won to je pe osan won a gbe bibeli sugbon loru won tun be si ni kunle fun orisa eyi ni a n so pe titi di oni yi won se gege bi ise won atijo iwa atijo irin atijo awon ore abanideṣe atijo owo eyin ti won ma nso ni aye atijo won se se be titi di oni yi o wa nso wo pe won ko bere oluwa be ni won ko se bi idasile won tabi ilana won tabi ofin ati ase ti oluwa pa fun awon omo jacobo ti o so ni israeli wese ogoji won ko gbo sugbon won se bi ise won atijo bi mo tin ka eyi o sese ki emi olorun ki o ma toka si igbese aye re ati iwa re ti o dabi eni wo pe iwa ti ogbologbo ti atijo iwa ti ogbologbo okunrin ni ohun lo se wa lowo re we pe ami yi pada ami igbala ami wi pe o ti ba jesu pade ami wi pe o je ti olorun ami wi pe o wa ninu ijo ti bibeli ti o gba gbogbo bibeli gege bi oro olorun a o ri iru ami be lara re oni be ni awon orilede won yi beru olowa o dabi eni pe won beru olowa won ma ngbadura o dabi eni pe won ma keko olowa won ti le ni bibeli sugbon o nso fun wa won si sin awon ere finfin won pelu awon omo won ati awon omo omo won bi awon baba won ti se be le awon na se titi di oni yi se amo we pe awon baba wa opolopo ni o dabi eni we pe won ma lo si lesin ni toto sugbon iwa iborisha okuro lowo won awon ti won gbe opa alufa ni won gbe eko egun laarin ose awon ti o dabi eni pe ni akoko kerisimesi ati ni akoko ajinde awon ni won ma nkorin won ti le ma ngba awe papa ni asiko lenti sugbon ogun iborisha egun emu ati opolopo awon nkan wonyi ko kuro lowo won o si so we pe ohun to se wa laanu ni pe awon omo won pelu ti won le ko ti won le ka ti won mo oro olorun ofin olorun awon paapa n gbe igbese aye ailofin aitele olorun timo timo ati patapata eje ki a wo korinti kini ori karun anka lati ese kini korinti kini ori karun lati ese kini aroyin re kale pe agbere wa laarin yin ati iru agbere ti a ko ti le gburo re laarin awon keferi pe enikan ninu yin fe aya baba re ohun ti a le so nihiyi ni wo pe iwa ti o wa laarin ilu bi a ko ba sora o le wo inu ijo korinti je ilu ti o buru jai ilu ti o ta ara won si iwa iri ifekofe agbere panṣaga ati ifi okunrin ati obirin bara eni je sugbon nigba ti ihinre jesu kristi wa si arin ilu yi ni awon kookan ni won be sin ronupo ada ni won be sin ni tumba ti won kunle ni waju olorun wi pe o se won laanu wi pe won ti je elese ti o buru jai wi pe bi olorun ba le dariji won awon fi ara won sowo olorun patapata olorun si dariji won eyi ni a fi pe won ni awon ara ti a fi pe won ni ijo kristi ti a fi pe won ni iyawo odo agutan ti olorun be si ni koju si won se lore idariji ti de igbala ti de idande ati irapada ti je ti won a si ti n ko won ni eko oro olorun a fun won ni oluko eko oro olorun ti o gaju ni igbesi aye igba naa eyi ni paul apostoli lo n ko won lese lese ti o si fi awon ise iyanu nipa ti awon ebun emi ti o fi da won lola sugbon ohun to se wa laanu ni we pe iwa atijo tun wole tan won lo ni igba ti paul ti ko laarin won o wa n gbo iroyin ki se iroyin ti o dun moni ninu sugbon iroyin ti o bani ninu je o wa so wi pe a iroyin re kale o je ohun ti a ko le fi pamo o so wipe agbere wa laarin yin nje bi a ba je olooto si olorun awa ti a so wi pe ati die ni igbala awa ti a so wi pe ati dariji wa awa ti a so wi pe ati fi eje Jesu Christi ti o se yebiye we okan wa mo awa ti a so wi pe ati koruko wa si iye iwe iye lorun awa ti a so wi pe an reti bibo Christi lekeji nje agbere ko ti wo inu die die ninu wa asa nroyin re kale we pe agbere wa laarin yin iha se we pe awon eniyan won yi ko mo we pe o lodi o si je ese o je on ti yo fa ibinu idajo olorun si ori won lati wo agbere bi o ba je oluka bibeli daadara o ri we pe lati genesis ni a tin kilo ni awon alore awon woli ni won tin ke gbajari ti won so fun awon eniyan won yi o pe agbere je ohun eri ohun to doti ni waju olorun o si je ese ti o ma nfa ibinu olorun wa sori eni bi o ba ka exodus o ri nibe bi o ba ka leviticus tabi numeri tabi deuteronomy o wa nibe gbangba wi pe agbere tabi panshaga o je iwa eri iwa ese si olorun olorun si so pe bi enikeni ba se iru nkan be idajo yo wa sori re bi o ba ka awon iwe samuel tabi awon oba tabi awon onidajo tabi bi o ba ka awon iwe owe tabi oniwasu tabi o ka isaiah tabi o ka jeremiah tabi o wa sinu majemo titun lati matthew de marco de luke de johannu de se awon aposteli de rome ati de corinth ati titi de iwe ibihan ni olorun ti n ke wa nilo to n te mo wa leti pe iwa agbere ati panshaga o je iwa ti o buru julo ati o si je ese ti o ma nfa gbigbona ibinu olorun wa sori eni sugbon bi o ti le je pe a so fun won a wa so fun won a ko fidi won leti a si fun won ni oniwasu ti o gaju laarin won ni akoko na sibe sibe a rohin re kale we pe agbere wa laarin yin ati iru agbere ti a ko ti le gburo laarin awon keferi pe enikan ninu yin fe aya baba re kini won se nipa re nje won sokun nje won ronu pe wada nje won be olorun nje won bebe fun iwena mo ati ase pe nje won bebe we pe ki adariji won wo se ikeji eyin si nfe soke eyin kokoko kanu ki a le mu eni ti o hu iwa yi kuro laarin yin ohun ti a n so ni we pe awon eniyan won yi won gba iwa ti o wa ninu aye aibikita fun ofin olorun iwa ailolorun iwa eni ti ko ni imole eyin rere won gba iru iwa bee lati wa si aarin won bi a ba se bee ti a ni iwa aibikita fun ofin olorun kini idajo ti o wa lori iru iwa bee e je ki a wo orin dafidi ori keje lati ese kokanla olorun ni onidajo ododo olorun si binu si elese si eniyan buburu lojojumo ojemo bi o ba je eni ti o tun towo bo ese ibinu olorun tele o gege bi ojiji re ti ma n tele o nibi kibi ti o ba wa ba lo we ni ninu ile ni nibi ise ni loko nile lona nibi kibi ìbínú ọlọ́run tẹ̀lé àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀ ó sọ wípé ọlọ́run sì ń bínú bí a bá sọ pé ọlọ́run bínú jẹ́ kí ó yí ọ ìgbà tí ọlọ́run bínú ni ó lé ádámù àti ífà jáde ìbínú ọlọ́run nìyẹn.

dáradára. Nígbà tí wọ́n lọ sí ẹ̀ṣẹ̀ àgbèrè àti panṣágà ni ọ̀kẹ́ àìmọye nínú wọn ni apá wọn rẹ lójú kan náà ni ọjọ́ kan. Bí a bá sọ wípé Ọlọ́run ń bínú, èyí ni wípé gbogbo ọmọ Ísírẹ́lì lákòókò kan nítorí ìbínú àti ìdájọ́ Ọlọ́run ó lé wọn lọ sí Bábílónì tí wọ́n jìyà fún 70 ọdún. Bí a bá sọ wípé Ọlọ́run ń bínú, rántí Sàfírà àti rántí Ananiah. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, kí o rántí ìdájọ́ tí Ọlọ́run mú wá sí orí Ahabu àti Jezebeli àti gbogbo àwọn ìdílé rẹ̀. Èyí ni à ń pè ní ìbínú Ọlọ́run. Bí o bá jẹ́ apẹ̀yìndà, ẹlẹ́ṣẹ̀, ẹni tí ó ń rí òfin Ọlọ́run kọjá, ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ bí ẹni wípé kò sí Ọlọ́run, bẹ́ni wípé kò sí ìlànà, bí ẹni wípé kò sí òfin, bẹ́ni wípé a kò tíì kọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ń gbé bí àwọn kèfèrí aláìlófin, àwọn tí wọn kò ní ìmọ́lẹ̀ ìhìnrere. Bí o bá jẹ́ ẹni tí ó ń gbé ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀, o ń sọ fún ọ wípé ìbínú Ọlọ́run wà lórí rẹ nígbà gbogbo lójoojúmọ́. Abájọ ti irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ní ìfọkànbalẹ̀. Abájọ bí ó tilẹ̀ wọ̀n kí wọn kí ó jẹun tó, wọn a máa gbẹni lójoojúmọ́. Kò sí ohun tí wọ́n lè ní tí ó lè tẹ́ wọn lọ́rùn, kò sí sí ohun tí wọ́n lè ní tí ó lè jẹ́ ìrànwọ́ fún wọn, nítorí wípé ìbínú Ọlọ́run wà lórí ẹlẹ́ṣẹ̀ lójoojúmọ́. Pé ìgbésí ayé rẹ, ṣé àgbèrè wà ńbẹ̀? Ṣé panṣágà wà ńbẹ̀? Ojú kòkòrò ńkọ́, ìwà ayé ńkọ́, ìsọ̀rọ̀ ti ayé, ìjẹun ti ayé, ìbánidọ́rẹ̀ẹ́ ti ayé. Bí ó bá wà ní ìgbésí ayé rẹ, jẹ́ kí ó dá ọ lójú wípé ìbínú Ọlọ́run, ìdájọ́ Ọlọ́run wà lórí àwọn tí wọ́n rin irú ìrìn bẹ́ẹ̀. Wo òwe orí 11 ẹsẹ̀ 21. Bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú kì yóò lọ láì jìyà. Ohun tí a ń sọ ni wípé ẹnikẹ́ni tí ó wò kí o fi ti ara rẹ lẹ́yìn, ṣé o mọ ìwà òmògọ̀, ìwà ìlọ́gbọ́n tí àwọn ẹlòmíràn máa ń hù? Ó ṣeé ṣe nínú ìjọ kan, bóyá ìjọ mìíràn ni ó wà, tí àlùfáà tó wà nínú ìjọ tí ó lè máa pè ọ́ láti ṣe àgbèrè tàbí panṣágà, tí ó máa sọ fún ọ wípé kò sí nǹkan tí a lè ṣe tí Ọlọ́run lè dá ọ lẹ́jọ́, nítorí pé àlùfáà lé òun, ẹnikẹ́ni tí ìbá máa tì ọ́ lẹ́yìn láti kọ̀yìn sí àwọn ìlànà, àwọn àṣẹ, àwọn òfin Ọlọ́run. Ẹnikẹ́ni tí ìbàjẹ́, ìbàjẹ́ wòlíì létí òkun, ìbàjẹ́ áńgẹ́lì pàápàá láti ọ̀run wá, tí ó ń kí ọ lẹ́yìn wípé jẹ́ kí a ṣe ohun tí a bá fẹ́ ṣe, kò sí ohunkóhun tí ó lè dá láti ẹ̀yìn rẹ̀, jẹ́ kí ó yí ọ wípé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú, ẹlẹ́ṣẹ̀, apẹ̀yìndà, àwọn tí ó ń dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀, tí wọ́n rò wípé kò sẹ́ni tí ó mọ̀, a ń sọ fún wa wípé wọn kì yóò lọ láì jìyà. Bí o bá wo àwọn ìwé oníwàásù, ìwé oníwàásù orí 8 ẹsẹ̀ 11, nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú, nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàápàá láti ṣe láti hùwà ibi. Bí a bá wo àwọn ẹlòmíràn tí wọ́n dẹ́ṣẹ̀, wọ́n rò wípé Ọlọ́run kò rí wọn. Ṣé orun ti Dáfídì? Ó rí Báṣébà tí ó ń wẹ̀ ní ibi tí a ti lè rí i, ni ó ń bèrè wípé kí ni orúkọ obìnrin yìí? Wọ́n sọ fún un, ó ránṣẹ́ sí. Nígbà tí ó ránṣẹ́ sí Báṣébà, ó dàbí ẹni wípé bóyá Ọlọ́run ń sùn, bóyá Ọlọ́run ò rí i, nítorí pé àrá kò sán lẹ́sẹ̀ kan náà. Ṣùgbọ́n ó lóyún, ó bímọ. Orí gbogbo lèṣe-lèṣe tí Dáfídì ṣe, gbogbo ìwàkuwà, ìwà ìbàjẹ́, ìpànìyàn tí Dáfídì ṣe, ṣùgbọ́n Ọlọ́run rí i. Ó rán Nátánì wòlíì láti lọ bá a wípé èyí tí ó ṣe ni, ó ṣe ní ìkọ̀kọ̀, ṣùgbọ́n ìdájọ́ gbígbóná yóò wà ní gbangba. Bí o bá wo ìgbésí ayé Dáfídì láti ìgbà náà lọ, ìdà kò sinmi láti máa lé Dáfídì. Ìwà ìbàjẹ́ kò dẹ́kun ní ẹbí rẹ̀, àti wàhálà nínú ẹbí rẹ̀, nítorí

kini nitori wipe gbogbo awon ese ti ogbeni yise ni o ni akosile ni owaju olowa bakan na ni iwa olorun loni ma se ro wipe nitori wipe idajo ode ba o ni ose ti o koja ni osu ti o koja ki o ro wipe ko si idajo idajo wa nitori ti a ko mu idajo se kankan si ise buburu nitori na aya awon omo eniyan mura papa lati huwa ibi wo ese iketala sugbon ki yo dara fun eniyan buburu eyi ni akosile oro olorun ki yo dara fun eniyan buburu bere lowo Judas Iscariot yo so fun o wepe ki yo dara fun eniyan buburu bere lowo Saul oba akoko ti a fi je ni akoko awon omo Israeli yo so fun wipe ki yo dara fun awon eniyan buburu bere lowo Pharaoh tabi Nebuchadnezzar tabi Herodu ohun kan na ni gbogbo yo so fun wipe ko si bi eniyan buburu ti le se lati fa ojo re gun o daju wipe ibinu gbigbona ati idajo Olorun yo wa sori won oni be ni ki yo fa ojo re gun ti o dabi ojiji nitori ti ko beru ni waju Olorun o le ma so wepe awon ese ti a ka won yi won je ti majemo lai lai ki o ma ro wepe nisisiyi a wa ni akoko ore ofe nitori be a le se ohunkohun ti a ba fe nitori aye ore ofe la wa awon elomiran wa ti won ma n tan ara won je be ti won ma n so wepe ma mo le popo fun mi akoko aye ore ofe la wa nisisiyi ni ro wipe nitori pe won ro pe won wa ni aye ore ofe won le se bi won ba ti fe won le fowo pa ida Olorun loju won le re koja ofin Olorun won le dese bi won ba ti fe je ka wo majemo titun ni Corinthians kini ori kewa Corinthians kini ori kewa lati ese ikefa nkan won yi si je si apere fun awa ki awa ki o ma ba se ife ko fe ohun buburu gege bi awon pelu ti se ife ko fe be ni ki eyin ki o ma si je aborisa bi awon miran ninu won bi ati ko pe awon eniyan na joko lati je ati lati mu won si dide lati sere be ni ki awa ki o ma se agbere gege bi awon miran ninu won ti se ti egba mokanla le egberun eniyan se shubu ni ijokan eyi nkin wa nilo wepe bi a tile wa ni akoko ori ofe bi o tile je wepe Jesu ti ku lori igi agbelebo fun wa o n so fun wa wepe bi a ba lo sinu ese bi a ba fowo pa ida Olorun loju o daju wepe ibinu Olorun idajo Olorun yo wa sori ese bakan na wo Hebrew ori kewa Hebrew ori kewa ese ikokan le logbon ohun eru ni lati subo si owo Olorun alaye ohun eru ni lati subo si owo Olorun alaye ki wa ni ona abayo bi o ba ti wa ninu ese bi o ba je apeyinda bi o ba ti n je eni ti o n gbe igbe aye ailofin igbe aye ti ko mo oro Olorun igbe aye ti o ma n rin irinkurin isokoso igbe aye ti o ma n se ohun ti ko to ti o si mo wipe idajo Olorun wa lori awon ti won rin irin iru isina bee se ona abayo wa se o ni ohun ti a le so bi a se le bo lowo idajo Olorun wo Danieli ori kerin Danieli ori kerin lati ese iketadinlogbon Danieli ori kerin lati ese ikerinlelogun segara fara fun mi Danieli ori kerin ese ikerinlelogun nitori na oba je ki imoran mi ki o je
tẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ, kí o sì fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò àti àìṣedédé rẹ nípa fífi àánú hàn fún àwọn tálákà, bí yóò lè mú àlàáfíà rẹ pẹ́. Nítorí náà ọba, nítorí náà ọkùnrin, obìnrin, ìjòyè, ẹnikẹ́ni tí a lè jẹ́, jẹ́ kí ìmọ̀ràn yìí kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ. Já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí Daniel ń sọ fún ọba níhìn ni wípé kí ó ronú pìwàdà, kí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, nítorí pé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, bí ẹlẹ́ṣẹ̀ kò bá ronú pìwàdà, bí aṣáko apẹ̀yìndà tí ó ń sá ìsáǹsá kúrò lọ́dọ̀ Olúwa, bí kò bá padà wálé, bí ọmọ onínàkúnà, bí kò bá mọ̀ wípé ibi tí òun wà, ilé àjèjì tí òun wà, wípé bí òun bá ń lọ, bí òun ti ń ṣe níbẹ̀, wípé ikú ayérayé yóò dé bá òun. Bí kò bá padà wálé, ó dájú wípé ìdájọ́ Ọlọ́run ni yóò jẹ́ tirẹ̀. Ǹjẹ́ bí o bá ń sá fún ìdájọ́ Ọlọ́run, ǹjẹ́ bí o bá mọ̀ wípé ó yẹ kí o sá àsálà fún ẹ̀mí rẹ, kí o sì lè kúrò lábẹ́ ìbínú Ọlọ́run tí ó gbóná jọjọ, kí ni ó yẹ kí o ṣe? Ìrònú pọ̀ àdánì wípé kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí a sọ níhìn ni wípé kí o jẹ́ olóòótọ́, kí o jẹ́ olódodo, kí o mọ̀ wípé ẹ̀ṣẹ̀ jẹ́ ohun ẹ̀gbin, ohun ìrí níwájú Ọlọ́run, kí o mọ̀ wípé àgbèrè panṣágà máa ń fa ìbínú Ọlọ́run, kí o mọ̀ wípé ẹni tí ó ń pè ní abánidẹ́ṣẹ̀ kìí ṣe ọ̀rẹ́, ó jẹ́ ọ̀tá tí yóò fa ìdájọ́ Ọlọ́run àti ègún Ọlọ́run wá sí orí rẹ. Kí o mọ̀ wípé kò síbi tí o ti lè dá ẹ̀ṣẹ̀, ní ìkọ̀kọ̀ ni, ní abúlé ni, tàbí ní òkùnkùn, wípé ojú Ọlọ́run rí ọ, ojú Ọlọ́run ń wò ọ́, yóò sì mú ìdájọ́ wá sí orí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá. Kí o wá fi pẹ̀lú òtítọ́, pẹ̀lú òdodo, kí o wá síwájú Ọlọ́run, kí o sọ fún un wípé o jẹ́ ẹlẹ́ṣẹ̀, má jánankátó, wípé o jẹ́ olùsìn, olùfarasìn, tàbí olùfọkànsìn, ẹni tí ń lọ sílé ìsìn, ẹni tí ń ka bíbélì, ẹni tí ń fún alágbè lówó, ẹni tó ń ṣe tibí tàbí tọ̀hún. Ó nípa èyí wọn ni tì kí o wá fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Má sọ wípé bàbá mi ni ó dẹ́ṣẹ̀, ìyá mi ló dẹ́ṣẹ̀, àwọn ènìyàn wa ló dẹ́ṣẹ̀, ṣùgbọ́n kò sí èyí tí mo mọ̀, bínú mi ti rí, bẹ́ẹ̀ ni ọwọ́ mi rí, bí obì ti rí, bẹ́ẹ̀ nínú mi rí. Ọlọ́run sọ wípé wá pẹ̀lú òtítọ́, kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, sọ fún Ọlọ́run wípé o mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́, kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò, kí o sì kọ gba àìṣedédé sílẹ̀ pátápátá, kí o lè jẹ́ wípé àánú Ọlọ́run àti ìdáríjì látọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ̀. O Jákọ́bù orí kẹrin láti ẹsẹ̀ ìkẹfà, ṣùgbọ́n ó ń fúnni ní oore ọ̀fẹ́ sí i. Nítorí náà ni ó ṣe wí pé Ọlọ́run kọ ojú ìjà sí agbéraga. Ta ni agbéraga? Ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó ń pe ara rẹ̀ ní olódodo, agbéraga ni. Ẹni tí ó rin ọ̀nà ìṣìnà, ọ̀nà tí kò wà gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, ṣùgbọ́n tí ó ń sọ wípé kò séwu, kò sẹ́ṣẹ̀, kò sí àṣedédé tàbí àìṣòdodo ní ọwọ́ òun, ó jẹ́ agbéraga. Ẹni tí Ọlọ́run pè ní ẹlẹ́ṣẹ̀ àti apẹ̀yìndà, ṣùgbọ́n tí ó wá síwájú Ọlọ́run, tí ó sọ wípé kò sí ẹ̀ṣẹ̀ ní ọwọ́ òun, ó jẹ́ agbéraga. Ó ní Ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga, ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn. Nítorí náà ẹ tẹríba fún Ọlọ́run, ẹ kọjú ìjà sí èṣù, òun yóò sì sá kúrò lọ́dọ̀ yín. Ẹ súnmọ́ Ọlọ́run, òun ó sì súnmọ́ yín. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bí o bá jẹ́ ẹni tí ó ń gba owó ẹ̀yìn, o jẹ́ ẹni tí o jẹ́ ilé rí níwájú Ọlọ́run. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bí o bá jẹ́ ẹni tó ń ṣẹ́yún, ọwọ́ rẹ kún fún ẹ̀jẹ̀, o sì jẹ́ ilé rí níwájú Ọlọ́run. O ń sọ wípé ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bóyá o lè ní ìwà tirẹ̀,
ẹni tí ó bá fi owó pamọ́ síbì kan bí o bá rí óhè ó ń sọ wípé ẹ wẹ ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ báwo ni a ṣe lè wẹ ọwọ́ wa mọ́ tí a ó sì jẹ́ olódodo èyí jẹ́ nípa ìrònú pèwàdà àti àtúnṣe ó ní ẹ sì ṣe ọkàn yín ní mímọ́ ẹ̀yin oníyè méjì kí inú yín kí ó bàjẹ́ kí ẹ sì gbà àwẹ̀ èyí jẹ́ wípé kí a kàánú àti ó ń sọ pé kí a gba àwẹ̀ ohun tí ó ń sọ ni wípé níhìn yìí kí a kàánú fún ẹ̀ṣẹ̀ wa kí a ní ìbìnú jẹ́ ẹni ìwà bí ọlọ́run kí a mọ̀ wípé ẹ̀ṣẹ̀ tí a dá ó jẹ́ ohun tí ó burú níwájú olúwa ó ní kí a sì sọkún kí a sọkún a máa ń rí àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí irú ìsìn báyìí wọ́n a máa wò fẹ́ẹ́fẹ́ẹ́ ò síbí ò sọ́hùn-ún àka bíbélì wọn ò ní wo bíbélì akọrin wọn ò ní kọrin bí a bá sì sọ nípa ẹ̀ṣẹ̀ ẹ̀rín la máa rí lẹ́nu wọn ṣùgbọ́n ń sọ fún wa wípé bí a bá ń fẹ́ ọ̀nà àbáyọ tí a ń fẹ́ ojú rere ọlọ́run wípé ẹlẹ́ṣẹ̀ ò ní ẹ̀rín láti rín kò sí ohun tí ó fa ẹ̀rín fún ẹlẹ́ṣẹ̀ tí ó ń lọ sí ọ̀run àpáàdì tí ìdájọ́ ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ̀ ó sọ wípé kí inú irú ẹni bẹ́ẹ̀ kí ó bàjẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kí ó kàánú kí irú ẹni bẹ́ẹ̀ kí ó sọkún ó ní ẹ jẹ́ kí ẹ̀rín yín kí ó di àwẹ̀ kí ó di ìbànújẹ́ kí ó di ẹkún sísun àti kí ayọ̀ yín kí ó di ìkáàánú ẹ ra yín sílẹ̀ níwájú olúwa òun ó sì gbé yín ga ohun tí ó ń sọ nípa ìgbéga kò sọ nípa ìgbéga ti owó ìgbéga ti àlùmọ́nì ti ayé yìí ó ń sọ nípa ìgbéga sínú oore ọ̀fẹ́ àti ìgbàlà àti ìdáǹdè ọlọ́run wípé bí a bá jẹ́ ọ̀ṣẹ́ wa tí a tún bá níwájú olúwa tí a kó ẹ̀ṣẹ́ wa sílẹ̀ tí a rí ara wa sílẹ̀ wípé yóò gbé wa ga yóò dáríjì wá yóò mú wa wá sí ìjọba ọlọ́run yóò sì jẹ́ kí àlàáfíà ọlọ́run kí ó jẹ́ tiwa kí wá ni ó yẹ kí o ṣe nísinsìnyí ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a dìde dúró kí a jẹ́ olóòótọ́ kí a sọ fún ọlọ́run ṣé orí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ ṣé o jẹ́ apẹ̀yìndà àbí o rò wípé àgbèrè àti panṣágà tí ó jẹ́ ìwà rẹ o rò wípé ọlọ́run wá fọ́jú wípé ọlọ́run ò rí ọ ó mọ ìgbésí ayé rẹ ohun tí ó ṣe ń sọ fún ọ ní ọ̀sán yìí ni pé kí o lè ronú pòwàdà kí o lè sọ fún ọlọ́run wípé ẹ̀ṣẹ̀ wà ní àgọ́ rẹ ẹ̀ṣẹ̀ wà ní ọkàn rẹ ẹ̀ṣẹ̀ wà ní ìgbésí ayé rẹ ó sì fẹ́ jẹ́ ti ọlọ́run ó fẹ́ kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ó ń fẹ́ ké pe ọlọ́run ó ń fẹ́ sọkún kíkorò ó sì ń fẹ́ kàánú fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ dìde dúró sọ fún ọlọ́run kí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá kí o sọ fún ọlọ́run wípé o ò ní tẹ̀síwájú ní ìgbésí ayé ẹ̀ṣẹ̀ àti ìgbésí ayé àìlófin àìwà bí ọlọ́run tí ó wà ní ìgbésí ayé rẹ wípé o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ o fẹ́ jẹ́ ti ọlọ́run o fẹ́ jẹ́ ti ọlọ́run o fẹ́ jẹ́ ti ọlọ́run gbogbo ìgbéraga tí ó wà ní ọkàn rẹ o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ o fẹ́ jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún ọlọ́run pátápátá bí kì í bá ṣe bẹ́ẹ̀ ìdájọ́ ń bọ̀ bí kì í bá ṣe bẹ́ẹ̀ ìbínú ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ ṣùgbọ́n bí o bá lè sọ fún ọlọ́run wípé o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá lè sọ fún ọlọ́run wípé o ronú pòwàdà bí o bá lè sọ fún ọlọ́run wípé o ń wá oore ọ̀fẹ́ àti ojú rere ọlọ́run o dájú wípé yóò gbọ́ yóò dáríjì ọ́ yóò fún ọ ní ìgbàlà tòótọ́ yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ máa lọ kí o má sì dẹ́ṣẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀ kì í ṣe ohun tí a ń fi rẹ́rìn yìí tàbí ohun tí a ń fi ṣẹfẹ̀ ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí a ń láti kọ̀ sílẹ̀ tí a ń láti wọ ojú ọlọ́run tí a ń láti béèrè fún ìrànwọ́ rẹ̀ láti gbé ìgbésí ayé òdodo kí ìwà àìlọ́lọ́run ìwà àìwà bí ọlọ́run ìwà àìlófin tí ó wà lọ́wọ́ wa kí a lè kọ̀ wọ́n sílẹ̀ kí a lè jẹ́ olóòótọ́ olódodo ẹni tí a wẹ̀ mọ́ nínú ẹ̀jẹ̀ jésù ẹni tí ọlọ́run fún ara rẹ̀ kojú sí láti ṣe lóore gbàdúrà sọ fún ọlọ́run nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni jésù ṣe kú ní orí igi àgbélébùú kàánú fún ẹ̀ṣẹ̀ rẹ.
bí a bá ma ara wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá. Kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ̀. O sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́nù, tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà níbi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ ní ìgbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́, tí ó kọ̀ ọ́ sílẹ̀, yóò rí àánú gbà. Gbàdúrà sọ fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébùú. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá ma ara wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá. Kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ̀. O sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́nù, tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà níbi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ ní ìgbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́, tí ó kọ̀ ọ́ sílẹ̀, yóò rí àánú gbà.

Abayirayé, ẹni tí ó fẹ́ wa, tí ó mọ̀ wá, nínú òṣì àti ẹ̀ṣẹ̀ tí a wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n tí ó ṣe àánú fún wa jọjọ, tí ó sì ràn Jésù Kristì, ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, kí a má baà ṣègbé, ṣùgbọ́n kí a lè ní ìyè àìní pẹ̀lú. A dúpẹ́ lọ́wọ́ rẹ, wípé àwa ni o ṣe ní olóríire láti gbọ́ ohun tí à ń gbọ́, láti rí ohun tí à ń rí, ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀. Orí ta wá lọ́rẹ lọ́fẹ̀ẹ́, a dúpẹ́ fún Bíbélì, ìwé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tọpasẹ̀ wá gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ. A dúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn, kí a má baà ṣìnà, kí a má baà ṣègbé. Gbà pé àtìyìnwá ní orúkọ Jésù. Àtúndé láṣáálẹ̀ yìí, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́, wá kọ́ wa, wá tọ́ wa, wá ṣe amọ̀nà wa. A sì ń bẹ̀ wípé bí o ti ń kọ́ wa, oore ọ̀fẹ́ àti àánú, agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa, fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa, àmín. À ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ́ yìí lórí ìríran fún àwọn afọ́jú, ìríran fún àwọn afọ́jú. Ní ọjọ́ ológo kan, ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́. Nítorí pé a ò ṣe amọ̀nà wọn, wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ. Ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ni ẹnìkan dé àárín wọn, abàmì ẹ̀dá, ṣùgbọ́n tí òye òye wọn, tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀. Àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn. Ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu, tí ó sì ṣe wá ní kàyéfì ni wípé bí ẹni yìí ti dé àárín wọn, ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́, ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere, ṣùgbọ́n tí wọ́n kà á tí ìdìndìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere. Síbẹ̀síbẹ̀, tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lé orí, ìtumọ̀ rẹ̀ kò yé wọn. Ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀, ni a gbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí. Ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin, mo ń kà á láti ẹsẹ̀ 16, ó sì wá sí Násárẹ́tì, níbi tí àgbé tọ́ ọ dàgbà, bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sinagogu lọ lé ọjọ́ ìsinmi, ó sì dìde láti kàwé. A sì fi ìwé wòlíì Aísáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà, ó rí ibi tí àgbé kọ ọ́ pé, "Ẹ̀mí Olúwa ń bẹ lára mi." Nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìn rere fún àwọn òtòṣì, ó sì ti rán mi
láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnú jẹ́ àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn ìtúnríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyè sí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ́ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà. Ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu. Olùdámọ̀ràn, ọmọ aládé, àlàáfíà, bàbá ayérayé, Ọlọ́run alágbára. A sì sọ fún wa wípé àlàáfíà ń bẹ̀lé ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òun ló sọ fún wa wípé a gbé òun dìde láti fi ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ya àwọn Farisí àti àwọn Sadusí lẹ́nu, nítorí wípé àwọn Farisí jẹ́ ẹni tí ó tilẹ̀ máa ń jẹ́ wípé bí o bá ti ìfọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá lọ sí ìpéjọpọ̀ wọn, bí o bá lọ ní oyè ìgbà, ó dájú wípé wọ́n á sọ di afọ́jú. Bí o bá sì ti fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o tó dé àárín àwọn Farisí àti àwọn agbowó òde, ó dájú wípé wọ́n á mọ̀jì sínú ikòtò kí o tó padà sílé. Nítorí Jésù Kristì sọ fún wọn wípé àwọn wọ̀nyí ni afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú tí wọ́n sì ń rì sínú ikòtò tí wọ́n ń ṣègbé. Ó sì sọ fún wa gbangba wípé àwọn wọ̀nyí ni ó sọ àwọn tí ó ń tẹ̀lé wọn di ọmọ ọ̀run àpáàdì ní ìlọ́po méjì. Ṣùgbọ́n bí ó ṣe ti Jésù ni, bí o bá wá, ò ní fi ìríran fún àwọn afọ́jú. Ní orin Dáfídì, orí 146, ẹsẹ̀ ìkẹjọ, bí o bá ní ìṣòro nípa ṣíṣí Bíbélì, kí o sọ fún ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ó ràn ọ́ lọ́wọ́. Orin Dáfídì, ó kan ẹ̀rin ẹ̀fà, 146, ẹsẹ̀ ìkẹjọ. Olúwa ṣí ojú àwọn afọ́jú, Olúwa sì gbé àwọn tí a tẹ̀ lórí ba dìde. Olúwa fẹ́ àwọn olódodo. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ìkan nínú àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì tí Ọlọ́run máa ń ṣe. Ó máa ń ṣí ojú àwọn afọ́jú. Ní Isaiah orí 42, 42, ní wòlíì tí ó rí ìṣípayá ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ tí ó ń fi agbára Ọlọ́run hàn. Ní Isaiah orí 42, ẹsẹ̀ ìkẹfà sí ìkẹjọ, Èmi Olúwa ni ó ti pè ọ́ nínú òdodo, Èmi ó sì di ọwọ́ rẹ mú, Èmi ó sì pa ọ́ mọ́, Èmi ó sì fi ọ́ ṣe májẹ̀mú àwọn ènìyàn, ìmọ́lẹ̀ àwọn kèfèrí, láti la ojú àwọn afọ́jú, láti mú àwọn òǹdè kúrò nínú túbú àti àwọn tí ó jókòó lé òkùnkùn kúrò ní ilé túbú. Èmi le Olúwa, èyí le orúkọ mi, ogó mi ilé èmi kì yóò fi fún ẹlòmíràn, bẹ́ẹ̀ ni èmi kì yóò fi ìyìn mi fún èrè gbígbẹ́. Ẹsẹ̀ 16, orí yìí kan náà,
Èmi ó sì mú àwọn afọ́júbá ọ̀nà tí wọn kò mọ̀ wá. Èmi ó tọ wọn nínú ipa tí wọn kò tí ì mọ̀. Èmi ó sọ òkùnkùn di ìmọ́lẹ̀ ní iwájú wọn. Àti ohun wíwọ́ di títọ́. Nǹkan wọ̀nyí lè èmi ó ṣe fún wọn. Èmi kì yóò sì kọ̀ wọ́n sílẹ̀. Ní àwọn ẹsẹ̀ tí mo ti kà fún ọ nínú májẹ̀mú titun àti májẹ̀mú láéláé. Nínú ọ̀rọ̀ Ọlọ́run tí ó yè tí ó sì lágbára tí kìí tanni jẹ, ọ̀rọ̀ Ọlọ́run tí kìí yẹ̀. Àwọn wọ̀nyí ni a ti rí ìlérí púpọ̀ wípé ẹ̀mí Ọlọ́run wà ní ara Jésù Kristì ní ìlọ́po tí ó ré kọjá ti Ábrahámù, tí ó ré kọjá ti Mósè, tí ó ré kọjá ti Joshua, tí ó ré kọjá ti Elijah, tí ó ré kọjá ti Elisha. Ẹ̀mí Ọlọ́run tí ó wà ní ara Jésù Kristì tí ó ré kọjá ti Dáfídì, tí ó ré kọjá ti wòlíì kankan tí a ti rí nínú ayé rí, tí ó ré kọjá ti ìránṣẹ́ Ọlọ́run tí ó wà yálà ní májẹ̀mú láéláé tàbí ní májẹ̀mú titun. Ẹ̀mí Olúwa tí ó sì wà lára Jésù yìí ló jẹ́ kí ó sọ fún ọ wípé òun yóò fi ìríran fún àwọn afọ́jú. Ṣùgbọ́n kí a tó mọ̀ wípé báwo ni a ṣe lè gba ìrànwọ́ ní ọwọ́ Jésù bí a bá fọ́jú kí ó lè la ojú wa. Ó yẹ kí a mọ̀ àwọn wo ni Bíbélì ń pè ní afọ́jú nítorí ó ṣe é ṣe. Nígbà tí o gbọ́ wípé a fẹ́ sọ̀rọ̀ lórí ìríran fún àwọn afọ́jú, ó ṣe é ṣe kí o dìde kí o gbé Bíbélì rẹ kí o máa lọ sí ilé wípé ìgbà tí wọ́n bá fẹ́ sọ èyí tó kàn mí màá padà wá. Nítorí pé ojú mi ò fọ́, mi ò tiẹ̀ tí ì gbé gágà sí ojú rí, kò sí bó ṣe lè jìnà tó. Bí n bá wù ọ́ lọ́ọ̀kan màá mọ̀ pé lágbájá ló ń bọ̀ yẹn. Àwọn èèyàn tiẹ̀ máa ń sọ wípé ó dàbí ẹni pé ojú mẹ́rin ni mo fi ń ṣe ojú méjì. Nítorí bẹ́ẹ̀ bí a bá fẹ́ sọ̀rọ̀ lórí wípé ìríran fún àwọn afọ́jú, ó ṣe é ṣe kí o sọ wípé èyí ni ọkàn mi, ó sì kàn ọ́. Mo bá gbọ́ wípé Jésù ń ṣe nǹkan kan, ó yẹ kí o yí ara rẹ wò wípé ǹjẹ́ ohun tí Jésù ń ṣe yìí tí ó ń fi ìríran fún àwọn afọ́jú, ǹjẹ́ mi ò fẹ́ ní ìpín níbẹ̀? Mo sì gbàgbọ́ wípé oníkálukú wa ni ó fẹ́ ní ìpín nínú oore Jésù àti ìbùkún tí Jésù Kristì mú wá. Ṣùgbọ́n jẹ́ kí ó yẹ wípé Jésù ni ó máa ń fi ìríran fún àwọn afọ́jú. Ṣùgbọ́n mo ń béèrè ìbéèrè wípé àwọn wo ni Ọlọ́run kà sí afọ́jú? Àwọn wo ni ìwé mímọ́ kan mọ́ wọn létí wípé afọ́jú ni ọ́? Sá lọ sí ọ̀dọ̀ Jésù kí Jésù kí ó ba lè fún ọ ní ìríran. Ní orí Ésáyà tí mo ń kà fún ọ ní orí 142 láti ẹsẹ̀ 18, ó wípé gbọ́ ẹ̀yin adití, kí ẹ sì wò ẹ̀yin afọ́jú, kí ẹ̀yin kí ó lè rí i. Ta ni afọ́jú? Mo gbàgbọ́ wípé ìbéèrè yìí ni ó wà ní ọkàn rẹ. Bí a ti ń kígbe, tí a ń kìlọ̀, tí a ń ké rara, tí a ń sọ wípé Jésù Kristì máa ń fi ìríran fún àwọn afọ́jú, ó ń bi mí léèrè wípé ta ni afọ́jú? Gbọ́ ìdáhùn tí Ọlọ́run fún ọ ní ẹsẹ̀ 19. Ta ni afọ́jú bí kò ṣe ìránṣẹ́ mi? Tàbí adití bí ikọ̀ tí mo ti rán? Ta ni afọ́jú bí ẹni pípé tí ó sì fọ́jú bí ìránṣẹ́ Olúwa? Ó ń sọ fún ọ, èyí yẹ kí ó mì ọ́, torí ó ń sọ fún ọ wípé ó ní ta ni afọ́jú bí ìránṣẹ́ mi? Ó ní àwọn tí mo rán níṣẹ́, àwọn tí mo gbé ọ̀rọ̀ Ọlọ́run lé lọ́wọ́, àwọn tí mo fi ọ̀rọ̀ ìgbàlà kí wọ́n máa kéde rẹ̀ tí mo sọ ọ́ fún. Ó ní kò sí afọ́jú bí tiwọn. Àwọn ọmọ Léfì, àwọn ẹ̀yà Júdà, àwọn tí Ọlọ́run gbé dìde ní ilẹ̀ Ísíráẹ̀lì,
we pe ki won je alore ati ajihin rere fun awon egbe won toku ni olorun wa nke si won o ni egbo eyin aditi won ba wo fe fe fe won so pe tani olorun ba soro o leyin ni o ni eri eyin afoju won ni tani olorun pe ni afoju o ni eyin iranse mi ni awon ni wasu awon ti won gbe bibeli awon ti won gbadura awon ti won se ise esin o ni awon ni o npe ni afoju o ni tani aditi bi iko ti mo ran tani afoju bi eni pipe eni to so wipe ona mi mo okan mi si mo gara mo ti le pe papa bi olorun ba nbere wipe awon ni won pe ninu awon wo ni won pe ninu ise esin mo je kan olorun wa so wipe iwo to je kan ninu awon ti won pe ni ise esin iwo to mo bi ati kasamu iwo ti o si mo bi ati ko awon elomiran le oro olorun iwo ti o pe ninu ori kiko iwo ti o pe ninu ise ajirere iwo ti o pe ninu ise esin o ni iwo ni afoju ti mo fe ki jesu ki o la loju bi o ba je be o je wi pe mo ni lati joko mo si ni lati gbo mo si ni lati pe jesu ki o wa si igbesa aye mi wi pe oju mi fo mo si fe ki jesu ki o la wese ogun ni riri nkan popo sugbon iwo ko kiyesi o ri nkan popo awon iranse oluwa ri nkan popo sugbon won ko kiyesi nitori be ni o fin pe won ni afoju ni sise eti sugbon o n ko gbo ninu iwe woli esa yi kan na ni ori ikerin din ni ogota 56 lo nso fun wa ni ese ikewa mo si gbagbo wi pe ko se eni ti o fe ba olorun jiyan abi o wa kin to ka ese yi mo fe ki o wo jamba ati ese ti o nse awon ti won ba olorun jiyan awon ti olorun so wi pe afoju e wa kin layin ni oju ti won jiyan wi pe o nda o emi ko mi o kin se afoju emi ti mo nse ise esin emi ti o je pe lati kekere lati sami fun mi emi to je pe lati kekere iyawo ti mo gbe papa arede lagbera wa ti won fun ani oruka ninu ile esin emi le pe lafoju emi ni mo gbe opa fun alufa wa ni akoko ikore o ni oju se ti mo nse gbo o awon ti won ba olorun jiyan ni Isaiah ori ikarun din ni adota 45 ese ikesan Isaiah ori ikarun din ni adota ese ikesan igbe ni fun eni tin ba eleda reja apadi ninu awon apadi ile amo yo ha wi fun eni ti o mo pe kini won se tabi ise re pe ohun ko li owo o nso fun a wi pe egbe egun idajo wa lori eni ti n ba eleda reja eni ti n jiyan eni ti olorun pe ni afoju pe ki o wa gba irina to n jiyan to so pe rara o emi ko olorun fi eti e se ti e mo ríran tó ṣe a rí ẹni tí ó ríran tó tí ò fẹ́ ìríran lọ́dọ̀ jésù ṣó wà ń bí rárá o bí irú ẹni bẹ́ẹ̀ bá wà ó padà lọlé nítorí wípé ọlọ́run kò ní bá ẹnì kankan ṣe tí ọlọ́run bá ń tọ́ sí ọ̀nà wípé afọ́jú ni tó ní rárá tó ní ò ríran èyí ni ó ṣe àwọn farisí wò ó ní jòhánù orí kẹsàn mo ṣe ń padà bọ̀ ní Isaiah orí ìkẹrìndínlọ́gọ́ta ṣùgbọ́n wo Yohánù nínú májẹ̀mú titun Yohánù orí kẹsàn láti ẹsẹ̀ ìkọkàndínlọ́gọ́jì Jésù wípé nítorí ìdájọ́ ni mo ṣe wá sí ayé yìí kí àwọn tí kò ríran lè ríran àti kí àwọn tí ó ríran lè di afọ́jú nínú àwọn farisí tí ó wà lọ́dọ̀ rẹ̀ gbọ́ nǹkan wọ̀nyí wọ́n sì wí fún un pé àwa pẹ̀lú fọ́jú bí jésù wí fún wọn pé ìbá ṣe pé ẹ̀yin fọ́jú
ayin ki ba ti le ese iba se pe e gba wi pe e foju e ba ti je wese yin kia kia ki a si gba okan yin la ese yin iba ti di pipare eyin ki ba ti le ese iba se pe eyin foju sugbon nisisin eyin wi pe awa riran nitori na ese yin wa sibe bi a ba n jiyan bi a ba n so wi pe a je ni ti o riran nigba ti a je afoju o so wi pe ibaje ati idajo ati ese wa yo wa sibe sugbon bi olorun tin pe afoju to nkire pe mo wa nbi o sanu fun mi lami loju je kin riran iru eni be lo ma ngba anu mo si gbagbo wi pe enikeni to wa nbi lasale yi bi o ba fi nkan kan bo ara e mole ti o ba fi ete sile ki o ma pala pala pa bi o ba wa wi a wa wi ati a wi jare bi o ba so wi pe oun je ariran nigba ti o je afoju bi o ba je gba ara re gege bi olorun ti gba bi o ba pe ara re ni oruko ti olorun pe oun mo gba wi pe anu wa ni asale yi ore ofe si wa pelu wo Isaiah ori ikerin din ni ogota lati dahun ibere ti a bere ni isaju wi pe ta ni afoju ese ikewa Isaiah ori ikerin din ni ogota ese ikewa afoju le awon alore re o pe ni gbogbo won o di aja ni won ti ko le igbo won a ma sun won dubule won fe ma to gbe awon alore awon ni wasu la n pe be awon to lu ago ni owuro kutukutu wi pe e ronu piwada ijoba olorun ku si dede eji ninu orun yin ki e gbadura e ke pe oluwa jesu nbo awon won yin da npe ni alore awon ti won pe wa pe ki a wa sin olorun awon ti won jade wasu sugbon nigba ti olorun wo won dele dele ti o wo inu okan won ti o wo iwa won ti o wo irin ese won ti o wo iwoso won ti o wo isise won ti o wo igbeyawo won ti o wo ikobirin jo won ti o wo bi won se n bimo bi won se n tomo o wa ni afoju le awon alore re o si n so wipe o pe ni won nkan to si se wa laanu ni wipe awa ti a n fe itosona o se wa laanu wipe awon afoju ni a n tele Jesu si je ki o di mo fun wa wipe bi afoju ba fi ona han afoju awon mejeji won se kini won ja sinu koto won se gbe igbala osi furu fun afoju ti afoju fi ona han wi fun mi eni to n se pe to n ko ebon se n gbadura eni ti le oturo to n so fun o ebi le ti e se le toro eni to mu oti amuyira to si n so fun o ona to fi le ko ara re ni ijanu eni to sina to si n so fun o wipe bo ba fe mo ona lati lo si orun rere o ya ma bo je ki n fi ona han o si n sina eni ti o n to sara ti o mu amuyira ti igo lo je oluwa e siga ewe ti won ja ninu igbo o lo n tele kaakiri loloran lo n fi ikan ran kan to so pe o n sogo eyi ni si wo lo n fe ko ebon se n gbadura o lo n fe ko ebi le ti e ba se toro o lo n fe ko ebi wa se le kapa awon omo ti e awon alore tolorun so nipa won niyen o wa n so wipe afoju le awon alore re mo so pe ohun to se wa laanu ni wipe opolopo ti won fe lo si ijoba olorun ni won lo n ba awon wonyi pe ki won ki o to won si ona mo dupe lowo olorun wipe igbagbo ayebaye yi ona to to lati lo si ijoba orun ati beyan se ba jesu pade to ni igbala to n bo lowo ese mo dupe wipe mo se alarin ba pade e mo si ku e ku orire iwo to wa to so pe o fe mona iwo to gba wi pe afoju ni o ye ko se wa ni kaye fi elomiran ti o ba mo pe o n je afoju ngba to wa si bi ni asale yi ti
àwọn tí wọ́n pè ní ọmọ kéékèèké ọmọ àná tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹbí wọ́n ṣe ń gbéyàwó o sì ti bí wọn o ti bírú wọn dànù tó tiẹ̀ ti sọ wọ́n sómi irú àwọn wọ̀nyí tí wọ́n ń kọ èlò ti lọ bá dókítà tí wọ́n ti fàyọ tí wọ́n ti junù tó tiẹ̀ rí wọn mọ́ àwọn wọ̀nyí kéékèèké ni wọ́n wá dúró síwájú ẹ̀ tán sọ wípé ká máa mú sùúrù ká tó gbéyàwó ká máa gbàdúrà ká jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa bí a bá fẹ́ fi àwọn ọmọ wa fún ọkọ a fẹ́ fi wọ́n fún aya tàbí ohunkóhun tí a fẹ́ lọ ṣe ìdáná ó yẹ kí a jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa kí a má fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ kí a má sì fẹ́ ẹni tí ó ti kọ ọkọ rẹ̀ tàbí aya rẹ̀ tí ó ti kọ̀ ọ́ sílẹ̀ bí ó bá jẹ́ pé o gbà pé afọ́jú ni ó ní jókòó wà á sọ pé èwo ni èyí tó dé bá mi yìí àbùkù ńlá gbà kú ọmọdé yìí tó ń yọwọ́ sèmi àgbàlagbà wípé bàbá ẹ̀ka ìwé yìí fún wa ó máa ṣe o bí ò bá jẹ́ ìgbàgbọ́ yìí náà ẹ kò burú ṣá bó o bá gbà pé o jáfọ́jú òní jókòó bẹ́ẹ̀ àbí ó ṣeé ṣe láti jókòó bẹ́ẹ̀ irú àwọn èèyàn tí wọ́n rò pé wọ́n lajú pé àwọn ò tún ní ìtọ́sọ́nà kankan mọ́ bí wọ́n bá dé tán rí irú àwa kéékèèké wọ̀nyí tí a ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n mú fìlà wọn ni wọ́n á sì lọ sílé wọn pé mi ò mọ̀ pé ẹgbẹ́ àwọn ọmọ kékeré ló wà ńbẹ̀ àwọn ẹgbẹ́ ọmọ mi wọ́n ní kí n jókòó ká máa pàtẹ́wọ́ ká máa dìde ká máa kọrin ká máa ṣí bíbélì ó máa ṣe o ṣùgbọ́n pé ìwọ tí ọlọ́run ṣe lóríire tó jẹ́ kó ní ìrẹ̀lẹ̀ ó jẹ́ kó fẹ́ gba ti ìjọba ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé gbédigbédi tó máa ń gbé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kì í jẹ́ kí wọn kí ó fẹ́ gbọ́rọ̀ ọlọ́run kò jẹ́ kó bà lé ọ èyí tó máa ń jẹ́ kán sá káàkiri tí wọn ò ní mọ̀nà ìjọba ọlọ́run ó jẹ́ kí orí rẹ kí ó wálẹ̀ ó jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀ ìgbà tí wọ́n sọ wípé ẹ ṣí ìwé ọ̀rọ̀ ọlọ́run o bẹ̀rẹ̀ sí ní ṣe o bẹ̀rẹ̀ sí ní kà á bí wọ́n ti ń kà á tí ó ń gún ọ bí abẹ́rẹ́ tí ó ń ṣá ọ ládàá tí ó ń ṣá ọ láàké bẹ́ẹ̀ ni ó ń sọ pé ọlọ́run ibi tí mo kù sí bá mi yọ́ dànù bó tilẹ̀ ń ṣòro bó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan tí wọ́n ń sọ yìí ó dàbí ẹni pé ǹjẹ́ èmi tí mo ti dàgbà ǹjẹ́ kò ti pẹ́ jù ó wá ń sọ fún ara pé mi ò ní jẹ́ kó pẹ́ jù fún mi ìgbà tọ́lọ́run ti mú mi wá ni ó fẹ́ ṣe mí lólóríire ni mo kí ọ kú oríire nítorí pé òde ibi tí Jésù ti máa ń lani lójú bó o bá ti dé tó ti fọkàn ẹ balẹ̀ tó sì ń fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ó dájú wípé ọmọ ìgbàlà ò ní ṣègbé ṣùgbọ́n bó o bá mọ̀ bẹ́ẹ̀ bí àwọn olùkọ́ wa bí wọ́n ti ẹ̀kéré ju èyí ni mo ṣe bí Josiah ọmọ ọdún mẹ́jọ nígbà tó ń jọba àbí bẹ́ẹ̀ kọ́ mo ṣe bí ọmọ kékeré ni Dáfídì nígbà tí ó lọ gba gbogbo àwọn ọmọ Ísíráẹ̀lì kúrò lọ́wọ́ Gòláàtì tí ó ń fẹjú mọ́ wọn tí ó fẹ́ pa wọ́n mo ṣe bí Jésù pàápàá tí wọ́n ń wò tí wọ́n sọ pé ṣé bí ọmọ Màríà ni èyí ni ó rántí pé ọmọ ọgbọ̀n ọdún ni nígbà tí ó dúró ní iwájú àwọn ènìyàn tí ó ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó ń ṣí bèlì fún wọn tí ó ń pe àwọn àgbàlagbà àwọn arúgbó àwọn ìyábìnrin àwọn bàbá tí ó ń pè wọ́n wípé kí wọn kí ó wá kí wọn kí ó sòrò nípa àdá ẹ̀ṣẹ́ wọn bí ò bá jẹ́ pé wọ́n mọ̀ra wọn ní afọ́jú ni wọn ò ní gbọ́ nǹkan tó ń sọ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ní àṣálẹ̀ yìí ó jẹ́ kí a mọ àwọn wo ni a ń pè ní àwọn afọ́jú wo Kọ́rìntì kejì orí ìkẹrin Kọ́rìntì kejì ní májẹ̀mú titun orí ìkẹrin ẹsẹ ìkẹta sí ìkẹrin ṣùgbọ́n bí ìhìn rere wa bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ ìhìn rere wípé kí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kí a kọ̀ ọ́ sílẹ̀ kí a gba Jésù Kristì gbọ́ kí ó lè gbà wàhálà kí ó lè gba gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lọ́wọ́ wa bí irú ẹ̀kọ́ bẹ́ẹ̀ bí ó bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ wípé bí a bá ti ní ìgbàlà tán wípé a tún láti wá ojú olúwa láti lè ní ìsọdi mímọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ kí gbòǹgbò ìkorò àbínibí tí ó wà nínú wa kí ọlọ́run kí ó lè fi ọwọ́ agbára rẹ̀ àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù kí ó lè fi fà á tu kúrò kí ìfẹ́ ti ọlọ́run kí ó lè jọba nínú ọkàn wa kí a lè fi ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn pẹ̀lú gbogbo àyà pẹ̀lú gbogbo iye wa àti pẹ̀lú gbogbo agbára wa
ihin rere ti so di mimo yi bi o ba farasin fun enikeni o farasin fun awon ti o nu awon ti o sonu bi o ba n gbo wi pe anfani ti o wa ninu ire ni pe nipa ina re le amu wa larada bi ore ofe ti iwosan pelu agbara olorun ore ofe ti a fi wo nisan pelu ina Jesu Christi bi o ba farasin fun enikeni o farasin fun awon ti o nu bi o ba n gbo wi pe emi olorun kan wa ti a n pe ni emi mimo ti o ma n dari eni ti o si n gbo oro olorun ninu ire wi pe awon ti a n se amona fun lati odo emi olorun wa awon ni ise omo olorun bi enikeni ba fe gbe yawo tabi o fe sise tabi o fe rin irin ajo abi o fe da owo po pelu enikan tabi elomiran ti ko si mo eto ni olorun ti ko mo bi emi olorun se n sa mona o n so fun a wi pe eko ihin rere wi pe emi olorun ma n sa mona fun awon ti re bi o ba farasin o farasin fun awon ti o nu eko ihin rere si ni wi pe okunrin kan aya kan aya kan oko kan nitori wipe eko yi n so fun a pe awon mejeji yo si di melo ara kan se o so pe awon mewewa yo si di ara kan se o so be bi o ba je wipe eko yi eko ihin rere wipe okunrin kan aya kan bo ba farasin o ye ki o ma awon to farasin fun gbati olorun da adamu obirin melo lo da pelu e se olorun o lagbara olorun o si ni iye ninu ko ni oye wi pe ninu gbogbo agbaye okunrin kan soso to da eyi ti ba fi 100 yawo ta lore mo se bi Solomon ni o ni won to egberun mo si ro pe bi enikeni ba fe aya pupo adamu ye ko ni aya pupo sugbon nitori pe ilana ati eto olorun olorun fun adamu ni efa kan soso mo si fe ki o se afiyesi wi pe nigbati ikun omi to fe pa aye re patapata olorun ri enikan ti o ri oju rere ni odo re to si ni ore ofe ni oju re eyi ni a n pe ni Noah o si ni awon omokunrin melo gege bi omo won je melo Noah ati awon omo re okunrin meteta won je melo merin bi o ba mo itan bibeli dara dara awon eniyan melo ni o wa ninu oko igbala ti ikun omi ti o pare awon melo awon mejo okunrin merin obinrin merin okunrin kan pelu aya re kan soso gbogbo awon ti won fe aya pupo ti won ko won kunle ton wa dabi shosho primary school to dabi ki okunrin ki o wa laarin ile ko ma mo oye awon omo ti o bi won po to be ge ko ma si mo iyawo ki iyawo se ma so pe ko je obe temi e mo mo pe ti ti ya le nikan lori nsin e o dara kan ma sogun sira won gbogbo awon be omi ikun mi na ba lo patapata awon ti won ye ti won ni igbala ni akoko na ni awon to je wi pe okunrin kan aya kan bo ba si ranti aye ti loti nigba ti olorun fe fi ina pa sodomu ati gomora re won po nbe awon to fe won meta merin mewa tabi ogun tabi ogbon ko si kan to bo ninu idajo olorun abi won bo rara loti to fe aya kan soso ati omo re meji ti o wa ni to se awon ni won yo kuro ninu e sugbon aya kan ta ti nwi ina papa o kuro ninu ina sodomu ati gomora sugbon ohun to gbagbe sinu aye won ojule o seese a o ko ye ti seti

àfọ̀nà ojú onímọ̀nà èyí tí ó tiẹ̀ jẹ́ ìyàwó kan ṣoṣo àjọ tí wọ́n ń dá owó tó dá síbi kan kò júlẹ̀ ó ní gbogbo ẹ̀ á parun gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ tó ní àwọn ilé tá a kọ́ àwọn dúkìá tá a ní ló ń sọ pé ọkọ mi ṣe bó máa ṣe parí nìyí bí àwọn áńgẹ́lì ti ń sọ pé ẹ sáré ẹ jáde ẹ má ṣe ìlọ́ra ìdájọ́ ń bọ̀ ni lọ́ọ̀tì pàápàá àánú ọlọ́run pọ̀ àfàsẹ́yìn lọ́ọ̀tì tí ó jáde láti lọ wàásù fún àwọn ènìyàn wípé ọlọ́run fẹ́ fi ìdájọ́ iná pa ìlú yìí rẹ̀ bó sì ṣe dé tán ni ó yá o ẹ wá jáde o kò méyí tó máa mú un bó ṣe mú èlé ojúlẹ̀ ó tún mu tìbí ó tún jùlẹ̀ àwọn áńgẹ́lì ilé wọn nílé pé ẹ jáde bàbá yẹ jáde iná ń bọ̀ ó ní mò ń bọ̀ kò méyí tó máa múnú ẹ̀ gbà tó yá tí ò méyí tó máa ṣe ni àwọn áńgẹ́lì dì lọ́mú pé ó yà ẹ jáde sàsálà fún ẹ̀mí rẹ ni ìyàwó kan náà tó fẹ́ ó dúpẹ́ pé lọ́ọ̀tì ò ní àlè ní sódómù àti gòmọ́rà ìwọ tó sọ pé ìyàwó kan ló fẹ́ tó lálé ńta gbangba adẹkùn kedere abẹ́wò lọ́jọ́ tí jésù bá dé ọ̀pọ̀lọpọ̀ àní ẹ sìsá ń kọ́ sìsá ò wà ní ìjọba ọlọ́run ní àsè ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn lókè nígbà tí jésù kristi bá dé bọ̀dá àwa tó máa ń wàásù fún ankọ́ tó máa ń wàásù nínú bọ́ọ̀sì tó sì jẹ́ wípé gbà tí wọ́n fẹ́ kọ́ ilé ọlọ́run wa òun ló fi òkúta igun lé òun ló fi lélẹ̀ bọ̀dá ò wà ó lálé ń ta ẹ̀yin ní o mọ́ ṣé èyí tẹ́ ń fi hàn yín pé ìyàwó kan ni mo ní ẹ̀ jókòó bẹ́ẹ̀ jésù kúkú mọ ọkàn ẹ ó mọ ibi tó ń rìn dé ó mọ ibi tó ń sá lọ lóru ó gbà tó jùyàwó ẹ lẹ̀ tó lọ síbì kan ó mọ nǹkan tó lọ ṣe o lè pamọ́ fún ènìyàn ṣáfọ́jú làwọn èèyàn tó ń pamọ́ fún àwọn náà òkúkú ríran ṣùgbọ́n gbà tí jésù bá dé ìyàlẹ́nu ni lọ́jọ́ náà àwọn tí wọ́n ti wàásù jákèjádò ilẹ̀ nàìjíríà gbà tá a bá dé ọ̀hún tí a bá fẹ́ wọn kù ẹkún á gbọn àwọn ọmọ ìjọ mìíràn gbà tí àlùfáà tán bá fẹ́ kù àlùfáà mìíràn nígbà tí ó bá rí àwọn díkìn àwọn tí ó jẹ́ pé àwọn òṣìṣẹ́ wọn tí ó bá fẹ́ wọn kù tó lọ bí jésù pé àwọn òṣìṣẹ́ mi dá àwọn òṣìṣẹ́ ò péye wọn ò kẹsẹ̀ járì wọn ò sí níbì àwọn alága àbágebè àwọn aláfaraṣe àwọn afọ́jú tí wọn mọ̀ pé wọ́n fọ́jú wọn ò wà iná wa máa jó ìyà ìparun ìṣẹ́niṣẹ́ títí ayérayé ìka àbámọ̀ a wá wà lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ a ní kí n mọ̀ kí n ṣe bí wọ́n ti wí kí n mọ̀ kí n ṣe àtúnṣe kí n mọ̀ kí n gbàdúrà kí n mọ̀ kí n gba àgbàyọrí láti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ èyí tí a ń sọ yìí ni àwọn áńgẹ́lì ni wọ́n bá mú lọ́ọ̀tì àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ méjèèjì ó yà ẹ jáde wọ́n bá ń lọ wọn ni ẹ má bojú wẹ̀yìn o ẹ má bojú wẹ̀yìn o iná ń jó o ẹ má ṣe parun o ìyàwó bá rò wípé gbogbo damask lace gbogbo bàtà onílé gbogbo bọ́ọ̀lù gita ń kó sẹ́sẹ̀ ó parí nìyẹn gbogbo èyí tá a fi ìgbà àti àkókò kójọ níṣẹ́jú kan bí iṣẹ́ èèyàn iṣẹ́ àtọ̀dúnmọ́dún bó ṣe ń jóná nìyẹn àbí eré ni àbí àwàdà ni àbí àti ẹ̀ ńláńlá ni a sì jẹ́ òmùgọ̀ àájú kínní ilẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì ní ẹ má bojú wọ̀yìn tá a bá tiẹ̀ bojú wọ̀yìn ńkọ́ kí ló máa ṣẹlẹ̀ ó bá dán wò ó bá dán tán bó ti bojú wọ̀yìn ó bá di ọ̀wọ́n iyọ̀ ìwọ náà wò ó ara mi lọ́ọ̀tì ń lọ níwájú ó rí wípé kò gbọ́ ìró ẹsẹ̀ ìyàwó mọ́ ó mọ̀ wípé nǹkan kan ti ṣẹlẹ̀ kò sì tó bẹ́ẹ̀ láti bojú wọ̀yìn òní ló ń sọ fún wa pé kí n dé tẹ̀ wá sẹ́kọ̀ọ́ ìbéèlì ìyàwó mi ni ò jẹ́ kí n wá jókòó bẹ́ẹ̀ ẹ sì sá àdẹ̀rí yín ẹ wá sẹ́kọ̀ọ́ bíbélì ọjọ́ ń lọ ẹ wá àgbàláyé wà ẹ jẹ́

kíwà. Àwọn mìíràn tí wọ́n wà ní àsìkò tí Ísírẹ́lì àti gbàgbé wọn ilẹ̀ ti fi wọ́n ṣomi mú. Ṣùgbọ́n àwọn ọmọ Ísírẹ́lì tí a sọ nípa rẹ̀ wọ́n ṣì wà síbẹ̀síbẹ̀ bí ó bá jẹ́ pé wọ́n jẹ́ onígbọràn pátápátá ni ò bá rí bí ìbùkún Ọlọ́run bí ìbá ti pọ̀ tó ní ìgbésí ayé wọn ó wá ń sọ fún àwa tí ìgbẹ̀yìn ayé dé bá. Ó ń sọ fún àwa tí a jẹ́ onígbàgbọ́ nísinsìnyí ó ní mo fẹ́ gbé ọ ga mo fẹ́ bùkún ìgbésí ayé rẹ mo fẹ́ dá bírà ní ìgbésí ayé rẹ mo fẹ́ fún ọ ní àlàáfíà ìbùkún àti àwọn ohun ti ẹ̀mí àti ìbùkún ti ara pẹ̀lú. Ó ní ṣùgbọ́n fetí sílẹ̀ farabalẹ̀ sí ohùn Olúwa Ọlọ́run rẹ kí ìwọ kí ó sì ṣe àṣẹ rẹ gbogbo kí èmi kí ó ba lè gbé ọ ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Wẹ́sẹ̀ ìkejì gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣe sórí rẹ bí yóò sì bá ọ bí ìwọ bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ. Sọ fún mi báwo ló ṣe lè ṣe é ṣe kí a máa lọ lé ojú ọ̀nà kí a pàdé ìbùkún kí a máa lọ kí ìbùkún tí ó sáré tete kí ó bàlé wa kí a kọjú sí ọ̀tún kí ìbùkún kí ó kí wa kí ó sì jẹ́ tiwa kí a kọjú sí òsì kí ìbùkún kí ó jẹ́ tiwa kí a tẹ̀síwájú kí a bá ìbùkún pàdé kí a jókòó kí ìbùkún kí ó sinmi pẹ̀lú wa. Báwo ló ṣe lè ṣe é ṣe èyí ni Ọlọ́run sọ fún wa wípé bí àwa ọba fetí sí ọ̀rọ̀ tàbí ohùn Olúwa Ọlọ́run wa. Wo orin Dáfídì orí kìíní láti ẹsẹ̀ ìkíní ìbùkún ni fún ọkùnrin náà dúró níhìn-ín bí a bá ń sọ wípé ọkùnrin náà ó yẹ kí ó yé wa gẹ́gẹ́ bí olùkà bíbélì wípé kìí ṣe ọkùnrin nìkan ni Ọlọ́run sọ nípa rẹ̀ èyí jẹ́ bí bíbélì bí ó ti máa ń pe èdè fún wa wípé àti ọkùnrin àti obìnrin àti ọmọdé lọkùnrin lóbìnrin àti arúgbó lọkùnrin lóbìnrin àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ nípa rẹ̀ ìbùkún ni fún ọkùnrin náà. Ọkùnrin wo ṣé ẹni tí ó mọ bíbélì ní àkàsórí ṣùgbọ́n tí kìí ṣe rárá ìbùkún ni fún ọkùnrin náà ta ni a sọ̀rọ̀ nípa rẹ̀ wípé yóò jẹ́ ẹni ìbùkún ṣé ẹni tí ó ń wá sí ilé ìsìn nígbà gbogbo tí ó ń jókòó jẹ́ bí ọmọ Ọlọ́run tí ó dàbí áńgẹ́lì nínú ilé ìsìn ṣùgbọ́n tí ó burú ju èṣù lọ tí ó gbóná nínú ilé ṣé irú ẹni bẹ́ẹ̀ ni a ń sọ wípé ìbùkún yóò wà fún rárá o. Ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ àti tí kò jókòó ní ìbòjókòó àwọn ẹlẹ́gàn àwọn wọ̀nyí ni a ń pè ní ẹni ìbùkún. Jẹ́ kí a fara balẹ̀ kí a wo ohun tí ọ̀rọ̀ yìí ń sọ. Ó sọ fún wa wípé ìbùkún ò jìnà sí wa ṣùgbọ́n bí ìbùkún yìí yóò bá wá sí ìgbésí ayé wa sí ọkàn wa sí ara wa sí àwọn ọmọ wa àti sí ìdílé wa wípé o ní ohun tí a ní láti ṣe ó ní àwọn ohun àmúyẹ tí Ọlọ́run ń bèrè lọ́wọ́ wa. Ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú. Ohun tí a máa ń rí ni wípé bí ó bá di àṣà alẹ́ àwọn ènìyàn tí wọ́n ń gbé ojú ilé kan náà wọ́n á gbé ìjókòó síta àwọn obìnrin wọ́n á máa jọ sọ̀rọ̀ àwọn ọkùnrin wọ́n á máa sọ̀rọ̀. Èyí tí a máa ń rí ni pé bí ọkùnrin bí ọkọ bá lọ síbi iṣẹ́ àwọn obìnrin tí ó kù ní ilé ó ṣeéṣe nílé ìdáná ó sì ṣeéṣe bí iṣẹ́ ò bá sí lọ́wọ́ wọn wọ́n á jókòó wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n á máa fún ara wọn ní ìmọ̀ràn wọ́n á máa sọ ti ọkọ tí ó ti lọ síbi iṣẹ́ wọ́n á máa sọ ti ìyá ọkọ àti bàbá ọkọ. Àwọn tí wọ́n sì ń bá sọ̀rọ̀ yìí wọ́n jẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n á máa sọ fún ọ wípé ìwọ ló ń gbàgbà kó gbà fọkùnrin yìí ọjọ́ kan tó bá ti bójú fún ọjọ́ kan tó bá ti sọ fún pé ẹnikẹ́ni ò lè ṣe bó ṣe ń ṣe yẹn pẹ̀lú ẹ wípé tó bá ti ṣe bẹ́ẹ̀ ọjọ́ kan ni ìbẹ̀rù tó o ní fún ọkọ ẹ ọjọ́ kan ló máa kásẹ̀ kúrò nílẹ̀ wọ́n á sọ pé ali mo ṣe ṣe nìyẹn ọkọ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó gbóná ju nǹkan míì lọ ìgbà tí mo ti bójú fún tí mo ti sọ fún pé tó bá tún ṣe bẹ́ẹ̀ wípé èmi pàápàá máa di ọkùnrin mọ́ ẹ lọ́wọ́ nísìn ó mọ̀ wọ́n ara ẹ o wà ní ẹ̀ẹ́n àbí bẹ́ẹ̀ ni ìwọ tó sọ pé o jẹ́ onígbàgbọ́ o fẹ́ tẹ̀lé ìmọ̀ àwọn ènìyàn búburú àwa tí a jẹ́ ọkùnrin ṣé o mọ̀ ní ọjọ́ ìsinmi bí a bá ti àwọn anglican àwọn methodist àti àwọn sẹ̀lẹ̀ oníkálukú tán bá ti ti ilé ìsìn wọn dé bí ìwọ náà bí o bá ti ilé ìsìn dé wọn á gbé àga ìjókòó wọn á gbé jáde.

wọn a gbé ayò wọn a gbé sílẹ̀ ibi tí a ti ń tayò bí ẹni méjì bá ń tayò àwọn mẹ́ta mẹ́rin tí ayò tí kàn àwọn ajókòó síbẹ̀ wọn máa ibi tí wọ́n ti ń sọ̀ náà máa ti máa ẹ̀mú àtún wà àti ẹ̀mú mímu ìyẹn wà lọ́tọ̀ ọ̀rọ̀ sísọ ọ̀rọ̀ tí kò dára ìmọ̀ràn tí kò dára ìdí ayò ni àwọn ìmọ̀ràn yìí náà ti ń jáde ó ṣeéṣe ẹlòmíràn ìdí lúdò ló máa jókòó sí lọ́jọ́ ìsinmi fún wákàtí mẹ́rin márùn-ún kò mọ̀ wípé à ń ka bíbélì kò mọ̀ wípé à ń gbàdúrà kò mọ̀ wípé à ń jáde lọ láti lè lọ ṣe iṣẹ́ ìjèrè ọkàn ìdí lúdò ìdí ayò ló máa jókòó sí ibẹ̀ ni oníkálukú ló máa ti máa sọ tínú rẹ̀ jáde ni wọ́n ti máa fún ara wọn ní ìmọ̀ràn tí kò dára ó ní bí o bá fẹ́ ìbùkún nínú ọdún tuntun yìí ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ àìsàn díẹ̀ ni ó dé sí àgọ́ ara wọn ni alábàágbé ẹnìkan ló máa lọ gbé ìgò kan jáde a ní òun ní ẹ̀rọ a ní òun ní nǹkan ó ní pé òun bá ti fi pa é lórí òun fi pa é lára pé ó parí nìyẹn ó sùn bí ọmọ tuntun ni ìwọ tí ó jẹ́ onígbàgbọ́ ó tún ṣe ń gba ìgò òróró tàbí ìgò rí lọ́wọ́ ẹnikẹ́ni ò sọ fún ọ wípé orúkọ jésù ó ti tó fún ọ bí a bá ń fẹ́ ìbùkún ó ní a kò gbọ́dọ̀ rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú ó ṣeéṣe kí ó jẹ́ pé wàhálà ló ní níbi iṣẹ́ ó ṣeéṣe kí ó jẹ́ wípé bóyá ó ní ẹjọ́ ní kóòtù ni àwọn ẹlòmíràn sọ pé bí mo bá mú ẹ lọ sọ́dọ̀ wòlíì lágbájá kì í bá tì ní kò kúkú ní ṣoògùn omi náà ló máa gbàdúrà sí bó bá sì ti mú omi náà ló ń fomi náà wẹ̀ ẹni tó bá ń rí ọ a máa rẹ́rìn sí ọ ni àwọn tó bá ní ìkankan nú sí ọ bó bá ti fomi àdúrà wẹ̀ ó ti parí nìyẹn o mọ̀ wípé wọ́n fẹ́ gba agbára ẹ̀jẹ̀ jésù kristi lọ́wọ́ rẹ nígbà tí wọ́n bá ti gbé omi ìgò àbí omi garawa fún ọ ó ní torí bẹ́ẹ̀ ká ṣọ́ra o ọdún tuntun la wà yìí o wípé kí a mọ̀ wípé a kò gbọ́dọ̀ rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú ó ní ẹni tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ a kì í bá wọn dúró a kì í bá wọn sọ̀rọ̀ ohun tí mo ń sọ ni wípé a kì í bá wọn wéwèé kí wọ́n máa sọ fún wa wípé ẹ̀bá bá ṣe báyìí báwọn náà bá ṣe báyìí ó ní ẹni tí kò jókòó sí ibòjókòó àwọn ẹlẹ́gàn ibòjókòó àwọn ọ̀mùtí ibòjókòó àwọn ẹlẹ́gàn ni ibòjókòó àwọn tí wọ́n ń jẹ bọ káàkiri àwọn tó máa ń fi ọ̀rọ̀ ọlọ́run ṣe àgálámàṣà tó máa sọ pé àwọn kò rí sí ọ̀rọ̀ ọlọ́run ibòjókòó ẹlẹ́gàn ni ó ní àwa tí a jẹ ọmọ ọlọ́run àwa tí a jẹ ẹni tó ń tẹ̀lé jésù kristi ó ní a kò gbọdọ̀ jókòó ní ibòjókòó àwọn ẹlẹ́gàn ó ní ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà ní òfin olúwa dídùn inú rẹ̀ wà ní òfin olúwa dídùn inú wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ kò sí nínú àgbèrè kò sí nínú panṣágà kò sí nínú kó tún jẹ́ pé àlàálẹ̀ ni ọmọ ọlọ́run ló máa tún máa wá ẹni tó ní tẹlifíṣàn káàkiri ló máa sọ pé òun fẹ́ wo tẹlifíṣàn òun fẹ́ lọ sílé sinimá òun fẹ́ lọ sílé ijó òun fẹ́ ka ìwé tọ̀hún òun fẹ́ ka ìwé tìbí ìwé mìíràn wà tí àwòrán wà tó máa ń ṣe fún àwọn elédè yorùbá tó máa ń pa wọ́n lẹ́rìn àwọn ìsọkúsọ tó máa ń sọ nínú ẹ̀ àwa tí a jẹ́ onígbàgbọ́ dídùn inú wa kò ní sí nínú irú nǹkan bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà ní òfin olúwa àti nínú òfin rẹ̀ ni ó ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru ẹni tí ó bá jẹ ọmọ ọlọ́run ó ní láti ka ọ̀rọ̀ ọlọ́run ìbá àṣẹ láàárọ̀ ìbá àṣẹ lọ́sàn-án ìbá àṣẹ ní àṣàlẹ́ kí a tó sùn ó ní irú ẹni bẹ́ẹ̀ a máa ṣe àṣàrò nínú ọ̀rọ̀ ọlọ́run a máa ka ọ̀rọ̀ ọlọ́run a máa wo ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run a máa gba ẹ̀mí ọlọ́run láàyè láti lè máa túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run fún kí ni ìbùkún tí ó wà fún irú ẹni bẹ́ẹ̀ wẹ́sẹ̀ ìkẹta ó ní yóò sì dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀ jáde lé àkókò rẹ̀ ògo ni fún ọlọ́run ó jẹ́ mọ̀ ìbùkún wà fún ẹni tí ó bá gba ọlọ́run gbọ́ ìbùkún wà fún ẹni tí ó bá jẹ́ ti ọlọ́run ó ní yóò dàbí igi tí a gbìn àdúrà mi fún ọ ní ọdún yìí ni pé ó dàbí igi tí a gbìn sí etí ipa odò ó máa so èso jáde lé àkókò rẹ̀ ewé rẹ kì yóò rẹ̀ mi ò gbọ́ kí o ṣe àmì dáradára o ó yẹ kí a mọ̀ wípé ìbùkún ọlọ́run nìyí a ti bọ́ sínú ọdún tuntun ọdún ìbùkún ọdún ayọ̀ ọdún àsìkí ọdún ìpèsè ọlọ́run ìbùkún ọlọ́run kò ní fi wá sílẹ̀ ó ní ewé rẹ kì yóò rẹ o ó ní ohunkóhun tó ń ṣe nínú ọdún yìí ó máa ṣe déédéé bí o bá gbọ́ràn sí ọlọ́run lẹ́nu ṣùgbọ́n ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrin àwọn ènìyàn búburú kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ
ni torina awon eniyan buburu ki yo le duro ni idajo be le awon elese ki yo le duro li awojo awon olododo ni tori oluwa mo ona awon olododo sugbon ona awon eniyan buburu ni yo segbe bi a ba gboran si olorun lenu bi a ba ko ese sile bi a ba je ki olorun ki o gba okan wa la bi a ba tun ba fun olorun bi a ba teri ba fun olorun bi a ba gboran si oro olorun bi a ba so fun olorun lodun yi wo pe nile ni lode ni ni igboro ni ikoko ni bi kibi a o ma gboran si oro olorun bi a ba bere ori ofe lowo olorun ti olorun se fun lori ofe ti a je ese sona ti a ko ese sile ti a gbe igbesi aye iwa mimo olorun so fun a wi pe odun yi yo je odun ibokun eje ki a didi duro eje ki a ba olorun soro eje ki a so fun olorun wi pe ori ofe lati gboran ori ofe lati se gege bi oro olorun ori ofe lati rin ye gege bi oro olorun ori ofe lati woso gege bi oro olorun ori ofe lati sin gege bi oro olorun ori ofe lati gbe igbesi aye wa gege bi oro olorun pe ki olorun ki o fun wa pe ki olorun ki o fun wa ki olorun ki o sanu fun wa ki olorun ki o gba okan wa la bi a ba ti ni igbala bi a ba ti ni igbala ki a ni ki olorun ki o so okan wa di mo bi a ba ti ni isodi mo ki a ni agbara emi olorun ki a gbadura we pe ore ofe lati gboran si gbogbo eko ti olorun ko wa ki olorun ki o fun wa odun yi bi a ba se be odun yi o je odun ibokun alaafia olorun yo se wa ni igbesi aye wa eje ki a didi duro eje ki a ba olorun soro ma kanju o so fun olorun wi pe o fe je ni ibokun bi o ba ti ni igbala bi ese ba wa ni igbesi aye re ko ese sile ko si ibukun ninu ese ko si alaafia ninu ese so fun olorun wi pe o fe je tire titi o fe je tire titi so fun olorun wi pe o fe je ni ibukun lodun yi o si fe je eni igbala ki ibukun olorun ki o le po ni igbesi aye re

orí kẹsàn-án, Luke orí kẹsàn-án, ẹsẹ̀ ìkẹtàlélógún. Ó sì wé fún gbogbo wọn pé bí ẹnikẹ́ni bá fẹ́ máa tọ̀ mí lẹ́yìn, kí ó sé ara rẹ̀, kí ó sì gbé àgbélébu rẹ̀ ní ìgbàwo. Mo ní ìgbàwo ní ọjọ́ gbogbo, kí ó sì máa tọ̀ mí lẹ́yìn. Èyí ń sọ fún wa wípé ìbá jẹ́ ọjọ́ ìsinmi tàbí ọjọ́ mìíràn nínú ọ̀sẹ̀, a ní láti gbé àgbélébu wa, kí a sì máa tọ Jésù lẹ́yìn nígbà gbogbo. Nínú Kọ́rìntì kìíní orí kẹẹ̀dógún, Kọ́rìntì kìíní orí kẹẹ̀dógún, ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n. Kọ́rìntì kìíní orí kẹẹ̀dógún, ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n. Ó ní, mo sọ nípa ayọ̀ tí mo ní lórí yín nínú Kristi Jésù Olúwa wa pé èmi ń kú lójoojúmọ́, èmi ń kú lójoojúmọ́. Bóyá kò yé ọ, bí o bá ti kú, báwo lo ṣe ń wàásù? Bí o bá ti kú, báwo lo ṣe ń rìn káàkiri? Ó ní, èmi ni tó wà nínú ó ń kú lójoojúmọ́, èmi ni tinú mi ni ó ṣe ó ń kú lójoojúmọ́, èmi ni tó fẹ́ gbẹ̀san ó ń kú lójoojúmọ́, èmi ni tó jẹ́ wípé kò fẹ́ gbé àgbélébo rẹ̀, tó fẹ́ sọ àgbélébo nù nítorí wípé kò fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run, èmi ni tó wà nínú ó ń kú lójoojúmọ́. Ó ní, nígbà tí èmi ni tó wà nínú wa, bí o bá ti ń kú lójoojúmọ́, ni a ó rí wípé a ó máa dàgbà sí i nínú ìgbàgbọ́, a ó máa dàgbà sí i nínú ìrírí tí a ti ní. Ó yẹ kó yé wa nígbà náà wípé a ní láti ní ìpinnu láti tẹ orí ara ba, kí a tẹ̀lé ìfẹ́ Ọlọ́run. Kò ní sí ìkẹ́ra ẹni bàjẹ́ mọ́, èmi kú lójoojúmọ́. Kò ní sí wípé a fẹ́ láti tẹ ayé lọ́rùn mọ́, èmi ń kú lójoojúmọ́. Bọ́n bu wa, bọ́n ṣenú rebí ni sí wa, èyí ò jẹ́ nǹkan kan mọ́, nítorí wípé èmi ni tó wà nínú wa, èmi ni èyí tó ń fẹ́ ayé, èyí tó ń fẹ́ ìrẹ́pọ̀ tàbí ìyìn láti inú ayé àti mú wọn kúrò. Ìfẹ́ Ọlọ́run nìkan ni yóò máa gbé, ni yóò máa gbégbá orókè lọ́kàn àti láyé wa. A ní láti gbé àgbélébọ̀ wa, èyí sì jẹ́ lójoojúmọ́, ṣíṣe ìfẹ́ Ọlọ́run lójoojúmọ́, rírìn lójú ọ̀nà ìwà mímọ́, láì kúrò nínú òfin mímọ́ tí a ti fi fún wa, kíkan ara àti ayé mọ́ àgbélébọ̀ lójoojúmọ́, láì tẹ̀sí bí ayé tẹ̀sí kíkú lójoojúmọ́, ni yóò mú kí àwa kí a wà ní ipa ọ̀nà tóóró náà tí ó lọ sí ibi iyè ayérayé. Mo ń bẹ̀ ọ́ wípé kí o gba ìsọdí mímọ́ lónìí, kí o sì pa ìsọdí mímọ́ yìí mọ́, kí o rántí wípé a ti sọ fún wa wípé kí a máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́. Láìsí èyí ni kò sí ẹni tí yóò rí Olúwa. O rántí wípé a kà á nínú ìwé mímọ́, alábùkún fúnni àwọn ọlọ́kàn funfun, nítorí wípé àwọn nìkan ni yóò lè rí Ọlọ́run. Jẹ́ kí a tó gbàdúrà, jẹ́ kí a wo ìbéèrè tí Dáfídì ń béèrè, kí a sì wo ìdáhùn tí Ọlọ́run fún Dáfídì. Ṣe o rántí, Dáfídì ó jẹ́ ẹni tí ó láya tó lọ́mọ, Dáfídì ó jẹ́ ẹni tó lọ́lá tó sì lókìkí, Dáfídì ó jẹ́ alágbára, ó jẹ́ ọba, Dáfídì ó ní àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn ayé tí wọ́n ń wá kiri lónìí, ṣùgbọ́n ohun kan wà lọ́kàn rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó béèrè ìbéèrè tí ó béèrè nínú orin Dáfídì, orin ìkẹrìnlélógún láti ẹsẹ̀ ìkẹta. Ó ní, ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀? Ìbéèrè yìí ni a ń bi ẹnì kọ̀ọ̀kan wa lónìí. Bí o bá wò yíká, ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà láyìíká wa. Ó wá ń bi wá wípé nínú àwa tí a jókòó tàbí nínú àwa tí a dúró, ta ni yóò gun orí òkè Olúwa lọ? Nígbà tí ìpè bá dún, nígbà tí Jésù bá farahàn, àwọn wo la ó lè palárada tí wọ́n lè bá Jésù lọ? Ó ní, ta ni yóò gun orí òkè Olúwa lọ? Ṣé olówó ni, tàbí àwọn tí wọ́n bímọ bẹ̀rẹ̀ jọ, tàbí àwọn ọlọ́lá, tàbí àwọn olókìkí, tàbí àwọn ẹlẹ́sìn, tàbí àwọn tí wọ́n ní ìgbàlà ṣùgbọ́n tí wọn ò bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀? Ó wá ń sọ fún wa wípé àwọn tí yóò gun orí òkè Olúwa lọ àti àwọn tí yóò dúró níbi mímọ́ rẹ̀, àwọn ni ẹni tí ó ní ọwọ́ mímọ́. Ṣe ọwọ́ rẹ̀ mọ́,
se awon ese to de ara se ati fo won kuro ati we won kuro ati mu won kuro o ti di eni oto eni otun o si ti di eda otun ni waju olorun o ni eni ti o ni owo mimo ati aya funfun ati aya funfun ati okan mimo ati okan ti ati konila ati eyi ti ati so di mimo o ni eni ti ko gbe okan re soke si asan ti ko se bura etan olorun wa n pe onija ni oworo yi we pe se o ri olorun ni keyin nigba ti ipe badun abi o je ero woran o je wi pe a n ba won kunjo o je awon to je pe mo gbo won lo emi na ba won lo abi oni iriri iriri igbala iriri so di mimo aye si sile loro yi fun eni keni to ba fe fi orun sere je lati pe olowa lati gbadura si olowa wi pe a n fe ise abe ti emi ise iso di mimo yi ko farahan ninu okan eni kokan wa o se dede duro lati so fun olorun eyi je iriri ko se mani bi o ba ni owo ti o ni iso di mimo bi o ba bi omo ti o ni iso di mimo bi o ba ni awon duke aye ti o ni iso di mimo bi o ba ni ipo ninu ijo ti o ni iso di mimo bi o ba ni okiki gbajumo ti o ni iso di mimo o je aboshi julo ninu iran awon omo eniyan nitori ati so fun wa tani yo gun ori oke lo wa lo tani yo duro ni bi mimo re o ni eni ti o le owo mimo eni ti o le owo mimo eni ti o le owo mimo ati aya funfun ati aya funfun ati iwa mimo iwa mimo ni inu iwa mimo li okan iwa mimo lode iwa mimo ninu o ni awon wonyi nikan ni o le ri olowa alabokan fun de awon lokan funfun nitori wi pe won o ri olorun gbadura je ki olorun ki o so okan re di mimo ṣugbọn bi o ba ti je apeyida pada wale je ki adariji o bi o ba ti tun gbe awon nkan ni ro ti o ti wo lule tele tele o ti di apeyida o ti di arufin o ti di elese o ti di omo oninakuna pada wale bere idariji ki eje jesu ki o we awon ese renu se o ti n jale se o ti bere si ni puro se o ti n seke se o ti n fi ara re lati ta ara re fun owo agbere panṣaga o ye ki o gbadura ki a gba okan re la ki a dariji o awon ese ode ara awon ese ti a fojuri ki a dariji o ki o ni igbala leyin igba ti o ba ti ni igbala ikan tuku lodo ikun ikan tuku ninu okan lohun ese abinibi ese ajogoba gede gede re ninu okan lohun olorun fe wenu olorun fe so odotun olorun fe so di mimo gbadura gbadura pelu igbagbo ki o si ranti wipe emi ni yi ani lati kan ma agbelebu igberaga lati inu okan agbo magba ma se fe olorun lati inu okan ani lati kan ma agbelebu ori kunkun ani lati kan ma agbelebu aife se fe olorun pẹ̀lú gbogbo ọkàn pẹ̀lú gbogbo àyà pẹ̀lú gbogbo inú pẹ̀lú gbogbo ìfẹ́ a ní láti kàn án máa gbélébù òǹfà tó ń fà ọ́ láti inú ọkàn sí ohun tó wà nínú ayé a ní láti kàn án máa gbélébù ká tún máa fẹ́ àwọn nǹkan tó ń dán yìnyín yoyo nínú ayé a ní láti kàn án máa gbélébù ìfẹ́ tí a ní sí àwọn aráalé tí ó tún fẹ́ kọjá ìfẹ́ tí a ní sí ọlọ́run ìgbọràn tí a ní sí àwọn ẹbí wa tí ó tún fẹ́ kọjá ìgbọràn tí a ní sí ọlọ́run a ní láti kàn án máa gbélébù ẹ̀mí tó ń lépa nǹkan ayé tó ń lépa ipò ayé ẹ̀mí tó ń sọ owó di ọlọ́run tó ń wa owó kiri tó ń fẹ́ ni lọ́nàkọ́nà a ní láti kàn án máa gbélébù
emi ti ki fe duro de olorun ohun ti mo fe yo je temi a fi olorun sile a fi oro olorun sile a fi ilana olorun sile a ma wa nkan aye kaakiri o ni ani lati kan ma igbelebu bi o ba fe ri olorun ni ikeyin oyin lati ni okan funfun oyin lati ni okan ti a so di mimo oyin lati ni iwa mimo bere a o se se fun o alabokun fun ni awon olokan funfun nitori won ri olorun sugbon alaboko le awon oninu fufu nitori won ki yo le ri olorun

tabuko si si Olorun tabi ki won ki o ma fi ope fun Olorun ninu orin Dafidi ori ogofa dikan okan esan orin Dafidi ori ogofa dikan eje ki a wo ese ogojo o le merin ese ogojo o le merin okan efa erin nigba meje lojo le mi yin o nitori ododo idajo re o ton so fun anihin ni o pe ni igba gbogbo laaro ni losan ni lale ni ati nigba miran ni ojojo ni o ye ki a ma yin oruko olowa bi a rije ki a yin olowa bi a orije ki a dupe lowo olorun fun eyi ti a rije lana eyi ti a rije ni odun ti o koja bi ise wa lowo wa ki a yin olowa bi o ba dabi eni wipe ise o to lowo wa ni isisi ki a dupe wipe ohun lo sa ti mu wa duro ohun lo ti gbe wa duro ohun lo pese fun wa lati igba ti a o ti nise ki a dupe lowo olorun bi a ba yo ninu kristi ti a ri wipe olorun gbadura ileri re o mu ise fun wa ki a ma dupe lowo olorun bi o ba dabi eni wipe nkan kan fale die ki a ma dupe lowo olorun ki a ma so fun olorun wipe a o mo idi re ti o fi dabi eni wipe a ni nkan ti o fale die sugbon sibe ki a ma dupe lowo olorun ninu Tesalonika kini ori karun ni a ti nwo ese ikeji dini ogun Tesalonika kini ori karun ese ikeji dilogun e ma dupe ninu ohun gbogbo oni e ma dupe ninu ohun gbogbo ti o ranti wipe gba ti a gbe Paul ohun Sila sinu tubu ti a ju won sinu tubu won dupe lowo Olorun ni ma dupe ninu ohun gbogbo bi o ba dabi eni wipe inu nibi ni wa lati odo awon ota agbelebo e ma dupe ninu ohun gbogbo bi o ba si dabi eni wipe ko sinu nibi ni nkan lo dáadáa fún wa ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo a ní wàhálà díẹ̀ nínú ẹbí ni kí a má fi wèrè pé ọlọ́run lẹ́jọ́ ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo tàbí ó dàbí ẹni wípé ayọ̀ wà nínú ẹbí ìrẹ́pọ̀ wà nínú ẹbí ìṣọ̀kan wà nínú ẹbí ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo tàbí ó dàbí ẹni wípé àwọn onígbàgbọ́ ni wọ́n rọ̀gbà yí wa ká tí gbogbo wọn dàbí ọ̀rẹ́ fún wa tí wọ́n tọ́jú wa ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo ó sì dàbí ẹni pé nígbà mìíràn àwọn tí ó wà lárọ̀ọ́wọ́tó wa ń rí wa wọn ò mọ ìṣòro tí à ń là kọjá wọn ò mọ omi jínjìn àfonífojì tí à ń rìn kọjá síbẹ̀síbẹ̀ ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo kí a má ráhùn kí a má sọ ọ̀rọ̀ tí kò dára ní àkókò ìpọ́njú ó ní nítorí èyí ni ìfẹ́ ọlọ́run nínú kristi jésù fún yín ọlọ́run ti kọ́ wa lónìí ó ti ṣe àlàyé ohun púpọ̀ fún wa ó ti jẹ́ kí ọ̀rọ̀ yìí ẹsẹ̀ ọ̀rọ̀ yìí kan ṣoṣo kí ó yé wa wípé ohunkóhun tí ẹ̀yìn bá ń ṣe lí ọ̀rọ̀ tàbí ní ìṣe kí ẹ máa ṣe gbogbo wọn lórúkọ jésù olúwa ẹ máa fi ọpẹ́ fún ọlọ́run bàbá nípasẹ̀ jésù kristi ẹ jẹ́ kí a dìde dúró kí a sọ fún ọlọ́run wípé ìgbà tí ọ̀rọ̀ yìí ti yé wa tí ó ti là á yé wa báyìí wípé a ó ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí o ti ń kọ́ wa wípé ohunkóhun tí a ó ṣe ọ̀rọ̀kọ́rọ̀ tí ó jáde lẹ́nu wa ìrìn tí a ó rìn ibi tí a ó lọ aṣọ tí a ó wọ̀ oúnjẹ tí a ó jẹ ohun tí a ó mu ẹgbẹ́ tí a ó bá dọ̀rẹ́ẹ́ ẹgbẹ́ tí a ó bá rìn ohun gbogbo tí a ó ṣe a ó máa ṣe wọ́n fún ògo olúwa a ó máa ṣe wọ́n lábẹ́ ìṣàkóso ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run a ó jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kí ó jẹ́ òdiwọ̀n ìgbésí ayé wa ní ìgbà gbogbo bí ò bá tí ì ní ìgbàlà sọ fún ọlọ́run yẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ kí o kàn wọ́n sílẹ̀ pátápátá kí a ba lè dá oní ìdè kí a ba lè gba ọkàn rẹ là ẹni tí a ti pa ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀ nítorí kò lè dẹ́ṣẹ̀ a ti pa ọlọ́run bí irú ọlọ́run gbé inú rẹ̀ nítorí bẹ́ẹ̀ sọ fún ọlọ́run kí o rí wípé o ti di ẹ̀dá ọ̀tún o ti di ènìyàn ọ̀tọ̀ ọ̀rọ̀ ẹnu rẹ ìṣe rẹ ìwọṣọ rẹ ìrìn tí ó ń rìn ohun gbogbo tí ó ń ṣe láti ìsinsìnyí lọ fi ara rẹ dì fún ọlọ́run wípé wọ́n wà fún ògo ọlọ́run àti wípé ìwà rẹ yóò fi hàn wípé ó ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní ìgbà gbogbo.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Zechariah, ori ikeji, o si tun gbe oju mi soke, o si wo si kiyesi okunrin kan ti on ti o pon iwon lowo re, o si wi pe nibo ni iwo nlo, o si wi fun mi pe lati won Jerusalem, lati ri iye ibu re ati iye gigun re, ti kiyesi angeli ti o ba mi soro jade lo, angeli miran si jade lo ipade re, o si wi fun pe sare
2: so fun awon odomokunrin yi wi pe
1: a o gbe inu Jerusalem bi ilu ti ko ni odi nitori opo eniyan ati ohun osin inu re Oluwa wi pe emi o si je odi na fun yika emi o si je ogo laarin re sa kuro ni ile ariwa ni Oluwa wi nitori pe bi afefe merin orun ni mo tu yin kaakiri ni Oluwa wi Sioni gbe ara re la iwo ti o n bo omobirin Babiloni gbe nitori bayi ni Oluwa awon omo ogun wi Lẹ́yìn ogo ni o ti rán mi sí àwọn orílẹ̀-èdè tí ń kó yín. Nítorí ẹni tí ó tọ́ yín, ó tọ́ ọmọ ojú rẹ̀. Nítorí kíyèsí, èmi ó gun ọwọ́ mi sí orí wọn. Wọ́n sì jẹ́ ìkógun fún ìránṣẹ́ wọn. Ẹ̀yin ó sì mọ̀ pé Olúwa àwọn ọmọ ogun yóò rán mi. Kọrin kí o sì yọ ìwọ ọmọbìnrin Sioni. Ṣàwó, mo dé. Èmi ó sì gbé àárín rẹ ni Olúwa wí. Ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ni yóò dàpọ̀ mọ́ Olúwa ní ọjọ́ náà. Wọ́n sì di ènìyàn mi. Èmi ó sì gbé àárín rẹ. Ìwọ sì mọ̀ pé Olúwa àwọn ọmọ ogun ni ó rán mi sí ọ. Olúwa ó sì jogun Júdà ìní rẹ̀ nílẹ̀ mímọ́, yóò sì tún yan Jerusalemu. Ẹ dákẹ́ gbogbo ẹran ara níwájú Olúwa nítorí a jí láti ibùgbé mímọ́ rẹ̀ wá. Zechariah, orí ìkẹta. Ó sì fi Joshua olórí àlùfáà hàn mí. Ó dúró níwájú áńgẹ́lì Olúwa. Sátani sì dúró lọ́wọ́ ọ̀tún rẹ̀ láti kọjú ìjà sí. Olúwa sì wí fún Sátani pé Olúwa bá ọ wí ìwọ Sátani, àní Olúwa tí ó ti yan Jerusalemu, ó bá ọ wí, igi iná kó èyí tí a mú kúrò nínú iná, a sì wọ Joshua ní aṣọ èérí, ó sì dúró níwájú áńgẹ́lì náà, ó sì dáhùn, ó wí fún àwọn tí ó dúró níwájú rẹ̀ pé kó aṣọ èérí ìní kúrò lé ara rẹ̀, ó sì wí fún un pé wò ó, mo mú kí àìṣedédé rẹ kúrò lọ́dọ̀ rẹ, èmi ó sì wọ̀ ọ́ ní aṣọ ẹ̀yẹ, mo sì wí pé jẹ́ kí wọ́n fi láwà ní mímọ́ wé ilé orí. Wọ́n sì fi láwà ní mímọ́ wé e lórí, wọ́n sì fi aṣọ wọ̀ ọ́, áńgẹ́lì Olúwa sì dúró tì í, áńgẹ́lì Olúwa sì tẹnumọ́ fún Joshua pé, báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí, bí ìwọ bá rìn lé ọ̀nà mi, bí ìwọ bá sì pa àṣẹ mi mọ́, ìwọ sì ṣe ìdájọ́ ilé mi pẹ̀lú, ìwọ sì pa ààfin mi mọ́ pẹ̀lú, èmi ó sì fún ọ ní ààyè àti rìn láàrin àwọn tí ó dúró yìí, gbọ́ná ìwọ Joshua olórí àlùfáà, ìwọ àti àwọn ẹgbẹ́ rẹ tí ó jókòó níwájú rẹ, nítorí ẹni ìyanu ni wọ́n. Nítorí kíyèsí, èmi ò mú ìránṣẹ́ mi, ẹ̀ka wá. Nítorí kíyèsí, òkúta tí mo ti gbé kalẹ̀ níwájú Joshua, lórí òkúta kan ni ojú méje ó wà. Kíyèsí, èmi ò fi fífín rẹ̀ ni Olúwa àwọn ọmọ ogun wí. Èmi ò sì mú àìṣedédé ilẹ̀ náà kúrò ní ìjọ kan. Olúwa àwọn ọmọ ogun wí pé, ní ọjọ́ náà ni olúkúlùkù yóò pe ẹnì kejì rẹ̀, sábẹ́ igi àjàrà àti sábẹ́ igi ọ̀pọ̀tọ́.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Zechariah, orí ìkẹrin. Áńgẹ́lì tí ó ń bá mi sọ̀rọ̀ sì tún dé, ó sì jí mi
2: bí ọkùnrin tí a jí
1: láti ojú oorun rẹ̀. Ó sì wí fún mi pé kí ni ìwọ rí, mo sì wí pé mo wò sí kíyèsí ọ̀pá fìtílà tí gbogbo rẹ̀ jẹ́ wúrà pẹ̀lú kojo rẹ̀ lórí rẹ̀, pẹ̀lú fìtílà méje rẹ̀ lórí rẹ̀, àti àrọ méje fún fìtílà méjèèje tí ó wà lórí rẹ̀. Igi olífì méjì sì wà létí rẹ̀. Ọ̀kan lé apá ọ̀tún kòjò náà àti èkejì ní apá òsì rẹ̀. Mo sì dáhùn mo sì wí fún áńgẹ́lì tí ó ń bá mi sọ̀rọ̀ pé kí ni ìwọ̀nyí Olúwa mi. Áńgẹ́lì tí ó ń bá mi sọ̀rọ̀ dáhùn, ó sì wí fún mi pé ìwọ kò mọ ohun tí àwọn wọ̀nyí já sí, mo sì wí pé n kò mọ̀ Olúwa mi. Ó sì dáhùn ó sì wí fún mi pé èyí ni ọ̀rọ̀ Olúwa sí Serubabeli wí pé kìí ṣe nípa ipá, kìí ṣe nípa agbára, bí kò ṣe nípa ẹ̀mí mi ni Olúwa àwọn ọmọ ogun wí. Ta ni ìwọ, ìwọ òkè ńlá? Èwo ó di pẹ̀tẹ́lẹ̀ níwájú Serubabeli, òun ó sì fi ariwo mú òkúta tí ń tí orí rẹ̀ wá, yóò máa kígbe wípé oore ọ̀fẹ́ sí i. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé ọwọ́ Serubabeli yóò pilẹ̀ eléyìí, ọwọ́ rẹ̀ ni yóò sì parí rẹ̀. Èwo ó sì mọ̀ pé Olúwa àwọn ọmọ ogun yóò rán mi sí yín. Ṣùgbọ́n ta ni akẹ́gàn ọjọ́ òun kékeré

0: nítorí wọn ó yọ wọn ó sì rí ìwọn lọwọ Serubabeli pẹlú méje wọn ni àwọn ni ojú olúwa tí ó ń sáré sí ń sọ wọn ní gbogbo ayé wọn sì dáhùn wọn sì sọ fún pé kí ni àwọn igi olífì méjì wọnyí já sí tí ó wà lé apá ọtún fìtílà àti ní apá òsì rẹ wọn sì tún dáhùn wọn sì sọ fún pé kí ni àwọn ẹka igi méjì olífì wọnyí já sí tí ń tú òróró wúrà jáde lórí wọn láti inú ìkòkò wúrà ó sì dáhùn ó wí fún mi pé ìwọ kò mọ ohun tí àwọn wọnyí já sí wọn sì wí pé n kò mọ olúwa mi ó sì wí pé àwọn méjì wọnyí ni àwọn tí a fi òróró yàn tí ó dúró ti olúwa gbogbo ayé Zechariah orí ìkarùn-ún nígbà náà ni mo yí padà mo sì gbé ojú mi sókè mo sì wò sì kíyèsí ìwé kíká tí ń fò ó sì wí fún mi pé kí ni ìwọ rí èmi sì dáhùn pé mo rí ìwé kíká tí ń fò gígùn rẹ jẹ ogún ìgbọnwọ èbú rẹ sì jẹ ìgbọnwọ mẹwàá ó sì wí fún mi pé èyí ni ègún tí ó jáde lọ sí gbogbo ilẹ ayé nítorí gbogbo àwọn tí ó bá jalè ni a ó ké kúrò láti ìhín lọ nípa rẹ gbogbo àwọn tí ó bá sì búra ni a ó ké kúrò láti ìhín lọ nípa rẹ èmi ò mú un jáde ni olúwa àwọn ọmọ ogun wí yóò sì wọ inú ilé olè lọ àti inú ilé ẹni tí ó bá fi orúkọ mi búra èké yóò sì wà lé àárín ilé rẹ yóò sì rún pẹlú igi àti òkúta inú rẹ áńgẹlì tí ń bá mi sọrọ sì jáde lọ ó sì wí fún mi pé gbé ojú rẹ sí òkè ní ìsinsìnyí kí o sì wo nǹkan yìí tí ó jáde lọ mo sì wí pé kí ni ìnì ó sì wí pé èyí ni òṣùwọn éfà tí ó jáde lọ ó sì wí pé èyí ni àwòrán ní gbogbo ilẹ ayé ti kíyèsí agbé tálẹǹtì òjé sókè obìnrin kan sì nìyí tí ó jókòó sí àárín òṣùwọn éfà ó sì wí pé èyí ni ìwà búburú ó sì jù ú sí àárín òṣùwọn éfà ó sì ju òṣùwọn òjé sí ẹnu rẹ mo sì gbé ojú mi sókè mo sì wò sì kíyèsí obìnrin méjì jáde wá ẹ̀fúùfù sì wà nínú ìyẹ́ wọn nítorí wọn ní ìyẹ́ bí ìyẹ́ àpọ̀ wọn sì gbé òṣùwọn éfà náà dé agbede méjì ayé wọn ọ̀run mo sì sọ fún áńgẹ́lì tí ó ń bá mi sọ̀rọ̀ pé níbo ni àwọn wọ̀nyí ń gbé òṣùwọn éfà náà lọ ó sì wí fún mi pé láti kọ́ ọ ní ilé ní ilẹ̀ Shinari a ó sì fi ìdí rẹ̀ múlẹ̀ a ó sì fi ka orí ìpìlẹ̀ rẹ̀ níbẹ̀
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, Bàbá Jésù Kristì Olúwa wa, a dúpẹ́ wípé ó tún wùn yín nínú àánú ilé ẹ̀kan sí láti kó àjọpọ̀ sọ́dọ̀ ara yín láti bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ láti jẹ́ kí a mọ̀ wípé síbẹ̀ ẹjẹ́ olóòótọ́ síbẹ̀ ẹjẹ́ aláàánú síbẹ̀ ìlérí yín àti ìfẹ́ yín kò yí padà síbẹ̀ ẹ̀dùn ọkàn yín olúkúlùkù wa kò yí padà àti wípé bí ó tilẹ̀ jẹ́ wípé gbogbo nǹkan láyìíká ló dàbí ẹni wípé ó rí rudurudu gbogbo nǹkan láyìíká nínú ayé tí a wà yìí ló dàbí ẹni wípé ó doríkodò síbẹ̀ ẹran wà létí wípé ó yẹ kí a gbẹ́kẹ̀lé yín ó yẹ kí a faramọ́ yín ó sì yẹ kí a ní ìgbàgbọ́ nínú yín à ń bẹ̀ yín lónìí wípé ọkàn wa ojú wa ẹ̀mí wa yóò sinmi lé yín yóò gbẹ́kẹ̀lé yín yóò gbẹ́kẹ̀lé gbogbo àwọn ìlérí tí ẹ ti ṣe fún wa à ń bẹ̀ yín wípé àwọn ìgbẹ́kẹ̀lé mìíràn tí ó ṣeé ṣe kí ẹnikẹ́ni nínú wa kí ó ti ní nípa ti ara ẹ ó fà wọn tu ẹ ó mọ kúrò ní ìgbésí ayé wa lórúkọ jésù à ń bẹ yín wípé kí ẹmí yín àtòkè wá kí ó farahàn kí ó jẹ kí ìgbẹkẹlé wa kí ó wà nínú yín láti ìsinsìnyí lọ àti títí dópin a dúpẹ pé ẹ ti gbọ lórúkọ jésù kristi olúwa wa lónìí mo fẹ sọrọ lórí ewu tí ó wà nínú gbígbẹkẹlé ènìyàn ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn àwọn ènìyàn nínú ayé yìí kò lè ṣaláì gbẹ́kẹ̀lé ohun kan tàbí ẹnìkan láti ìgbà tí ènìyàn ti ṣubú nínú ọgbà ídẹ́nì ni a ti fa ọkàn ènìyàn kúrò lọ́dọ̀ ọlọ́run tí ó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ni kì í ṣeé ṣe fún láti gbẹ́kẹ̀lé ọlọ́run ó sì dájú wípé ọkàn ko le daduro eniyan kokan ko le daduro bi a ko ba gbekele olorun o daju wi pe ani lati wa ohun kan lati feyinti ani lati wa ohun kan lati gbekele yala eniyan miran yala ara wa papa tabi awon orisha o sese o si rorun fun eniyan eleran ara ti ko ni iye olorun ti ko si ninu ore ofe olorun lati gbekele awon ohun asan aye yi sugbon o ye ki o ye wa wi pe bi o tile je wi pe gbigbekele eniyan o je ohun to wopo laarin awon eda sibe ewu popo ni o wa ninu gbigbekele eniyan ki a wo orin Dafidi ori ogun ese keje orin Dafidi ori ogun ese keje awon elomiran gbekele keke awon elomiran le esin sugbon awa oran ti oruko oluwa olorun wa nihin ni onisamu yi tin je ki o ye wa wi pe awon miran gbekele keke awon elomiran won gbekele esin nigbati onisamu so awon ti o gbekele keke ati awon ti o gbekele esin o nso nipa igbe aye ti a wa we pe enikeni ti abi sinu aye yi abi sinu iwaya ija abi si oju ogun we pe awon elomiran lati jagun lati segun won gbekele keke ogun won gbekele esin ti won nlo ni igba ogun sugbon onisamu bi o tin so wi pe awon elomiran won gbekele keke awon elomiran won gbekele esin o ye ki o mo gege be ni ti o ka bibeli we pe bi onisamu ti nso yi oni lati ranti itan awon mo israeli kini o se kupa awon ara egypt igbekele won ninu keke igbekele won ninu esin nigba ti won ti ri agbara olorun nigba ti won ti ri titobi olorun nigba ti won ti ri giga julo olorun wi pe o gaju esin o gaju keke o gaju odo omi nile ti won gbekele o gaju awon orisha won o gaju awon pidan pidan alalupa ide awon sibe sibe o soro fun okan awon ara egypt lati kuro ninu igbekele keke ati esin se oranti bi awon mo israeli bi won ti jade ti won bo ninu oko eru atodun modun be ni awon mo egypt won yi ni won tun lepa won kini igbekele won igbekele won ni we pe awon mo israeli ti won jade kuro le oko eru kuro ni egypt won ni keke won ni esin won ni ida won ni ohunkohun nitori be awon ro we pe awon o segun awon mo israeli nitori be ni won se satele won sugbon oni awa o gbekele oruko oluwa olorun wa kini mose ni lati ja fun awon mo israeli oruko oluwa olorun ni oni oruko jehovah lenu bi o ti ke pe oluwa be ni oluwa so fun ohun ti yo se ni okun popa lopin si meji awon ti won gbekele keke awon ti won gbekele esin ibe ni won subu si ibe ni gbogbo parun si ti won si lo si orun apadi lairo tele ki se be nikan o dani loju wo pe olorin Dafidi yi oni lati ma ranti Goliati oni lati ranti wo pe nigbati awon mo israeli ti won koju ja ogun si awon ara filistini ni Goliati gege bi enikan lo jade igbekele re o wa ninu keke ati esin o wa ninu ohun ija eyi ti awon ti se pelu ogbon eniyan sugbon igbekele Dafidi o wa ni oruko oluwa eni o fi so fun wa pe awon elomiran gbekele keke awon elomiran gbekele esin awon elomiran yi won je awon alai lolorun won je awon kefiri awon ti ko mo olorun alaye awon ti otito bibeli awon ti imole ihirere ko ti imole fun awon yi ni won gbekele keke ti won si gbekele esin sugbon o se ni laanu we pe ninu aye ti a wa yi ki se awon ti ko ti ka bibeli ri nikan soso ki se awon ti ki lo si lesi nikan soso ni o gbekele keke ati ni o gbekele esin mo so fun o tele we pe bi abati bi eni kokan sinu aye abisoju ogun abisoju iwaya eja nitori wepe esu lati ba eni kokan jagun nitori wepe ese ati awon eran ara won ni lati ba eni kokan jagun nitori pe aye ti a wa pelu ni lati ba eni kokan jagun eni Jesu so fun awe pe ninu aye o e o ri iponju e o ri inu ni bi ni e o ri ija o ni sugun etujuka nitori emi ti segun aye o se ni laanu we pe opolopo ti won fi lo si lesin opolopo ti won ro we pe awon je eni bi ti inu olorun opolopo ti won ro we pe awon sin olorun ninu iwaya eja ninu aye yi ninu ogun aye yi ninu isoro aye yi ninu tembelekun ninu ruko irudo ti o wa ninu aye igbekele won ki se ninu olorun igbekele won a ma wa ninu ohun ija ti ara igbekele won a ma wa ninu agbara won igbekele won a ma wa ninu iriri ti awon ti ni tele tele igbekele won a ma wa ninu baba asale a ma wa ninu enikan tabi ninu elomiran tabi elomiran ma fi igbekele re si ori awon orisa oni sugbon awa oranti oroko olowa olorun wa je ki a wo awon ti o gbekele keke ati awon ti o gbekele esin mo ti so die fun o nipa ti awon omo egypt je ki a wo gulati ti mo menu ba lekan ninu samuel kini ori keta dilogun samuel kini ori keta dilogun wo lati ese ikokan le logoji filistini na simbo o si somo davidi ati okunrin ti o ru awa re sin mbo ni waju re nigba ti filistini na si wo ti o si ri davidi o shata re eni wo pe o kegan re nitori pe odomode kunrin ni se o pon o si se arewa eniyan filistini na si we fun davidi pe emi ha nse ajabi ti iwo fi mu opa to mi wa filistini na si fi davidi re nipa awon olorun re awon orisa re filistini na si we fun davidi pe ma bo emi o si fi eran ara re fun awon eye oju orun ati fun awon eranko papa davidi si we fun filistini na pe iwo mu ida ati oko ati awa tomi wa sugbon emi to wa le oruko oluwa awon omo ogun olorun ogun israeli ti iwo ti gan seranti wepe awon elomiran gbekele keke awon elomiran gbekele esin eyi ni golati se nitori wepe o gbekele ofa o gbekele awon ohun ija awon keferi o gbekele awon ohun ija ti won fi ogbon eniyan ti won fi se ki se be nikan o gbekele agbara ohun ti kara re o gbekele iriri ti ohun ti ni lati oju ogun tele tele o shata o kegan davidi o gbekele awon orisa re nitori pe filistini na si fire o fi bu nipa awon olorun re nipa awon orisa re sugbon bi o ba mo itan yi dara dara o ri we pe asegun filistini yi asegun re nitori pe igbekele re ko si ninu olorun asegun le awaje nigba ti a ba gbekele oroko olowa olorun wa sugbon je ki a wo awon elomiran fun aabo won ma gbekele awon agbara okunkun won ma lo si imule pelu awon agbara okunkun ni irowe pe imule won tabi eje ti won ti ba iku ati orun apadi ati satani da wi pe yo fun won ni aabo je ki a wo Isaiah ori keje dini ogbon ki a wo awon igbekele ti awon elomiran ni lati ese ikerinla nitori na egboro olowa eyin elegan ti n se akoso awon eniyan yi ti n be ni Jerusalemu nitori eyin ti wipe awa ti ba iku damajemu a si ti ba ipo oku mule nigba ti pasan gigun yo laaja ki yo de odo wa nitori awa ti fi eke se abo wa àti lábẹ́ irọ́ lí àwa fi ara pamọ́ sí. Ṣé o rí wípé ọ̀pọ̀lọpọ̀ èyí tí wọn ìbá fi gbẹ́kẹ̀lé Ọlọ́run wọn lọ múlẹ̀, àwọn ẹlòmíràn wọn lọ sínú ẹgbẹ́ òkùnkùn, àwọn ẹlòmíràn wọn fi àwọn ẹ̀mí iyemọja tàbí àwọn ẹ̀mí òkùnkùn tàbí àwọn ẹ̀mí alálùpàyídà wọn fi ṣe agbára wọn, wọn fi ṣe àṣà wọn, wọn sì gbẹ́kẹ̀lé. Wọn rò wípé bí ìjàmbá bá fẹ́ dé wípé egbé yóò gbé wọn, wọn ò ní farapa. Wọn gbẹ́kẹ̀lé àwọn ohun asán, wọn fi irọ́ ṣe ìgbẹ́kẹ̀lé wọn. Òní ó ń sọ níhìn wípé àwọn ti bá ikú dá májẹ̀mú. Àwọn ẹlòmíràn wà tí wọn rò wípé àwọn ti bá ikú dá májẹ̀mú, wípé wọn ti fi àkókò sí ìgbà tí àwọn lè kú, wípé wọn láti gbé ọdún báyìí láyé. Ní àkókò ìgbà yìí dé ìgbà náà, àwọn ní láti lówó ni, àwọn ní láti ní nǹkan báyìí, àwọn ní láti yítọ̀, nítorí pé àwọn mọ̀ wípé kò tí ì sí ikú lójú wọn nísinsìnyí. Wọ́n rò wípé májẹ̀mú tí àwọn ti dá nínú ẹgbẹ́ òkùnkùn, wọ́n rò wípé ó lè dúró. Àwọn rò wípé wọ́n ti bá ipò òkú múlẹ̀, wípé àwọn lè fa ọjọ́ wọn gùn, àwọn lè gbé tó àkókò tí wọ́n ń fẹ́ nínú ayé. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé àwọn wọ̀nyí tí wọ́n rò wípé nígbà tí pàṣán gígùn yóò bá là á já, tí yóò la ilẹ̀ náà já, yóò kọlu ẹnì kọ̀ọ̀kan, wípé kì yóò dé ọ̀dọ̀ àwọn, nítorí wípé àwọn ti fi èké ṣe ààbò wọn. Ǹjẹ́ ìwọ jẹ́ irú ènìyàn bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé èké ìbọ̀rìṣà ni ó fi ṣe ààbò rẹ, èké babaláwo ni ó fi ṣe ìbọ̀rìṣà rẹ, èké àwọn wòlíì èké ni ó fi ṣe ààbò rẹ, èké àwọn ènìyàn tí wọ́n ń pa irọ́ fún ọ ni ó fi ṣe ààbò rẹ. Ó ní lábẹ́ irọ́ lè àwa fi ara wa pamọ́ sí. Lábẹ́ irọ́, ẹni tí ó bá lọ sínú ẹgbẹ́ òkùnkùn tí ó rò wípé òun ní ààbò lábẹ́ irọ́ ni ẹni bẹ́ẹ̀ ni ó fi ara pamọ́ sí. Ó ní ní ẹsẹ̀ ìkẹtàdínlógún, ìdájọ́ ni èmi ò fi lé ẹsẹ̀ pẹ̀lú, àti òdodo lèmi ò fi lé òṣùwọ̀n. Yìnyín yóò gba ààbò èké lọ, omi ó sì kún bo ibi ìsásí mọ́lẹ̀. Ó ní bí ẹnikẹ́ni bá rò wípé òun ní ibi ìsásí kúrò nínú ìdájọ́ Ọlọ́run tí kò ronú padà, bí ẹnikẹ́ni bá rò wípé òun ní ibi ìsásí ní àkókò ìdájọ́ Ọlọ́run, ó ní omi kíkún ni yóò bo gbogbo ìsásí, ibi ìsásí yóò bò wọ́n mọ́lẹ̀. Kí a ronú àwọn tí wọ́n gbé ní àkókò ayé Noah. Bí Noah bí ó ti ń kan ọkọ̀ ìgbàlà, bẹ́ẹ̀ ni ó ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí kí wọ́n kí ó ronú padà. Ṣùgbọ́n àwọn mìíràn wọ́n gbẹ́kẹ̀lé ọgbọ́n orí wọn, wọ́n sọ wípé òjò ò tí ì rọ̀ rí, àwọn ò mọbi tí òjò náà tí ó ti ń bọ̀ tí ó lè pa gbogbo ayé run. Àwọn ẹlòmíràn wọ́n rò wípé àwọn ní ìmọ̀, wọ́n sọ wípé àwọn ti ṣe àwárí nínú ìmọ̀ ìjìnlẹ̀ ti òjò àti ti ilẹ̀, wípé kò sí ohun tó jọ ìkún omi. Àwọn ẹlòmíràn wọ́n gbẹ́kẹ̀lé ó ṣeéṣe kí wọ́n ti kọ́lé ilé olókè gíga, kí wọn kí ó máa rò wípé bójo ti ẹ̀ dé, bí ìkún omi ti ẹ̀ dé. Àwọn ní ibi ìsásí, ṣùgbọ́n ní àkókò náà omi tí ó kún ni ó bo gbogbo ibi ìsásí mọ́lẹ̀. Ọlọ́run wa ń sọ wípé bákan náà ni, bí ẹnikẹ́ni bá rò wípé òun ní ààbò ìké kan, bí ẹnikẹ́ni bá rò wípé òun ní ibi ìsásí kan, bí ẹnikẹ́ni bá rò wípé òun ní ìgbẹ́kẹ̀lé kan, wípé gbogbo ààbò ìké, gbogbo ibi ìsásí ni omi ìdájọ́ Ọlọ́run, omi kíkún ti ìdájọ́ Ọlọ́run yóò bò mọ́lẹ̀ pátápátá. Nítorí bẹ́ẹ̀, fún ààbò, bí o bá gbẹ́kẹ̀lé àwọn agbára òkùnkùn, bí o bá gbẹ́kẹ̀lé àwọn ẹ̀mí òkùnkùn, ó dájú wípé ìdájọ́ Ọlọ́run kò ní rí irú ẹni bẹ́ẹ̀ kọjá. Àwọn ẹlòmíràn wọ́n máa ń gbẹ́kẹ̀lé àwọn ìlérí tí àwọn ènìyàn ẹlẹ́ran ara, àwọn ènìyàn tí wọ́n gbé ara kíkún wọ̀, wọ́n máa ń gbẹ́kẹ̀lé ìlérí tí irú ẹni bẹ́ẹ̀ ṣe fún wọn. Ó yẹ kí a mọ̀ wípé bí a bá ń fẹ́ ìrànlọ́wọ́, bí a bá ń fẹ́ ìpèsè, àtọ̀dọ̀ Ọlọ́run nìkan ni a ti lè rí àwọn nǹkan wọ̀nyí. Ó ṣe láàánú wípé àwọn ẹlòmíràn tí wọ́n fẹ́ gbéyàwó, èyí tí wọn ìbá fi gbàdúrà, èyí tí wọn ìbá fi wọ ojú Ọlọ́run, èyí tí wọn ìbá fi béèrè lọ́wọ́ Ọlọ́run, èyí tí wọn ìbá fi gbẹ́kẹ̀lé Ọlọ́run, gẹ́gẹ́ bí Ábírahàmù ti ṣe pẹ̀lú Ísáàkì tí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run, tí ó sọ fún Eliézeri wípé áńgẹ́lì Ọlọ́run yóò lọ níwájú rẹ, Ọlọ́run tí èmi ń sìn yóò sì yan obìnrin rere fún Ísáàkì ọmọ mi. Èyí tí wọn ìbá fi gbẹ́kẹ̀lé Ọlọ́run kí wọn kí ó jẹ́ kí Ọlọ́run kí ó yàn fún wọn, won ma gbekele awon ileri tabi awon aba ti awon elomiran da pelu won awon ti won sin gbekele won yi won olorun won ni gbala won je awon ti o le igbadura won si je awon eniyan eleran ara awon ti o mola awon ti o mo kilo ojo la yo ti ri elomiran boya won wa ise ni ama gbekele lagbaja ama ni oni baba asale nbi kan oni oga kan nbi kan wo pe eni e ki ba ti nitori wo pe o ti je osilu tele tele o je olowo o je gbadjumo nitori be o ti je ko dami loju wo pe mu lati ri ise ni o se gbadura adura ke kini mo fe fadura se o se wa oju olorun olorun kini mo fe foju olorun se nigbati lagbaja ti wa nbe lagbaja lolorun e lagbaja to ngbekele yi ko mojo ti lagbaja oku ko mojo ti lagbaja o faye sile nitori be eja tile ni o ma nfa ni o ma nwa si igbe aye awon eniyan be nitori pe won fe mu gba awon so won kuro nipa gbegbekele awon eniyan to je we pe won ko duro pe awon eniyan to je we pe won ko ni pe fi aye sile e ni olorun fi kilo fun awe pe ki agbekele ohun ke ma se gbekele awon eniyan eleran ara wo Isaiah ori kokan le logbon Isaiah ori kokan le logbon ese kini egbe ni fun awon ti o so kale lo si Egypt fun iran lowo dro ni be bi a ba nso nipa Egypt o nso we pe awa ti a ti jade kuro ninu oko eru awa ti olorun ti seranwo fun ti o ti fi ore ofe re fun awa ti an jo ti an yo awa ti an so fọlọrun wi pe adupe wi pe o da wa sile o gba wa kuro ninu isiru aye kuro ninu isiru esu kuro ninu ebo jije awa ti o je wi pe tele tele ba ji laaro agbo lani lati mu nitori won so wi pe awon aye loko ti wa won so wi pe awon eniyan fe ki ti wa dara nitori be igbere sisin agbo mimu ati opolopo nkan miran ti an se sugbon nigbati ife inu olorun ti o je ti wa nigbati agba okan wa la ni olorun gba wa kuro ninu awon nkan won yi sugbon o se ni laanu awon elomiran leyin ti won ti ni igbala leyin ti a ti mu kuro ni ile Egypt leyin ti won ti wa si ile ileri leyin ti won ti ni isimi ninu olorun bi aisan ba de tabi bi won ba ni idojuko tabi inu ni bini tabi o sese ki o je wi pe won ni wahala die ninu ebi tabi o sese ko je wi pe awon ana ni won ko fe ki won ri ile joko tabi o sese ki o je wi pe awon ota ni won pinu ni won pero nitori won e ti won iba fi gbekele olorun e ti won iba fi sa sabe abo olorun e ti won iba fi wa lori ekun won lati ma gbadura ki olorun ki o le yo won o se ni laanu wi pe won atun so kale lo si Egypt fun iran lowo bawo ni eni ti o je omo olorun bawo ni o tun se mo oju ile babalawo bawo ni eni ti o je omo olorun bawo ni o tun ti mo o tun se mo idi iborisha bawo ni eni ti o je omo olorun ti o tun ti mo ibi ti won tin si esu o ni egbe ni fun awon ti o so kale lo si Egypt fun iran lowo kini se ti won ma so kale lo fun Egypt fun iran lowo nitori ti won ni won gbekele esin ti won gbiye le keke nitori ti won po won si gbekele elesin nitori ti won le agbara jojo sugbon ti won ko wo eni mimo Israeli won ko si wa Oluwa awon miran won ma ndi apeyinda won kuro ninu ijoba Olorun won lo si odo awon ti o ni emi okunkun tabi emi awon abokulo o sese ki o je wi pe ara le won kan lo ku o si dun won re koja won si n fe mo ki lo pa eni yi won tun lo sodo awon abokulo lati so pe awon fe mo ki lo pa lagbaja gba ti o ba mo ki lo pa lagbaja se eyi ni mu lagbaja ku lorun apadi se eyi ni mu kuro wi pe koni ku mo ni o ye ki a mo wi pe bi nkan be ba sele awa ti a je omo olorun a ke tun pada lo si Egypt lati so wi pe a tun wa nkan kan ninu ese iketa nitori eniyan li awon ara Egypt ki si se olorun awon elomiran won ki mo wi pe eni ti o ba ti gbe ara kiku yiwo wi pe eniyan lasan ni won ma gbekele eni olorun fi n so fun awon Israeli wi pe eniyan lasan eniyan eleran ara ni awon ara Egypt elomiran boyo tin wa se ile tele tele o je eni ti o fi ara fun bibeli o je eni ti ngbadura o je eni ti o fi ara fun isin olorun sugbon o sese ki o wa ri ise kan ise yi oyinbo lo ni ise na oyinbo wa nso fun wepe bi o ba se daadara bi o ba ja fafa bi o ba se on gbogbo ti ohun fe won mu lo si ilu oyinbo won mu lo si America won si je ki owo po lowo e won je ko ra awon nkan monomono a lo si Japan a lo si Chibi a lo si Tohun bi abati n se awon ipinu wonyi fun iru eni be ti a tin fun ni ileri okan re a ma bale a ma so wepe bibeli o si se pataki mo o adura o se pataki mo nitori pe oyinbo ti so pe ohun mu mi lo si ile oba nitori be o ti pari mo tin gbadura tele tele igba ti mi o leyan mo tin gbadura tele tele igba ti mi o ni alafeyinti oni karan ti o oyinbo ta n gbekele eniyan to gbe ara kiku wo ni ara America ti a n gbekele eniyan to gbe ara kiku wo ni baba asale to feyinti eniyan to gbe ara kiku wo ni won ki se olorun nitori eniyan li awon ara Egypt ki se olorun eran li awon esin won won ki se emi oluwa yo si na owo re ki eni ti ran ni lowo ba le subu awon ti a gbe ti a mu igbekele wa kuro lodo olorun ti o je wi pe eniyan la nsare to leyin o ni oluwa yo si na owo re ki awon ti ran apeyida be lowo ki won ki o ba le subu ati ki eni ti ran eni ti a ran lowo ba le subu gbogbo won o jimo se gbe eyi ni idajo olorun fun awon ti o gbekele eran ara won awon ti o gbekele ogbon won awon ti o gbekele owo won awon ti o gbekele dukia ti o wa ninu aye awon ti o gbekele ipo won ninu aye awon elomiran o se ni laanu we pe fun igbala won ma gbekele ogbon ori ti won won ma gbekele ise rere ti won ise owo won won ma gbekele awon ohun ti ko ni lari awon irubo awon eranko ti won fi nrubo won ro wepe nitori wepe awon nrubo pelu eran pelu adiye ki a kon ko so wepe nitori won se sara nitori be won ro wepe awon ni igbala wepe bi oju ba pa bi iku ba pa oju won de wepe awon o le lo sorun rere ko ri be ani lati gbekele olorun igbekele wa o ni lati wa ninu olorun nikan sosho bi a ba fe ri oju olorun nikeyin o ni wo odo agutan olorun ti o ko ese ara aye lo bi a ba fe ki ese wa ki a mu won kuro bi a ba fe ri oju olorun bi a ba fe di eni igbala ani lati wo odo agutan olorun ti o ko ese ara aye lo je wepe ani lati gbadura ani lati so fun olorun ani lati wa oju olorun ani lati je wa awon ese wa ki a ko won sile ki a si gbekele olorun ki a si mi le olorun patapata ki se pe ki a si mi le olorun ni owo kan ki a tun si mi le orisa ni owo keji ki se wipe ki a gbekele ododo Kristi ki a tun gbekele ododo ara wa bakan na ki se wipe ki a gbo oro olorun ki a tun ma gbo oro awon woli eke nigba kan na o so wepe ani lati gbekele olorun patapata awon elomiran won ma gbekele owo won won ma gbekele awon ohun ti won ni ninu aye ninu luko ori kejila luko ori kejila lati ese ikokandinlogun ari eni yi ti o gbekele awon ohun ti o ni emi o si wi fun okan mi pe okan iwo le oro pepo ti atojo fun opo odun simi ma je ma mu ma yo sugbon olorun wi fun pe iwo asiwere le oru yi le o bere emi re lowo re nje titani nkan won yi yo ha se ti iwo ti pese sile be le eni ti o to isurajo fun ara re ti ko si li oro lodo olorun awon elomiran won gbekele awon ti won ni won gbekele awon oro won sugbon nihin ni a n so fun wa wepe iru eni be yo faye sile lojiji bi o ba si faye sile ko ni le ri aye gbe lodo olorun kini awon ewu ti o wa ninu wepe ki a gbekele eniyan die ni a ti so ninu re sugbon je ki a tun wo bibeli ninu orin dafidi ori kerindini aadojo o kan erin efa o kan erin efa ori kerin dini adojo ese iketa ati ese ikerin e ma se gbeke yin le awon mo alade ani le omo eniyan lowo eni ti ko si iran lowo eni ewu kini ti ari we pe awon ti o gbeke le eniyan ohun ti awon eniyan won yin se leri fun won won ki o le fun won nitori ewe mimo ti ko le seke o so kun a wi pe lowo eni ti ko si iran lowo bi abaje eni ti o foju sile ti a se wo awon ti o ma nsare to eniyan leyin awon ti o ma nsare to awon oselu leyin awon ti o ma nsare to baba asale leyin gbogbo patapata ni ari we pe won o ri iran lowo ti won fe iran lowo ti won reti won o ri gba elomiran a fi ile oko sile ani ohun ti ri enikan nita ti o le toju ohun ohun ti ri enikan nita ti o ni ife ohun ti ri enikan nita ti o le toju awon omo nitori wo pe eni ti o wa nita yi ki obirin ki o to dele a ma se ileri popo a ma so wo pe won a fun ni nkan bayi won a fun ni nkan tohun won a da lokowo won a fun ni nkan bayi sugbon nigba ti o ba dele tan a ri wo pe iro ati eke patapata ni awon nkan ti o n gbo tele eni olorun fi so fun a wo pe ki a ma se gbekele awon omo alade ki a ma se gbekele awon omo eniyan lowo eni ti ko si ran lowo ese kerin emi re jade lo o pada si erupo re li ojo na gan ero inu re run gbogbo ironu gbogbo ileri gbogbo awon ilepa ti iru eni yi ni eni ti agbekele ni ojo ti o ba fi aye sile ni awon nkan wonyi ni yo run ni a gbagbe won ninu Isaiah orikeji Isaiah orikeji ese ikeji lelogun esimi leyin eniyan e kuro leyin eniyan e je wi pe e ma se je ki igbekele yin ki o wa ninu eniyan eni emi eni ti o wa ni iho imu re nitori ninu kini alikasi o n so fun a wi pe igba oduro lo pe titi fun eniyan eleran ara gege bi bibeli papa ti so wipe isise kan lo nbe laarin enikokan ati iku isise kan lo nbe laarin emi ati iku nitori be ke ma gbekele eniyan olorun ti ki yipo pada olorun ti o je wipe o wa titi lai oni o ye ki a gbekele ninu Jeremiah ni a ri igun olorun lori awon ti won gbekele eniyan àwọn tí wọ́n fi ẹlẹ́ran ara ṣe apá wọn tàbí ìgbẹ́kẹ̀lé wọn Jeremiah orí kẹtàdínlógún Jeremiah orí kẹtàdínlógún láti ẹsẹ̀ ìkarùn-ún báyìí lè olúwa wí ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn tí ó fi ẹlẹ́ran ara ṣe apá rẹ̀ ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ olúwa èyí kìí ṣe ọ̀rọ̀ Jeremiah ó jẹ́ ọ̀rọ̀ olúwa èyí kìí ṣe ọ̀rọ̀ oníwàásù kan ó jẹ́ ọ̀rọ̀ olúwa ó ní báyìí lè olúwa wí a sì mọ̀ wípé ohun tí olúwa bá wí ayé àti ọ̀run wọ́n lè ré kọjá lọ ṣùgbọ́n kíkíní nínú ọ̀rọ̀ ọlọ́run kì yóò kọjá lọ láìṣe ó ní ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn ńbo ni ìgbẹ́kẹ̀lé tìrẹ wà ó ṣeéṣe kí o máa sọ lẹ́nu wípé o gbẹ́kẹ̀lé ọlọ́run ó ṣeéṣe kí o máa sọ lẹ́nu wípé o gbẹ́kẹ̀lé ìlérí ọlọ́run ṣùgbọ́n nígbà tí wàhálà bá dé nígbà tí inú nibini bá dé nígbà tí àwọn ọ̀tá bá kọjú ìjà sí ọ nígbà tí ó dàbí ẹni pé ìrú mi dé sí ìgbésí ayé rẹ ní àkókò náà ni a máa ń fi ìgbẹ́kẹ̀lé wa hàn ẹni tí kò bá gbẹ́kẹ̀lé ọlọ́run kò mọ̀ wípé inú ìbọ̀rìṣà ni òun wà jẹ́ kí n ṣe àlàyé ní kíkún fún ọ bí a bá gbẹ́kẹ̀lé ènìyàn èyí jẹ́ wípé a fi ènìyàn yìí a fi dípò ọlọ́run ó ṣeéṣe kí a rò wípé ènìyàn yìí ó ní owó ohun tí a ń rò ní wípé owó tí ẹni yìí ní ó ju àwọn ohun ìní tí ọlọ́run ní nítorí bẹ́ẹ̀ nítorí ìwà ọmọgọ wa àti ọkàn ìṣìná wa a fi ẹni yìí a fi dípò ọlọ́run òun ni ìgbẹ́kẹ̀lé ènìyàn òun ni ó fi jẹ́ ìbọ̀rìṣà nítorí pé irú ènìyàn bẹ́ẹ̀ ó di òrìṣà fún wa o di olorun fun wa elomiran ko mo we pe nigbati abagbekele eniyan igbekele eniyan o ma nfa okan eniyan kuro lodo olorun oun ni ese ikarun yi ni o fi wi pe eni ti okan re si si kuro lodo olorun iru eni be ama si eda ju eleda lo iru eni be bo lo si bi ise awa ti agbekele olorun a ma so wi pe a fe lo si lesi nitori pe eni je ojo ti a nsin olowa a fe lo gbadura a fe lo mo awon ibere okan wa ati awon edun okan wa a fe lo tu won paya ni waju olorun sugbon iru eni be ki wa se eko bibeli iru eni be ki wa se akoko isoji iru eni be ki wa si isin ojo isimi yo ma wi pe oun fe lo ba baba asale oun fe lo ba lagbaja nitori pe ebin ba ti bi lagbaja ba wa laye ko sewu o ti fi eni yi dipo olorun o nsin eda ju eleda lo iru eni be igbekele eniyan a ma mu ki idanwo ti ara ki o wa si igbese aye eni be omobirin ti o je wi pe o gbekele eniyan ti o je pe boji laaro oruko lagbaja lo ma wa lenu e bo lo losan oruko lagbaja lo ma wa lenu e bo lo si bi ise oruko lagbaja lo ma wa lenu e lagbaja so wi pe won a ba mi wase lagbaja ti so wi pe won a je ki njoko si ibojoko rere lagbaja ti so wi pe ohun ko tin ba nilo ki ma wa lati ri ohun iru eni be a ma para ile okunrin kan okunrin yi je eni ti o gbekele iru eni be e se agbere ati panshaga ko jina siru eni be tabi obinrin to loko nile sugbon ti ko le joko ti awon omo nile ti okunrin kan nita ti o ti so wi pe en lo to lo loko sugbon o dabi eni wo pe ibukun olorun opo popo lowo oko e nitori be bi mafia ara eji a mafia ara sise o nitori be bi o ba ti nilo nkan kan ninu ile e boko o ti e le pese to ba wa ba mi ma fun e iru eni be a ma fi oko sile ninu ile a ma lo ba okunrin kan nita o ti so okunrin di olorun o ti so di eni to gbekele o ti mu okan re kuro ninu ile lodo oko ati lodo olorun o ti so iru eni be di ore abanideṣe paapa nitori ko sese fun eniyan leran ara lati ma fun ni awon nkan to ye ki oko re ki o ma fun ki o ma ba lo sinu ese agbere tabi panshaga iwa yi ri gbogbo nitori be ni olorun se nkilo fun wa ti o si so fun awe pe igun wa lori awon ti o ba fi eleran ara se igbekele won bayi ni olowa wi egbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eran ara se apa re eni ti okan re si si kuro lodo olorun wese kefa nitori pe yo dabi alaini ni aginju eni ti o gbekele eniyan yo dabi alaini ni aginju eni ti okan re si kuro lodo oluwa yo dabi alaini ni aginju eni ti o fi baba asale eni ti o fi se apa re eni ti o fi eleran ara se igbekele re eni ti o fi eniyan ti o gbe ara kikuwo ti o fi se olorun re iru eni be yo dabi alaini le agiju ti ko si ri pe rere nbo sugbon yo gbe ibi eyan gbe ile won ni le agiju ile iyo ti ki gbe inu re o ti an so nipa ile iyo se ori wo pe ile to lora ti a le gbe nkan si bi a ba ti da iyo si gbogbo awon mudumudun ti o wa ninu ile na ni iyo yo parun e ni a pe ni ile iyo ti a ki gbe inu re ile iyo ti a o le dako si ile iyo ti o nkon ki hu jade ninu re o ni eni ti o ba ko olorun sile eni ti o ba je wi pe o ko igbekele ninu olorun o ko sile yo dabi alaini le aginju bi rere ti le nbo ko le ri yo ma gbe eyan gbe ile yo ma gbe inu aginju yo ma gbe ile iyo ti enikan ki gbe nitori be opolopo ewu lo wa fun awon ti won fi eran ara se igbekele won kini olorun wa npe ki a se ohun ti olorun pe ki a se ni we pe ki a gbekele ohun wese ikeje ibukun ni fun eni ti o gbekele olowa ti o si fi olowa se igbekele re akoko o fe ni igbala o ni lati gbekele olowa o gbodo gbekele ise rere ti re o gbodo gbekele we pe ati sami fun mi lati kekere o gbọdọ gbẹkẹle wo pe mo nka bibeli o gbọdọ gbẹkẹle wo pe mo nlo sori oke lati lo gbadura o gbọdọ gbẹkẹle wo pe baba mi ati iya mi ni awon oludasile ijo CAC tabi oludasile ijo CMS ni ilu wa igbẹkẹle re oni lati wa ninu Jesu Christi wo pe Jesu Christi ku fun mi ki se pe baba ati iya won je oludasile ijo ki se wo pe asami fun mi ni kekere ki se wo pe mo fun awon alagbe lowo ki se wo pe mo n gbadura mo n gba awe ki se wo pe mo ma lo sori oke ni gba gbogbo igbekele re ni lati wa ninu Calvary ninu eje ti Jesu Christi ta sile ninu eje Jesu ti a fin we lese mo ti o n funfun Jesu no lo oni lati gbadura wo pe Olorun mi o gbekele se owo rere mi mi o gbekele awon igboran ti mo ro pe mo nse si ofin olorun awon igboran ti ko to nkan mi o gbekele onkon ti mo ti se onkon ti mo nse tabi onkon ti mo le se igbekele mi o wa ninu Jesu Christi o wa ninu odo agutan olorun ti o ko ese ara aye lo oni ibukun ni fun iru eni be ti o gbekele oluwa iru ibukun wo akoko ibukun igbala ibukun idariji ibukun alaafia ninu okan ibukun wipe akoruko re pelu awon ayan fe loke lorun ibukun wipe bi o ba pa ojude ni iku wipe awon angeli yo gbe lo soke orun ibukun wipe o ti ba olorun laja ibukun wipe a npe ni omo olorun nitori wipe o gbekele Jesu Christi o gbekele olorun fun ase pe igbala re ki se be nikan nigba ti o wepe ibukun ni fun ni ti o gbekele olowa e je wepe bi abaje alaini bi wahala ba wa fun wa bi onkon ba de a le ke pe oluwa olorun yo da wa lohun ibukun idahun adura ni an so nipa re ibukun ipese latoke wa ibukun abo olorun ibukun wipe bi abase aisan bi abagbekele olorun olorun le mu wa larada bi onkon ba wa ti o da bi eni wepe emi okunkun ni o fe je gaba lori wa bi abagbekele olorun olorun le tu wa sile olorun le je ki awon ide ti o fe de wa ki a ja won kuro ibukun ni fun eni ti o gbekele oluwa ti o si fi oluwa se igbekele re bi a ba so wepe agbekele oluwa e je wepe gbogbo awon igbekele miran ni ati ja sonu e je pe ki se wepe a nso fun olorun wepe se die babalawo a se die ki se wepe a nso fun oluwa mu wahala die kuro ki o si gba baba asale mi lati mu eto kuro e je wepe agbekele olorun ati olorun nikan soso ki se wepe bi a ba n gbadura a n gbadura ni igbekele ni oruko Jesu ati pelu igbekele ni oruko angeli iru eni be o gbekele olorun eni toro wepe oruko Jesu oto ani lati foroko angeli kun eni toro wepe eje Jesu Christi oto ani lati fi omi adura ani lati fi kun eni toro wepe bibeli nikan soso wepe koto awon hanturu awon nkan ti awon elebologun awon nkan ti awon alalupaida ti won ti ko sile awon nkan ti awon egbe imole egbe okunkun ni bi ipoku ti won ti ko sile o tun fi die kun awon ti o ki se awon ti o ro wepe eko bibeli eko ihirere wepe koto wepe awon tun ni awon eko miran ti won le fi kun bi a ba so wepe agbekele olorun e je pe agbekele patapata pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo inu wa ni a fi gbekele olorun o ni ibukun ni fun eni na eni ti o gbekele oluwa ti o fi oluwa se igbekele re yo se dabi igi ti agbin leba omi ti o na gbongbo re leba odo ti ki yo beru bi oru ba de sugbon ewe re ki yo tutu ewe re yo tutu ki yo si ni ijaya ni odun oda be ni ki yo dekun ati ma so eso eyi ni ibukun awon ti o mo olorun ibukun awon ti o gbekele olorun ibukun awon ti o nke pe olorun ibukun awon ti ko fi igbekele won si ori eniyan ti o je eleran ara mo fe ki o ye igbese aye re wo loni nibo ni igbekele re wa se o n fi oko dipo olorun o n fi aya dipo olorun o n fi ohun ini dipo olorun o n fi baba asale kan se igbekele re o n fi balogun kan se alatileyin fun oni abi o je ni to gbekele olorun abi o je eni to ti ronu ku ada patapata ti o nke pe oruko oluwa se o je eni ti o gbekele oluwa lai boju weyin je ki a didi duro ki a so fun olorun wi pe a fe ki igbekele wa ki o wa ninu re nitori pe ewu popo lo nbe ewu popo lo nbe ibinu je popo lo nbe fun awon ti o je wi pe igbekele won ninu eniyan leran ara lo wa ati wi pe idajo olorun idajo ibinu gbogbona olorun o wa lori awon ti won gbekele eniyan ki se be nikan iru awon be won ki o le ba Jesu joba won ki o le ba Jesu lo nigba ti o ba de won ki o le lo sonre lati ma ba olorun gbe titi lai bi igbekele re ba wa ninu eniyan so fun olorun dede duro ki o gbadura ki o so fun pe ni ti igbala o fe gbekele olorun o fe gbekele etutu Jesu Christi lori igi agbelebo o ti je wo ese re o ti kan won sile o si simile ise irapada ti Jesu Christi se ise ti o se ti o je wipe o je etewogba lowo olorun loju olorun o fe gbekele patapata so fun olorun wo pe ko tun se ebo miran ko tun si o miran ti oni lati se bi ko se pe ki o kan ronupo ada ki o si je ki eje Jesu ki o we omo Jesu lo o si feran lowo ni o fe iwosan ni o fe bukun ni onko ti o je ani re je ki igbekele re ki o wa ninu olorun nikan soso ki se wo pe ki o tun ni baba asale kan nibi kan ki se ki o tun ni ore abani dese kan nibi kan ti o ma pese fun o ki o fi igbekele re si gbekele olorun nikan ki se pe ki o tun ni iborisa kan tabi orisa kan ni ikoko iyara re ti o tun gbekele gbekele olorun gbekele olorun gbekele yo si bukun o laye yi ati ni aye to nbo
3: aje ki agbadura olorun alaanu adupe lowo yin wo pe e tun mu wa se waju yin loni adupe fun ti e ti se fun wa ni pastor Jesu Christ ti o ku fun ani ori igi agbelebo an bebe we pe lojojumo de ma fi okan imori ati ope han ni waju yin ni oruko Jesu ati pe ki igbese aye wa ati o gbogbo ti a nse ki o pion we pe aje eni ti o more bi ati wa loni lati keko oro yin an be yin lekan si we pe ke wa ko wa we pe ke je ki awon ikoko ti o wa ninu oro yi ki o wa si okan wa ki o si je ohun ti a mo daju loruko Jesu e to wa le ona hirere e sanu fun wa pelu e se wa niye lati le ko eko yi ni akoye ni loruko Jesu Christi Oluwa wa loni an tesiwaju ninu eko wa ni epistle ti Paulu apostle si awon ara Kolose loni an keko ninu Kolose ori kini lati ese ikejila titi de ese ikerinla ke ma dupe lowo baba eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole eni ti o ti gba wa kuro lowo agbara okunkun ti o si si wa nipo sinu ijoba ayan pe omo re ninu eni ti awa ni idande nipa eje re ani idariji ese awon ese meta yi ni yo je ipile fun eko ti a fe ko loni bi o ba wo ese kesan si ese kokanla o nso nipa adura gbegba nibi adura gbegba yi ni o ti nso nipa bi a se nbebe lowo lodo olorun fun awon ohun ti a ni nilo ni igbese aye wa loni ni ese ikejila si ese ikerinla o nso nipa ti idupe ikoko oro wa yo duro lori awon idi ope isepe ati ope ni awon ti o se pataki ninu adura ti Paul gba fun awon ara Kolose bi awa paapa si ti nkeko nipa adura o ye ki a mo we pe awon nkan wonyi je ohun meji ti o se koko ninu adura wa ikini o ye ki a mo we pe o ye ki a ni okan ope si olorun ikeji ki a si tun fi awon ebe adura wa wa siwaju olorun bi o ba wo iwe mimo daradara ti o ba si ni imo ti o peye nipa adura gbegba yo yi o wi pe ohun meji won yi se pataki gege bi apere je kin toka si ese bibeli bi meji fun ni filipi ori kerin ese ikefa e ma se ni ohun ko hun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe e ma fi ibere yin han fun olorun o so fun a wi pe ki a je ki adura wa ki o je pelu ebe ati idupe lapa kan a nbebe a nsipe wo pe ki olorun ki o se ohun kan fun wa ni apa keji a tun dupe lowo olorun awon to ti se fun wa saaju ninu timothy kini ori keji timothy kini ori keji lati ese kini nitori na mo gba yin niyanju o saaju ohun gbogbo pe ki a ma bebe ki a ma gbadura ki a ma sepe ati ki a ma dupe nitori gbogbo eniyan bi o tin so nipa adura gbegba nipa isipe ati ebe be le o nso nipa ki a ma dupe ninu adura wa fun gbogbo eniyan o ye ki a ma fi ope fun olorun ninu ibani soro wa bi a tin soro pelu awon aladugbo tabi awon ojulomo tabi ore wa o ye ki a ma fi okan ope han si olorun ninu orin ti a nko yala awon orin egbe kekeke tabi awon orin miran ti a nko o ye ki a ma dupe lowo olorun ati paapa julo ninu adura wa ni igba gbogbo o ye ki a ma dupe lowo olorun eyi ni awon ese bibeli popo ni won gbe lese fun wa wi pe ni igba gbogbo ninu ohunkohun ati ni aye kaye ti a ba ba ara wa o ye ki a ma fi okan idupe han fun olowa e je ki a wo orin dafidi ori kokandinlaado rin orin dafidi ori kokandinlaado rin ese ogbon si ese ogbon o le kan emi o fi orin yin oruko olorun emi o se fi ope gbe oruko re ga eyi pelu ni yo wo olowa ju oda maalu ati ako maalu lo ti o ni iwo ati bata ese ohun ti olorin dafidi n so fun ani we pe ope si olorun iyin si olorun nipa gbigbe oruko re ga ninu orin iyin we pe eyi ju ebo ti awon omo israeli ti won ru ni akoko aye won ninu heberu ori ketala ese kedogun le ati n gba wa ni iyanjo we pe o ye ki a ma dupe ni igba gbogbo ninu oro ti a n so lenu si awon aladogbo wa heberu ori ketala ese kedogun nje nipase re e je ki a ma ru ebo iyin si olorun ni igba gbogbo eyi ni ni eso ete wa eyi ni ni eso ete wa ti n jewo oruko re awon nkan wonyi ni o mu da wa loju wipe ase olorun ni wipe o ye ki a ma dupe lowo olorun ni igba gbogbo bi a se pa ase yi fun wa o ye ki o ye wa wipe apere ti a ni ninu bibeli ni wipe ope wa ko gbodo mo ninu ijo nikan soso o ye ki a ma dupe lowo olorun ni ikoko ki a sun ma dupe lowo olorun ni gbangba o danieli ori kefa ese kokanla ki a wo bi danieli yi bi o se n dupe lowo olorun ni ikoko ninu adura re danieli ori kefa ese kokanla nigbati danieli si ti mo pe ako iwe na tan o wo ile re lo o si si oju oferese yara re sile si ha jerusalemu o kunle le kun re ni igba meta lojo o gbadura o si dupe niwaju olorun re gege bi oyin ti se nigba atijo ri eyi je iwa ati asa ti danieli fi kora wipe nigba gbogbo lojojumo ni koko ninu yara re wipe ohun yo ma dupe lowo olorun nigba gbogbo eni o je apere fun awa pelu wipe bi a ba so wipe a je eni ti o gba olorun gbo bí a bá sọ wí pé a jẹ́ ẹni tí ó rí oore ọ̀fẹ́ níwájú ọlọ́run ó yẹ kí àwa pàápàá kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nígbà gbogbo mo ti ṣí èyí fún ọ nínú orin nínú dánielì wípé ní ìkọ̀kọ̀ ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run jẹ́ kí a wò wípé ní gbangba pẹ̀lú ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èyí ni nínú ìjọ àwọn ènìyàn mímọ́ nígbà

gbọ́ agbára Ọlọ́run láti sọ fún gbogbo àwọn ìjọ ènìyàn ńlá wípé Ọlọ́run ṣoore fún òun wípé ní gbangba ní àjọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn òun fi ẹ̀mí oore àti ọpẹ́ hàn sí Olúwa. Bí a ti ń sọ nípa pé kí a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nígbà gbogbo, ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run fún ohun márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀. Ìkíní, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹni tí Ọlọ́run ń ṣe wípé

wípé ó jẹ́ aláàánú, wípé ó jẹ́ ẹni mímọ́, wípé ó jẹ́ ẹni tí a lè fẹ̀yìntì tí kì yóò jani tílẹ̀. Ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkejì, ó yẹ kí a máa dúpẹ́ nítorí iṣẹ́ àṣepé tí Jésù Kristì ṣe lórí igi àgbélébò láti fà wá súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run, láti jẹ́ kí àwa tí a jẹ́ ọ̀tá Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a di ẹni tí ó di ọmọ Ọlọ́run, láti jẹ́ kí a ní ìrètí ayérayé. Ó yẹ kí a lè máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo fún iṣẹ́ àṣepé yìí tí Kristì ti ṣe fún wa. Ìkẹta, fún ìgbàlà wa, fún ìdarí.

Baba dupe lọwọ yin fun ipade osise ti ale yi a fi buko foruko yin pe mu wa wa papo a dupe fun oro yin a dupe fun emi yin a gbadura pe itujade ti e ti seleri fun ijo ati fun gbogbo ara arakunrin atara bere gbogbo awon to wa na kristi mo gbadura pe e o tu emi na sori wa lopolopo ni oruko jesu Jesu ni a gbadura lale yi awa sinu isi awa apostoli orikeji a o ka lati ese ikeni isi awa apostoli orikeji 2 nigbati ojo pentecost si di gbogbo won fi okan kan wa nibi kan ese ikeji lojiji iresi ti oro wa gege bi iwe fufu lile o se ko gbogbo ile ni bi ti wa gbe joko ni ese iketa ela ho bi ti lo si yo si wo o pe ara re o si ba le olukuluku wo ese ikere gbogbo won si ko fun emi mimo won si bere si fi idi mera soro gege bi emi ti fe won ni oho a o lo si ese ikere de ni ugo 16 sugbo iwu ni oro ti a ti so lati enu wuli ijueli wa pe ese iketa de ni ogun olorun wi pe yoo si si ni ikeyi ojo emi yoo tu ninu emi mi jade sare eniyan gbogbo ati awon omo ye okunrin ati awon omo yi obirin yoo ma so tele awon odomokunrin yoo si ma ri iran awon arugbo yin yoo si ma la ala ese ikeji de ni ogun 18 ati sara awon omo odo mi okunrin ati sara awon omo odo mi obirin ni emi yoo si tu ninu emi mi jade ni ojo won ni won yoo si ma so tele àwọn ẹsẹ ìwé mẹwọ yìí la mọ dojúdojú nínú ìjọẹlì oríkejì tí a bá ń kà láti ẹsẹ ìkejì dín ní 28 ibẹ̀ ni àpòsílẹ̀ pété ò ti mú ayọ jáde ọ̀rọ̀ yìí ìsì àpòsílẹ̀ ìjọẹlì oríkejì ẹsẹ ìkejì dín ní 30 yóò sì sí ní ìkẹyìn ìmú òtú ẹ̀mí ìmú jáde sí ara ènìyàn gbogbo àti àwọn ọmọ yín ọkùnrin àti àwọn ọmọ yín obìnrin yóò sì máa sọ tẹ́lẹ̀ àwọn arúgbó yín yóò sì máa láàlàá àwọn ọ̀dọ́mọkùnrin yín yóò sì máa ríran ẹsẹ̀ ìkọkàndínlẹ̀ 29 àti pẹ̀lú sí ara àwọn ọmọ ọ̀dọ́ ọkùnrin àti sí ara àwọn ọmọ ọ̀dọ́ obìnrin ni èmi yóò tú ẹ̀mí mi jáde ní ọjọ́ wọn ni ní àwọn ibi méjèèjì tí a ti kà nínú májẹ̀mú láìlẹ̀ àti májẹ̀mú titun ìlérí àti àsọtẹ́lẹ̀ àti ìmúṣẹ nínú májẹ̀mú titun fún àwọn àpòstélì àti fún àwọn ọmọ ẹ̀yìn olúwa 100 lápapọ̀ 120 a ń lo ètí àtòkè wá fún ìtújáde ẹ̀mí ẹ̀mí ọlọ́run eléyìí ẹ̀mọ́ ẹ̀mọ́ àti ìtújáde agbára rẹ̀ àti ìsọdọ̀pẹ rẹ̀ àti agbára rẹ̀ àti ètò àbájáde rẹ̀ nínú ayé àwọn èèyàn ìtújáde ẹ̀mí ó ní ètò kí ni ètí àtòkè wá ìlú ìlàwọ̀ ìlàlẹ́ yìí débi pé bí a sì ń gbàdúrà bí a sì ń gbà bí a sì sí ní ìfihàní agbára àti ìtújáde ẹ̀mí tí a sì ní ìsọdọ̀pẹ ti ẹ̀mí a lè mọ̀ pé eléyìí ni àbájáde ìtújáde àti ìbátísí ti ẹ̀mí mọ́ nínú ayé wa o mẹ́ta láwùwò àkọ́kọ́ ìfi agbára wọni nípasẹ̀ ẹ̀mí ó wá sórí wa ó wá sínú wa ó wá sínú ayé wa ó sì ń fún wa lókun ń gbé agbára rẹ̀ wá débi pé yóò lè mú ká se iṣẹ́ tí ó yẹ ká se nípasẹ̀ agbára ti ẹ̀mí ìkejì ó ní
didi oloro ninu emi bawo la aye wa o se ri kini o sele ninu aye wa bawo di aye o se mu ere wa pelu oro oluwa ki se pe agba wa la so wa di mo sugba ko wa pelu agbara mo ifiwo ni agbara ti emi iketa oni wole ti baptisi ti emi bawo la se wole sinu iriri yi bawo la se gbadun iru iriri yi bawo ni a se mu ete ati baptisi ati ifiwo ni ti agbara mo wa a wo akoko bayi oni ifi agbara woni nipase ti emi a wo ise awo apostoli irikini a o ka lati ese ikere nibi ni a ti so fun a ni o ti Jesu Kristi so fun awon eyan fun gbogbo awon omo eyin lai ni enikeni seyin awon okunrin ati obinrin omode ati agba to wa nbe ninu ise awon apostoli ori kerin ni ori kini ese ikere nigba ti o si ba won pejo o pase fun won ki won ki o ma se kuro ni Jerusalem sugbon ki won ki o duro de iliri baba ti o ri pe eyin ti gbo ni eno mi o ni ngba ti won pejo papo pelu re awon ni lawon na ija wa apostoli nikan ni ija won me eyin nikan ni awon iyewo lawon iyewo yi awon iyewo yi lawon to nto leyin o ni e ma kan mi leyin ni so ni di apeje ni ewo didi be ni won tele ile ni awon iyan ti a ko uruko won sinu iwe yi o ni e ma se yo si eyi pe esu fori bale fun Yesu gbe yo nitori pe uruko yin ako ni orun ile ni awon iyan ti a ni idaleju nu won won ti da kan bi lai je pe aba ko eniyan bi orun ko le ri ijoba olorun ile ni awon iyan to ti gbe agbara wo ni bere pepe o fun ni agbara lati wa alaisosan lati le emi Yesu jade bẹ́ẹ̀ ni àwọn àdọ́rẹ́ padà wá wọ́n sì sọ wípé àkódà àwọn ẹ̀mí èsù foríbalẹ̀ fún wa ó ní ọmọ sí yọ nítorí èyí ṣùgbọ́n ẹyọ nítorí pé orúkọ rẹ̀ àwọn èèyàn wọ̀nyí òní àrùn ti ní agbára ó ní mo fún yín ní agbára láti pe ìdí àti àkeke mọ́lẹ̀ àti lórí agbára gbogbo ọ̀tá àwọn èèyàn yìí ló sọ fún pé kò sí ohunkóhun tí ó pa yín lára àwọn èèyàn wọ̀nyí láti bá ti sínú ẹ̀mí kìí ṣe pé abatisi wọn ní ẹ̀mí nìkan bẹ́ẹ̀ ni àwọn apostoli batisi àwọn ẹlòmíràn ní omi bí wọn bá mọ nǹkan wọ̀nyí wọn ò jẹ́ àjèjì sí ìjọba ọlọ́run wọn ò jẹ́ àjèjì sí ìgbàlà àwọn èèyàn wọ̀nyí ló gbàdúrà fún ó ní sọwọ́ di mọ́nú òtítọ́ rẹ òtítọ́ ni ọ̀rọ̀ rẹ òye wáyé wa ó ní wọ́n péjọ papọ̀ ó wà papọ̀ pẹ̀lú wọn ó di okú ojídìdì lọ́jọ́ kẹta ń farahàn bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí tí kò sí sẹ́nu wà nítorí pé a jẹ́ ọmọ ẹ̀yìn olúwa wọ́n sì jẹ́ni tó ń tẹ̀lé olúwa nítorí ìwúrí wa kò báwọn ẹlẹ́sẹ̀ sọ̀rọ̀ kò báwọn padà sẹ́yìn sọ̀rọ̀ àwọn tó ti padà sẹ́yìn ó ti mọ́ bọ̀ sípò bẹ́ẹ̀ ni ó mí sí wọn ó ní ẹgba ẹ̀mọ́ ó túmọ̀ sí wípé ẹgba ìsọdọ̀tán ti ẹ̀mọ́ débi pé ẹ̀rí ti ẹ̀mí yóò lè wà láàyè inú wọn báyìí ó bá wọn péjọpọ̀ kó tó fi wọ́n sílẹ̀ ó wá pàṣẹ fún wọn wọn bá ti wípé àwa mọ kristi náà ìyẹn ò tó a ti rí bẹ́ẹ̀ ni ó pàṣẹ fún wọn pé kí wọ́n mọ̀ sí kúrò ní Jerusalem àwa mélòó láàrin tọ́jú láti sásì sọ̀rọ̀ láìsí ìfihàn tí agbára ẹ̀mí àwa mélòó la sọ wípé mo ti jẹ́rìí kó dà àwọn ẹlòmíràn dẹni ìgbàlà mo ti gbàdúrà fún àwọn aláìsàn wọn dẹni ìgbàlà àwọn ọgọ́fà wọ̀nyí àwọn méjìléníọgọ́rin àwọn àádọ́rin àti méjìlá wọn ti ń wa aláìsàn sàn bẹ́ẹ̀ ni wọ́n lé àwọn ẹ̀mí èsù jáde jésù wá wípé pẹ̀lú gbogbo tí ẹ ti ṣe ohun tó tóbi jù bẹ́ẹ̀ lọ ń bọ̀ ojúṣe tó ga jù bẹ́ẹ̀ lọ àti fífún ẹyin ẹ̀yin ẹdúró ní Jerusalem ẹdúró de ìlérí bàbá.
Chiso pe eyin ti gbo latemo mi ni ese ikaro 5 ni tori ni ko ni Johanu fi mi baptisi sugbon a o fi emo baptisi yin a o ri yin lonu agbara emo ki si ojo pupo lati oni lo kiledi ti o fi duro kiledi ti o fi gbadura kiledi ti a fi fi ibaptisi ti emo wowo ni ojo ti oje pe o so ni ese ikejo o ni sugbon yin o gba agbara nigba ti emo baba li eje awon ti igbawo agbara be ri ani iye awon ti o gba awon le fi agbara fun lati di omo olorun ani iye awon ti o gba gbo ti gboruko re gbo agbara jije omo won ti ni agbara fun ise isin bo se rowo jade won ti wa license agbara fun ise isin ni oduwo ti a ni tele ri bayi o wa ni ni oduwo to ga ju be lo ati fun ni oduwo ti baptisi ati ni oduwo ti tesiwaju wo lo wo sare mi le je mi to sare wo re be ni are ki yo si mo wo si sise ti o ti se be ni wo mo wo wa su sawo lese wa ni idale bi oko agbara olorun wo ni pa lori won yo gbo won ni kese yo mo lo si kafari o ti en dro bi bayi ni yi idi ni ti o fi so pe eyin o gba agbara nigba ti en mo baba ni eyin o si ma se eleri mi ni Jerusalem ati ni bi ni Jerusalem nibi ti won ti kan yin labuku bi ti e ti n beru bi ti e ti sakuro nibi ti e wa ti a ti so iloku ta ti e si n duro seyin ileko ti e wa si ileko ni Jerusalem nibi ti awon sahendri awon igbimo sahendri ni Jerusalem ibi a ti kan mi ma gbe nibi ni Jerusalem nibi ti o ti fe gbo oro na ti e si n tako pelu gbogbo asa won pelu asa na e o je eleri si mi oni ni gbogbo Judea ko si abala kan ti o so pe a o le lo sibe yen o nitori eleyi ati toho ni ati ni Samaria ibi ti e ti fe ki ina koju won ki won ku tori pe won o gba mi nigba ti agbara mo to ba bali ko ni si iyato laarin Judea ati Samaria koda nigba to o ba leyi ide won to leyi asa won o ni titi di opin ile aye ile ni agbara ile ni ifagbara won ni to wa sori wa nigba ti a baptisi wa nu emo eyin luku irikere le logo a o kese ikokan de ni aadota o ni kiesi mi ran iliri baba mi si o ni imiran o n ba won soro ile si ni opin luku lati luku orikini a ri ifarahan ti emi olorun a so fun wa o ni emo yo bale ohun ti ẹni ti a bi nilo re la o pe ni omo olorun koda Maria ẹni to ni emo ti emo sijibo yo wa laarin awon eyan wonyi lati gba agbara olorun eleyi ga eleyi tobi debi pe itoru emo ti eni tele ni orikan ni luku o nigba ti emo to wa sori Elizabeth koda lori Johanu nitori pe Johanu yio ni emo koda lati inu wa sibe eleyi ga odiwa to ga odiwa to peleke ti agbara emo ninu aye wa awon eyan ti o kore se won ni ba ti le ba ti se mo bi mo ti se le yi mo ti gba to ho awon eyan yi ti ni ifi won ni agbara mo ni aye won ati isodo to nipa agbara mo ti o si wa di alaye oko ti e mo wa so won di aye sibe odi wo agbara ti e mo o wa ti o ti mo o ni mo ran iliri baba mi si yin sugbon eyen duro ni ilu Jerusalem awon eyan kan be to ma se awawi pe awon ile gboro si oro olorun
awon ori awon ya be nku won ni mi o le jade kura mi o ti e le wa si le ijosin mi o le darapo ni idapo nitori gba ti e n bo ara yin se n gbadura ti e n josin pelu awon elomiran awon eyan ku nitori awon to n ku won yi mo gbodo sare jade sugbon jesu mo pe awon eyan ku jesu mo pe awon elese n se gbe awon elese n se gbe bo ba ni agbara na to ba ni ifareyo to ba ni ifagbara won ni to ba ni iran ati ogbon ti o ba ni wole ti emi olorun ti o ran won lowo ti o mu won wa sodo oluwa ti a wa ni idini ti mo fi sare jade jesu ni e ma se sare jade e ma se so awawi kankan lati sa igboro sugbon iye duro ni ile jerusalem titi a o fi fi agbara ti a o si fi ko yin pelu agbara yi lati oke wa meka no majemo lai lai meka oriketa ese ikejo a ri pe a ni itowo iru agbara yi nigba ti agbara mo yi ti o ba wa sori wa be ni ifidi fo wa sugbon olubori re ki se fifi idi fo awon eyan kan be ti an fi idi fo ti won ni iru mo awon eyan kan be ti an fi idi fo ti won ni iran ti won ni itara be ni won ni iyare ni soto won o le ilepa ninu iwasi won be ni won ni to ru won soke lati se ti e mo ye ko se fifi idi fo o je eri ibere pepe ibaptisi ti e mo ibere pepe ki si opo ki si olubori ki se to se pataki ju lo gege bi eri pe oni e mo ina na awon eyan kan be ti an fi idi fo be ni won mo fi idi na fo oro ti an ti so fun opo odun wa ma se atoso re won ni iru isodo to lo won sugbon awon eyan ti won ni agbara ti e mo ti a so nipa re agbara ti e mo ti o je oko gbogbo aye ti o wa laisoso ti o je oku didi ti o si wo akose ohun ti jesu nfe niyi ninu meka ori keta aoyese ikejo 8 o ni sugbon ni tooto sugbon ni tooto loni lowolowo bayi mo se wo aye mi bi mo se wo ilu lowo ni tooto mi ko fun agbara nipa emi oluwa ibaptisi ti e mo bi a se n tesiwaju bi a se n rira wa wonu re bi a se n sora wa dotonu re bi a se n roju olorun pe iru agbara yi ko di otan nigba gbogbo o mu ka je eni to ko rere bee ni a o mora tan nigba gbogbo fun ise iranse ti emi olorun ati fun idajo ati fun ipa lati so irekoja jakobu fun ati lati so ese iseli fun se ranti peteru ni oju pentecost o le kede ese ati irekoja awon eyan fun won o keda re be ni okan won gbogbo won ni ara ati arakunrin kini ki awa o se ile ni agbara mo ile ni ifi won ni ti o fi fun wa inu luku ri kini a o ka lati ese ikedogun o so wipe 15 nitori oho po niwaju oluwa nigba to ba ni agbara mo oluwa wu o lona akanse ni ona ti o jele nitori pe o ti da ara re iyasoto o ti fi ara re mo be ni o jade kuro laarin opolopo iro awon kristiani opo ti wo jamo nkan kan ni ha ti oluwa won je mo olorun ati fun ijobo olorun fun igbe aye kristiani won wa ni ipo to to sugbon fun olorun lati wo won pe iran mi fun aye igbala mi fun aye ile ni ohun ilu akose ti o je ara awon eyan ti o mu ko sese nitori oluwa wo won o ni o je ẹni ńlá ní ìhà tí olúwa
o ki yo si mo ti wine be ni ki yo si mo ti lile awon kan mi ran be ti opolopo awon eyan se ti opolopo awon eyan mo be ni ti opolopo si lo akoko won fun ati ti won se ti o si je owo ti iwa olaju ti won se sugbon eni ti o ko fe mi olorun ti yo ri iran ti laala o gbodo laala la o gbodo ni itara nla o gbodo ni awon elese yen bi gbogbo ki adi eni to yi pada si oluwa awon nkan kan be ti o ni akoko fun lati se awon nkan kan be ti ki lowo si be ni ki yo mo wine tabi be ni ki yo si mo ti ni yo si ko fun emo ani lati ni iya re wa e mo pe igbe aye ijuanu o yato nitori ifarahan mi olorun ati iwe nimo nipa ti emi ati nipa agbara ti emi to wa lo aye re ewese ikere dini ugo 16 ohun yo se pa pupo oda ninu awon mo nsolu si ori olorun won ile ni eri pe ani wa laye ati agbara olorun ninu wa be ni ani ikede to n jade lenu wa yo je ikede nipase mo a si yi oka wuyo si oluwa ni ese iketa din ni ogo o ni emi ati agbara elija ni oun yo fi saaju re lo yo lo saaju re ninu emi ati agbara elija oye wa yiwa elija o se opolopo ese iyanu sugbon nipa ti joalu ni tebomi oro olorun wi pe oun lo sise iyanu lati pe leso kale lati owo wa ise iyanu bi gbadura pe gege bi oro mi ki yo si ojo ni ojo wa ni gege bi oro mi ise iyanu siso oje awu pe di pupo ati ise iyanu jiji omo to ku omo pe mi elija si gbogbo yi oni joale ni tebo mi o se sugbon agbara ti elija fi han nigba ti awon eyan tele bali oni oluwa gbo temi o ki awon eyan ki o le mo pe mo ti se eleyi gege bi oro re ina si sokale be ni awon eyan won pe oluwa oni olorun oluwa oni olorun won yi pada ku lo bali sise be ni won yi pada si olorun alaye eleyi ni olorun eleyi ni olubori ina wa olorun si nbe be ni mimi wa ko si be ni afefefe ko si olorun nbe sugbon uhu kele to wa si oka wiyan won wa mo pe oluwa ni olorun nigba ti a ba ni agbara agbara ki se pelu iji agbara ki se pe lati mu leso kale lati oju ofurufu lati ju ebo agbara to yi oka wiyan pada ku nu ohun ti en ti se tele ri ohun ti en tele orisa ti en bo ti en wa n tele ona oluwa ile ile agbara o ni oun o si lo saaju re pelu agbara elija lati yi okan awon babada si ti awon omo ati ti awon alaigboran si ogbon awon oluoto ki o le pese eniyan ti a mora sile di oluwa bibo oluwa akoko ngba to wa si aye lati wa fi ara re rubo fun igbala ire eniyan ni ojo keji joale wi pe wo ori jesu to nbo o si afihan re o kristi fun awon eyan to wa ninu oluwu odo agutan olorun ti o ku ese aye lo ile ni ifihan ohun ta si ni lati se niyi lati toka odo agutan olorun irubo to keyin olugbala lati toka re si awon eyan ati lati toka awon eyan si olugbala lati so elese ati olugbala po lati so aye ati olugbala po ke le di ene to le balaja pelu olorun nipasẹ jesu kristi idi ni yi ti agbara ti a fi fifo won idi ni yi ti a fi nduro idi ni yi ti a fi roju oluwa ki agbara ti emi mimo nipasẹ wa ko le mu opolopo elese wa sodo oluwa isi awon apostoli ori kerin
aoka lati ese ikokole ni ogbon eranti a nso nipa ifagbara wole nipa se ti emi emi wa suru wa o si gbe agbara wo wa dibi pe a o le wa su ihere pelu idaleju pelu idaleju lati dari awon eyan sodo iluwa lati sowo di ni olorun ise apostle ri kere a o kese ikokole ni ogbon ta ti wa nigbati won gbadura tan ibi ti won gbe pejo si mititi gbogbo wọn sì kọ fún ẹ̀mí mímọ́ àti baptiste wọn tẹ́lẹ̀ rí àti kó wọn tẹ́lẹ̀ rí kéèkìlẹ̀ sí pé wọ́n kàn tẹ̀síwájú láti máa fèdè fọ̀ kí wọ́n máa sọ ìhòòrè àtijọ́ nì èyí tó tiẹ̀ ti dàbí èyí pé jẹ̀rà mọ́ wọn lẹ́nu kí wọ́n wáá jẹ́ni tara bẹ́ẹ̀ kọ́ wọ́n gbàdúrà lẹ́ẹ̀kan sí i bẹ́ẹ̀ ni ẹ̀mọ́ aṣọ di ọ̀tọ̀ nípa ìfihàn nínú ayé wọn wọ́n sọ ọ̀rọ̀ náà kìí ṣe pé wọ́n fèdè fọ̀ fìfèdè fọ́ dára wọ́n sọ ọ̀rọ̀ náà pẹ̀lú ìgboyà wọ́n fi ìgboyà sọ ọ̀rọ̀ lọ́rùn ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n 33 agbára ńlá ni àwọn apostle sì fi ń jẹ́rìí àjíǹde jésù olúwa oore ọ̀fẹ́ púpọ̀ sì wà lórí gbogbo wọn báyìí paul apostle tó wá gbé e ṣe lẹ́yìn ìgbà tí àwọn apostle tí a ti sanwó ńlá ẹ̀wọ̀ róòmù orí kẹẹ̀ẹ́dógún àkẹsẹ̀ ìkejìdínlógún róòmù orí kẹẹ̀ẹ́dógún 15 ẹsẹ̀ ìkẹẹ̀kejìdínlógún 18 ó ní èmi kò ságbọ́dọ̀ sọ nǹkan nínú èyí tí kristi kò ti ọwọ́ mi ṣe sí ìgbọràn àwọn kẹfìrí nípa ọ̀rọ̀ àti ìṣe ìdí tí paul apostle tó fi gba ìfihàní tó fi gba ìfagbára wọlé àti ìbátísí tiẹ̀ mọ́ kí àwọn kẹfìrí tí ò tí ì mọ̀ nípa ẹ̀sìn jù àwọn kẹfìrí tí ò tí ì mọ òfin májẹ̀mú lálẹ́ àwọn èèyàn tí wọ́n jẹ́ abọ̀rìṣà pátápátá tí wọ́n yóò pè sí ẹni tí ọlọ́run àlàyé tó wà lọ́rùn ó ṣe ó tọ̀ wọ́n lọ bẹ́ẹ̀ ni agbára ìmọ̀ ó lè mú ọ wá láti ní òkùnkùn sínú ìmọ́lẹ̀ ó lè mú wọn jáde kó ní ìbọ̀rìṣà wọn láti sin ọlọ́run àlàyé ẹwẹsẹ̀ ìkọkàndínlógún 19 nípa agbára iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nípa agbára ẹ̀mí ọlọ́run iṣẹ́ àmì ńlá iṣẹ́ agbára ńlá tí àwọn kẹfìrí tí àwọn abọ̀rìṣà rí tí wọ́n wí pé àbá ti lè ṣeun tó súnmọ́ eléyìí nípa ìbọ̀rìṣà wa ó mọ dá wọn lójú kí ni dídá ń bọ̀rìṣà bí ọlọ́run àlàyé bá ń bẹ tí ọlọ́run àlàyé yìí tó wá tú ẹ̀mí rẹ̀ jáde sórí ènìyàn ẹni tó dàbí àwa tí ẹni yìí tó wá lè ṣe nǹkan tí abọ̀rìṣà kan níbikíbi káàkiri ayé ò lè ṣe ó ní nípa agbára ẹ̀mí ọlọ́run débi pé tó bẹ̀ láti jerusalem àti yí káàkiri àní ti fi dé ilirikómi mo ti wàásù ìrìn kristi ní kíkún agbára ìfagbára wọn ni kìí sí pé láti dún ní kọ̀kọ̀ ká mọ gbàdúrà ká dún ní yàrá wa pé mo ní ẹ̀mọ́ ẹ̀mọ́ yìí yóò ràn wá jáde ẹ̀mọ́ yìí yóò fagbára wọ̀ wá kí a lè lọ sọ́dọ̀ àwọn èèyàn tí ò tí ì gbọ́ kí a sì wàásù ìhèrè kristi sí wọn ó sọ fún wa ní ẹ̀sìn ogún 20 ó ní mo dùn láti máa wàásù ìhèrè náà kìí ṣe níbi tí a gbé ti dá orúkọ kristi rí kí èmi kí ó má sì máa mọlé lórí ìpìlẹ̀ ẹlòmíràn ní ẹsẹ̀ ìkọkànlélógún 21 ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ́ pé àwọn ẹni tí a kò tí ì sọ̀rọ̀ rẹ̀ fún wọn ó rí nípa agbára ìmọ́ ojú wọn tó fọ́ yó àlá ojú wọn nípa tẹ̀mí tó fọ́ àlá wọ́n lè rí àti àwọn tí kò tí ì gbọ́ òye yóò yé wọn ó sọ fún wa nínú timothy 2 orí kẹ́ni a ó kà á láti ẹsẹ̀ ìkeje

mi nítorí pé Ọlọ́run kò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù bí kò ṣe ti agbára àti ti ìfẹ́ àti ti ọkàn tí ó yè kooro. Eléyìí ni ìfagbára wọn tí a gbà nígbà tí a kó wa pẹ̀lú ìbátisí ẹ̀ mọ́ báyìí. Gbogbo ìrora lè sọ látọ̀dọ̀ ara rẹ̀ pé ǹjẹ́ mo ti gba irú agbára yìí? Mo sọ wípé a ti bàtísì mi pẹ̀lú ẹ̀ mọ́, mo sọ pé a kó mi pẹ̀lú ẹ̀ mọ́, mo sọ pé mo fi ìdí fọ̀. Ǹjẹ́ mo ní ìfagbára wọn ni yìí? Nítorí eléyìí ni àyẹ̀wò tó jinlẹ̀ lọ tó jinlẹ̀ jùlọ eléyìí láni ṣàwárí ní ayé wa. Báwo bá tí ìgbà gbogbo agbára yìí, agbára sì wà ní àrọ́wọ́ tó ń torí ìlúrí yìí náà wà fún yín àti fún àwọn ọmọ yín àti fún àwọn tí ó jìnà rere, kódà iye àwọn tí olúwa ọlọ́run wa yóò pè. Báyìí wá di ojúṣe wa láti dúró níwájú olúwa, láti wá ojú olúwa, láti sọ pé pẹ̀lú gbogbo ọjọ́ ayé mi tó kù, màá jèrè ọkàn, màá jèrè ọkàn, màá kọ́ni ní ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ agbára ẹ̀mí. À wá sí kókó kejì, kókó kejì, à ń wo dídí ọlọ́rọ̀ nínú ẹ̀mí, dídí ọlọ́rọ̀ nínú ẹ̀mí. Lúkù orí kejìlá, a ó kà á láti ẹsẹ̀ ìkọkànlá 12:11. Olúwa wa Jésù Kristì ń báwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀mọ́. Ó fẹ́ kẹ́ ẹ mọ̀ ohun tó òun retí pé tí mo bá ní òde wọn àti ẹ̀mọ́ yìí, tí mo bá ní ìfihàn ní agbára ẹ̀mọ́ yìí, kíni kí n máa retí? Lúkù orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá. Nígbà tí wọ́n bá sì mọ yín wá sí sinagogu àti síwájú àwọn olórí àti àwọn aláṣẹ, ẹ má sì ṣàníyàn pé báwo tàbí kíni ẹ̀yìn ó dà á tàbí kíni ẹ̀yìn ó wí. Wẹ́sẹ̀ ìkejìlá, ní ẹsẹ̀ ìkejìlá, nítorí ẹ̀mọ́ yóò kọ yín ní wákàtí kan náà ní ohun tí ó yẹ kí ẹ wí. Ní ọ̀pọ̀ ìgbà, ọ̀pọ̀ àwọn èèyàn ń lè ṣohunkóhun sí àwọn aláìgbàgbọ́ tàbí sí àwọn tó wà ní ipò gíga, àyàfi tí a bá ní àkọsílẹ̀ ìwé lọ́wọ́ wọn. Àwọn ìyà tó dára tí ó jẹ́ ẹni ti Ọlọ́run, wọ́n ní ìtara láti jèrè ọkàn. Afa ní ìwé lítírésọ̀ dára, a sì ní àwọn ìwé lítírésọ̀, a sì ń tẹ̀lé òfin mẹ́rin ti ìfẹ́ ìkíní ìkejì kẹta. Báwo bá tiẹ̀ mọ ohun tá ó sọ? A rí pé ìwé tí a fi fún wa ràn wá lọ́wọ́, àwọn ohun èlò tí a ń pèsè, ojú ọ̀nà Róòmù sí ìgbàlà, ó ń sọ fún wa pé gbogbo ìyẹn jẹ́ ẹlẹ́sẹ̀ àáká yẹn. À ń sọ fún un pé kò sì sẹ́ni tó lè gba ara rẹ̀ là, isí òdodo tí a ní kò lè gbà wá là, àáká yẹn. À ń sọ fún wọn Jésù kú kó ba lè gbà wá là ìkẹta, àáká yẹn. À ń sọ fún wọn gbàgbọ́ ní Olúwa wa Jésù Kristì, a sì gbọ́ là. Jẹ́ mọ̀ pé láti máa kà ní àkọsílẹ̀ bẹ́ẹ̀, láti máa kà nínú ìwé ìléwọ́ bẹ́ẹ̀, òun náà lè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò sì wọnú ọkàn. Ẹni yìí sì mọ̀ pé a ò sọ láti inú ọkàn wa, a ń sọ láti inú ìwé ìléwọ́ kan. Bẹ́ẹ̀ ni kò nípá lórí wọn, bẹ́ẹ̀ la ò jèrè àwọn ọkàn wọ̀nyí, a ò ní ìdánilójú ohun tí à ń kà. Kò wá kó máa sàn jáde gẹ́gẹ́ bí ìtújáde bí omi, nítorí wípé yóò sàn jáde láti inú yín gẹ́gẹ́ bí odò. Bẹ́ẹ̀ ni kò wá pẹ̀lú iná àti ìdálẹ́bi. Olúwa sọ wípé ẹ̀mọ́ yóò kọ yín ní wákàtí kan náà ohun tí ó yẹ kí ẹ sọ. Ẹ wo Matthew orí kẹwàá, a ó kẹsẹ̀ ìkejìdínlógún, Matthew 10:18. A ó sì mórí lọ síwájú àwọn baálẹ̀ àti àwọn ọba nítorí orúkọ mi, fún ẹ̀rí sí wọn àti sí àwọn kèfèrí. Olúwa ń sọ fún wọn, kìí sàwọn Júù nìkan lẹ́yìn òṣìṣẹ́ ìránṣẹ́ sí, ẹ ó ṣiṣẹ́ ìránṣẹ́ sáwọn kèfèrí pẹ̀lú ní ẹsẹ̀ ìkọkàndínlógún 19. Nígbà tí wọ́n bá sì fi lé wọn lọ́wọ́, ẹ má ṣe ṣàníyàn pé, ẹ má ṣe sọ pé mi ò mọ ohun tí màá sọ o, mo ní láti yẹ eléyìí àti tọ̀hún wò, mo ní láti kó eléyìí àti tọ̀hún sílẹ̀.

mo sì ní ìrètí pé mi ò ní gbà gbogbo nǹkan wọ̀nyí tí mo kọ sínú ìwé àkọsílẹ̀ rẹ nígbà mo bá kàn wọ́n wá. Ẹ má sì ṣàníyàn pé tàbí báwo kí ni ẹ̀yin yóò wí, nítorí tí a ó fi ohun tí ẹ̀yin yóò wí fún ẹyin ní wákàtí kan náà. Nígbà tí ẹ mọ́ tó bá ń gbínú wa, ẹ mọ́ yìí mọ̀ wọ́n, ó mọ̀ wá. Ẹ mọ́ ó mọ ìpìlẹ̀ wọn, ó mọ ohun tí ó nípa lórí wọn, ó mọ ohun tí ó dọ́dọ̀ wọn, ó mọ àkàwé tí a ó sọ tí ó mú kí ọ̀rọ̀ náà wọlé sínú ọkàn wọn. Yóò mọ ohun ohun tí ó gbọ́ tí ó mú kí ẹ rántí ìgbé ayé ẹ̀sẹ̀ wọn àtijọ́. Bẹ́ẹ̀ ni yóò mọ ohun tí ó sá wọn balẹ̀, tí ó mọ lọ sórí okùn wọn kí ẹ sì jẹ́wọ́ ẹ̀sẹ̀ wọn. Gbogbo ìwé wa tí a kọ sílẹ̀ ni mọ́sì yẹn, ohun gbogbo tí a fẹ́ mú jáde nínú ọpọlọ ni mọ́sì wọ̀nyẹn o. Ṣùgbọ́n wípé ó ní a ó sì fi fún yín ní wákàtí kan náà ohun tí ẹ̀yin yóò wí ní ẹ̀sìn ogún 20. Nítorí pé kìí ṣe ẹ̀yin ni ó ń sọ ọ́, kìí ṣe ọ̀rọ̀ ènìyàn, kìí ṣe èrò ènìyàn, kìí ṣe àlàyé látọ̀dọ̀ ènìyàn, ṣùgbọ́n ẹ̀mí bàbá yín ni ó ń sọ ọ́ nínú yín. Eléyìí ni ọ̀rọ̀ tí a ń gbà nínú ẹ̀mí àti dídi ọlọ́rọ̀ nínú ẹ̀mí. A ó wí sí àwọn àpọ́stélì orí kẹfà, a ó kà láti ẹsẹ̀ ìkẹta sí àwọn àpọ́stélì orí kẹfà 6, a ó wo ẹsẹ̀ ìkẹta 3. Nítorí nára ẹ wo ọkùnrin méje nínú yín olórúkọ rere, ẹ wà yíká, ẹ wo àwọn èèyàn tí ó ní orúkọ rere. Báwo la ṣe mọ àwọn èèyàn tó ní orúkọ rere àti ń bá wọn ṣe pọ̀? Wọ́n jẹ́ arákùnrin, wọ́n jẹ́ arábìnrin, wọ́n jẹ́ ojúlówó ọmọ Ọlọ́run. A sì mọ̀ pé kò sí àkókò tí ẹ jẹ́ aláìsòótọ́, wọ́n jẹ́ lóòótọ́ nígbà gbogbo. Ohunkóhun tí ẹ bá sọ fún wa, ẹni lọ sọ́jà pẹ̀lú rẹ̀, nítorí pé ó jẹ́ paríparí, ó jẹ́ òtítọ́ dínúdínú, kìí sì yẹn nìkan. Olúkọ rere tí ó kún fún ẹ̀mí mọ́, báwo la ó sì mọ̀ wọ́n? A ní ìbáṣepọ̀ pẹ̀lú wọn. Ohun tó wà nínú òun ni ẹ ń sọ jáde, ohun tí ó wà nínú à ń ṣe àfihàn rẹ̀. A mọ̀ pé wọn ò ń so ohunkóhun tó jẹ́ ti ara, wọn kìí so ohunkóhun tó jẹ́ òfegè, wọn kìí so ohunkóhun nínú ìbáṣepọ̀ wa pẹ̀lú wọn. A sì lè sọ pé ó kún fún ẹ̀mí mọ́, arábìnrin yẹn náà kún fún ẹ̀mí mọ́. Wọ́n yẹ káwọn èèyàn mọ̀ wá pé nígbà tá a bá dúró, nígbà tá a bá sọ̀rọ̀, nígbà tá a ṣe àjọpín ohunkóhun tí a bá ń ṣe, wọ́n gbọ́dọ̀ mọ̀ pé ọkùnrin yìí, obìnrin yìí, ó kún fún ẹ̀mí mọ́ àti fún ọgbọ́n. Ẹ̀mí àti fún ọgbọ́n, ẹ̀mí kìí ṣe ohun tó mú tí ò mọ́gbọ́n dání, kìí ṣe ohun tí ò wúlò, kìí ṣe ohun tí kò lè wá sí ìṣe, kò ní so ohunkóhun tí àwọn èèyàn sọ pé kí ló dé tó ń sọ yẹn. Ẹlẹ́sẹ̀ gan tó lọ sí ilé ìwé lè sọ yẹn o, bẹ́ẹ̀ ni kò tí ì báwọn èèyàn sì pọ̀, kí ló dé tó ń sọ yẹn o. Àwọn èèyàn wọ̀nyí wọ́n mọ̀ wọ́n nínú ìbáṣepọ̀ tí ẹ ní pẹ̀lú wọn, pé àwọn èèyàn wọ̀nyí jẹ́ àwọn èèyàn tó kún fún ẹ̀mí àti ọgbọ́n. Àwọn tí àbáyàn sí ojúṣe yìí, wọ́n wá sọ fún wa ní ẹsẹ̀ ìkarùn-ún. Ọ̀rọ̀ náà sì tọ́ lójú gbogbo ìjọ, wọ́n sì yan ihò ní wàhálà láti yẹ àwọn èèyàn, àwọn èèyàn tó kún fún ẹ̀mí mọ́. Mo rò nípa arákùnrin báyìí báyìí, èmi náà rò nípa rẹ̀ pẹ̀lú. Mo rò nípa arábìnrin báyìí, èmi pẹ̀lú rò nípa rẹ̀. Wọ́n mọ̀ wọ́n, wọ́n mọ̀ pé àwọn èèyàn wọ̀nyí, wọ́n jẹ́ onígbàgbọ́ bí wa, wọ́n jẹ́ ọmọ Ọlọ́run bí wa, ṣùgbọ́n wọ́n dára wọn yàtọ̀ níbi pé kò nira fáwọn èèyàn láti yàn wọ́n. Ọ̀rọ̀ náà sì tọ́ lójú gbogbo ìjọ, wọ́n sì yan Stéfánù. Ẹ̀wọ̀n eléyìí, ọkùnrin tí ó kún fún ìgbàgbọ́, nígbà tí a bá kún fún ẹ̀mí mọ́, a ó kún fún agbára, a ó kún fún ìgbàgbọ́, a ó kún fún ìfẹ́, nítorí pé ẹ̀mí mọ́ ló ń tan ìfẹ́ Ọlọ́run kan wá lọ́kàn láàrin àwọn èèyàn. Ó ní àti fún ẹ̀mí mọ́, wọ́n sì yan Fílípì àti àwọn tó kù ní ẹsẹ̀ ìkẹjọ 8. Àti Stéfánù tí ó kún fún irú ọ̀fẹ́ àti agbára, ó ṣe iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì ńlá láàrin àwọn ènìyàn.
kìí sà apostoli o. Bẹ́ẹ̀ni kò nílò àti fi agbára láti ṣiṣẹ́ ìyanu hàn láti pín oúnjẹ ni láti ṣe àjọ pín oúnjẹ, ṣùgbọ́n gbogbo ìgbà tí àǹfààní bá dé láàrin ìlú láwùjọ, gbogbo ìgbà tàǹfààní bá dé nítorí pé abatíìsì rẹ̀ ní ẹ̀mí mímọ́, ó kún fún ẹ̀mí mọ́, a fi agbára mọ́ wọ́, ó jẹ́ni tó jinlẹ̀ ní ẹ̀mí mọ́, gbogbo ìgbà tí àǹfààní bá ti dé ó ṣe àfihàn ìgbàgbọ́ àti agbára, ó sì ṣohun ńlá àti iṣẹ́ àmì ńlá láàrin àwọn ènìyàn. Ẹlẹ́sẹ̀ ìkẹwàá tẹ̀ wọn kò sì lè pe ọgbọ́n àti ẹ̀mí tí ó fi ń sọ̀rọ̀ lójú, wọ́n wá pẹ̀lú àríyànjiyàn, wọ́n wá pẹ̀lú ìmọ̀ ọpọlọ àtẹ̀yìnwá. Gbogbo ìgbà tí a bá kàn wá, ẹ̀mọ́ yóò wà, yóò farahàn ní ayé rẹ̀, ó dájú ní ayé rẹ̀, ó jẹ́ alágbára ní ayé rẹ̀ tí ó dojú ti gbogbo wọn. Eléyìí ni ọ̀rọ̀ nípa ẹ̀mí ọlọ́run tí ẹ̀mí ọlọ́run sọ pé a nílò bíbí pé àwọn ní ìtẹ́lọ́rùn pẹ̀lú tí a ti gbà látẹ̀yìnwá. Kọ́ríntì kínní orí kejì 2 a ó kà á láti ẹsẹ̀ ìkẹrin. Kọ́ríntì kínní orí kejì ẹsẹ̀ ìkẹrin 2:4 àti ọ̀rọ̀ mi àti ìwàásù mi kìí ṣe nípa ọ̀rọ̀ ọgbọ́n ènìyàn tí a fi ń yí ni lọ́kàn padà bí kò sí nípa ìfihàn ẹ̀mí tí ẹ̀mí àti ti agbára. Paul apostoli sọ wípé òun ò sí àwòkọ́sí ẹnikẹ́ni, àwọn èèyàn kan ń bẹ tọ pé ńgbà tí wọ́n bá gbé ọ̀rọ̀ kan kalẹ̀, tí wọ́n bá gbé gbólóhùn kan kalẹ̀, a sì lè mú eléyìí. Paul apostoli sọ wípé gbogbo ìrọ̀lẹ́ o, àwọn èèyàn mọ̀ pé ìyẹn ń ti ọpọlọ wá yóò wá sórí wọn ní mímọ rírì pé wá sí orí wọn, ṣùgbọ́n ọkàn wọn ó jinlẹ̀, ó sì ń sọ̀rọ̀ tó jinlẹ̀ nígbà tó bá wá láti inú ọkàn tó sì ń dé ọkàn àwọn èèyàn. Ó mú dá wọn lójú, ó mú ìdálẹ́bi wá, ó ń tì wọ́n sí àgbélébùú Kristi. Wọ́n fẹ́ ní inú wa gẹ́gẹ́ bí olùgbàlà wọn. Ẹlẹ́sẹ̀ ìkẹsàn-án 9 ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ́ pé ohun tí ojú kò rí àti tí etí kò gbọ́ tí kò sì rí ọkàn ènìyàn lọ, òun ni tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún àwọn tí ó fẹ́. Paul apostoli sọ wípé àwọn tí Ọlọ́run ti pèsè fún àwọn tí ó fẹ́ràn Ọlọ́run ọ̀pọ̀ wa ò mọ̀ wọ́n. Mò ń jìyà iná níbí ni tí mo bá farada, kí ló pẹ rẹ̀, kí ni ìlépa, kí ni àbáyọrí, kí ni èrè, kí ni ó jẹ́ àbájáde, kí ni ọwọ́ mi yóò tẹ̀. Kò tí ì wọ inú ọkàn ènìyàn, wẹ́sẹ̀ ìkẹwàá tẹ̀, ṣùgbọ́n Ọlọ́run ti sí wọn payá fún wa nípa ẹ̀mí rẹ̀. Abatíìsì wa ní ẹ̀mí mímọ́, à ń la omi tó jìn kọjá, à ń la àwọn nǹkan kọjá tí èyí ròyìn wa. Èso a wípé ibẹ̀ yẹn ló wà, ó jẹ́ni tó ń ṣe dédé, ó sì ń fara àdá ńbẹ̀, síbò ń ṣe olúwa ní gbogbo àkókò rẹgbẹ ní ohun gbogbo tó nílò ń fi fún olúwa. Ó ń la ilé ìkọjá báyìí, kí ni tí wà ní, kí ni èrè. Níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sọnù, bẹ́ẹ̀ ni tí mo bá la gbogbo ilé ìkọjá síbẹ̀, kí ni èrè mi, kí ni àbáyọrí. Àwọn ìjẹ́ ọ̀rọ̀ mọ̀ pé mò ń la ilé ìkọjá, ìjẹ́ ọ̀rọ̀ mọ̀ pé mò ń farada ìjìyà àti inúnibíni. Ènìyàn Ọlọ́run ọkùnrin àti obìnrin Ọlọ́run, kí ló dé tí mò ń la ilé yìí kọjá? Nígbà tí a bá ní ẹ̀mí, àwọn àlùmọ́nì tó wà ní ẹ̀mí, ọ̀rọ̀ tó wà ní ẹ̀mí yóò ṣe àfihàn rẹ̀ fún wa nípa ẹ̀mí. Nítorí ẹ̀mí ó wádìí ohun gbogbo, a ní ohun ìjìnlẹ̀ ti Ọlọ́run tí a fi hàn fún wa. Wẹ́sẹ̀ ìkọkànlá 11 nítorí ta ni nínú ènìyàn tí ó mọ ohun ènìyàn kan bí kò sí ẹ̀mí ènìyàn tí ó wà nínú rẹ̀, bẹ́ẹ̀ ni kò sí ẹnìkan tí ó mọ ohun Ọlọ́run bí kò sí ẹ̀mí Ọlọ́run. Ohun tí Ọlọ́run tó ti pamọ́ fún ọ, ohun tí Ọlọ́run tó ti sọ pé eléyìí ó jẹ́ tìrẹ, tọ̀hún ó jẹ́ tìrẹ, tá ò bá mọ̀ wọ́n
oyi o ni yi wa nipa ipo ti a wa wo Elijah koda leyin igba to mu ile sokale lati oro Elijah leyin igba ti o ti dojuko awon wuli adota le ni rewu wuli bali be ni Jezebel o se si Elijah pe ni yi ola o ma fi eni ti se aya ba ho nitori pe a o muri re ku ni oro re o si ye si awon wuli mi o mo pe mo fara meji fun awon wuli bali o si se ye o ni yi akoko ola Elijah ko mo pe bo ti je pe ni emi olorun oni di o di won ki o fi mo pe a o gba owo soke pe won ni ri iku pe olorun pese keke ina sile ati awon ese keke ina lati wa gbe ku ilu aye lo si orun o wa ni olorun emi o soju awon baba mi lo gba emi mi je ki n ku sowo re ma je ki n ku sowo Jezebeli ani ipururu ani ikaari okan be ni a o mo ta le se be ni a si ni eje ruru nitori pe a o mo ohun ti olorun ti pese sile fun wa sugbon nigbati a ba ni emi mo oni eni na ti o si afihan fun wa si o je ka mo ohun to jele ti olorun ti fi pamo fun wa ewese ikejila 12 o so fun wa sugbon awa ti gba ki si emi ti aye bi ko si emi ti se ti olorun ki awa ki o le mo ohun ati gbe emi ni odi won laye ki awa ki o le mo ohun ti a fi fun wa ni ofe lati odo olorun wa eranti ninu okan ninu gck ise iranse ta se fun awon iranse olorun ohun ti olorun fi fun wa ani lati mo ohun ti olorun ko ti fi fun wa otito ti emi ti ani lati ni nigbati a ba ko wa ti a ba ti si wa ni emi mimo yo mo ki a mo ohun ti a ni lodo olorun ile a mo wa lokan le ile a fun emi wa loko nitori pe a mo pe lasekọ la wa su lasekọ la gbadura lasekọ la farada lasekọ ni emi olorun o nje ki a mo ohun ti olorun to fi fun wa a wo ese iketa la 13 ona ti awa ti nso o fi fun o mo o ntu o ninu o mu o lokan ni o fun o ni imoye o mu o je eni to ni oro ti emi be ni o ba won lo mo so lati gba won ni moran ona ti awa si nso ki si ninu oro ti ogbe eniyan o ko ni sugbon eyi ti emi mi mo fi nko ni o fi fun fun lati fi ba ni soro o ti e fun ni oro na to ni lati so lati fi ba ni soro ohun to fi fun lati fi ohun ti emi wu ohun ti emi a wo Joanu ori 14 a wo ese 34 Joanu ori 14 14 ese 34 26 a so nipa didi olorun ninu emi bawo lo se so wa di olorun ninu emi ohun ti a ni nipa ifarahan agbara mo to wa laye lo wa Joanu ori 14:14-26 sugbon olutu na e mo en ti baba ye ran ni oruko mi oni yo ko yin ni gbogbo yo ko yin ni gbogbo ohun ti a ni niyi alumoni ta ni niyi yo ko yin ni gbogbo yo si ra yin ni ti gbogbo ti mo ti so fun yin yóò mú gbogbo wá sí ìrántí yín Matthew ó jẹ́ ọ̀kan láàrin àwọn àpọ́sítélì 12 ó wà pẹ̀lú kristi ohun gbogbo tí kristi ń kọ́ ni báwo lẹ ìwé òsì lè rántí ìwàásù lórí òkè gbogbo àwọn ẹsẹ wọn ni orí kẹfà orí keje bẹ́ẹ̀ ni ó rántí nítorí pé mọ yóò rán létí ohunkóhun tí mo ti sọ fún yín báwo wọ́n sì lè kọ àwọn orí wọn ní Matthew nítorí pé mọ yóò rán yín létí ohunkóhun tí mo ti sọ fún yín Joanu jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹ̀yìn ó wà pẹ̀lú rẹ̀ ohun gbogbo tó ṣẹlẹ̀ ìtàn Jésù Kristi
ìbára ẹni sọ̀rọ̀ Jésù Kristi àti gbogbo àwọn ìbéèrè àwọn Farisi, ohun tí wọ́n béèrè àti ìdáhùn tó fi fún wọn. Ó la gbogbo ìyẹn kọjá, ó sì kọ gbogbo ẹ̀ kalẹ̀. Ó ní ìbá ti ẹ̀ kọ jù bẹ́ẹ̀ lọ, nítorí pé ọ̀pọ̀ nǹkan ni Kristi ṣe tí a kò kọ sí ìhín, nítorí pé mo bá ní láti kọ gbogbo rẹ̀. Mo lérò pé gbogbo ayé kò ní lè gba ohun tá ó kọ. Akọ ìwọ̀nyí kí ẹ̀yin kí o lè gbàgbọ́ pé Jésù òun ni Kristi, òun ni ọmọ Ọlọ́run, pé gbígbàgbọ́ nínú rẹ̀ kí ẹ lè ní ìyà ìnípẹ̀kan. Ilé ni iṣẹ́ ẹ̀mọ́. Báwo la ṣe wá jẹ́ mi tó ń gbàgbọ́ nígbà tí a bá ní ẹ̀mọ́ tí a wà rántí ọ̀rọ̀ Ọlọ́run? Èyí rí òde ìbẹ̀wòde àwòrán tí ohun tá a ti gbọ́ tí ó fún wa ní igun ẹ̀yìn, tí ó fún wa lókun, tí ó mọ̀ kí a jẹni tó ń kọjú ìjà sí èṣù nípa ìgbàgbọ́, ká mú kó sá kúrò lọ́dọ̀ wa. Ìbá ti sí tiẹ̀ mọ́, ìfagbára wọ́n ní tiẹ̀ mọ́, àti ọ̀rọ̀ tiẹ̀ mọ́ yóò ràn wá létí ohun gbogbo tó ti sọ fún wa. Ẹ̀yin Jòhánù orí kẹrìndínlógún 16 àókẹsẹ̀ ìkeje 7 Jòhánù orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkeje. Ṣùgbọ́n òtítọ́ ni èmi ń sọ fún yín, àǹfààní yóò jẹ́ fún yín bí èmi bá lọ, nítorí bí èmi kò bá lọ, olùtùnú kì í tẹ̀yìn wá. Ṣùgbọ́n bí mo bá lọ, èmi yóò ràn sí yín. Kì í ṣe èmi yóò ràn sí yín. Ẹlẹ́sẹ̀ ìkẹjọ 8 nígbà tí òun bá sì dé, yóò fi òye yé aráyé ní ti ẹ̀sẹ̀. Nígbà tó bá ń sọ̀rọ̀ nípasẹ̀ yín, ẹ̀mọ́ yóò fi òye yé aráyé ní ti ẹ̀sẹ̀ àti ní ti òdodo àti ní ti ìdájọ́ ní ẹsẹ̀ ìkẹsàn-án ní ti ẹ̀sẹ̀, nítorí tí wọn kò gbà mí gbọ́. Wọ́n sì máa dẹ́sẹ̀ ń torí pé wọn ò gbà mí gbọ́. Wọ́n ti ẹ̀sẹ̀ wà ní ayé wọn, ẹ̀sẹ̀ wà ní ìṣe wọn, ẹ̀sẹ̀ wà nínú ìgbé ayé wọn, nítorí pé wọn ò gbà mí gbọ́. Ẹ̀mọ́ tó ń gbénú rẹ, tó fi ohun ọ̀rọ̀ ti ẹ̀mí fọ, ẹ̀mọ́ tó rọ jáde tó lọ pẹ̀lú rẹ nígbà tó bá sọ̀rọ̀, ẹ̀sẹ̀ wa ó ṣe àfihàn rẹ̀. Ẹsẹ̀ ìkẹwàá tẹ̀ ní ti òdodo, nítorí tí èmi lọ sọ́dọ̀ bàbá mi, ẹ̀yin kò sì rí mi mọ́. Ẹsẹ̀ ìkọkànlá 11 ní ti ìdájọ́, nítorí tí a ṣe ìdájọ́ aládìayé yìí a ṣe ìdájọ́ rẹ̀. Nígbà mìíràn bí a ṣe la ìgbé ayé wa kọjá, ó yà wá lẹ́nu páwọn èèyàn wọ̀nyí, ohun tí wọ́n ń ṣe. A fẹ́ jí olódodo nípa orí ọ̀fẹ́ Ọlọ́run, a sì pa òdodo wa mọ́. Àwọn èèyàn wọ̀nyí, wọ́n jí owó ilé iṣẹ́, wọ́n sì léyìí àti tọ̀hún, bẹ́ẹ̀ ni wọ́n ń gun ọkọ̀, bẹ́ẹ̀ ni àwọn ọkọ̀ táwọn ò tiẹ̀ lálàpá lé wọn lórí rẹ̀, bẹ́ẹ̀ ni wọn ò sì rí owó nípa ẹsẹ́ tí wọ́n ń fara sí. Àwa ń ṣe léyìí pé Ọlọ́run yóò dá wọn lẹ́jọ́, Ọlọ́run yóò dá wọn bóòlù sì dá mi lójú, pé Ọlọ́run yóò dá gbogbo àwọn èèyàn wọ̀nyí lẹ́jọ́. Sáà jẹra wá ń yà nípa pé a ò ṣe tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n nígbà tí ẹ̀mí mọ́ bá ń gbé inú wa pẹ̀lú ẹ̀mí mímọ́ tó ń ṣiṣẹ́ nínú wa, yóò sọ fún wa pé ìdájọ́ ń bọ̀. Kódà àwọn aládé ayé yìí a ó ṣe ìdájọ́ wọn, ọkàn wọn wà balẹ̀, a ó lè fọkàn balẹ̀ pé a ò ṣe làálàá lásán, a ò pa òdodo mọ́ lásán. Ìdájọ́ yóò wáyé sórí gbogbo búburú àti àwọn olùṣe búburú ní ẹsẹ̀ ìkejìlá 12. Mo ní púpọ̀ láti sọ fún yín pẹ̀lú, ṣùgbọ́n ẹ kò lè gbà wọ́n ní ìsinsìnyí. Orí àwa Jésù Kristi ṣe ń sọ pé òtítọ́ tó jinlẹ̀ àti ìfihàn tó ga jùlọ ohun gbogbo tí a mọ̀, sáwọn nǹkan kan ń bẹ tí a ò sì tí mọ̀. A rántí pé wípé alábùkún fẹ́ ni ti yín fún ohun tí ẹ ń gbọ́ àti fún ojú yín fún ohun tí ẹ ń rí. Pẹ̀lú amòye yìí bàbá mi, nítorí pé ìfẹ́ yín nìyí láti ṣe àfihàn eléyìí fún àwọn ọmọ ọwọ́, bí gbogbo ohun tí a ṣe pẹ̀lú Kristi, ohun gbogbo tí a ti mọ̀ látọ̀dọ̀ Kristi, sáwọn òtítọ́ kan bẹ tó farasin àwọn òtítọ́ ìràpadà tá ò tí ì gbọ́. Jésù sọ pé mo ní ọ̀pọ̀ nǹkan láti sọ,
si yin sugbon eyin ko le gba won nisisiyi ese iketa la 13 sugbon nigba ti iho ani emi otito na ba de yo to yin si ona otito gbogbo ti abakuna ati ni ibatisi ti emo ti abakuna ati ni iribo mi ti emo opolopo nkan awon to sanfani awon to wulo ti a o ti mo ti a o ti mo lai nitori pe iwa laye re ti emo oni ifani oye ni o si mu a lo sinu ife oran o nigba ti emi otito ni ba de yóò tọ́rí sí ọ̀nà òtítọ́ gbogbo nítorí kì yóò sọ ti ara rẹ̀ ṣùgbọ́n ohunkóhun tí ó bá gbọ́ òun ni yóò máa sọ yóò sì máa sọ ohun tí ń bọ̀ fún yín yóò fi àwọn ohun tó ń bọ̀ hàn yín òun yàwọ̀ mẹ́yìn pé àwọn inúnibíni àti ìpọ́njú wà ìkẹ́lẹ́wọ̀ ìkejì wà nígbà tí kristi wà pẹ̀lú wọn bí àwọn àpọ́stélì bá léwe pe àwọn ọ̀kan yóò dìde sí àjínde yìí àti àwọn mìíràn sí àjínde ìdájọ́ àti ìgbé bóyí bá yí wọn pé ńgbà wọn bá dìde tí àwa tí a wà láàyè òye òye wa pé paul apostoli sọ pé mo fi ohun ìjìnlẹ̀ hàn yìí máa fi ohun kan tí àwọn ẹlòmíràn tí wò tí ì sọ nípa rẹ̀ tí wò tí ì gbọ́ rí máa fi hàn mi ó ní kámọ̀ sí ìbànújẹ́ bí àwọn èèyàn tí kò ní ìrètí nítorí bí àwa gbàgbọ́ pé jésù kristi jíǹde kúrò ní òkú àwa pẹ̀lú a ó jíǹde kúrò ní òkú a ó gbé ohùn látòkè wá nígbà tí ohùn yìí bá dé gẹ́gẹ́ bí ohùn ìpè àwọn òkú yóò jíǹde bẹ́ẹ̀ ni a ó gbà wá sókè pẹ̀lú wọn a ó sì máa wà títí láé pẹ̀lú olúwa ó nígbà tí ẹ̀mọ́ bá dé gbogbo nǹkan wọ̀nyí òye òye wọn òye òye àwa nítorí pé wọ́n ṣe àfihàn ohun tó ń bọ̀ fún yín àwa sí kókó kẹta báyìí kókó kẹta à ń wo àbáwọlé sínú ìbátisímù ti ẹ̀mí àbáwọlé sínú ìbátisímù ti ẹ̀mí báwo la ṣe wọlé sínú ọ̀rọ̀ yìí sínú ìfagbára wọlé yìí sínú òye pépé yìí sínú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí mímọ́ nínú wa ẹwọ jọhánù orí kẹta ẹsẹ ìkẹta jésù dáhùn ó sì wí fún ọ pé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ bí kò ṣe pé a pé ènìyàn bí o kò lè rí ìjọba ọlọ́run ilé ni ìgbésẹ̀ àkọ́kọ́ láti wọlé sínú ìrírí tó lágbára yìí ẹsẹ ìkarùn 5 jésù dáhùn wí pé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ bí kò ṣe pé a fi omi àti ẹ̀mí bí ènìyàn ilé ni omi ọ̀rọ̀ náà tó ń tọ̀wá wá ó ní ẹ̀yìn mọ́ nípa ọ̀rọ̀ tí mo bá yín sọ fún yín ó ní àti ti ẹ̀mí ẹ̀mí ló ń bá wa jẹ́rìí pé a jẹ́ ọmọ ọlọ́run nítorí pé àwa kò gba ẹ̀mí ìyẹ̀rù láti bẹ̀rù ṣùgbọ́n a ti gba ẹ̀mí tó ń ké pé ábà bàbá ní kókó ìgbàlà a ní ìrírí àkọ́kọ́ ti ìgbàlà ọwọ́ ayúpé bíbẹ̀ ẹ̀kọ́ a kò lè wọlé sínú ìjọba ọlọ́run àwa sínú jọhánù orí kẹtàdínlógún 17 a ó kà láti ẹsẹ̀ ìkẹrìnlá jọhánù orí kẹtàdínlógún 17 a ó kẹsẹ̀ ìkẹrìnlá 14 èmi ti fi ọ̀rọ̀ rẹ fún wọn ayé sì ti kórìíra wọn ẹ̀rí pé dàtọ̀ bí ẹ̀rí pé wọn kì í ṣe ara ti ayé báyìí wọ́n di ọmọ ọlọ́run báyìí nítorí tí wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé wọ́n dàtọ̀ bí lẹ́sẹ̀ ìkẹẹ̀ẹ́dógún 15 èmi kò gbàdúrà pé kí ìwọ kí ó mú wọn kúrò ní ayé ṣùgbọ́n kí ìwọ kí ó pa wọ́n mọ́ kúrò nínú ibi ẹsẹ̀ ìkẹrìndínlógún 16 ó ṣe àtẹnumọ́ wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé ẹsẹ̀ ìkẹtàdínlógún sọwọ́ di mímọ́ ní òtítọ́ òtítọ́ ni ọ̀rọ̀ rẹ orí kẹta ìgbàlà nípa ẹ̀mí ọlọ́run tó ń sọwọ́ di tí ó mú wọn wọlé lákọ̀ọ́kọ́ sínú ìjọba ọlọ́run níhìn ìsọdimọ́ àwa sí
Johannu orí keje 7 aókẹsẹ̀ ìkẹta dín ní ogójì 7:37 lọ́jọ́ ìkẹyìn tí í ṣe ọjọ́ láàjọ Jésù dúró ó sì kígbe wípé bí òrùgbẹ́ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó tẹ̀ mí wá kí ó sì mọ lẹ́yìn tí a ti gbà wàhálà lẹ́yìn tí a sọ wá di mọ́ ìjà sì á mọ̀ pé nǹkan tó ń bẹ bí ìjà ń pè ń gbẹ ìjà ń pè bí ìjà mọ̀ pé ọ̀run a ò tí ì gbọgbẹ àti ẹ̀bùn ọlọ́run irú ẹ̀fin ọlọ́run ò tí ì gbẹ àwọn nǹkan sì ń bẹ tí à ń pè ń gbẹ fún ó ní bí òǹgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó tọ̀ mí wá kí ó sì mú ẹsẹ̀ ìkejì dín ní ogójì 38 ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí láti inú rẹ̀ ní odò omi ìyè yóò ti máa sàn jáde wá kànga omi wà ti ìgbàlà bẹ́ẹ̀ ni alpha láti inú kànga yìí ìgbàlà olúwa bákan náà odò omi ìyè wà ẹwẹsẹ̀ ìkọkàndínní ogójì 39 ṣùgbọ́n ó sọ èyí ní ti ẹ̀mí tí àwọn tí ó gbà á gbọ́ ń bọ̀ wá gbà ní agbàwọ́là wọ́n ó sì gba ẹ̀mí mọ́ ní òdiwọ̀n ti ìbátísíìmù ní ìsọdúnmọ́ wọ́n ó sì gba òdiwọ̀n ẹ̀mí mọ́ ní ìbátísíì ti ẹ̀mí ní èyí tí àwọn tí ó gbà á gbọ́ yóò gbà nítorí a kò tí ì fi ẹ̀mí mọ́ fún ni lákòókò náà kó tó di pé kristi lọ sórí igi àgbélébù kó tó di pé kristi jíǹde kúrò ní òkú lẹ́yìn tí a ti jí ìdìde kúrò ní òkú ní ìsẹ́ àpọ́stélì orí kejì ó tú eléyìí jáde ó fi eléyìí tí ẹ̀yìn rí tí ẹ sì gbọ́ nítorí pé jésù a kò tí ì ṣe é lógo ó sọ fún wa nínú àìsáyà orí kọkàndínní ọgọ́ta 59:19 ó ní wọn kì yóò sì bẹ̀rù orúkọ olúwa láti ìwọ̀ oòrùn wá àti ògo rẹ̀ láti ìlà oòrùn wá nígbà tí ọ̀tá yóò débi kíkún omi ẹ̀mí olúwa yóò gbé ọ̀págo sókè sí à ń sọ nípa bí a sì lè wọlé bí a sì wọlé ohun gbogbo tó ń máa lù wá bulẹ̀ tẹ́lẹ̀ ohun tó ń fẹ́yẹ wá jọlẹ̀ tẹ́lẹ̀ nígbà tó bá wọlé wá kò wá lóò nìkan ó ń wá gẹ́gẹ́ bí kíkún omi bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn bí ọ̀pọ̀lọpọ̀ orí tó fẹ́ tì wá lulẹ̀ nítorí pé báyìí a ti ní òdiwọ̀n tó pọ̀ ti ẹ̀mí mọ́ ó wí pé ẹ̀mí olúwa yóò gbé ọ̀págun sókè sí wẹ̀sìgún 20 olùràpadà yóò sì wá sí sioni àti sọ́dọ̀ àwọn tí ó yí padà kúrò nínú ìrírí kọjá ní jákọ́bù ní olúwa wí ní ẹsẹ̀ ìkọkànlélógún 21 ní ti èmi èyí ni májẹ̀mú mi pẹ̀lú wọn ní olúwa wí ẹ̀mí mi tí ó wà lára rẹ̀ àti ọ̀rọ̀ mi tí mo fi sí ẹnu rẹ̀ àkójọpọ̀ ọ̀rọ̀ ọlọ́run àti ẹ̀mí ọlọ́run ìwé mímọ́ àti ẹ̀mí mímọ́ tí a bá kó wọn jọ papọ̀ ní ọkàn wa tí a sì fi fún wa ní agbára tó fún wa ní igun ẹ̀yìn tó fún wa ní okun tó fún wa ní líle ìsí níbi pé kíkún omi ọ̀tá gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ omi a ó lè dúró lòdì sí ó ní ọ̀rọ̀ àti ẹ̀mí ọ̀rọ̀ àti ọ̀rọ̀ mi tí wọ́n mú fi sí ẹnu rẹ kì yóò kù lọ́dọ̀ rẹ kì yóò kù ní ẹnu rẹ kì yóò kù ní ẹnu àwọn irú ọmọ rẹ tàbí kù lẹ́nu irú ọmọ ọmọ rẹ ní olúwa wí láti ìsẹsẹ lọ àti ti dé láéláé kó tó di pé ẹ̀mí dé ìgbàlájú ohun ńlá ìsọdúnmọ́jú ohun ńlá ṣùgbọ́n ohun tí a ń ṣe ní gbígbèsè síwájú ta wá ń gbé ìgbésẹ̀ kan sẹ́yìn lónìí ìrìnmọ́lẹ̀ lónìí láfonífojì lónìí lórí òkè nígbà mìíràn a ń jẹ́ ẹni tí a garada ń gbà tí ọmọ bá dé tó sì fún wa ní òye ọ̀rọ̀ náà tó sì mú iná jẹ jáde nínú wa ó ní kò ní kò lọ́dọ̀ wa o
tàbí kúrò lọ́dọ̀ àwọn tó ní ìyípadà ọkàn nípasẹ̀ wa tàbí àwọn tó ní ìyípadà ọkàn nípasẹ̀ àwọn tó ní ìyípadà ọkàn ó ní àní títí láì kíni táwọn sí àwọn olùkù orí kọkànlá àọkà ẹsẹ̀ ìkẹsàn-án ẹ̀lẹ́fún náà ó sọ fún apélé wà ní àrọ́wọ́ tó ń torí pé ìlérí náà wà fún yín ó sì wà fáwọn ọmọ yín àti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí inú ọlọ́run mi yín ó pè níbikíbi àti níbi gbogbo ó wá sọ fún wa bí a sì lè wọlé à ń wọlé sínú ìgbàlà nípa ẹ̀mí ọlọ́run sínú ìsọdúnmọ́ nípa ẹ̀mí ọlọ́run báyìí a gbọ́dọ̀ ní ìfiwọlé agbára yìí àti ìbátisí ti ẹ̀mí mímọ́ bẹ́ẹ̀ni a gbọ́dọ̀ ní ká sì dúró dúró títí tí a ó fi fi fún wa ó sọ fún ní olúkù orí kọkànlá ẹsẹ̀ ìkẹsàn-án 11:9 èmi sì wí fún yín ẹ bèrè a ó sì fi fún yín ẹ wá kiri ẹ̀yin ó sì rí ẹ kankọ a ó sì fi sílẹ̀ fún yín ó wí pé kò sí iyèméjì mbẹ́ o ní ẹsẹ̀ tó tẹ̀lé ẹsẹ̀ ìkẹwàá nítorí ẹnikẹ́ni tí ó bá béèrè ó rí gbà ẹnikẹ́ni agbọ́ọ́là ó tọ̀ aṣọ́dúnmọ́ ó jẹ́ àǹfààní ó ní ẹni tó bá béèrè ó rí gbà àti ẹni tí ó wá kiri ó rí àti ẹni tí ó ń kọ̀kọ̀ òun pè ń gbẹ tó bẹ̀ bẹ́ẹ̀ ni òun fẹ́ ó ní ó jẹ́ ìlérí tí a fi fún gbogbo ọmọ ọlọ́run a sì fi fún mi nítorí náà mo béèrè nítorí náà mo wá nítorí náà mo kọ̀kọ̀ ó ní olúkúlùkù tí ó bá kọ̀kọ̀ ni a ó sì sílẹ̀ fún ó sọ ní ẹsẹ̀ ìkẹtàlá ó ní ǹjẹ́ bí ẹ̀yin tí ń ṣe ènìyàn búburú bá mọ̀ bí a ti ń fi ẹ̀bùn dídára fún àwọn ọmọ yín mélòó mélòó mélòó mélòó ó ní ẹ̀wù ara rẹ bí bàbá wù ara rẹ gẹ́gẹ́ bí ìyá ọmọ rẹ ó sì ń béèrè fún àkàrà ó ń béèrè fún tó tiẹ̀ ju àkàrà lọ wọ́n á fi fún wọ́n wá ní mélòó mélòó ni bàbá yín ti ń bẹ ní ọ̀run yóò fi ẹ̀mí mímọ́ rẹ̀ fún àwọn tí ó ń béèrè lọ́dọ̀ rẹ̀ yóò fi fún ọ mo ní yóò fi fún ọ ó sọ fún alẹ́ ìsìn àpọ́stélì orí karùn-ún ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n 5:32 ó ní ẹ̀yin sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí àti ẹ̀mọ́ pẹ̀lú tí ọlọ́run fi fún àwọn tí ó gbọ́ tirẹ̀ ẹni tí ó fi fún àwọn tí ó gbọ́ tirẹ̀ tó bá gbọ́rọ̀ sí wàá dúró tó bá gbọ́rọ̀ sí tó dúró tó ní mò ń fẹ́ òdiwọ̀n ńlá àti ẹ̀mọ́ yóò fi fún ọ o lè má dùn pẹ́ńbì yìí tó bá padà délé tó wípé eléyìí ni ọ̀rọ̀ ọlọ́run ó sì la ọ̀rọ̀ ọlọ́run kọjá lẹ́ẹ̀kan sí tó wá béèrè yóò fi fún wa ní orúkọ jésù màá lu ọ̀rọ̀ náà pé múra tán lédè gẹ̀ẹ́sì a ó lu àwọn ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ̀nyí nípa orí ọ̀fẹ́ ọlọ́run bá a sì ń là wọ́n kọjá múra tán rí sọ ìyá rẹ ní sọ́tọ̀ rẹ dọ̀tun sọ ìyá rẹ ní sọ́tọ̀ rẹ dọ̀tun òun gbòde olúwa gbogbo ìyá rẹ ní sọ́tọ̀ rẹ ọkàn ti inú rẹ àti ohun gbogbo ó fi fún olúwa ó sì múra tán láti ṣe ohunkóhun tó fẹ́ kó o ṣe ó sì wá fún gbogbo lórí pẹpẹ í yẹ ẹ̀rí ọkàn rẹ wò gbogbo ìlérí tó ṣe fún olúwa màá sáré màá rìn màá wàásù màá gbàdúrà màá sì pẹ̀ màá sì lọ fún olúwa ohunkóhun wàá ní tóbi láti fi rúbọ fún olúwa báwo ló ṣe gbọ́ràn báwo ló ṣe mú gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣe é ṣayẹyẹ ẹ̀rí ọkàn rẹ á takété sí ohun tó lòdì ohun tó lòdì bí àwọn kan ń bẹ tó bá lòdì sí ọ̀rọ̀ ọlọ́run tó lòdì sí ìfẹ́ ọlọ́run tó lòdì sí ìpè tí olúwa fi fún ọ tí olúwa sì ti ṣe ìpinnu tó fi bọ́ ọ dá májẹ̀mú fún ọ̀pọ̀ ọdún wọ̀nyí báyìí àwọn ohun tó wá ń lòdì ń wọlé wá ọfẹ́ padà sọ́dọ̀ olúwa pé olúwa àṣìṣe ni o mo ta kété sí ohun tó lòdì dí fi ohun gbogbo jù fún iṣẹ́ ìránṣẹ́ náà àṣẹ láti olúwa fi fún wa eléyìí ni gck eléyìí ni ìjẹ́rí ọkàn eléyìí ni jíjẹ́rí àwọn ọkàn wàá fara rẹ jì
ohun gbogbo tó ní gbogbo ọkọ rẹ gbogbo agbára rẹ gbogbo àlùmọ́nì gbogbo ìmọ̀ àti agbára tó ní wà fi jì fún àṣẹ náà yí wà jẹ̀wé ohun gbogbo láì fún kó sẹ́yìn fún kristi wà ní jésù mi nìyí tí ẹ mú jẹ́ o fàyè rẹ fún mi ohunkóhun tó bá wá sí ọwọ́ mi ohunkóhun tó wá sọ́kàn mi mo jẹ̀wọ́ gbogbo ẹ̀ fún ọ sọ ìyá rẹ ní sọ́tọ̀ rẹ dọ̀tún ṣàyẹ̀wò ẹ̀rí ọkàn rẹ ta kété sí ohun tó lòdì fi ohun gbogbo jì fún iṣẹ́ ìránṣẹ́ rẹ jọ̀wé ohun gbogbo fún kristi láì fáwọ́ ohunkóhun sẹ́yìn ẹ̀mọ́ yóò kọ ayé rẹ lákòówọ́ sílẹ̀ oore ọ̀fẹ́ ọlọ́run kọ ọlọ́run gẹ́gẹ́ bí ìlérí ọlọ́run yóò ṣe ohun tó tí ì lálàá rẹ̀ rí pò lè sínú ayé yìí ẹjẹ́ àdìdí báyìí kábù olúwa sọ̀rọ̀ ní àdúrà kó ní olúwa mo ti gbọ́ nípa ìlérí rẹ mo ti gbọ́ nípa dídé àti ìfiwọ́ ní agbára mọ́ mo sì wá jọ̀wọ́ ara mi fún ọ láì fáwọ́ ohunkóhun sẹ́yìn képe orúkọ olúwa ó múra tán àti baptisí ó múra tán àti fagbára wọ̀ ó múra tán àti fi agbára wọ̀ ó múra tán àti ṣe ohun gbogbo títí wàá fi ní ẹ̀kọ́ rẹ̀ mọ́ tọ́rọ kó o ní wàá wá sí olúwa láì sí sísojú tàbí bíbẹ̀rù tàbí bíbẹ̀rù ní ayé rẹ lórúkọ jésù.

àlàáfíà tí ó fún wa, fún ìgbé ayé tí ó fún wa, fún ìrètí ọ̀run tí ó fún wa, fún ohun gbogbo ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Yẹ kí a wo nǹkan wọ̀nyí ní ìkọ̀ọ̀kan. Fún ẹni tí Ọlọ́run ń ṣe, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Nínú orin Dáfídì, orí ọgbọ̀n, orin Dáfídì, orí ọgbọ̀n, ẹsẹ̀ kẹrin, kọrin sí Olúwa, ẹ̀yin ènìyàn rẹ̀ mímọ́, kí ẹ sì máa dúpẹ́ ní ìrántí ìwà mímọ́ rẹ̀. Ó wí pé bí a bá ti rántí ìwà mímọ́ Ọlọ́run, bí a bá ti rántí wípé òun kì í ṣèké, bí a bá ti rántí wípé ó jẹ́ olóòótọ́ sí àwọn ìlérí tí ó ti ṣe fún wa, ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run.

orí karùn-ún dín ní ọgọ́rin orí karùn-ún dín ní ọgọ́rin ẹsẹ̀ ìkíní ọlọ́run ìwọ lé àwa fi ọpẹ́ fún ìwọ lé àwa fi ọpẹ́ fún nítorí orúkọ rẹ súnmọ́ tòsí iṣẹ́ ìyanu rẹ fi hàn bí a ti ń rí wípé bí a ti ń pe ọlọ́run wípé ó ń gbọ́ tiwa èyí sì fi hàn wípé kò jìnà rere sí wa wípé ó súnmọ́ tòsí nítorí wípé a ní ìdánilójú wípé ọlọ́run súnmọ́ tòsí wa àti nítorí iṣẹ́ ìyanu rẹ tí ó ń fi hàn ní ìgbà gbogbo láàrin wa ó yẹ kí a máa.

Ọlọ́run ìkejì fún iṣẹ́ àṣepé tí Kristi ṣe lórí igi àgbélébò wo Kọ́rìntì kìíní. Kọ́rìntì kìíní orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkẹtàdínlọ́gọ́ta. Ṣùgbọ́n ọ̀pẹ ni fún Ọlọ́run, ẹni tí ó fi ìṣẹ́gun fún wa nípa Olúwa wa Jésù Kristi. Èyí ń sọ fún wa wípé nítorí ohun tí Jésù ṣe fún wa lórí igi àgbélébò, tí ó fún wa ní ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, ìṣẹ́gun lórí èṣù, ìṣẹ́gun lórí ayé.

ọ̀pẹ́ àti ìmoore hàn sí ọlọ́run nígbà gbogbo nínú kọ́rìntì kejì orí kejì ẹsẹ̀ ìkẹrìnlá. Ṣùgbọ́n ọ̀pẹ́ ni fún ọlọ́run, ẹni tí ń yọ ayọ̀ ìṣẹ́gun lórí wa nígbà gbogbo nínú Kristi, tí ó sì ń fi oòrùn ìmọ̀ rẹ̀ hàn nípa wa níbi gbogbo. Nínú kọ́rìntì kejì yìí kan náà orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ọ̀pẹ́ ni fún ọlọ́run nítorí àìlèsọ ẹ̀bùn rẹ̀. Ọ̀pẹ́ ni fún ọlọ́run.

àwọn ẹ̀bọn rẹ̀ tí a kò lè fẹnu sọtán, nítorí àìlẹ́gbẹ́ ẹ̀bùn tí a ń rí gbà lọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì Olúwa wa. Ìkẹta, mo wí pé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kìí kàn ṣe wípé Jésù Kristì kú lórí igi àgbélébò, ṣùgbọ́n èrè àǹfààní ikú Jésù Kristì lórí igi àgbélébò yìí wípé ó jẹ́ tiwa, nítorí wípé a rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà, nítorí wípé a ti gba ọkàn wa là, nítorí pé tàbí ní ìdí èyí pé a ti kọ orúkọ wa sínú ìwé ìyè.

ìgbàlà tí a fún wa yìí, ìdarí ẹjẹ́ ẹ̀ṣẹ̀ tí a ní yìí, ó yẹ kí ó máa jẹ́ kí ọkàn wa rú sókè fún ọpẹ́ nígbà gbogbo níwájú Ọlọ́run. Nínú Tímótíò kínní, orí kínní láti ẹsẹ̀ ìkejìlá, Tímótíò kínní, orí kínní láti ẹsẹ̀ ìkejìlá, èyí ni a kà nípa Pọ́ọ̀lù tí ó rántí ìgbàlà ìdáríjì ẹ̀ṣẹ̀ tí a fi fún, tí ó sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó fún mi lé agbára, àní Kristi Jésù Olúwa, Olúwa wa. Nítorí tí ó kà mí sí olóòótọ́ ní yíyàn mí sí iṣẹ́ rẹ̀. Bí mo tilẹ̀ jẹ́ aṣọ blasphemy lẹ́ẹ̀kan rí, àti onínú ni bíni, àti eléwo ènìyàn, ṣùgbọ́n mo rí àánú gbà, nítorí tí mo ṣe é lé àìmọ̀ nínú àìgbàgbọ́. Oore ọ̀fẹ́ Olúwa wa sì pọ̀ ré kọjá pẹ̀lú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ń bẹ nínú Kristi Jésù. Òtítọ́ lè ọ̀rọ̀ náà. Ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé Kristi Jésù wá sí ayé láti gba ẹlẹ́ṣẹ̀là nínú àwọn ẹni tí èmi jẹ́ pàtàkì. Ó sọ fún wa wípé nítorí ìgbàlà tí a fún òun, nítorí wípé a ti jẹ́ kí òun jẹ́ alábápín nínú ẹ̀bùn ọ̀run, nínú ìdáríjì, nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, wípé òun fi ọpẹ́ àti ìmoore hàn sí Ọlọ́run ní ìgbà gbogbo. Ìkẹrin, fún ìtẹ̀síwájú nípa ti ẹ̀mí àwọn ẹlòmíràn. Fún ìtẹ̀síwájú nípa ti ara àwọn ẹlòmíràn, ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ hàn sí Olúwa ní ìgbà gbogbo. Nínú Tẹsalóníkà kínní, orí kejì, ẹsẹ̀ ìkẹtàlá, Tẹsalóníkà kínní, orí kejì, ẹsẹ̀ ìkẹtàlá, nítorí èyí lí àwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú lé àìsimi, pé nígbà tí ẹ̀yin gba ọ̀rọ̀ tí ẹ̀yin gbọ́ lọ́dọ̀ wa, àní ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀yin kò gbà á bí ẹni pé ọ̀rọ̀ ènìyàn, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó ti jẹ́ nítòótọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó ṣiṣẹ́ gidigidi nínú ẹ̀yin tí ó gbàgbọ́ pẹ̀lú. Nígbà tí Pọ́ọ̀lù Apọ́stélì tí ó rí bí àwọn wọ̀nyí ṣe ń tẹ̀síwájú nínú ìgbàgbọ́, ó wípé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkarùn-ún, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun gbogbo àti nínú ohun gbogbo. Tẹsalóníkà kínní, orí karùn-ún, ẹsẹ̀ ìkejìdínlógún, ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo. Ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo. Bí a rí oúnjẹ, ó yẹ kí a dúpẹ́. Bí ó fún wa níṣẹ́, ó yẹ kí a dúpẹ́. Bí ó sì dàbí ẹni wípé nǹkan kò tóra wọn ní ìgbésí ayé wa, ó yẹ kí a wo àwọn oore tí Ọlọ́run ṣe fún wa. Ó yẹ kí a sì máa dúpẹ́ ní ìgbà gbogbo, nínú ohun gbogbo àti fún ohun gbogbo. Ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo, nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run nínú Kristi Jésù fún yín. Bí a bá wo Kólósè orí kínní, èyí tí a ń kọ́ lónìí, Pọ́ọ̀lù sọ nǹkan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó yẹ kí a fi máa dúpẹ́. Bí ó tilẹ̀ jẹ́ wípé nígbà gbogbo àti nínú ohun gbogbo ni ó yẹ kí a máa dúpẹ́, ṣùgbọ́n nígbà tí ó wo ìgbésí ayé onígbàgbọ́ tí àwọn ará Kólósè wọ̀nyí ń gbé, tí ó sì wo àwọn àǹfààní tí ìrere ti mú bá wọn, ó sọ ohun mẹ́rin pàtàkì tí ó yẹ kí wọn kí ó máa dúpẹ́ fún. Tó padà lọ sí Kólósè orí kínní láti ẹsẹ̀ ìkejìlá, kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá, ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Èyí ni ohun kínní tí Pọ́ọ̀lù Apọ́stélì tí ó ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé ó yẹ fún ọpẹ́. Ìkínní, nítorí wípé a ti mú wọn yẹ láti jẹ́ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Ohun tí a ń sọ fún wa ni wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ènìyàn wọ̀nyí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti gẹ́gẹ́ bí kèfèrí, wọn kò yẹ, wọn kò tọ́ láti jẹ́ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́. Ṣùgbọ́n nítorí iṣẹ́ tí Jésù Kristi ṣe lórí igi àgbélébó, a mú wọn yẹ láti jẹ́ alábápín nínú ogún náà. Nítorí bẹ́ẹ̀, ó yẹ fún ọpẹ́. Wo ẹsẹ̀ ìkẹtàlá kí o wo ìdí kejì tí ó yẹ kí a fi máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Èyí ni ìdí kejì wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti bá Jésù gbọ́, a gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn.
bi aba tesiwaju ni ese yi kan na ti o si si wa nipo ninu sinu ijoba ayanfe omo re eyi ni idi keta ikerin wa ni ese ikerin la ninu eyi ti awani idande nipa ejere ani idariji ese o merin won yi ni afesoro le lori nisisiyi ikini awon ogun ini ewa ikeji idande ewa iketa isipo pada wa ikerin irapada idande ati idariji ewa wo ikini ogun ini wa ranti wipe ohun ti apostle paul nso fun ani wipe bi a ba je onigbagbo tooto ati ni ogun ini ninu christi ati je alabajopin ninu ogun yi pelu jesu christi nitori eyi o ye ki a fi okan imore ati ope han fun olowa ese kejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole mo fe ki o sakiyesi awon oro kan ti o se pataki nihin o wi pe o mu wa ye o wi pe awon eniyan mimo lo ni ogun yi sugbon o mu wa ye lati le je alajopin tabi alabapin pelu awon eniyan mimo o wi pe awon eniyan mimo ti o rin ninu imole ikini o mu wa ye ikeji pelu awon eniyan mimo iketa awon eniyan mimo ti o rin ninu imole ranti wi pe awa ti a je keferi awa ti a je elese awa ti a je eni ti a sonu eni ti a tanu eni ti o jina rere si olorun tele tele a ko ye si ore ofe tabi ibukun olorun nitori pe iwe mo je ki o ye wa wi pe awa ti a je elese ni akoko ti a je elese yi a jina rere si olorun wo efeso ori keji efeso ori keji lati ese ikeji la pe le akoko na eyin wa le aini christi e je ajiji si anfani awon oloto israeli ati alejo si awon majemu ileri ni laini ireti laini olorun le aye eyi je wipe tele tele ki a to mo jesu tele tele ki a to ko ise wa sile tele tele ki a to bo lowo ise a ko ye si ogun awon eniyan mimo nitori wipe aje alaini christi aje ajiji si awon ibukun ati awon anfani awon oloto israeli aje alejo si awon majemu ileri asije alaini reti ati alaini olorun nitori be a ko ye tele tele bawo ni a wa se di eni ti o ye si ogun awon eniyan mimo ninu imole bi a se di eni ti o ye ni wipe a we wa nu ninu eje jesu christi bi a se di eni ti o ye ni wipe jesu christi ru ebi wa o ru ese wa o si ko awon ese wa lo bi ati wa si ese agbelebo ti a kunle ti a gbadura ti a so fun olorun wipe a mo wipe a o leto a o si ye si ibukun ati anfani ti olorun ti pese sile fun awon eniyan mimo nitori wipe a je alaimo a je alaiye a je elegan a je eleri niwaju olorun a si je eni ti ise okunkun ati agbara okun ti o njoba ni igbesi aye re nitori be a mo wipe a ko ye sugbon nigba ti agba jesu christi gbo nigba ti a jewo ise wa ti a ko sile nigba ti emi olorun ba emi wa jere wipe a di omo olorun nigba yi gan ni o toka si wipe a di eni ti o ye lati je alabapin ninu ogun awon eniyan mimo se o mo wipe bi baba ba fe di ologbe bi o ba fe fi aye sile wipe baba yi a bere si ni pin ogun sugbon a ki pin ogun fun alejo a ki pin ogun fun awon ota awon omo ti a bi lati inu wa jade le a ma pin ogun fun nigba ti a di eniyan mimo nigba yi gan le a di omo olorun nitori pe bi o ba se wa ni ipo ota olorun bi o ba wa ninu okunkun sibe sibe tabi bi o ba wa ninu awon ti o n se lodi si oro olorun o ko ni ogun tabi ni lodo olorun sugbon nigba ti a dari ese re ji o ti a fa o somo odo olorun nipasẹ iku jesu christi nigba yi gan le o di alabapin ninu ogun awon eniyan mimo
awon eniyan mi mo wo le an so nipa re awon ti a ti so won di aye so won di otun nipa iwenu mo eje Jesu Christi ranti we pe eje Jesu yi ni o we wa nu kuro ninu ese gbogbo wo Johanu kini ori kini ese ikeje Johanu kini ori kini ese ikeje sugbon be awa ba rin ninu imole se ranti we pe awon eniyan mimo ti an so nipa re won je awon eniyan mimo ninu imole ni sugbon bi awa ba rin ninu imole bi ohun tin be ninu imole awa ni idafo pelu ara wa eje Jesu Kristi omo re ni we wa nu kuro ninu ese gbogbo eje Jesu Kristi omo re ni we wa nu kuro ninu ese gbogbo awon wonyi le ape ni eniyan mimo eniyan oto awon ti o je omo olorun awon ti o rin ninu imole bi a ba nso nipa imole o ye ki o ye wa pe imole ni idakeji okunkun bi a ba sin so nipa okunkun ninu bibeli a fi okunkun we awon esin eke ti o wa ninu aye bi o ba je wi pe o wa ninu awon esin eke ti o wa ninu aye yi o ki se eni ti o je eniyan mimo ninu imole nitori wi pe o n gbe ninu okunkun sibe bi o ba si wa labe esiro abe agbara isu o wa ninu okunkun sibe bi ese ba wa ni igbese aye re o wa ninu okunkun sibe ohun ti an so ni wi pe bi a ba so wi pe a n rin ninu imole lakoko o je wi pe otito ihin rere imole ihin rere eko ododo ihin rere o ti farahan fun wa a si ti gba otito ati eko ihin rere eyi ti tan imole si okan wa nitori we pe oro re ni fitila si pa ese mi bi a ba ti gbo ihin rere ti a si ti jewo ihin rere yi ti a ti fi ara wa si abe isakoso eko ihin rere eyi je wi pe a n rin ninu imole kii se be nikan soso bi a ba n fi ese we okunkun a ni lati ma fi iwa mimo we imole bi eniyan ba wa ninu imole o je wi pe o ti gba otito ododo irere o si je wi pe o rin ninu imole iwa mimo ka ese yi o gbagbo wi pe yo yi ojo be lo nisisin yi ese ikejila ki a ma dupe lowo baba eni ti o mo wa ye aje alaye tele nisisin yo ti o ti da oloju bi a se di eni ti o ye nitori iko Jesu Kristi fun wa eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon omo ninu ogun awon eniyan mimo nitori wo pe ogun ko si fun ota ogun ko si fun eni ti o jina rere ogun ko si fun awon alejo sugbon eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo awon eniyan mimo wonyi nikan soso le o je omo olorun awon ti o rin ninu otito ihin rere ati ninu iwa mimo nipa ogun ti a je alabapin ninu re je ki a wo Romu ori kejo ese ikerindinlogun si iketadinlogun emi ti kara re le o ba emi wa je re pe omo olorun le awa ise emi ti kara re yi ni emi mimo emi ti kara re le o ba emi wa je ri wipe leyin igba ti a ti ko ise wa sile leyin igba ti a ti gbadura pelu ibinuje eni wa bi olorun leyin igba ti a ti ronupo ada ti a ti ko eyin si gbogbo awon ise wa ti a ti gba Jesu Kristi gege bi olowa ati olugba wa olugbala wa emi ti kara re le o ba emi wa jeri lati igba na wipe omo olorun le awa ise nje bi a ba ti di omo wo ese iketadinlogun bi awa ba si je omo nje ajogun le awa ajogun olorun ati ajumo jogun pelu Kristi bi o ba se pe awa ba jiya bi o ba se pe awa ba jiya eyi ni awon enu ni bini ti yo dide se wa nitori wi pe adi omo olorun oni ki a le se wa logo pelu re adi ajumo jogun pelu Kristi nitori wi pe ati di omo olorun ranti wi pe gba ti a so pe adi omo olorun eyi je wi pe a ti n rin ninu imole ihin rere a ti n gbe igbesi aye iwa mimo eyi ti o wu olorun ninu peteru kini ori kini lati ese iketa
olobukunle olorun ati baba jesu christ oluwa wa eni ti o tun wa bi gege bi opolopo anu re sinu ireti aye nipa ajinde jesu christ kro ninu oku wo so we pe eni ti o tun wa bi ibi titun yi ni a npe ni idariji ese oni a npe ni igbala bi ati tun wa bi bi ati dari ese wa je wa bi ati pa wa sumo odo olorun nipa iku jesu christ fun lori igi agbelebo ini o je ki a di eni ti o njogun ohun iyebiye iya eni pekun pelu omo olorun ese kerin oni atun wa bi sinu ogun aide baje ati ailaba won ati eyi ti ki sa ti ati fi pamo le orun deyin eyin ti an pamo ninu agbara olorun nipa igbagbo si igbala ti amura lati fi han ni igba ikehin an so fun awe pe awon kan woyi won je ogun ini fun wa wo ese ise awon aposteli ori ogun ise awon aposteli ori ogun ese ikejile logbon genesis yara mo fi yin le olorun lowo ati oro ore ofe re ti o le gbe yin duro ti o si le fun yin ni ini eyi ni ni ogun laarin gbogbo awon ti a so di mimo o se wa laanu we pe awon ti won lo si ilesin ni ibi gbogbo opolopo won ni won ko gba isodi mimo iwa ododo iwa irekoja won ko gba nkan won ye gbo sugbon ti an so fun ninu awon oro olorun ti an ka won yi ni we pe awon ogun ti an ni lodo olorun awon anfani ti an ni lodo olorun won je ti awon ti a ti wo ese won na awon ti a ti mo ese won kuro awon ti a ti yi igbesi aye won pada awon ti won ti di mimo o so wi pe a ti o si le fun won ni ini laarin gbogbo awon ti a ti so di mimo nitori be bi o ba je eni ti o nwa si ilesin sugbon ti o dabi eni we pe a ko ti idari ese re je o ti bo lowo agbara ese ohun ti o ye ki o se ni kiakia ni wi pe ki o sato olorun lo ki o so fun olorun we pe o fe idariji awon ese re bi olorun ba ti n dariji o be ni yo ma mu agbara ese kuro ni igbesi aye re yo si sese fun o lati rin ninu imole yo sese fun o lati wa ni mimo lati wa ni pepe ni waju olorun bi a ba n so nipa awon ogun ini bi a ba n so nipa awon anfani ti a ni lati odo olorun eyi ti paul n so fun a wi pe o ye ki a ma dope lori re o ye ki a mo wi pe awon ti won wa ninu ese sibesibe won ko ni pin ninu awon ogun wonyi ninu korinti kini ori kefa lati ese ikesan korinti kini ori kefa lati ese ikesan eyin ko mo pe awon alaisoto ki yo jogun ijoba olorun eyin ko mo wi pe awon alaisoto won ki se omo olorun nitori be awon omo ki jogun lati odo baba awon ti ki se omo ki jogun lati odo baba eyin ko ha mo wi pe awon alaisoto won je ajeji si olorun nitori be awon ajeji ki yo jogun ijoba olorun ki a ma se tan yin je ki se awon agbere tabi awon aborisa tabi awon panshaga tabi awon alailera tabi awon ti n fi okunrin ba ara won je tabi awon ole tabi awon oloju kokoro tabi awon omuti tabi awon elegan tabi awon alonilowogba ni yo jogun ijoba olorun awon ese wonyi ni o n so fun wa lese awon ti ko ni ipin ninu ogun ini awon omo olorun awon ti ko ni ipin ninu ogun ini awon eniyan mimo ti n rin ninu imole o so fun wa ni ikokan o so nipa awon alaisoto awon agbere awon aborisa awon panshaga mo gbagbo we pe awon ede ti bibeli lo wonyi pe o ye o daradara o n so nipa awon alailera eyi ko so nipa eni ti o ni aisan lara o n so nipa awon ti n fi okunrin ba ara won je o n so nipa awon ti n rede oru o n so nipa awon ti won rin irinkurin awon ti won ni ife gbogbona si awon aya elomiran tabi si awon odomobirin
o n so nipa awon aloni lowo gba pelu o n so nipa awon ole o n so nipa awon loju kokoro awon omu ti ati awon elegan ati opolopo bebe lo wipe awon wonyi won ko ni ipin ninu awon ogun awon eniyan mimo kisi ni awon ogun ti an so nipa re kini ogun ini awon ti yo wa pelu olorun awon ti won jogun pelu Jesu Christi nitori ise ti o se ni ori igi agbelebo ikini iya ni pekun ikeji gbogbo awon ileri olorun ti a se ninu bibeli iketa ohun gbogbo le aso fun awe pe won o jire re won o si jogun re lati odo olorun eje ki a lo si ohun ikeji ti o ye fun ope lodo olorun ki a pada si kolose ori kini kolose ori kini lati ese ikejila ki a ma dupe lowo olorun nitori kini nitori we pe o mo wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole ati nitori kini o ye ki a fi ma dupe lodo olorun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun eni ti o ti gba wa kuro lọwọ agbara okunkun bi a ba nso nipa agbara okunkun lese kese ti adamu ati epa ti won ti se si olorun be ni agbara okunkun ti njoba lori gbogbo eniyan ti a bi saye nitori wepe ko si enikeni ninu ara ti o le bo lọwọ isu lọwọ agbara okunkun funra re eni a fi ma ri wepe gbogbo elese pata ni won wa labe agbara isu agbara okunkun o seese ki awon emewa awon onise isu awon omo ogun re ki won ki o ma se wahala tabi ki o ma fitina enikan eyi ni wipe awon eniyan wonyi ko ti iba Jesu Kristi pade awon eniyan wonyi a ko daabo bo won nipa eje Jesu Kristi awon eniyan wonyi won ko ti ri imole ti o wa ninu ihin rere nitori be ni agbara okunkun se njoba lori won ko si sese fun eru esu eru ese eru agbara okunkun lati bo lowo esu ese ati aye ninu agbara ohun ti kare nikan bi ko se wepe olorun nikan soso le o ni agbara lati da wa sile wo Jeremiah ori kokanlelogbon Jeremiah ori kokanlelogbon ese ikokanla nitori oluwa ti tu Jacob sile o si ra pada li owo eni ti o li agbara ju lo nitori be je ki o ye wipe agbara okunkun je agbara ti o koja agbara eniyan wipe ko si enikeni ti o le gba ara re kuro lowo agbara okunkun nigbati a ti se wahala titi nigbati a ti gbianju lati bo lowo isu lowo ise lowo aye ati lowo agbara okunkun ti ko se se fun wa

ìkẹrìnlélógún, a lè gba ìkógun lọ́wọ́ alágbára bí, tàbí a lè gba àwọn òǹdè lọ́wọ́ àwọn ẹni tí wọ́n tọ́ fún. Ṣùgbọ́n báyìí lè Olúwa wí, a ó tilẹ̀ gba àwọn òǹdè kúrò lọ́wọ́ àwọn alágbára, a ó sì gba ìkógun lọ́wọ́ àwọn ẹni ẹ̀rù. Nítorí ẹni tí ó ń bá ọ jà lé èmi ó bá a jà, ẹni tí èmi ó sì gba àwọn ọmọ rẹ là. Nígbà tí a ní ìgbàlà, nígbà tí a dárí ẹ̀ṣẹ̀ wa jẹ̀ wá, nígbà yìí gan lè agbà wá kúrò lábẹ́ agbára òkùnkùn. A sọ fún wa wípé kò ṣeé ṣe ní ẹsẹ̀ ìkẹrìnlélógún yìí fún agbára ẹ̀dá tàbí agbára àwa tìkára wa láti gba ara wa sílẹ̀ kúrò lọ́wọ́ ẹni tí a tọ́ fún. Ẹni tí a tọ́ fún nítorí ẹ̀ṣẹ̀ wa ní èṣù. Ẹni tí a tọ́ fún ni ẹni yìí tó ń jẹ gàba lórí wa. Ṣùgbọ́n kò ṣeé ṣe fún wa láti bọ́ kúrò lábẹ́ agbára rẹ̀. Ṣùgbọ́n nítorí Jésù Kristì tí ó kó fún wa, nítorí wípé òun ni ó ní agbára ju èṣù, ju ikú tàbí ohunkóhun lọ, ó gbà wá kúrò lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyí tí ó ń jẹ gàba lórí wa, wípé a gbà wá sílẹ̀ kúrò lábẹ́ agbára òkùnkùn. Nínú Ìṣe àwọn Àpọ́stélì orí 24, Ìṣe àwọn Àpọ́stélì orí 24 ẹsẹ̀ 18, láti là wọ́n lé ojú, kí wọn kí ó lè yí padà kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀, àti kúrò lọ́wọ́ agbára Sàtánì sí Ọlọ́run, kí wọn kí ó lè gba ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ogún pẹ̀lú àwọn tí a sọ di mímọ́ nípa ìgbàgbọ́ nínú Jésù, ìgbàgbọ́ nínú mi. Ó ń sọ fún wa níhìn wípé bí ìrètí ń wọlé, bẹ́ẹ̀ ni a ń là wá lójú, bẹ́ẹ̀ ni òkùnkùn ń fò lọ, bẹ́ẹ̀ ni a sì ń mọ àwọn èrè àti àǹfààní tí a ní nínú Ọlọ́run. Ó ní kí a lè là wọ́n lójú, ó ní kí a lè yí wọn padà kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀, àti kúrò lọ́wọ́ agbára Sàtánì sí Ọlọ́run. Ó yẹ kí ó yí ọ wípé bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jẹ ọ, bí a bá ti fún ọ ní ìgbàlà látòkè wá, bí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì bá ti ń jọba nínú rẹ, wípé a ti dá ọ ní ìdè, a sì ti gbà ọ kúrò lábẹ́ agbára Sàtánì. Bí a bá wo Hebreu orí kejì, ó ń sọ nípa nǹkan kan náà fún wa, nípa ìdáǹdè, nípa ìgbàlà, nípa ìtúsílẹ̀ tí a ní. Hebreu orí kejì láti ẹsẹ̀ 14, ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ ti ṣe alábàápín ara ohun ẹ̀jẹ̀, mo tún fẹ́ràn létí lẹ́ẹ̀kan sí i, èyí kò sí fún àwọn ẹrú ẹ̀ṣẹ̀, èyí kò sí fún àwọn àjèjì, àwọn tí wọ́n jẹ́ àjèjì sí Kristì, àjèjì sí Ọlọ́run, èyí kò sí fún àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀. Síbẹ̀síbẹ̀ ó ń sọ àwọn ohun ìní, àwọn ogún ìní, àwọn ohun tí àwọn ọmọ Ọlọ́run tí wọ́n ṣe àjọpín rẹ̀. Ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ ti ṣe alábàápín ara ohun ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ lè òun pẹ̀lú ti ṣe alábàápín nínú ọ̀kan náà, kí ó lè ti pa ikú, pa ẹni tí ó ní agbára ikú run, èyí ni èṣù. À ń sọ fún wa wípé pẹ̀lú ikú tí Jésù Kristì kú lórí igi àgbélébó, wípé ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún wa, ó fi ara rẹ̀ rúbọ fún wa, ẹbọ tí Ọlọ́run gbà sí ẹbọ ìkẹyìn àti ẹbọ tí ó péye, wípé nípa ẹbọ yìí, nípa ohun tí Jésù Kristì ṣe fún wa yìí, ni a gbà wá sílẹ̀ kúrò lọ́wọ́ agbára èṣù, kúrò lọ́wọ́ ẹni tí ó ní agbára ikú, nítorí wípé ó ti pa agbára rẹ̀ run. Nínú ẹsẹ̀ 15, kí ó lè gba gbogbo àwọn tí ó fi ìtorí ìbẹ̀rù ikú wà lábẹ́ ìdè lọ́jọ́ ayé wọn gbogbo. Àwọn mìíràn, wọ́n ti sọ ara wọn di ẹrú èṣù nípa wípé wọ́n ti dá májẹ̀mú pẹ̀lú àwọn ogun èṣù, pẹ̀lú àwọn agbára èṣù. Ṣùgbọ́n ó sọ wípé bí o bá sá sábẹ́ agbára Ọlọ́run, bí o bá sá sí abẹ́ ààbò tí ó wá láti ọ̀dọ̀ Jésù Kristì nítorí ohun tí ó ṣe ní orí igi àgbélébó, wípé yóò gbà ọ́ kúrò nínú àwọn nǹkan tí o ti jẹ́jẹ́, wípé bóyá titi ayé, bóyá titi ikú, wípé o wà lábẹ́ agbára.

agbára sàtánì nítorí wípé àwọn tí wọn ti ní ìdáǹdè àwọn tí wọn ti ní ìgbàlà àwọn ni a gbà pátápátá kúrò lọwọ agbára òkùnkùn láti ní ìdáǹdè túmọ̀ sí wípé kí a yọ wá kúrò nínú ewu ó sì túmọ̀ sí wípé bí a ti ń yọ wá kúrò nínú ewu yìí kí a fà wá mọ́ ọ̀dọ̀ ara jésù kristi nípa ìdìyà àti ikú kristi a ti já agbà kúrò lọwọ agbára òkùnkùn àti kúrò lọwọ àṣẹ òkùnkùn nígbà tí a di àtúnbí ni a ti dá wa ní ìdè kúrò lọwọ agbára òkùnkùn yìí báyìí a ní láti mọ ẹ̀tọ́ wa kí a sì dúró lórí ẹ̀tọ́ wa kí a sì máa tẹ̀síwájú pẹ̀lú ìṣẹ́gun a ti wo ohun méjì tí ó yẹ fún ìdúpẹ́ ìkíní ni wípé a ní ogún ìní pẹ̀lú jésù kristi ìkejì ni wípé a ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn ìkẹta okolose orí kìíní apá kejì ẹsẹ̀ ìkẹtàlá tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ ó ṣí wa nípò kúrò nínú ìjọba èṣù wá sí ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ rántí wípé nígbà tí a jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ ẹrú èṣù a wà nínú aginjù a ń gbé nínú aginjù a ń gbé nínú ibi tí bíbélì pè ní ilẹ̀ iyọ̀ tí ẹnikẹ́ni kì í gbé nígbà tí a wà nínú ẹ̀ṣẹ̀ a wà lábẹ́ sàtánì ṣùgbọ́n nísinsìnyí tí a ti mọ ọlọ́run a ṣe wà nípò a mú wa kúrò nínú aginjù a mú wa wá sí ilé a mú wa kúrò nínú ìlú tí ó jìnà réré ìlú tí a kò ti ní àlàáfíà a mú wa wá sínú ìjọba ọlọ́run ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ a mú wa kúrò nínú wàhálà tí a ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìdálẹ́bi tí a ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ a mú wa wá sí ọ̀dọ̀ jésù kristi nítorí wípé a ti sọ wá di ọmọ èyí yẹ fún ìdúpẹ́ nítorí náà ni pọ́ọ̀lù apọ́sẹ̀lì fi ń sọ wípé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá nítorí wípé ó ti ṣí wa ní ipò kúrò nínú ìjọba òkùnkùn ó sì ti mú wa wá sí ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ nínú tesalonika kìíní orí kejì ẹsẹ̀ ìkejìlá kí ẹ̀yin kí ó lè máa rìn ní yíyẹ ọlọ́run ẹni tí ó ń pè yín sínú ìjọba àti ògo òun ti kára rẹ̀ ó yẹ kí ó yé wa wípé bí a bá ti ń di ọmọ ọlọ́run bẹ́ẹ̀ ni a ń kọ ẹgbẹ́ òkùnkùn sílẹ̀ nítorí kíni nítorí wípé a ti ṣe wà nípò kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ bí a bá ti ń di ọmọ ọlọ́run bẹ́ẹ̀ ni a ń kọ ẹgbẹ́ àwọn ọ̀mùtí sílẹ̀ nítorí kíni nítorí pé a ṣe wà nípò a mú wa kúrò nínú aginjù a mú wa wá sí ilé bí a bá ti ń di ọmọ ọlọ́run bẹ́ẹ̀ ni a ń fi ìwàkiwà bẹ́ẹ̀ ni a ń fi sílẹ̀ nítorí kíni nítorí pé a ti yọ wá kúrò nínú ẹgbẹ́ àwọn tí ó jẹ́ àjèjì sí ọlọ́run àti àjèjì sí kristi a ti sọ wá di ọmọ ọlọ́run a sì ní àlàáfíà pẹ̀lú rẹ̀ ó ní ẹni tí ń pè yín sínú ìjọba àti ògo òun ti kára rẹ̀ nínú kọ́ríntì kejì orí kẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún sí ẹsẹ̀ ìkejìdínlógún èyí ni ojúṣe tiwa bí ọlọ́run bá ti ṣe wa nípò kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ kúrò nínú aginjù sí ilé àti kúrò nínú ẹgbẹ́ àwọn àjèjì tí a ti di ọmọ ọlọ́run èyí ni ojúṣe wa kọ́ríntì kejì orí kẹfà láti ẹsẹ̀ ìkẹtàdínlógún nítorí náà ẹ jáde kúrò láàrin wọn nítorí náà ẹ jáde kúrò láàrin àwọn abọ̀rìṣà nítorí náà ẹ jáde kúrò láàrin àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ nítorí náà ẹ jáde kúrò nínú àwọn tí ń ṣe afẹ́ ayé nítorí náà ẹ jáde kúrò nínú àwọn ẹlẹ́ṣẹ̀ láàrin àwọn ẹlẹ́ṣẹ̀ kí ẹ sì ya ara yín sí ọ̀tọ̀ ni olúwa wí kí ẹ má ṣe fi ọwọ́ kan ohun àìmọ́ èmi ò sì gbà yín èmi ò sì jẹ́ bàbá fún yín ẹ̀yin ò sì jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi lé olúwa olódùmarè wí nínú pétérù kìíní orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá ẹ̀yin tí kì í ṣe ènìyàn nígbà kan rí ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin di ènìyàn ọlọ́run ẹ̀yin tí kò rí àánú gbà rí
ṣùgbọ́n nísinsìnyí ẹ ti rí àánú gbà olùfẹ́ mo bẹ̀ yín bí àlejò àti bí èrò láti fà sẹ́yìn kúrò nínú ìfẹ́kúfẹ́ ara tí ń bá ọkàn jagun láti fà kúrò nínú ìfẹ́kúfẹ́ ara tí ń bá ọkàn jagun. Ó sọ wípé nígbà kan rí a kìí ṣe ènìyàn Ọlọ́run, ṣùgbọ́n nísinsìnyí a ti ṣí wa nípò padà, a ti di ènìyàn Ọlọ́run. Nígbà kan rí a kò rí àánú gbà, ṣùgbọ́n nísinsìnyí nítorí pé a ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, nítorí pé a ti gba Jésù Kristì gbọ́, nítorí pé a ti di ẹni ìgbàlà, a ti ṣí wa nípò padà nísinsìnyí. Bí a kò tilẹ̀ rí àánú gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí, a ti rí àánú gbà nísinsìnyí. Ó sọ wípé a ti di ìran àwọn tí ó mọ Ọlọ́run, wẹsẹ̀ ìkẹsàn-án, ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn, olú àlùfáà, orílẹ̀-èdè mímọ́, ẹni ènìyàn ọ̀tọ̀, kí ẹ̀yin kí ó lè fi ọlá ńlá ẹni tí ó pè yín jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀ hàn, àti ṣe wà nípò padà, kí a gbé ìgbésí ayé tí ó yẹ ipò tí a wà nísinsìnyí. Ohun ìkẹrin tí ó yẹ fún ọpẹ́ tí Paul apostoli tí ó fẹnu kàn nínú ẹ̀kọ́ wa Kolosi orí kínní wà ní Kolosi orí kínní ẹsẹ̀ ìkẹrìnlá, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀, èyí ni a ń pè ní ìràpadà. A ti ní ìràpadà ọkàn wa nínú Éfésù orí kínní ẹsẹ̀ ìkeje, nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Bí a bá ń sọ nípa ìràpadà, ó yẹ kí a mọ̀ wípé èyí mú ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ bákan náà. Ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí a jìyà fún, ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí ó rán wa lọ sí ọ̀run ìgbé, ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí a máa ṣiṣẹ́ lórí rẹ̀ nítorí àwọn ohun tí a ṣe tí ó bí Ọlọ́run nínú. A ti dáríjì wá, a ti rà wá padà, a ti fà wá súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run fúnra rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run. Nínú Títù orí kejì ẹsẹ̀ kẹrìnlá, ẹni tí ó fi ara rẹ̀ fún wa, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lẹ́ a ti di ọmọ Ọlọ́run, kò yẹ kí ẹ̀ṣẹ̀ kan ṣoṣo kí ó wà ní ìgbésí ayé wa. Kò yẹ kí a tún máa sọ wípé ẹ̀mí ń fẹ́, ó ṣe àìlera fún ara. Kò yẹ kí a tún máa sọ wípé àgbèrè tàbí panṣágà tàbí ojúkòkòrò tàbí owú jíjẹ tàbí àrán kan tàbí ìbínú tàbí ìjà ni ó sọ wá di ẹrú, tí ó jẹ́ wípé lójoojúmọ́ ní ọjọ́jọ́ ìsinmi ni a tún jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó ní ẹni tí ó fi ara rẹ̀ rà wá, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lẹ́ a ti di ọmọ Ọlọ́run, kò yẹ kí ẹ̀ṣẹ̀ kí ó tún máa jọba lórí wa. Kò sí ẹ kí a máa ru ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ káàkiri. Ó yẹ kí a mọ̀ wípé a ti dáríjì wá. Ó yẹ kí a mọ̀ wípé kò tún sí ìrántí fún àwọn ẹ̀ṣẹ̀ yìí mọ́. Ó sì yẹ kí a mọ̀ wípé a ti fún wa ní agbára láti gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ gbogbo. Ẹni tí ó fi ara rẹ̀ fún wa, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí ó sì lè wẹ àwọn ènìyàn kan mọ́ fún ara rẹ̀, fún ìní òun ti kára rẹ̀ àwọn onítara iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run, a kì í ní iṣẹ́ búburú lọ́wọ́, a di ẹni tí ó jẹ́ onítara iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run, a kì í tún ní ìwà ìrí lọ́wọ́, a jẹ́ ẹni tí a ti wẹ̀ mọ́, ẹni tí ó jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́. Èyí ni a fi rí bí a bá kọ́ ẹ̀kọ́ májẹ̀mú titun dáradára, wípé àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì, wọn kì í fi ojoojúmọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi ọjọ́jọ́ ìsinmi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi gbogbo ìgbà àkókò àjínde tàbí ìgbà Kérésìmesì tàbí ìgbà ìpàgọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Wọ́n jẹ́ ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá. Bí o bá wo Jọ́hánù kínní orí kẹta láti ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkẹsàn-án,
ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ ti èṣù ni. Ó jẹ́ wípé ẹni tí ó bá wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀ a kò tí ṣe nípò padà kúrò nínú aginjù sínú ilé. Ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ síbẹ̀ ó jẹ́ wípé a kò tí ṣe nípò padà kúrò lábẹ́ agbára òkùnkùn agbára èṣù sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ó jẹ́ wípé ẹni tó ń dẹ́ṣẹ̀ síbẹ̀ tàbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ àbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní ọjọ́jọ́ ìsinmi ó jẹ́ wípé a kò tí ra ọkàn rẹ̀ padà kò tí ní ìgbàlà. Ó wípé ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ní ẹnikẹ́ni tí ìbá jẹ́ ó ṣeéṣe kí ó jẹ́ àlùfáà ìjọ kan ni ó máa ń sọ wípé òun dẹ́ṣẹ̀ síbẹ̀. Bíbélì sọ wípé ẹnikẹ́ni ìbá jẹ́ àlùfáà tí ó ń dẹ́ṣẹ̀ tí èṣù ní ó ṣeéṣe kí ó jẹ́ oníwàásù ìhìnrere kan ni a bá pàdé tí ó sọ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wípé ojoojúmọ́ ni òun máa ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí òun dá. Kí a sọ fún irú ẹni bẹ́ẹ̀ wípé bíbélì wípé ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ní ó ṣeéṣe kí ó jẹ́ ẹnìkan tí ó rò wípé òun jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ tàbí òun tilẹ̀ ti di àtúnbí lé ó sì ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ tí ó ń sọ wípé ẹ̀ṣẹ̀ àìmọ̀ ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ ẹ̀ṣẹ̀ ìyá ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ tí a kò mọ̀ nípa rẹ̀ ẹ̀ṣẹ̀ tí ó lè mọ́ wa ẹ̀ṣẹ̀ tí kò lè mọ́ wa. Irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ wípé kò tí ì ní ìgbàlà ní kíkún ní tòótọ́. Ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ títa ni tí èṣù ni nítorí láti àtètè kọ́ ṣe ni èṣù ti ń dẹ́ṣẹ̀. Nítorí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn kí ó lè pa iṣẹ́ ìṣòrun wọ ẹsẹ̀ ìkẹsàn-án. Ó yẹ kí èyí kí ó jẹ́ ìrírí tìrẹ gẹ́gẹ́ bí onígbàgbọ́ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run òbí ẹnikẹ́ni tí a ti tún bí ẹnikẹ́ni tí ó ti ní ìgbàlà Ọlọ́run ẹnikẹ́ni tí a ti ṣínípò padà kúrò nínú òkùnkùn sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run òbí kì í dẹ́ṣẹ̀. Nítorí irú rẹ̀ ń gbé inú rẹ̀ kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé a ti pa Ọlọ́run òbí bí a bá ti di àtúnbí bí a bá ti yí wa padà bí a bá ti rà wá padà kò yẹ kí a tún máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́. Ó yẹ kí a ti lè jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọn ni lẹ́ẹ̀kan kí a ti ní ìdáríjì kí a sì ní ìṣẹ́gun lórí àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nítorí wípé bí Ọlọ́run bá ti dáríjì wá kì í tún mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí wá sí ìrántí. Bí Ọlọ́run kò bá sì rántí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kò yẹ fún wa láti máa rántí wọn. Lẹ́yìn ìgbà tí a ti dáríjì wá nítorí a sọ fún wa nínú Hebrew orí kẹjọ láti ẹsẹ̀ ìkẹwàá nítorí èyí ni májẹ̀mú mi tí èmi ò bá ilé Ísírẹ́lì dá lé ọjọ́ wọn ni lè Olúwa wí èmi ò fi òfin mi sínú wọn èmi ò sì kọ́ sí wọn lé ọkàn èmi ò sì máa jẹ́ Ọlọ́run wọn wọn ò sì máa jẹ́ ènìyàn mi olúkúlùkù kì yóò sì máa kọ́ ará ìlú rẹ̀ àti olúkúlùkù arákùnrin rẹ̀ wípé mo Olúwa nítorí wípé gbogbo wọn ni yóò mọ̀ mí láti kékeré dé àgbà nítorí èmi ò ṣàánú fún gbogbo àìṣòdodo wọn àti ẹ̀ṣẹ̀ wọn àti àìṣedédé wọn ni èmi kì yóò sì rántí mọ́. Nítorí bẹ́ẹ̀ bí a bá ti di ẹni ìgbàlà ó dájú wípé a kì yóò jẹ́ ẹni tí ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹni tí ń rántí ẹ̀ṣẹ̀ ẹni tí ń ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ tàbí ní ọjọ́jọ́ ìsinmi. Jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i kí a wo àwọn ohun tí Pọ́ọ̀lù àpọ́sẹ̀lì ń sọ fún wa wípé ó yẹ kí ó fi ẹ̀mí ọpẹ́ ẹ̀mí oore ẹ̀mí ìmoore hàn láti inú ọkàn àwọn onígbàgbọ́ tòótọ́. Kólósè orí kínní láti ẹsẹ̀ ìkejìlá ó ní kí a máa dúpẹ́. A ti ṣe àlàyé fún wa wípé ó yẹ kí àdúrà wa kí ó jẹ́ lákọ̀ọ́kọ́ àdúrà ọpẹ́ kí a sì ní ìṣìpẹ̀ níwájú Ọlọ́run. Kí ni àwọn ohun tí a ń dúpẹ́ fún? A ń dúpẹ́ fún ìwà Ọlọ́run. A ń dúpẹ́ wípé Ọlọ́run jẹ́ olóòótọ́. A ń dúpẹ́ wípé Ọlọ́run kì í ṣèké. A ń dúpẹ́ wípé bí Ọlọ́run bá wí bẹ́ẹ̀ ó máa ń ṣe bẹ́ẹ̀. A ń dúpẹ́ wípé Ọlọ́run kì í yí padà. A tún dúpẹ́ wípé nípa iṣẹ́ àṣepé Jésù Kristì lórí igi àgbélébùú a sì ń dúpẹ́ wípé a ti jẹ́ ẹni ìgbàlà. A sì tún dúpẹ́ wípé àwọn ẹlòmíràn wọ́n ní ìtẹ̀síwájú nínú ẹ̀mí àti nínú ara.
an dupe fun gbogbo ṣugbọn o merin ototo ni Paul so fun ani iwe pe o ye ki a dupe fun ikini nitori pe o mo waye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole o ye ki oronu loni o ye ki o wo awon ore ti Olorun se fun bi o ba je wo pe ati dare ese re jio bi o ba je wo pe ati mu oye iwo ti o je alaiye tele tele ati asi ti so di alabapin ninu ogun awon eniyan mimo ninu imole o ye ki o dupe lowo Olorun ikeji nitori wo pe o ti gba wa kuro lowo agbara okunkun o ye ki a dupe wipe nigbati a ti di eni igbala isu ati awon omo ogun re ati agbara okunkun won ko ni ipa lori wa mo iketa nitori wipe ati si wa nipo sinu ijoba ayanfe omo re bi o ba mo wipe ati gba okan re la ati mo wa si ijoba Olorun ati mo kuro ninu okunkun sinu imole o ye ki eyi je ki o dupe lowo Olorun ikerin eni ti a ninu eni ti a wa ni idande ninu eni ti a wa ni irapada nipa eje re ani idariji ese bi o ba je pe ati wo okan re mo o si ti di eni igbala o si ni idalebi ese mo o je eni ti o ni agbara ore ofe Olorun lati ma gbe ninu imole lati ma rin ninu imole irere o ye ki o le dupe lowo Olorun e je ki a dede duro ki a si so fun Olorun we pe a dupe lowo re nitori eni ti se adupe lowo re nitori ise asepe Jesu Christ lori igi agbelebo adupe lowo re nitori igbala wa adupe lowo re fun itesiwaju nipa ti emi adupe lowo re fun gbogbo se o ti di omo Olorun se o ki se ajeji ninu ile Olorun se ati gba okan re la se o ti ni ogun ni pelu awon eniyan mimo tin rin ninu imole o ye ki a dupe lowo Olorun se ati da oni ide se ati gba kuro la lowo agbara okunkun se oluwa je oluwa fun o si je ni to nto o je agbara re o je ipa re o ye ki a dupe lowo Olorun se ati se onipo pada kuro ninu aginju o ti wa sinu ile Olorun o ti wa ninu ijoba Olorun o ye ki a dupe lowo Olorun se ati se onipo pada kuro ninu okunkun wa si imole o ye ki a dupe lowo Olorun se ati se onipo pada o ti kuro laarin awon ajeji o ti di omo ninu ile o ye ki a dupe lowo Olorun

ibi ki bi ti o ba wa ki o ma jade bo ori wi pe bi a se gbadura tan nkan ti o wu si onikun nkan ti o wu si olorun e ti o wu si olese ati e ti o wu si olabe ori wi pe o ti kuro olorun ti si oke re nidi ma bo ni gbongan keje gbongan keje e je ki awon asona wa ki won ki o dari won an reti yin o ibikibi ti o ba wa yara re wo ori wi pe olorun ti se fun o ti mu oke re o ti si nidi ma jade bo yara re wo ise iyanu anu ni ki se wi pe boya ni kankan leto si o to abi o ye ti re ni ma jade bo an reti yin se ayewo ohun ti olorun mu kuro gbogbo oke ni yo sidi nisinsin bi won ti n jade bo a fe gbadura fun awon ti o ni arun miran ninu ara bi o ba ti n gbo eyi ti o jo tire ki o ma nawo soke arun bi ete arun bi ogbe inu tabi jejere ti won pe ni cancer tabi egbo ojo pipe osa ninu tabi lara iko jedo jedo tuberculosis iko fe arun atogbe bi o ba je awon nkan wonyi tabi ohun ti o jo won le o je ti re ti o ti ru kaakiri fun ojo pipe idande ti de nitori ise iyanu anu yóò tẹ ọ lọwọ lórúkọ jésù ẹdíjú kí a gbàdúrà àwọn wọ̀nyí tí ó ní àrùn tí a kà sílẹ̀ wọ̀nyí tàbí ohun tí ó jọ wọn ẹ̀tẹ̀ ni tàbí ọgbẹ́ inú tàbí cancer tàbí egbò ọjọ́ pípẹ́ ulcer tàbí ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀ ikọ́ fe àrùn àtọ̀gbẹ bí o bá ní àrùn tí ó jọ àwọn wọ̀nyí yọ ọwọ́ rẹ sókè lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti gbàdúrà tán ni kí o yí ara rẹ wò nítorí wípé iṣẹ́ ìyanu tìrẹ ó ń dúró de ọ́ ọlọ́run aláàánú a dúpẹ́ wípé alágbára nìyín ẹ kì í bá a tì kò sí ohun tó ṣòro fún yín láti ṣe nítorí bẹ́ẹ̀ ni a fi ń gbàdúrà fún àwọn wọ̀nyí gbogbo àrùn tó wà lára wọn ẹ lé wọn jáde lórúkọ jésù ìwọ àrùn ẹ̀tẹ̀ mo pa á láṣẹ jáde lórúkọ jésù gbogbo ọwọ́ tó ti re ọwọ́ tó ti gé àti ẹsẹ̀ tó ti re tó ti gé mo pàṣẹ wípé kí ọlọ́run ẹlẹ́dàá kí ó dá àwọn ẹ̀yà ara tí ó ti sọnù tí ó ti re sọnù kí ó dá wọn padà lórúkọ jésù gbogbo kòkòrò tó ń jẹ àgọ́ ara rẹ àpàwọ́run amú wọn kúrò gba ìwòsàn lórúkọ jésù gbogbo ọgbẹ́ inú a ń gbàdúrà wípé kí ìwòsàn kí ó dé lórúkọ jésù àrùn jẹjẹrẹ cancer apá aláṣẹ ẹ jáde lórúkọ jésù àti egbò ọjọ́ pípẹ́ yálà lójú ara tàbí nínú ẹ̀dọ̀ ẹ gba ìwòsàn lórúkọ jésù ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀ ikọ́ fe apá aláṣẹ wípé kí ẹ kúrò lórúkọ jésù kí ìwòsàn tòótọ́ ìwòsàn tí ó dúró pẹ́ títí kí ó wá nísinsìnyí sí àgọ́ ara yín lórúkọ jésù ìwọ àrùn àìsàn àtọ̀gbẹ jáde lórúkọ jésù gbogbo àwọn àrùn mìíràn tí ó fara ju àwọn wọ̀nyí tí ó ń dá wọn lóró tí ó mú owó tí ó ń kówó wọn lọ ọlọ́run aláàánú alágbára ẹ wò wọ́n sàn lórúkọ jésù ẹ ti sọ fún wa wípé bí a bá sọ fún òkè wípé kó ṣídì ó ní láti ṣídì a gbàgbọ́ wípé ẹ ti ṣe a gbàgbọ́ wípé ẹ ti dáhùn àdúrà wa lórúkọ jésù kristi olúwa wa àmì.
ye ara re wo. Ibikibi ti o ba wa ye ara re wo. Ise iyanu Olorun ti te o lowo. Bi o ba ti ri ise iyanu yi wepe o ti farahan ninu ara re ki o ma jade bo.

yẹra rẹ wọ bí o bá sì ti ń rí iṣẹ ìyanu ọlọrun tí a ṣe fún iṣẹ ìyanu àánú ọlọrun ni kì í ṣe wípé ẹnikẹni lẹtọ sí ó sì jẹ ti gbogbo ẹni tí ó bá gbàgbọ́.

láti ẹsẹ̀ karùn-ún. Nítorí náà, nígbà tí ó wá sí ayé, ó wí pé ìwọ kò fẹ́ ẹbọ àti ọrẹ, ṣùgbọ́n ara tí ara ni ìwọ ti pèsè fún mi. Ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí. Nígbà náà ni mo wí pé kíyèsí, nínú ìwé kíkà lè àgbékọ́ nípa tèmi, mo dé láti ṣe ìfẹ́ rẹ Ọlọ́run. Ní àti ọdún dé ọdún, fún ọdún púpọ̀, gẹ́gẹ́ bí ẹgbẹ̀rún ọdún ní ọ̀nà mẹ́rin, ní àwọn wọ̀nyí ni wọ́n ti ń ṣe ìróbọ, ní àwọn wọ̀nyí ni wọ́n ti ń mú ẹran wá síwájú Olúwa. Ṣùgbọ́n nígbà tí àkókò tó tí Jésù yóò wá sí ayé, a sọ fún wa wípé Ọlọ́run kò ní inú dídùn sí àwọn ẹbọ wọ̀nyí mọ́. Nítorí bẹ́ẹ̀, láti ìgbà náà tí Jésù ti dé, ni ó ti jẹ́ wípé níwájú Olúwa, àwọn ẹbọ sísun tàbí ẹran pípa tàbí à ń ṣètùtù tàbí à ń ṣe ohunkóhun tí ó jọ wípé à ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ láti mú ẹ̀ṣẹ̀ tàbí àìsàn tàbí àìní tàbí orí búburú kúrò, ni ó ti jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa mọ́. Èyí ni ó fi sọ ní ẹsẹ̀ kẹfà tí a ti kà nísinsìnyí wípé ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wà níhìn ní àṣálẹ́ yìí tí ó jẹ́ wípé ó ń káàkiri, ó ń róbọ, ó ń pẹran, ní ìrètí wípé ẹran tí a pa yìí tàbí ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí yóò mú ẹ̀ṣẹ̀ àti orí búburú tàbí àìsàn tàbí àìní kúrò, a ń sọ fún wa wípé irú nǹkan wọ̀nyí Ọlọ́run kò ní inú dídùn sí i mọ́. Ṣùgbọ́n ó wí pé nígbà náà ni mo wí pé kíyèsí, nínú ìwé kíkà lè àti gbé kọ́ nípa tèmi. Èyí jẹ́ ohun tí a ti kọ sílẹ̀ nípa Jésù Kristì wípé mo dé láti ṣe ìfẹ́ rẹ Ọlọ́run. Ìfẹ́ rẹ Ọlọ́run tí a ń sọ níhìn ni wípé Jésù lọ sí orí igi àgbélébò, ó kú, ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún ìwọ àti fún èmi. Tí o bá rántí, ní ojú kan náà tí Yohánù rí Jésù Kristì, ni ó tọ́ka sí i wípé òun ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí yóò kó ẹ̀ṣẹ̀ ará ayé lọ. Nínú Yohánù orí kìíní ẹsẹ̀ 21, ní ijọ́ kejì, Yohánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀, ó wí pé, wò ó, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Èyí jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti dé, ni a ti fi òpin sí ẹran pípa, ni a ti fi òpin sí ìróbọ, ni a ti fi òpin sí ẹbọ sísun tàbí irú ẹbọ mìíràn tí àwọn ọmọ Ísírẹ́lì máa ń rú. Nítorí pé Jésù Kristì ni a wá fi fún wa nísinsìnyí láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Èyí ni Aísáyà wòlíì ti rí láti ọjọ́ pípẹ́, tí ó sì sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé ìgbà kan wà tí Jésù Kristì yóò dé, èyí ti ṣe ọmọ Ọlọ́run tí a pè ní Emmanueli, tí ṣe wípé Ọlọ́run wà pẹ̀lú wa, wípé nígbà tí ó bá dé yóò jẹ ẹ̀yà fún ẹ̀ṣẹ̀ wa, àti nígbà tí ó bá ti jẹ̀yà fún ẹ̀ṣẹ̀ wa, ni a rí wípé yóò kó àwọn ẹ̀ṣẹ̀ àwọn tí ó bá gbàgbọ́ lọ. Bí o bá wo Aísáyà orí 47 láti ẹsẹ̀ 3, Aísáyà orí 47 láti ẹsẹ̀ 3, akẹ́gàn rẹ̀, a sì kọ́ lọ́dọ̀ àwọn ènìyàn ẹni ìkáàánú tí ó sì mọ ìbànújẹ́, ó sì dàbí ẹni pé ó mú kí a pa ojú wa mọ́ kúrò lára rẹ̀, akẹ́gàn rẹ̀ àwa kò sì ká a sí. Èyí ń sọ nípa Jésù Kristì tí ó wá sí ayé láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, láti jẹ́ ètùtù fún ẹ̀ṣẹ̀ gbogbo àgbáyé, kì í ṣe fún àwọn Júù nìkan ṣùgbọ́n fún àwọn kèfèrí pẹ̀lú. Ó ń sọ fún wa wípé akẹ́gàn rẹ̀, bí o bá ti ka ìwé ìhìnrere ti Matthew tàbí ti Marko tàbí ti Luke tàbí ti Johannu, ó rí wípé akẹ́gàn Jésù lọ́pọ̀lọpọ̀
nigbati ati bi nigba yi ni ati nke gan re nigbati o si wa se ise iranse fun awon omo israeli ti ti o fi lo si ori igi agbelebo lati ko fun wa ni ati nke gan re ni ese kerin looto o ti ro ibinuje wa o si gbe ikanu wa lo sugbon awaka si bi eni ti ana ti alu lati odo olorun ti a se pon loju sugbon asale ogbe nitori irekoja wa apale ara nitori aise dede wa ina alaafia wa wa lara re ati nipa ina re le a fi mu wa lara da bi a ba so wipe asa eniyan le ogbe o mo wipe ohun ti yo jade ni eje bi a ba sa eniyan logbe nigbati asa jesu logbe nigbati a kan mo ori igi agbelebo nigbati a fi ade egun de jesu le ori nigbati a fi oko kan le egbe eje jesu ti o jade eyi wa fun irapada wa eyi wa fun idande wa o si wa fun igbala wa pelu nitori tire nitori temi ni a fi sa jesu le ogbe nitori irekoja re nitori irekoja mi eyi je nitori ohun ti a se ti a fi re ofin olorun koja ohun ti a se ti a fi dese ohun ti a se ti a fi se si olorun nitori eyi ni a fi sa le ogbe apa alara nitori aise dede wa bi a ba so nipa aise dede nigbati eniyan ba rin segesege ti ko rin dede eyi ni bibeli n ka si ese tabi aise dede nitori nkan wonyi ni a fi pa alara ti a si sa le ogbe ina alaafia wa n be lara re ati nipa ina re le a fi mu wa lara da mo fe fun o ni ohun mejo ti eje jesu kristi ti o se fun mi ikini ni wipe o ra wa pada lọwọ igbekun esu o ra wa pada lọwọ agbara esu o ra wa pada lọwọ ese wa ti o ti de wa ni igbekun je ki a tun pada si peteru kini ori kini lati ese ikejidinlogun peteru kini ori kini ese ikejidinlogun de ese ikokandinlogun niwọn bi eyin ti mọ pe a ko fi ohun ti di baje ran yin pada be fadaka tabi wura kuro ninu iwa asan yin ti eyin ti jogun lati odo awon baba yin bi ko se eje iyebiye bi ti odo agutan ti ko li aboko ti ko si li abawon ani eje kristi gbogbo eranko ti awon omo israeli fi n robo bi a ba wo ni finifini gbogbo aye ni ati lati asiko adamu ni o ti wa labe igun olorun nitori be ati eniyan ati eranko ati ohun ogbin ati ohun ti o wa ni ilu ati ohun ti o wa ni oko ni o wa ni abe igun olorun eyi ni o fi je wipe awon nkan wonyi ko le mu won pe ko si le mu won je mimo patapata sugbon jesu ni o wa ni ailaboko ailabawon nitori be eje ti o ta sile o je eje pipe eje mimo eje ti o se iyebiye eyi ni a fi n ra wa pada bi a ba so nipa irapada bi o ba ti je eni ti o ka awon iwe itan ni ile yoruba o mo we pe ni akoko eru bi a ba mu enikeni leru a lo gege bi eru a le lu gege bi eru a le fi aje gege bi eru ati le paapaapa gege bi eru sugbon nigbati oludasile oludande nigbati a se ofin titun wipe ko si eni ti o ye ki o wa ni abe esinro mo nigba yi ni awon eru di ominira nigbati awon eru won si di ominira a ko le fi aje won tabi ki a lu won tabi ki a pa won gege bi eru mo eyi ni jesu kristi se fun wa wipe ati je eru tele tele eru nitori ese wa eru nitori asere ti o wa ni igbesi aye wa eru esu o si ti kan abamo wa lese o si n fi iyaje wa nigba ki igba ti o wo o le fi aisan ti o ba fe si wa lara nigba ti o ba si wo pelu o le so wa di alaini o si le pa wa ohunkohun ni esu le se fun awon ti won wa ni abe ikawo re
ṣùgbọ́n nígbà tí o bá gba Jésù Kristì gbọ́, ẹ̀jẹ̀ Jésù yìí ni a fi ń rà wá padà. Bí o bá wo Galatia orí kẹta, ẹsẹ̀ ìkẹtàlá sí ìkẹrìnlá, Kristì ti rà wá padà kúrò lọ́wọ́ ìgún òfin, ẹni tí a fi ṣe ìgún fún wa nítorí tí a ti kọ́ pé ìfibú ni olúkúlùkù, ẹni tí a fi kọ́ sórí igi, kí ìbùkún Abrahamu kí ó lè wá sórí àwọn kèfèrí nípa Kristì Jésù, kí àwa kí ó lè gba ìlérí ẹ̀mí nípa ìgbàgbọ́. Nítorí náà, bí o bá rántí wípé a ti pa Jésù lára fún ọ, a ti ṣá a lọ́gbẹ́ fún ọ, ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tirẹ̀, bí o bá lè gbàgbọ́ lónìí, a ó ra ọ padà. Èyí jẹ́ wípé Jésù fún ara rẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run yóò mú ọ kúrò lábẹ́ ìsìnrú èṣù, lábẹ́ gbogbo ìyà tí ó ń fi jẹ ọ́ nítorí pé o jẹ́ ẹni tirẹ̀. Nínú Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkẹtàlá, ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, nínú ẹni tí àwa ti ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀, àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí o bá wo ohun tí a kà yìí dáradára, ó ń sọ wípé a ti wà lábẹ́ agbára òkùnkùn, agbára ẹ̀mí búburú, agbára èṣù ti sàtánì tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n a ṣe wà nípò kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀, a ṣe wà nípò kúrò ní abẹ́ agbára sàtánì sí abẹ́ agbára Ọlọ́run, a ṣe wà nípò kúrò nínú ìyà tó ń jẹ wá sí ọ̀dọ̀ Ọlọ́run nísinsìnyí, a sì ṣe èyí nípa ìdáǹdè tàbí ìràpadà nípa ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí o bá mara rẹ̀ sí ẹlẹ́ṣẹ̀, tí o sì bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, tí o sì ń sọ fún un wípé o kò fẹ́ kú sí inú ẹ̀ṣẹ̀ tí o wà, o kò sì fẹ́ tẹ̀síwájú láti máa jìyà lábẹ́ agbára èṣù. Bí o bá gba Jésù Kristì gbọ́, tí o sì rántí wípé o ti kú fún ọ, ó dájú wípé yóò dá ọ ní èdè, yóò gba ọkàn rẹ là, yóò sì dárí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ ìkejì. Ẹ̀jẹ̀ Jésù yìí kan náà ni ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa gbogbo. Ẹlẹ́ṣẹ̀ jẹ́ ẹlẹ́ẹ̀rí níwájú Ọlọ́run. Bí o bá sì wà nírú ipò yìí gẹ́gẹ́ bí ẹlẹ́ẹ̀rí, kì yóò ṣeéṣe fún ọ láti gbé lọ́dọ̀ Ọlọ́run títí ayérayé. Bí o bá kú sínú ẹ̀ṣẹ̀, o kú gẹ́gẹ́ bí ẹlẹ́ẹ̀rí níwájú Ọlọ́run. Bí a kò bá fi ẹ̀jẹ̀ Jésù wẹ ọkàn rẹ mọ́, kí ọkàn rẹ kí ó funfun láúláú, kì yóò ṣeéṣe fún ọ láti wà lọ́dọ̀ Ọlọ́run títí láé títí ayé. Ṣùgbọ́n bí o bá lè tọ Ọlọ́run wá, tí o sì gbàgbọ́ nínú ìwẹ̀nùmọ́ tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó dájú pé a ó wẹ ọkàn ẹ̀ṣẹ̀ rẹ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. Nínú Hebreu orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìlélógún, ó fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo lẹ a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin, àti láìsí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìdáríjì, kò sí ìwẹ̀nùmọ́, kò sí ìmókúrò fún ẹ̀ṣẹ̀ wa. Láìsí ìtàsílẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì kò lè ṣeéṣe fún ẹnikẹ́ni láti rí ojú Olúwa, nítorí wípé ẹlẹ́ẹ̀rí ni a tanù níwájú Olúwa láti má lè gbé iwájú tàbí ilé Ọlọ́run títí. Nínú Matthew orí 26 ẹsẹ̀ 28 ni Jésù fún ara rẹ̀ ti sọ fún wa wípé, nítorí èyí lé ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú titun, ti a ta sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. A ta ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ̀pọ̀ ọkàn tí yóò gbàgbọ́, fún ọ̀pọ̀ ọkàn tí yóò gbàdúrà, tí yóò sì ké pe Olúwa wípé òun fẹ́ ìmúkúrò ẹ̀ṣẹ̀, ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, rántí wípé ohun kìíní tí ẹ̀jẹ̀ Jésù máa ń ṣe fún wa ni wípé ó máa ń rà wá padà, ó máa ń gbà kúrò lọ́wọ́ èṣù, lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, ó sì máa ń dá wa ní ìdè. Ìkejì ni wípé ó máa ń wẹ ẹ̀ṣẹ̀ wa nù, ó máa ń mú ẹ̀ṣẹ̀ wa kúrò, ó máa ń mú wa di aláìjẹ̀bi níwájú Ọlọ́run. Ìkẹta ni wípé
omo wa somo to si gbogbo elese patapata yo jina si olorun bi o ba wa ninu ese re ki yo sese fun o lati wa si waju olowa nitori wipe ese a ma yani nipa si olorun ese a ma mu ikele tabi idabo si arin wa ati si olorun nitori be ni asa se so fun awe pe ese wa ni o je ki a jina rere si olorun sugbon bi o ba le gbadura ti o si gbadura we pe o gbagbo we pe ati ta eje Jesu sile fun o nipa eje yi ni a fi le mu o somo iwaju olorun Efesu ori keji wo ese iketala sugbon nisisiyi ninu Kristi Jesu eyin ti o ti jina rere nigba ti jori le mu somo to si nipa bawo nipa eje Kristi nipa eje ti Kristi ta sile ni afimu eni ti o jina rere eni ti o ti sako lo eni ti ese re ti ya nipa si olorun le afimu iru eni be wa somo to si lati wa gbe ni ile olorun lati ni alaafia olorun lati ni idande olorun lati di omo olorun ikerin nipa eje Jesu ni afiba wa laja ti asije ke ani alaafia atun wo kolose lekan si kolose ori kini ese ogun ati nipa se re lati ba ohun gbogbo laja lehin ti o ti fi eje agbelebo re pari ija moni nipa se re iwon iba se ohun tin be le aye tabi ohun tin be le orun nipa eje Jesu Kristi ni ati pari ija ti o wa ni laarin elese ati olorun elese je ni ti o ba olorun oja olorun paapa si ko Jesus si elese sugbon lati igba ti Jesu Kristi ti ku ni ori igi agbelebo ti o ti ta eje re sile be ni eje Jesu Kristi ni o je ohun ti a fi n ba wa laja laarin awa ati olorun bi o ba wa si odo olorun gege bi ota olorun gege bi eni ti o ti n ba olorun ja tele tele ti olorun si ko ju ja si nitori ese ti o wa ni owo re bi o ba so fun olorun we pe o fe di eni ti ara pada o fe ba olorun laja o si n fe ki olorun ki o fun ni alaafia ki alaafia ki o wa laarin iwo ati olorun ki o si wa ninu okan re si olorun ki olorun ki o si se ase pe ise igbala ni okan re bi o ba gbagbo nipa eje Jesu Kristi aba iwo yo le ba olorun laja gbogbo ti o si wa ni igbesi aye re ti olorun fi n ba oja olorun yo mu gbo awon nkan wonyi kuro bi o ba le se be ni asale yi o ri oju rere olorun gbogbo ija ti o si wa laarin iwo ati olorun nipa eje Jesu Kristi a o mu gbogbo re kuro patapata ikarun adawalari nipa eje Jesu Kristi adawalari nipa eje Jesu Kristi wo Romu ori karun lati ese ikesan o wipe melo melo si ni ti adawalari nisisiyi nipa eje re li a o gba wala kuro ninu ibinu nipasẹ rẹ o so wipe adawalari bi a ba wa labẹ ebi a wa labẹ idajọ ọlọrun bi a ba wa labẹ ebi a jẹ ẹni ti o n reti ibinu gbogbona ọlọrun ṣugbọn bi a ba wa sọdọ ọlọrun ti a si sọ fun ọlọrun wipe a n fẹ idalari nipa ẹjẹ rẹ bi a ba ti n we ọkan rẹ nu pẹlu ẹjẹ Jesu Kristi loju kan naa ni idalare yo wa eyi ni bebeli se n so fun awe pe nje ebi ko si nisisiyi fun awon ti o wa ninu Kristi Jesu ki se fun awon ti n robo ebi wa fun awon ti n robo ebi wa fun awon ti o ro we pe won le lo si orun nipa fifi owo fun awon alagbe ebi wa fun awon ti won roye pe nipa ise rere ara won tabi ise owo won won le se ara won pe lati wa oju olorun sugbon ebi ko si nisisiyi fun awon ti o wa ninu Kristi Jesu awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi eyi n so idande idalare ti o wa fun awon ti a ti fi eje Jesu Kristi wenomo
àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi bálàjà pẹ̀lú Ọlọ́run. Nípa ẹ̀jẹ̀ kan náà, ìkẹfà, ni ó ń fún wa ní ìwẹ̀nù mọ́ ojoojúmọ́. Yohánù kínní, orí kínní, ẹsẹ̀ ìkeje. Ṣùgbọ́n bí àwa bá ń rìn nínú ìmọ́lẹ̀, bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa. Ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ó wí pé bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀, ohun tí a pè ní ìmọ́lẹ̀ ni ìrìn Jésù Kristi tí ó tọ̀ wá wá. Ohun tí Ọlọ́run sọ fún wa wí pé Ọlọ́run kò ní inú dídùn sí ẹbọ tàbí yálà ẹbọ sísun tàbí ẹbọ mìíràn. Ìmọ́lẹ̀ ni wí pé nísinsìnyí Jésù ti kú fún wa ní orí igi àgbélébò. Bí a bá tọ̀ wá, bí a bá ké pè, bí a bá sì fi ìgbàgbọ́ wa sí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa, èyí jẹ́ wípé a rìn nínú ìmọ́lẹ̀. Bí a bá wo ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa, tí a sì ń rìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tí a ń bèrè orí ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé a fẹ́ gbé, a fẹ́ rìn gẹ́gẹ́ bí ó ti là sílẹ̀ nínú ìwé mímọ́, èyí jẹ́ wípé a rìn nínú ìmọ́lẹ̀. Bí a bá fẹ́ ṣe ìpinnu tàbí a fẹ́ gbé ìgbésẹ̀ tàbí a fẹ́ ṣe iṣẹ́ tàbí a fẹ́ dáwọ́lé okòwò kan, a sì ń bèrè wípé kí ni ọ̀rọ̀ Ọlọ́run ti wí. Nítorí pé a fẹ́ ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, èyí jẹ́ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀. Ó wá ń sọ fún wa wípé bí a bá jẹ́ ẹni tí ó rìn nínú ìmọ́lẹ̀ bẹ́ẹ̀, wípé ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ Ọlọ́run ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ayé tí a wà yìí jẹ́ ayé tí ó lè rí, ayé tí yóò sì máa mú èérí tàbí ìdọ̀tí bá wa nípa ti ẹ̀mí. Bí kì í bá ṣe wípé a ní ẹ̀jẹ̀ Jésù Kristi tí ó ń wẹ̀ wá nù, tí ó ń wẹ̀ wá mọ́ ní ìgbà gbogbo ní ojoojúmọ́, kì yóò lè ṣeé ṣe fún wa láti pa ara wa mọ́ kúrò nínú àwọn ohun tí ó wà nínú ayé. Ìkeje, ẹ̀jẹ̀ yìí kan náà ni ó ń fún wa ní ìgboyà láti wá sí ọ̀dọ̀ Ọlọ́run àti láti gbàdúrà àti láti di ìlérí Ọlọ́run mú. Nítorí wípé nígbà gbogbo tí a bá wá sí iwájú Ọlọ́run, a wá nítorí ìwẹ̀nùmọ́ tí a ti ní nípa ẹ̀jẹ̀ Jésù Kristi. Nínú Hebrew orí kẹwàá, Hebrew orí kẹwàá láti ẹsẹ̀ kọkàndínlógún, ara, ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípasẹ̀ Jésù? A ní ìgboyà láti wọ ibi mímọ́ nípa ẹ̀jẹ̀ Jésù. Ohun tí a ń sọ fún wa níhìn-ín ni pé àwọn ọmọ Ísíráẹlì, kò sí ẹnikẹ́ni tí ó ní àǹfààní láti wọ ibi mímọ́ lọ. Nítorí pé ẹni tí ó bá wọ ibi mímọ́ lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ikú yóò dé bá. Nítorí kò sí ẹni tí ó mọ́ tó bẹ́ẹ̀, ẹni tí a gbà láàyè tó bẹ́ẹ̀ láti wá sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ. Ṣùgbọ́n ní ìgbà tí Jésù Kristi ti dé, ni aṣọ ìkélé tí ó wà ní tẹ́ḿpìlì lè ti fà á ya. Èyí jẹ́ wípé ẹnikẹ́ni tí ó bá fẹ́ tọlọ́run wá nísinsìnyí, bí ó bá wá pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi, ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi yóò jẹ́ kí ó lè wọ ibi mímọ́ lọ. Òun ni ó fi sọ wípé ara, àwọn tí a ń pè ní ara ni àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀nù, àwọn tí a ń pè ní ara ni àwọn tí ó ti kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, àwọn tí wọ́n ti di arákùnrin tàbí arábìnrin nínú Olúwa, àwọn tí wọ́n ń gbé ìgbésí ayé ọ̀tún. Ó wá ń sọ fún wa wípé ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípa báwo? Nípa iṣẹ́ ọwọ́ wa ni, tàbí nípa òdodo tí wa, tàbí nípa ohun tí a ti ṣe, tàbí yálà àṣẹ sí Ọlọ́run tàbí àṣẹ sí àwọn ènìyàn? Ó ń sọ fún wa wípé nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan ṣoṣo ní a fi lè wọ ibi mímọ́ lọ. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí o yí ọ wípé nígbà tí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ ní orí igi àgbélébò, nígbà náà ni yóò lè ṣeé ṣe fún ọ láti lè ní ìgboyà láti wọ ibi mímọ́ lọ, láti wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Ìkẹjọ, ó fún wa ní ìṣẹ́gun. Ẹ̀jẹ̀ yìí kan náà ni ó sọ wá di aṣẹ́gun. Aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, aṣẹ́gun lórí ikú, aṣẹ́gun lórí àwọn ẹ̀mí èṣù, aṣẹ́gun lórí àìsàn pẹ̀lú. Ó sọ wá di ọba. Ó sì jẹ́ kí ọ̀rọ̀ wa kí ó ní agbára, nítorí pé ìgbà tí a ti wẹ̀ wá nù ni ẹ̀jẹ̀ Jésù Kristi yìí ni ó ti sọ wá di ọba.
bi abaduro lati gbadura agbadura gege bi oba bi abaduro lati soro a soro gege bi oba bi abaduro lati pase a pase gege bi oba nitori pe ise ti eje Jesu Christi ti o ti se ni igbese aye wa eje ki a wo ifihan ori kini lati ese karun si ese kefa ati lati odo Jesu Christi eleri olooto akobi ninu awon oku ati alase awon oba aye eni ti o fe wa ti o si we wan ninu eje re kuro ninu ese wa bi si daradara o fe wa o si we wa ninu eje re omi ninu igo tabi ni bikibi ko le wo ese re nu omi ni bikibi yala abo leti okun tabi enikeni gbadura si ko le wo ese re nu o so fun awe pe eni ti o fe wa ti o si we wa ninu eje re kuro ninu ese wa lese kese ti ati we wa kuro ninu ese wa ni ese kefa n so fun awe pe ti o si ti fi wa je oba o fi wa je oba ati alufa fun olorun ati baba re ti re li ogo ati ijoba lai ati lai lai ifihan ori kejila ese ikokanla won si segun re eyi so fun aye pe won segun dragoni na won segun isu satani eni ti o je ota fun o ati ota mu gbogbo aye oni won si segun re nitori eje odo agutan na ati nitori oro eri won won ko si feran emi won ani titi de iku awon nkan wonyi ni eje Jesu Christi ni o ma nse fun wa Petro ti so fun awe pe ko sese lati ra wa pada pelu ohun ti dibaje gege bi wura tabi fadaka sugbon pelu eje Jesu Christi omo bibi olorun ni a fi ra wa pada eje yi ni o fun ani ra pada oni o we ese wa nu ohun lo mu asomo olorun awa ti a ti jiyan risi olorun tele tele nitori ese wa eje Jesu Christi ni o mu asomo to si ohun lo je ki a le ba olorun laja ti o fun ani alaafia laarin awa ati olorun ohun lo da wa lare ohun lo ma n we wa nu lojoojumo ti o ma n fun wa ni igboya lati lo si ibi mimo tabi ibi mimo julo eyi ni o si so wa di asegun lori ese lori aisan lori esu lori iku ati lori ohunkohun ti esu tabi awon emi esu ti won le pe ero lati se ni igbesi aye wa loni yi bi a ba le didi duro lati gbadura ti a si so fun olorun wepe a gbagbo ninu eje Jesu Christi bi o ba ti ni igbala eje Jesu se tan lati we ona lati gba ola bi o ba n bere isori mimo eje Jesu wa nihin ti o le we ona ti o le we omo ki o si so di mimo bi o ba je agbara emi olorun ni o nilo eje Jesu si wa bakan na lati je ki ileri yi ki o je tire bi o ba je aisan ni o wa lara re tabi awon emi esu lo n da oloro tabi aini ni o gbe ode eje Jesu le tu ide ati sekeseke ti o de o bi o ba ni igbagbo ninu eje Jesu ta sile nigba ti o ko fun lori igi agbelebo eje ki a la inu wa gbo lati so fun olorun wipe a ni igbagbo ninu olorun a ni igbagbo ninu olorun a gbagbo wipe o seese fun lati da wa sile lati da wa lare lati fun wa ni alaafia lati we wa nu lati we wa mo lati fun wa ni igbala tooto lati je ki a je asegun lori ese asegun lori asedede gbogbo asegun ti o le gbe igbesi aye ti o wu olorun tepe olorun gbagbo ninu eje Jesu Christi ti a ti ta sile fun o.

bí o bá jẹ́ wẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ ọ sílẹ̀, ó dájú wípé Ọlọ́run yóò dáríjì ọ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló, kò ní láárí, kò sì ṣeye bí ẹni wájú Ọlọ́run mọ́. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó wà fún ọ láti lè ní ìdáríjì, láti lè ní ìdáǹdè, láti lè ní ìgbàlà. Àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa, apá lára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ lè mú wa lára dá. Ìdáǹdè wà lọ́wọ́ Ọlọ́run. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀, kí àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín. Adúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó yẹ, ẹ̀ràn Jésù Kristì láti wá kó fún wa. Àwa ẹni òṣìṣẹ́ ni àárẹ̀, àwa ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀, ẹ ti rán Jésù Kristì láti kú ní orí igi àgbélébòó. Ọlọ́run aláàánú abẹbẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí, tí wọn kò tí ì ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn, tí a kò tí ì kọrúkọ wọn sínú ìwé ìyè Lọ́run, tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri, tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọ̀ Lọ́run, a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbélébùú ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé, nípa èrò ọkàn wọn, nípa ọ̀rọ̀ ẹnu wọn, nípa ìrìn ẹsẹ̀ wọn, nípa ìṣesí wọn, nípa ìgbéyàwó ìlọ́kọláya wọn, ní ohun gbogbo tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n tí wọ́n bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí Jésù ta sẹ́ ní orí igi àgbélébùú yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù, yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, a ń bẹ̀ yín wípé gbogbo àìṣedéédé, gbogbo ìrékọjá, gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn, àwọn tí wọ́n ń sunkúrìn káàkiri, àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn wọn kò lè ní ìtẹ̀síwájú, a ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ wẹ ọkàn wọn mọ́, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ gbà wọ́n là, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ kọrúkọ wọn sí ìwé ìyè Lọ́run, ẹ ṣàánú fún wọn. Adúpẹ́ pípẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀, kí a sì díje wa. Ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn, tí olùṣe àwọn oníṣègùn sọ fún yín pé ó ní àrùn jẹran jẹgún tí a ń pè ní cancer, mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé kò sí ohun tó ṣòro fún yín láti ṣe, nítorí wípé fún Ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe. A ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn cancer lára, a ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ Jésù. A ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ Jésù tí a ta sí ẹ̀ ní orí òkè àgbélébòó, ní orí igi àgbélébòó, yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ Jésù. Adúpẹ́ pẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára, bí o bá wà níbẹ̀ jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn. Ọlọ́run aláàánú, abẹ̀yìn wípé ẹ fọwọ́lé àìsàn yìí, ẹ mú o kúrò. Pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì,
ambe yin wo pe ke da eni yi sile ni oruko Jesu emu larada eje ki ogo olorun ki o farahan ni igbese aye re ki ara dida sasa ki o le je ti re adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eni kan ni ti o ni isoro lati kese jari ni gbogbo idawole re ti o je wipe igba gbogbo ni o fi ma ni ijakole ni ohun kon ti o dawole mo nfe ri iru eni be lati gbe owo soke kin le gbadura fun o olorun alaanu adupe lowo yin a mo wipe bi a ba to yin wa aseri aseti aini yo pora ni igbese aye wa je mo bebe fun awon wonyi ti o gbe owo won soke nitori ijakule ti won ni nitori ohun ti o ti ko sese fun won lati kese jai ni dawole won a nbe yin wo pe ke da won sile gbogbo egun gbogbo ohun ti awon eni aye ti fi si won lara to ti fi si idile won lara e yo won kuro ni oruko Jesu adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eni kan ti aye ti de ni igbekun ti o dabi eni wo pe aisan ni ojojumo bi o tin kuro lori kan ni o nbo si ori imiran bi o ba ni owo die lowo nkan won ya tun wa si igbese aye re lati le ko gbowo lo gba ti owo ba tan a dabi eni pe aisan ti tan gba ti owo ba de aisan atun de nitori egun ti o wa ni igbese aye iru eni be bi o ba je ewo ni mo nse apejuwe re mo fe ki o pe owo re soke kin le gbadura fun o Olorun alaanu alagbara adupe wipe bi a ba to yin wa e o nu omi je wa nu kuro je mo bebe wipe gbogbo aseti gbogbo aisan ati gbogbo egun ti a ti fi si eni yi lara e mu kuro ni oruko Jesu mo gbagbo wipe lese kese ti a n gbadura nisisin yi wipe e n se ise irapada yi e n se ise imularada yi e da sile ni oruko Jesu gbogbo awon emi ibi gbogbo awon ti o ti gegun fun gbogbo awon majele ti a ti fi si igba tabi okowo re gbogbo re patapata a mu won kuro ni oruko Jesu adupe pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eni kan wa nihin ti o ni ori fifo ti o le ponran ti o si soro fun lati ni idasile bi eni yi ba ti ni ori fifo yi ni omi ma n jade loju re ni o ma dabi eni pe ati eti ati gbogbo ori patapata ni o dabi eni pe atalofa bi o ba je ewo ni iru eni be a n fe ki o nawo soke ki olorun ki o le da o sile olorun alaanu a n wo yin loniyi nitori wipe a mo wipe ooto ni ileri yin ko si si ko se se ni inu iwe yin a nbe yin wipe ori fifo yi ati awon nkan ti o wa nbe pelu agbara olorun pelu agbara ti o wa ninu eje Jesu Kristi mo le won jade ni oruko Jesu emu larada adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa obirin ti o wa ninu oyin ojo pipe bi o ba gbe owo soke nisisin yi idasile ti de fun o obirin ti o wa ninu oyun ojo pipe bi gbe owo kan si oke ki o fi owo miran owo keji le ikun re ki o si gbagbo wipe gege bi mo ti gbadura fun o nisisin yi o wa lati wa jeri ohun ti olorun se fun o baba wa ti nbe le orun olorun alagbara olorun ti ki kuna olorun ti ileri re ki ta se awa sodo yin nisisin a n gbagbo wipe gbogbo ohun ti won ti de mo obirin lara e o tu sile ni oruko Jesu gbogbo okun ede sekeseke ti satani fi de patapata mo ja won ni oruko Jesu gbogbo awon emi buburu ti o wa ninu ile won ti o wa ni arowoto won ti o yi ile re ka ti o ma n tele kaakiri pelu agbara ti o wa ninu eje Jesu mo le yin kuro ni oruko Jesu e ti o sile e je ki o bimo layo ati lalaafia
ki o le wa jeri ise rere ti olorun se lara re ni oruko jesu christ oluwa wa enikan ti ara manta o da bi ara tita o da bi eni pe ara tita na ko gbogun bi o ba wa nibe nowo re soke kin le gbadura fun o olorun alaanu adupe wipe ohun gbogbo ni sise fun yin ara tita yi momo okoro gbogbo pe ayinra momo okoro gbogbo nkan ti o da bi eni pe ko gbogun ale won jade ni oruko jesu adupe wipe e ti gbo ni oruko jesu christ oluwa wa iwo ti o da bi eni pe igbese wo olorun o si nsa kaakiri nitori opolopo awon ti o je lowo o si nbebe wipe bi olorun ba le pese fun o o fe san awon igbese ti o wa lorun re bi o ba nawo soke ipese olorun ni kikun yo je ti re oluwa wa olorun wa anwo oju yin nitori pe agbagbo wipe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o dabi eni pe igbese wo lorun e da won sile e saanu fun won gbogbo ti won sa kaakiri ti won sa pamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki ipese olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si ibi ise won ti won fi sa won igbese won yi ni oruko jesu adupe epo e ti gbo ni oruko jesu christ oluwa wa ami onkon ti o ba wa ni igbese aye re gege bi aisan tabi gege bi ide lati owo satani o ti mo fe ki o se ni pe ki o gbo wole ara re ki o se gbagbo wi pe nigba ti o ba nbo ni ojo bo eyi ni ojo alamisi ti o nbo o ma bo pelu eri olorun le enu re baba wa le orun adupe wi pe ipe to ni bokun le fi pe wa ipe alaafia le fi pe wa ati wa sodo yin a si nbe yin pe bi ati wa e ma je ki a pada le owo opo gbogbo ibi ti aisan wa ele aisan na jade gbogbo ibi ti aini wa ele aini jade gbogbo ibi ti ibanuje wa ele ibanuje jade gbogbo awon okan ti o nsare nitori wahala ti o wa ni idile won nitori wahala ti o wa ni abe ile a nbe yin wi pe e mu won kuro ni oruko jesu gbogbo edun okan awon eniyan yin ni asale yi e wa tan e gbo adura won e je ki won ki o le ni ayo kikun ni oruko jesu baba anbere wo pe eni ni ti o ni idi yiyo anbebe wo pe gbogbo re patapata ke mu laada ni oruko jesu eyi ti o dabi eni pe inu ni o ma n lo nigba gbogbo abebe wo pe agbara atorun wa ki o bale nisisiyi ki o mu kuro ni oruko jesu àwọn tí ó dàbẹ nípa máa ń ṣubú wọn máa ń dìde wọn máa ń ṣubú wọn máa ń dìde tó sì ń fẹ ìmúniduró nínú ìgbàgbọ à ń bẹbẹ yìí wípé oore ọfẹ okun agbára láti òkè wá yóò wá sí ìgbésí ayé wọn wọn lè gbé ìgbésí ayé onígbàgbọ tòótọ láti kẹsẹ járí nínú ìwà ìgbàgbọ ní orúkọ jésù àwọn tí wọn ti ní ìgbàlà tí wọn bẹbẹ fún ìsọdí mímọ ẹ wá sọ wọn di mímọ ẹ wá mú gbòǹgbò ẹsẹ kúrò ní ìgbésí ayé wọn ẹ jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní inú wọn tí kò bá ìfẹ́ ọlọ́run mu ẹ jẹ́ kí ó kúrò pátápátá ní orúkọ jésù àwọn tí wọ́n ti ní ìsọ̀rímọ́ tí wọ́n béèrè fún agbára ẹ̀mí ọlọ́run agbára tí ó máa mú ẹ̀rù kúrò agbára tí ó máa jẹ́ kí a lè wá sí ọ̀rọ̀ ọlọ́run agbára tí ó máa fúnni ní ìgboyà níwájú àwọn ọ̀tá agbára tí a fi lè gbàdúrà agbára tí ó jẹ́ kí iná ọlọ́run kí ó máa jó ní ìgbésí ayé wa ẹ wá fún ọ ní orúkọ jésù à ń bẹ̀ yín wípé àwọn tí wọ́n wà ní ìdílé tí ilé ń gbóná àwọn tí ọ̀nà ń nà àwọn tí ìṣẹ́ ń ṣẹ́ àwọn tí wọ́n ní wàhálà lọ́nà kan tàbí lọ́nà mìíràn à ń bẹ̀bẹ̀ wípé àwọn wàhálà wọ̀nyí ẹ ó lé wọn jáde kúrò ní ìdílé wọn ní orúkọ jésù obìnrin ni tí ó wà níbẹ̀ tí ó dàbí ẹni wípé ọmọ rẹ ni ó ń fa ìbànújẹ́ fún ọ tí ó bá ti jáde àti padà wálé adẹ́tì ó sì máa ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ ó sì máa ń rin ìrìn tí kò dára lẹ́sẹ̀ ó sì ń bá ọ nínú jẹ́ mo gbàdúrà nísinsìnyí pé ọwọ́ ọlọ́run yóò wà lórí ọmọ náà ẹ̀mí ọlọ́run yóò bà lé ọmọ náà à ń bẹ̀ yín wípé ọmọ yìí yóò jẹ́ ọmọ tí yóò ṣàǹfààní yóò jẹ́ ọmọ rere ní orúkọ jésù arábìnrin tí ó wà lọ́hùn-ún ní tí ó ní ọmọ kan tí ó jáde nílé tí ó ti ń wá káàkiri
o ti fi lọ káàkiri ṣùgbọ́n a kò rí ọmọ yìí lẹ́sẹ̀kẹsẹ̀ mo ń bẹ̀bẹ̀ pé kí ẹ̀mí ọlọ́run kí ó wá ọmọ náà rí níbikíbi tí ọmọ náà wà ń bẹ̀bẹ̀ pé kí ọmọ náà kí ó padà wálé ní orúkọ Jésù adúpẹ́ pé ti gbọ́ ti wá adúpẹ́ pé ti ṣàánú fún wa adúpẹ́ pé àwọn ìlérí yín tí a dì mú lónìí wípé ẹ ti fi àṣẹ sí ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristì Olúwa wa kí o tó lọ mo ń fẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tí Ọlọ́run ti ṣe fún ọ sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ àti wípé o máa tẹ̀síwájú nínú ìrìn àti ìṣe ìgbàgbọ́ rẹ dúpẹ́ wípé a ti gbọ́ àdúrà rẹ dúpẹ́ wípé a ti gbọ́ àdúrà rẹ.

se gbe igboya yin sonu eyi ti o ni ere nla ranti wi pe igboya ni ere nla bi a si tin so loni o ye ki a mo wi pe bi a ba fe je ere isi ti a nsin olorun o ye ki a ni igboya nitori be diimu ki o ma se gbe igboya re sonu eyi ti o ni ere nla wo heberu ori kokanla ese iketa leni ogbon awon eni nipase igbagbo ti won segun ile oba ti won sise ododo ti won gba ileri ti won si di awon kiniun li enu ni ori kewa ti mo ka fun o nso nipa igboya ni ori kokanla yi ni o nsoro nipa igbagbo awon ikoko meji won yi ni o ye fun wa lati wo daradara igbagbo ati igboya ninu isin olorun ni iru akoko ati igba ti a wa yi ni ale mo awon ti o ni ife isin olorun ni toto nitori ni ayika wa ni opolopo awon nkan sele ti o le fa irewesi okan awon ohun ti yo dan igbagbo ati igbekele wa wo eni ti ise isin re yo je teogba ni waju olowa ni lati fi igbagbo ati igboya han o daju pe inu ni bini ati iponju lati owo esu ati lati owo awon omogun re yo ma daya fo opolopo awon eniyan awon won yi pelu bi ati daya fo won o sese wipe ki ifaseyin ki o deba awon eniyan be fun awon elomiran airije airi nise lowo aini olotoju tabi alafeyinti ni o ma nse won ni ose ti won fi ma nse igbagbo sugbon igbagbo ati igboya ninu kristi ni o le je ki a farada ki a si fayaran titi de opin ninu bibeli ni a ri wipe iru akoko ti a wa yi awon miran wa ni akoko be nigba kan bawo ni won se segun bawo ni won se ri ileri olorun gba ni ekunrere bi won se segun ati bi ileri olorun ti je ti won ni wipe won ni igbagbo si olorun won si ni igboya ninu olorun bi o ba wo chronica keji ori kedogun Chronica keji ori kedogun lati ese ikarun ati ile ojo won ni alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole sugbon ibanuje popo le o wa lori gbogbo awon olugbe ile won ni bi o ba fi oro ti aka won yi di won igbesi aye wa loni bi o ba wo adugbo wa bi o ba wo ilu wa o sese ki ori wipe iru akoko ati igba kan na ni o de ba wa ni igbesi aye wa ti alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole ibanuje popo le o si wa ni orile ede ati ni ilu kookan ni ese kefa o wi pe orile ede si nkolu orile ede ati ilu si ilu nitori ti olorun fi oniruru iponju ba won ninu je sugbon ninu awon iponju ati wahala won yi le a ri awon ti o ni igboya ati igbagbo ninu olorun ti won da ara won yo soto yato si awon elomiran ti won tori ibanuje ko olorun sile o nso li ese ikeje si ikejo sugbon eyin mu ara le ki esi ki e ma se de owo yin nitori ise yin yo ni ere nigba ti asa gbo oro won yi ati asotele o de di woli o mu ara le o si mu awon ohun irira kuro lati inu gbogbo ile juda ati benjamini ati lati inu ilu ti o ti gba lati oke efraimu o si tun pepe oluwa se ti o wa niwaju iloro oluwa o je asiko ti iponju ati wahala wa sibe sibe ohun ti a ni akosile fun asa
ati awon omo Juda ati Benjamin ni akoko na ni we pe won fi igbagbo ro mo Olorun ni akoko ti o wa yi bi o ti le je we pe airije airimo iponju wahala wa layika wa o ye ki awa paapa ki a fi igbagbo ati igboya ki a fi somo Olorun ninu iwe Jobu lati ori kini ni mo ti n ka fun lati ese ikerinla iwe Jobu ori kini lati ese ikerinla o n sekan si to Jobu wa we pe awon oda maalu ntule awon ketekete si n je li eba won awon ara saba si kolu won won si ko won lo pelu won ti fi ida sa awon iranse pa emi nikan soso le o sa asala lati royin fun o bi o tin so li enu enikan de pelu ti o wi pe ina nla Olorun ti orun bo sile o si jo awon agutan ati awon iranse ni ajorun emi nikan soso le o sala lati royin fun o bi o si tin so li enu enikan si de pelu ti o wi pe awon ara Chaldea pingun si ona meta won si kolu awon ibaka si e won si ko won lo pelu won si fi ida sa awon iranse pa emi nikan soso le o sa asala lati royin fun o bi o tin so li enu enikan de pelu ti o si wi pe awon omo re okunrin ati omo re obirin nje won mu oti waini ninu ile egbon won okunrin si kiyesi efufu nlanla ti haijo fewa ikolu igun mererin ile o si wo lu awon omokunrin na won si ku emi nikan soso le o yo lati royin fun o bi o ba wo awon nkan ti a ka won yi won je ajalu popo bi ajalu ti n de ba eran osin be ni o n de ba awon dukia be ni o n de ba awon omo ninu ile won si wa royin fun Jobu ni ojo kan soso to je wi pe iseju kan ko la aarin iroyin buburu kan ati omiran kini iru awa ti a wa laye lode oni kini a le se bi ajalu iponju wahala ba de ba wa o sese ki awon elomiran ki won ki o dekun ati sin Olorun kini iwa ti Jobu hu ni akoko yi ti a n lo gege bi apere fun wa ni ese ogun nigba naa ni Jobu dide o si fa aso igunwa re ya o si fari re o wole o si gbadura wepe ni hoho ni mo ti inu iya mi jade wa ni hoho li emi o si tun pada lo sibe Olowa fi fun ni Olowa si gba lo ibukun li oruko Olowa ninu gbogbo eyi Jobu ko se beeni ko si fi were pe Olorun lejo ohun ti a n so ni wipe ninu iponju ninu ofi ola to wa ninu aye o ye ki a somo Olorun o ye ki a ni igboya wipe bi emi ba n be ireti n be pelu wipe Olorun ti o fi fun wa ni akoko bi o ti le dabi eni wipe a ni ikolo bi o ti le dabi eni wipe a ni wahala o daju wipe Olorun yo tun saanu fun wa e je ki a wo Habakuku ori keta lati ese ketadinlogun ki a wo eri awon ti o lo saaju wa nigba ti won la wahala koja nigba ti o dabi eni wipe won de ikorita ona nigba ti o dabi eni wipe ojusu gbogbo awo somo sirodede yi won ka ti o dabi eni wipe wahala won ko se dojuko ko si se koja ninu re ki a wo kini iduro won kini ijerisi won kini awon ohun ti won so lati le tele Olorun ati faramo Olorun ni timotimo ni Habakuku ori keta lati ese ketadinlogun oni bi igi opoto ki yo ti le tana ti eso
kò sí nínú àjàrà. Iṣẹ́ igi olifi yóò jẹ́ àṣẹ́dànù. Àwọn oko kì yóò sì mú oúnjẹ wá. A ó ké agbo ẹran kúrò nínú agbo. Ọ̀wọ́ ẹran kì yóò sì sí ní ibùsùn mọ́. Ṣùgbọ́n èmi ó máa yọ̀ nínú Olúwa. Èmi ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà mi. Ohun tí Abákùkù ń sọ fún wa níhìn-ín wípé bí kò tilẹ̀ sí oúnjẹ, bí kò tilẹ̀ sí ohun ìní, bí ó dàbí ẹni wípé ọ̀dá wà ní oko àti lórí ilẹ̀, tí ó sì dàbí ẹni wípé àwọn nǹkan tí máa múnú ẹni dùn kò sí, ó ní síbẹ̀síbẹ̀, èmi ó máa yọ̀ nínú Olúwa. Èmi ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà mi. Olúwa Ọlọ́run ni agbára mi. Òun ó sì ṣe ẹsẹ̀ mi bí ẹsẹ̀ àgbọ̀nrín. Lórí ibi gíga mi ni yóò sì mú mi rìn sí olórin akọrin lára ohun ọ̀nà orin olókùn mi. Ó ń sọ wípé òun lè kọrin ìyìn sí Ọlọ́run bí ìpọ́njú tilẹ̀ wà. Òun lè kọrin ìyìn sí Ọlọ́run bí wàhálà tilẹ̀ wà. Òun lè kọrin ìyìn sí Ọlọ́run bí kò tilẹ̀ sí olùtọ́jú tàbí aláfẹ̀yìntì. Wípé nínú àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ayé, ó sì ṣeéṣe fún onígbàgbọ́ tòótọ́ láti rìn ní ojú ọ̀nà ìhìnrere tí ó lọ sí ọ̀run. Kí a má bọ́hùn, kí a má kùn, kí a má sì ṣe ohun tí ó lòdì níwájú Olúwa. Bí àwọn wọ̀nyí, bí wọ́n bá lè tẹ̀lé Ọlọ́run nínú wàhálà wọn, bí wọ́n bá lè tẹ̀lé Ọlọ́run nínú ìpọ́njú wọn, ó yẹ kí àwa pàápàá tí a wà ní àkókò yìí, kí a ní ìgboyà àti ìgbàgbọ́, kí a máa tẹ̀lé Jésù pẹ̀lú ìgboyà, ìgbọ́ràn àti ìgbàgbọ́ nínú gbogbo àyídáyidà ayé. Bí a bá ṣe bẹ́ẹ̀, ó dájú wípé ó lè dè wá mú títí dé òpin, yóò sì dè wá mú ní orúkọ Jésù. A wo ìkòrí mẹ́ta nínú ọ̀rọ̀ tí a fẹ́ sọ lónìí. Ìkíní, ìpèníjà ti àkókò wa. Ìkejì, ìdájọ́ lórí àìgbọ́ràn àti àìgbàgbọ́. Ìkẹrin, ìyànjú fún àwọn ọmọ ẹ̀yìn Kristi. Ìkíní, ìpèníjà ti àkókò wa. Nínú Fílípì orí kejì ni a ti ń wo ohun tí Ọlọ́run ń sọ fún wa, wípé àwa tí a ń gbé ní ìgbésí ayé ìsinsìnyí tí ó dàbí ẹni wípé ìgbẹ̀yìn ayé ti dé bá wa, tí bí a ti mọ̀ wípé àwọn àmì tí ó yẹ kí ó máa farahàn nígbà tí bíbọ̀ Olúwa wa yóò sún mọ́tò sí, bí a ti mọ̀ wípé àwọn àmì wọ̀nyí ń farahàn, kí ni àwọn nǹkan tí Ọlọ́run ń sọ fún wa? Kí ni àwọn ìpèníjà tí a ní tí ó yẹ kí a faramọ́, kí a sì fojú sí bí a ti ń la wàhálà tàbí ìpọ́njú tàbí inúnibíni kọjá? Fílípì orí kejì láti ẹsẹ̀ ìkẹtàlá. Nítorí pé Ọlọ́run ní ń ṣiṣẹ́ nínú yín láti fẹ́ àti láti ṣiṣẹ́ fún ìfẹ́ inú rere rẹ̀. Ẹ máa ṣe ohun gbogbo lé àìsí ìkùnsínú àti ìjiyàn. Bí a tilẹ̀ ní wàhálà, bí a tilẹ̀ ní ìṣòro, bí ó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan dojúrú nínú ẹbí, nínú ilé, níbi iṣẹ́, ó yẹ kí a máa súnmọ́ Ọlọ́run, kí a máa sin Ọlọ́run ní àìsí ìjiyàn tàbí ìkùnsínú ní ẹsẹ̀ kẹẹ̀dógún, kí ẹ̀yin kí ó lè jẹ́ aláìlẹ́gàn àti oníwà tútù ọmọ Ọlọ́run, aláìlábàwọ́n láàrin oníwà wíwọ́ àti alárekérekè orílẹ̀-èdè, láàrin àwọn ẹni tí a ń rí yín bí ìmọ́lẹ̀ lé ayé. Ẹ sì máa na ọwọ́ ọ̀rọ̀ ìyè jáde kí èmi kí ó lè ṣògo lé ọjọ́ Kristi, pé èmi kò sáré lásán, bẹ́ẹ̀ ni èmi kò ṣe làálàá lásán. Èyí ni Paulu Apostoli tí ó jẹ́ olùkọ́ tí ó sì jẹ́ olùṣọ́ àgùntàn fún àwọn ènìyàn wọ̀nyí lè ń sọ fún wọn wípé ó yẹ bí wàhálà tilẹ̀ wà, ó yẹ bí a tilẹ̀ ní ìpòrúru ọkàn, ó yẹ bí ó tilẹ̀ dàbí ẹni wípé gbogbo nǹkan tí ó yí wa ká lè ń dojúrú, ó ní síbẹ̀síbẹ̀, ó yẹ kí a máa ṣe ohun gbogbo
láìsí ìkùnsínú kí a máa sin ọlọ́run láìsí ìkùnsínú kí a máa gbàdúrà láìsí ìkùnsínú kí a máa kààrọ̀ ọlọ́run láìsí ìkùnsínú kí a máa tẹ̀lé jésù láìsí ìkùnsínú kí a máa ṣe iṣẹ́ rere gbogbo fún àwọn ọ̀rẹ́ wa fún àwọn ẹbí wa àwọn ojúṣe tí ó yẹ kí a ṣe yálà nínú ẹbí yálà nínú ìjọ yálà nínú ibiṣẹ́ wa kí a máa ṣe ohun gbogbo láìsí ìkùnsínú àti láìsí ìjiyàn ó ń sọ fún wa ní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún wípé àwọn àmúyẹ tí ó yẹ ọmọ ọlọ́run àwọn àmúyẹ tí ó yẹ àwọn tí a sọ wípé wọ́n ní ìgbàlà àwọn àmúyẹ tí ó yẹ àwa èrò mímọ́ lójú ọ̀nà lọ sí ọ̀run rere wípé a ní láti jẹ́ aláìlẹ́gàn oníwà tútù gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run aláìlábàwọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn tí ó wà lárọ̀ọ́wọ́tó wa àwọn ojúlùmọ̀ tàbí àwọn ẹgbẹ́ wa àwọn alábàgbé wa wọ́n ní ìwà wíwọ́ wọ́n sì jẹ́ alárekéreke ènìyàn ó ń sọ wípé kí àwa kí a máa tan ìmọ́lẹ̀ bí ó bá jẹ́ wípé nítòótọ́ ni a ti rí ìmọ́lẹ̀ yìí rere kí a mọ̀ wípé bí ayé bá ṣókun ìmọ́lẹ̀ ní láti máa tàn nínú ìgbésí ayé àwa tí a mọ ọlọ́run àwa tí a ní ìgbàlà bí ayé bá kún fún ìrí bí ayé bá kún fún ìwà ìdọ̀tí ó yẹ kí àwa kí a jẹ́ mímọ́ sí olúwa nínú tímótì kejì epístólì paulu ìkejì sí tímótì láti ẹsẹ̀ kẹta orí kẹta ẹsẹ̀ ìkejìlá ní tòótọ́ gbogbo àwọn tí ó fẹ́ máa gbé ìgbé ìwà bí ọlọ́run nínú kristi jésù yóò farada inúnibíni a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé kìí ṣe ẹni tí ń tàn wá jẹ a dúpẹ́ wípé kìí ṣe ẹni tí ó máa rí funfun tá a pè ní dúdú fún wa ó ti sọ fún wa ó sì ti kìlọ̀ fún wa wípé nínú ayé inúnibíni ìpọ́njú tàbí wàhálà yóò wà èyí ni a ń sọ fún wa wípé ẹnikẹ́ni tí yóò gbé ìgbé ayé ìwà bí ọlọ́run nínú kristi jésù yóò rí inúnibíni ó sì ṣe dandan fún wa láti farada àwọn inúnibíni wọ̀nyí ó ń sọ wípé ní ẹsẹ̀ ìkẹtàlá ṣùgbọ́n àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ sí i síwájú wọn ó sì máa tanni jẹ a ó sì máa tàn wọ́n jẹ bí èrò kan bá wà lé ọkàn rẹ wípé bóyá àkókò náà yóò dé tí ìwà búburú yóò dẹ́kun bóyá àkókò náà yóò dé tí wàhálà nínú ayé yóò dẹ́kun bóyá àkókò náà yóò dé tí àjálù nínú ayé yóò dẹ́kun bóyá àkókò náà yóò dé tí àwọn ohun ibi tí àwọn ayé tí wọ́n máa ń ṣe yóò dẹ́kun kí jésù kí ó tó dé èyí ń jẹ́ kí ó yí ọ wípé títí jésù yóò fi dé ni àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ síwájú àti síwájú wọn ó sì máa tanni jẹ a ó sì máa tàn wọ́n jẹ ohun tí a ṣe ń sọ àwọn nǹkan wọ̀nyí fún wa ni wípé kí a lè mọ ìdúró tí ó yẹ fún ọmọ ọlọ́run kí a lè mọ ìhà tí ó yẹ kí a kọ sí àwọn nǹkan wọ̀nyí nígbà tí wọ́n bá ń ṣẹlẹ̀ lárọ̀ọ́wọ́tó wa kí ló yẹ kí a ṣe ó sọ fún wa ní ẹsẹ̀ kẹrìnlá ó ní ṣùgbọ́n ìwọ dúró nínú nǹkan wọn ni tí ìwọ ti kọ́ ẹsẹ̀ kẹtàlá ń sọ wípé àwọn ènìyàn búburú yóò máa gbilẹ̀ ìwà búburú yóò máa gbilẹ̀ ìtànjẹ yóò máa gbilẹ̀ ẹ̀kọ́ èké yóò máa gbilẹ̀ ṣùgbọ́n ó sọ wípé ìwọ tí a ti kọ́ lé ọ̀rọ̀ ọlọ́run ìwọ tí o ti jẹ́rìí wípé o mọ jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà ìwọ tí o ti kọ ayé àti ẹ̀ṣẹ̀ àti àwọn inú rẹ̀ sílẹ̀ ìwọ tí o ti faramọ́ jésù ìwọ tí ó ń lọ ní ọ̀nà ìyà nípẹ̀kun ó ní kí ìwọ kí o dúró nínú nǹkan wọn ni tí ìwọ ti kọ́ bí ayé tilẹ̀ ń bàjẹ́ bí ayé tilẹ̀ ń burú jù bẹ́ẹ̀ lọ ó ń sọ fún wa wípé àwa tí a jẹ́ ọmọ ọlọ́run kí a dúró nínú àwọn ẹ̀kọ́ tí a ti kọ́ tí a sì ti jẹ́ kí ojú rẹ̀ dá ṣáṣá sí kí ìwọ kí o lè mọ ọ̀dọ̀ ẹni tí ìwọ gbé kọ́ wọn bí a ti ń rí àwọn nǹkan wọ̀nyí ní àdúgbò wa bí a ti ń rí wípé ìwà ìbàjẹ́ ń gbilẹ̀ bí a ti ń rí wípé àwọn ènìyàn búburú ń gbilẹ̀ bákan náà bí a ti ń rí wípé wọ́n ń tẹ̀síwájú ní ìwà òkùnkùn wọn ó ń sọ fún wa wípé kí a wà kí a dá dúró kí a sì jẹ́ ẹni tí a yà sọ́tọ̀ ẹni tí a sọ di mímọ́
ẹni tí ó ní ìwà bíi ti ìwà bí ọlọ́run, ẹni tí ó jẹ́ aláìlẹ́gàn, ẹni tí ó jẹ́ wípé ó ń tẹ̀lé ọlọ́run gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀rọ̀ ọlọ́run. Ohun ìdìgbòlò púpọ̀ ló wà lọ́nà àwọn arìnrìn àjò sí ọ̀run rere. Bí ẹni tí ń sáré ìje, a kò gbọdọ̀ jẹ́ kí àwọn ohun ìkọ̀sẹ̀ wọ̀nyí kí ó mú wa ṣubú. Ní àyíká wa, gẹ́gẹ́ bí a ti ń ṣàlàyé fún wa, àwọn ohun ìkọ̀sẹ̀ púpọ̀ ló ṣeéṣe kó wà níbi iṣẹ́, tàbí nínú ẹbí, tàbí pẹ̀lú àwọn aládùúgbò wa. Àwa tí a mọ̀ wípé a ń sáré ìje, tí a sì mọ̀ wípé a ń lọ sí ìlú ọ̀run rere, wípé Jésù Kristì ti lọ síwájú láti pèsè àyè sílẹ̀ fún wa, ó yẹ kí àwa tí a jẹ́ arìnrìn àjò yìí kí a tẹ̀júmọ́ Jésù, kí a má ṣe jẹ́ kí ohunkóhun kí ó kọ wá lẹ́sẹ̀. Ní ayé òde òní ni ìmọ̀ ayé ọ̀làjú wà. A sì mọ̀ wípé ìmọ̀ ẹ̀kọ́ sáyẹ́ǹsì ó gbilẹ̀ kan. Àwọn ẹ̀rọ sáyẹ́ǹsì ayárabíàṣá wọ́n yí wa ká. Àwọn ìdíje orí pápá àti ọ̀pọ̀lọpọ̀ ohun amúlùdùn láyìíká wa, àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn sọ ìgbàgbọ́ nù. Àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn bójú wẹ̀yìn. Àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn rò wípé èéṣe tí a fi ń wá sínú ìjọ, tí a ń ka Bíbélì, tí a ń jẹ́rìí lójoojúmọ́, tí a ń sọ nípa ti ẹ̀mí, a ń sọ nípa ti ọ̀run. Nítorí pé àwọn nǹkan wọ̀nyí tí ó yí wọn ká, ó ń pa wọ́n lọ́kàn dà, ó ń fún wọn ní ìrẹ̀wẹ̀sì ọkàn. Kí ni kí a ti sọ nípa àwọn ẹ̀sìn èké tí ó ń gbilẹ̀? Kí ni kí a ti sọ nípa àwọn ẹ̀kọ́ èké tó gbòde kan ní àkókò wa? Èyí ni a fi ń gbà wá níyànjú wípé kí a má jẹ́ kí ohunkóhun kí ó ṣí wa nípò kúrò nínú ìjọba Ọlọ́run. Bí a bá dúró lórí ìlérí Ọlọ́run, tí a sì rìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tí ó ti lànà sílẹ̀ fún wa, ó dájú wípé oore ọ̀fẹ́ rẹ̀ tó fún wa yóò sì dì wá mú títí dé òpin ní orúkọ Jésù. Bí àwọn nǹkan wọ̀nyí tilẹ̀ wà ní àyíká wa, pẹ̀lú ìgbàgbọ́, pẹ̀lú ìgbọràn, pẹ̀lú ìgboyà, a máa tẹ̀lé Ọlọ́run ní ìgbà gbogbo. Èyí ni ìkíní nípa ìpeniníjà ní àkókò wa. Kí a lọ sí ìkejì, ìdájọ́ lórí àìgbọràn àti àìgbàgbọ́. Ǹjẹ́ bí a bá jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí fà wá sẹ́yìn, bí a bá jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kọ wá lẹ́sẹ̀, bí a bá jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí jẹ́ kí a sọ ìgbàgbọ́ nù, tí a di aláìgbàgbọ́ àti aláìgbọràn, tí a sì ní ìrẹ̀wẹ̀sì àti ìfòyà, kí ni èrè àwọn tí wọ́n sọ ìgbàgbọ́ nù bẹ́ẹ̀? Kí ni ìbínú tàbí ìdájọ́ Ọlọ́run lórí wọn, lórí àwọn aláìgbọràn àti aláìgbàgbọ́? Wo Hebreu orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Àwọn tali ó bínú sí fún 40 ọdún, kì í ha ṣe sí àwọn tí ó dẹ́ṣẹ̀, òkú àwọn tí ó sùn lé aginjù. Àwọn tali ó sì búra fún pé wọn kì yóò wọ inú ìsinmi òun, bí kò ṣe fún àwọn tí kò gbọ́ràn. Àwa sì rí i pé wọn kò lè wọ inú rẹ̀ nítorí àìgbàgbọ́. Ohun tí ó ṣe àwọn wọ̀nyí lọ́ṣẹ́, ohun tí kò jẹ́ kí wọn kí ó lè wọ ilẹ̀ ìlérí, òun ni wípé wọ́n ní àìgbàgbọ́ àti àìgbọ́ràn. A dá ìyàpọ̀ àwọn ọmọ Ísíráẹ̀lì wọ̀nyí lé aginjù, nítorí bẹ́ẹ̀ ó ṣòro fún wọn láti lè wọ ilẹ̀ ìlérí. Wọn kò rìn gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, wọn kò rìn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a fi fún wọn. Èyí ń jẹ́ ìkìlọ̀ fún wa wípé ìdájọ́ tí ó dé bá wọn, tí a kò gbà wọ́n láàyè láti wọ ilẹ̀ ìlérí, tí a kò gbà wọ́n láàyè láti rí àǹfààní tí a ti pèsè sílẹ̀ fún wọn, bí àwa pàápàá bí a bá bojú wẹ̀yìn, bí àwa pàápàá tí a ti fi ọwọ́ wa lé ohun èlò ìtúlẹ̀, bí a bá bojú wẹ̀yìn tí a sì padà, ìkìlọ̀ tí a ń fún wa ni wípé a kò ní lè yẹ fún ìjọba ọ̀run. Ṣùgbọ́n àdúrà mi ni wípé kí Ọlọ́run kí ó dì wá mú, wípé bí afẹ́fẹ́ ìjì bí ó tilẹ̀ ń fẹ́ ní àyíká wa, bí wàhálà tilẹ̀ wà yí wa ká, wípé oore ọ̀fẹ́ Jésù yóò tó fún wa. Àìgbàgbọ́ àti àìgbọràn máa ń fa ìbínú
àti ìdájọ́ ọlọ́run. Bí ó tilẹ̀ jẹ́ pé aláàánú ni ọlọ́run, síbẹ̀ síbẹ̀ ó yẹ kí a mọ̀ dájú wípé bí ó ti jẹ́ aláàánú ni, bẹ́ẹ̀ ni ó jẹ́ onídájọ́ pẹ̀lú. Bí a bá ń sọ nípa àìgbọràn tàbí a ń sọ nípa àìgbàgbọ́, ó yẹ kí ó yé wa wípé ẹbí kan náà ni àìgbàgbọ́ àti àìgbọràn ń ṣe. Ẹni tí ó bá ní àìgbàgbọ́ sí ọlọ́run, ó dájú wípé kì yóò pẹ́ tí ó máa fi ṣe àìgbọràn sí ọlọ́run. Kí ni àwọn àmì tí a fi ń mọ àìgbàgbọ́ ní ìgbésí ayé ẹnìkan? Kí ni àwọn àmì tí a fi lè ṣe àpèjúwe wípé bí èyí bá wà, bí èyí bá wà, ó jẹ́ ìwà àìgbàgbọ́ ní ìgbésí ayé wa? Kí a tó tẹ̀síwájú, kí n fún ọ ní nǹkan méje tí a rí kà nínú Bíbélì wípé bí àwọn àmì wọ̀nyí bí ó bá wà ní ìgbésí ayé wa, ó fi hàn wípé a ní àìgbàgbọ́. Bí a sì ti ní àìgbàgbọ́ wọ̀nyí, yóò fa àìgbọràn àti ìdáyàfò ní ìgbésí ayé wa. Bí àwọn nǹkan wọ̀nyí bá sì wà níbẹ̀, ó máa ń fa ìbínú àti ìdájọ́ Ọlọ́run. Àwọn àmì àìgbàgbọ́ ní ìgbésí ayé onígbàgbọ́ tàbí apẹ̀yìndà: ìkíní, ìfàsẹ́yìn. Wo Hebrew orí kẹwàá ẹsẹ̀ ìkejìdínlógójì, ṣùgbọ́n olódodo ni yóò yè nípa ìgbàgbọ́. Ṣùgbọ́n bí ó bá fà sẹ́yìn, ọkàn mi kò ní inú dídùn sí i. Ó ń sọ fún wa wípé a ó wà gẹ́gẹ́ bí olódodo, a ó sì ní iyì Ọlọ́run bí a bá tẹ̀síwájú nípa ìgbàgbọ́. Ṣùgbọ́n bí àìgbàgbọ́ bá wọlé, ó máa ń fa ìfàsẹ́yìn. Ọlọ́run sì sọ fún wa wípé bí ó bá fà sẹ́yìn, bí àìgbàgbọ́ bá farahàn ní ìgbésí ayé wa nípa ìfàsẹ́yìn, ó ní ọkàn mi kì yóò ní inú dídùn sí i. Àwa tí a ti ń sáré tete láti wá sí ilé Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a ti ń jẹ olóòótọ́ nínú ìsìn Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a ti ń ṣe ojúṣe wa nínú ilé Ọlọ́run, ó ṣeéṣe kí ó jẹ́ nípa sísan ìdámẹ́wàá wa, ó ṣeéṣe kí ó jẹ́ nípa jíjèrè ọkàn fún Kristi, ó ṣeéṣe kí ó jẹ́ nípa bíbẹ àwọn ènìyàn wò, ó ṣeéṣe kí ó jẹ́ nípa mímọ́ àwọn ènìyàn wá sí ilé Ọlọ́run. Ṣùgbọ́n tí a ti ń fà sẹ́yìn, tí a ń sọ wípé wàhálà àti ìpọ́njú tí ó dé bá wa kò jẹ́ kí a tẹ̀síwájú nínú ìsìn Ọlọ́run, ó sọ fún wa wípé bí a bá ń rí ìfàsẹ́yìn ní ìgbésí ayé wa, èyí jẹ́ àmì àìgbàgbọ́. Ó jẹ́ àmì wípé a ti ń kọ Ọlọ́run sílẹ̀, ó sì jẹ́ àmì wípé ìdájọ́ Ọlọ́run ó rọ̀ dẹ̀dẹ̀ lórí wa. Ìkejì àmì àìgbàgbọ́ ni ìgbẹ́kẹ̀lé nínú ẹran ara. Ìgbẹ́kẹ̀lé nínú ẹran ara: bí a bá kọ orúkọ Jésù sílẹ̀, bí a bá kọ ọ̀nà ìhìnrere sílẹ̀, bí a bá kọ ìfọkàntán nínú Ọlọ́run sílẹ̀, bí tí a sì ń tẹ̀lé ọ̀nà ti ara, tí a ní ìgbẹ́kẹ̀lé nínú ara, èyí fi hàn wípé àìgbàgbọ́ wà nínú ọkàn wa. Nínú Jeremiah orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkarùn-ún, báyìí lèlo wa wí: ìgbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn, tí ó fi ẹlẹ́ran ara ṣe apá tàbí ìgbẹ́kẹ̀lé rẹ̀, ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ Olúwa. Wàhálà, ìpọ́njú, àjálù nínú ayé ni ó máa mú kí àwọn ẹlòmíràn kí wọ́n fi Ọlọ́run sílẹ̀, ni ó máa mú kí àwọn ẹlòmíràn kí wọ́n mú ìgbẹ́kẹ̀lé wọn kúrò nínú Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún wa wípé bí ó bá rí bẹ́ẹ̀, bí a bá ti ń gbẹ́kẹ̀lé ẹran ara, bí a bá ti mú ojú wa kúrò lọ́dọ̀ Ọlọ́run, tí a sì mú ọkàn wa kúrò nínú àwọn ìlérí rẹ̀, èyí jẹ́ àmì àìgbàgbọ́ ní ìgbésí ayé wa. Ó sì ń sọ fún wa wípé bí ó bá rí bẹ́ẹ̀, wípé ìgbé tàbí ègún, èyí jẹ́ ìdájọ́ Ọlọ́run lórí àwọn tí wọ́n ní àìgbàgbọ́. Ìkẹta, títẹ̀ sí ọ̀nà ara wa. Bí a bá ní ìgbàgbọ́ sí Ọlọ́run, a ó tẹ̀ sí ọ̀nà ti Ọlọ́run. Bí a bá ní ìgbàgbọ́ sí Ọlọ́run, a ó máa rìn nínú ọ̀nà ti Ọlọ́run. Ṣùgbọ́n bí àìgbàgbọ́ bá ti ń wọlé, ni ó máa ń di wípé kí a máa tẹ̀ sí ọ̀nà ara wa, ni ó máa ń di wípé kí a máa dá inú wa rò, kí a sì máa ṣe ìpinnu wípé báyìí tàbí lọ́nà mìíràn
ni a o gbe igbese aye wa rin ni Samueli kini ori kejo lati ese ikerin gbogbo awon agba Israeli si ko ara won jo won si to Samueli lo ni Silama won si we fun pe kiyesi iwo di arugbo awon omo re ko si rin ni iwa re nje fi enikan je oba fun wa ki o le ma se idajo wa bi ti gbogbo orile ede ari awon wonyi awon Israeli won te si ona ara won Olorun ti te itoju won Olorun li o ti lana fun won ona ti o ye ki won ki o ma rin o si pe Samuel fun won gege bi onidajo gege bi woli gege bi attorney sona gege bi eni ti o n gbo ti Olorun ti o n gbo ti enu Olorun ti o n so fun won gege bi eni ti o n dari won sugbon won so fun Samuel we pe awon fe tesi ona ti ara won awon ti ri apere awon orile ede alai gbagbo orile ede keferi awon orile ede ti o rin ninu okunkun won ti ri we pe awon eniyan won yi won ni oba oba sin se akoso won awon pelu fe ko Olorun sile o ti sun won lati ma tele bayi le Olorun wi o ti sun won lati ma tele bayi ni bibeli so o ti sun won lati ma tele bayi ni inu Olorun won so wi pe won fe se inu ti eniyan won fe se bi oba won yo ti ma so fun won nitori be fi oba je fun wa ni ese ikefa oni sugbon ona buru loju Samueli nitori won wi pe fi oba fun wa ki o le ma se idajo wa Samueli si gbadura si Olowa ese ikeje Olowa si we fun Samueli pe gbo ohun awon eniyan na ni gbogbo eyi ti won so fun o nitori pe iwo ki won ko sugbon emi ni won ko lati je oba lori won nisisi o ye owe pe bi eniyan ba n tesi ona ara re ti o so wi pe ti bibeli ti su ohun ati ma se igboran si oro Olorun wi pe o ti su ohun wi pe ki a ma duro de bayi le Olowa wi ki a to gbese ki a to se ohunkohun wi pe o ti su ohun ki a ma mu suru labe wahala labe iponju wi pe o ti su ohun wi pe ohun ri bi awon eniyan aye bi won se n to ara won lai duro de oro Olorun lai duro de bayi le Olowa wi ori wepe bi enikeni ba ni iru iwa be o je wipe o ti ko Olorun sile o je wipe iru eni be o n fi ami ati iwa aigbagbo han ikerin aigba gbogbo oro Olorun gbo ki a ma sa ki a ma yan ninu oro Olorun eyi ti a fe tele eyi ti a fe duro le lori o ma n fi han wipe a ko gba oro Olorun ni kikun o je wipe a ni aigbagbo ati aigboran ninu igbese aye wa ohun ti a n so ni wipe idajo Olorun ki jina si iru awon eniyan be ninu Hebrew ori kerin ese ikeji o ni nitori pe ati waasu ihire fun wa gege bi fun awon naa sugbon oro ti won gbo ko se won ni ire nitori ti ko dapo mo igbagbo ninu awon ti o gbo bi ese yi ba ye wa ohun ti o n so ni wepe awon miran nigba ti won ba gbo oro Olorun ko ni dapo mo igbagbo ninu okan won won ma wepe won ko gba eyi ni gbo bi a ba n so ti atunse a ma so wepe iliri Olorun ni ohun gbagbo ohun ko gba ti atunse gbo bi a ba n so ti oro Olorun nipa iloko laya gege bi ilana ti a la sile fun wa gege bi omo Olorun a ma n ri awon elomiran ti won ma n so wipe ihin rere ti awon gbagbo ko kan ni ti loko laya bi a ba n so nipa wipe ki a mu ona wa to niwaju aya ki a mu ona wa to niwaju oko ki a mu ona wa to niwaju awon aladugbo wa awon elomiran ma n so wipe awon ko gba eyi ni gbo o ni a ti waasu irere fun awon elomiran pelu bi a ti waasu fun o sugbon ko dapo mo igbagbo ninu okan won nitori be ni ihin rere ti won gbo ti ko bi se won ni anfani ikarun ifoya ati kiko lati tesiwaju
ìdáyàfò ní ìgbésí ayé wa àti kíkọ láti tẹ̀síwájú. Èyí ni kí a jẹ́ kí gbogbo nǹkan kí ó so wa pátápátá, kí a sọ wípé a kò fẹ́ tẹ̀síwájú mọ́, a kò fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run mọ́, a ò mọ ibi tí a fẹ́ gbé ọ̀nà ti ìgbàgbọ́ wa gbà mọ́ nítorí àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí wa. Èyí lè rí nínú Númeri orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkíní. Gbogbo ìjọ sì gbé ohùn wọn sókè, wọ́n sì ké, àwọn ènìyàn náà sì sọkún lé òru náà. Gbogbo àwọn ọmọ Ísírẹ́lì sì ń kùn sí Mósè àti sí Áróní. Gbogbo ìjọ sì wí fún wọn pé àwa ìbákúkú ti kú ní ilẹ̀ Íjíptì, tàbí àwa ìbákúlé aginjù yìí. Nítorí kíni Ọlọ́run ṣe mú wa wá sí ilẹ̀ yìí? Láti ti ipa idà ṣubú, àwa, àwọn aya wa àti àwọn ọmọ wa yóò di ìjẹ. Kò há sàn fún wa kí a padà lọ sí Íjíptì. Wọ́n sì wí fún ara wọn pé ẹ jẹ́ kí a yan olórí kí a sì padà lọ sí Íjíptì. Ìdáyàfò ti dé bá àwọn ènìyàn wọ̀nyí, àwọn tí ó lọ ṣe amí ní ilẹ̀ ìlérí, ní ilẹ̀ Kenani, tí wọ́n padà wá, wọ́n sọ fún wa wípé àwọn rí àwọn ènìyàn òmìràn nínú ilẹ̀ náà, wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí tí wọ́n lọ ṣe amí ní ilẹ̀ náà, wọ́n dàbí ẹlẹ́ngà lójú ara wọn. Wọ́n sì rò wípé báyìí pàápàá bí ẹlẹ́ngà ni wọ́n rí lójú àwọn ènìyàn ilẹ̀ náà. Nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì gbọ́ nǹkan wọ̀nyí, ìgbàgbọ́ fò lọ nínú ọkàn wọn. Ìdáyàfò, àìní ìrètí, àìní ìgbàgbọ́ sì wá jọba ní ìgbésí ayé wọn. Èyí ni wọ́n fi sọ wípé àwọn ò ní lè tẹ̀síwájú mọ́, ni wọ́n sọ wípé àwọn fẹ́ yan olórí fún ara wọn láti lè padà sí ilẹ̀ Íjíptì. Bí èrò bá ń wá sí ọkàn rẹ tí ó ń sọ wípé ò fẹ́ ṣe ti ìgbàgbọ́ mọ́, ò fẹ́ padà sínú ayé, ò fẹ́ lọ sínú ìjọ mìíràn, o tún fẹ́ lọ kó èébì tó ti pọ̀ jáde, o tún fẹ́ lọ kó jẹ lẹ́ẹ̀kejì, èyí ń sọ wípé àìgbàgbọ́ ti wọ ìgbésí ayé rẹ. Bí o bá ń gbèrò nínú ọkàn rẹ, tàbí o ń ṣe ìpinnu nínú ọkàn rẹ wípé o fẹ́ yan olórí mìíràn, o fẹ́ yan adarí mìíràn tí ó tọ ní ọ̀nà ti ara rẹ, ní ọ̀nà tí ó wù ọ́, tí kì yóò máa fi òkodoro ọ̀rọ̀ Ọlọ́run lélẹ̀ fún wa àti fún ọ, ó dàbí ẹni wípé àìgbàgbọ́ ti ń wọ ìgbésí ayé rẹ. Ìkẹfà, àìlè dúró nínú ìmọ̀ àti àṣẹ Ọlọ́run. Àwọn nǹkan wọ̀nyí ni ìfihàn tàbí àmì àìgbàgbọ́ ní ìgbésí ayé apẹ̀yìndà. Àìlè dúró nínú ìmọ̀ràn tàbí àṣẹ Ọlọ́run. Nínú orin Dáfídì orí 144, orin Dáfídì orí 144, ẹ̀fà lé ní ọgọ́rùn-ún, orin Dáfídì ẹsẹ̀ ìkẹtàlá, wọn kò pẹ́ gbàgbé iṣẹ́ rẹ̀, wọn kò sì dúró de ìmọ̀ rẹ̀. Wọn kò dúró de ìmọ̀ rẹ̀. Èyí ni àfihàn ìpẹ̀yìndà àti àìgbàgbọ́ ní ìgbésí ayé wa. Àìlè dúró de ìmọ̀ Ọlọ́run, àìlè dúró de àṣẹ Ọlọ́run. Bóyá à ń fẹ́ gbé ìyàwó ni, à ń fẹ́ lọ́kọ ni, à ń fẹ́ ṣiṣẹ́, à ń fẹ́ bímọ, à ń fẹ́ ní àwọn nǹkan ti ayé yìí, a sì ti ń gbàdúrà ó wá sọ wa. Àwa ń sọ wípé a fẹ́ bojú wẹ̀yìn, wípé àti dúró pẹ́ tó, àti dúró fún oṣù mélòó tàbí ọdún mélòó, ó sì ti sú wa, kò ṣeé ṣe fún wa láti tẹ̀síwájú mọ́. Àwọn wọ̀nyí ni a ń fi ẹ̀sùn kàn wípé wọn kò lè dúró de ìmọ̀ àti ìfẹ́ àti àṣẹ Ọlọ́run. Èyí ni ó jẹ́ àmì wípé àìgbàgbọ́ ti wọ ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀. Ìkeje, wíwá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn ọ̀tá Ọlọ́run. Àwọn tí a rí wípé wọn kò sí nínú ìmọ́lẹ̀, àwọn tí a rí wípé wọn kò sí nínú ìsìn Ọlọ́run tòótọ́, àwọn tí a rí wípé wọ́n ti pa ìlànà ìgbàanì, wọ́n ti pa á dà, a sì ń tàn wọ́n lọ láti wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ wọn. Bí a bá ṣe bẹ́ẹ̀, ó jẹ́ wípé àwa pàápàá a ti di aláìgbàgbọ́. Nínú àwọn ọba kejì, àwọn ọba kejì orí kìíní láti ẹsẹ̀ ìkejì, Ahasiah sì ṣubú láàrin fèrèsé ọlọ́nà kan ní iyàrá òkè rẹ̀,
ti o wa ni Samaria o si saisan o si ran awon nse o si we fun won pe e lo e bere lowo Baalsebubu orisa Ekroni bi emi o la ninu aisan yi wo oba yi ti o ye ki o mo oro Olorun wo oba yi ti o ye ki o mo ileri Olorun wo oba yi ti o ye ki o sato Olorun lo wo oba yi ti o ye ki o keto Elijah wo li Olorun sugbon ti ko se be ti o wa iran lowo lodo awon ajeji orisa ti o wa iran lowo lodo awon ajeji Olorun tabi awon ota Olorun ati ota Israeli wo se keta sugbon angeli Oluwa wi fun Elijah ara Tishbi pe dide goke lo ipade awon se oba Samaria ke o se wi fun won pe ko se pe nitori ti ko si Olorun ni Israeli ni eyin fin lo ibere lowo Beelzebubu orisa Ekroni ibere yi kan na ni o ye ke abere lowo apeyinda ti o tun fi eti okun se ile ibere yi kan na ni o ye ke abere lowo apeyinda ti o tun lo si awon ile to kaakiri ibere yi kan na ni o ye ke abere lowo awon ti o lo nba awon atonije iya agba ni ekun kokan ti o ma gbe ara won joko wi pe bi awon ba fun ni nkan mu bi awon ba fun ni nkan je wi pe iloyun yo de iru awon atonije be won so wi pe bi awon ba ti gbe nkan yi fun oje ti iloyun yi ba si ti de o gbodo lo si ile isin kankan mo o si gbodo lo si ti isegun awon oti oyinbo papa itanje ni gbogbo re bi abari apeyinda ti o nse ese kan ile ese kan ode ohun ti a n bere lowo oba Samaria yi ni a n bere lowo re wepe iha se wepe ko si Olorun ni Israeli ni eyin fi lo ibere lowo awon ota Olorun lowo awon ti ko ni imole ihirere wo ese kerin je nitori na baye le Oluwa wi iwo ki yo so kale lori akete ni lori eyi ti iwo gun sugbon kiku ni iwo yoko Elijah se lo koro o ye ki o ye wa we pe ibinu Olorun wa lori awon ti won sato Olorun miran leyin lori awon ti won fi aigbagbo aile maraduro aile duro de iranwo latoke wa iru awon ti won fi iwa be han idaje Olorun wa lori won iponju le wa ninu aye tabi iya onko ti ba de o ye ke aro mo Olorun bi a ba ro mo Olorun o daje o pe yo gbo ti wa aye pada rere yo de ba wa sugbon bi a ba ko Olorun sile bi a ba fi iwa aigbagbo iwa aigboran si oro Olorun bi a ba fi ru nkan be han iponju nla iya ti ko se fenu so ati idajo ayeraye nduro de gbogbo awon alaigboran ati awon alaigbagbo ida Olorun ko se fo pa loju idajo Olorun ko se dojuko nitori be ohun ero ni lati je ki ibinu tabi idajo re ki o wa sori re ki wa ni ona abayo tabi ona si ibokan eni o mu wa lo si ikori keta iyanju fun awon omo ehin Kristi iyanju ti Olorun ni fun wa ti oro Olorun ni fun awon omo ehin Kristi wo Korinti kini ori kewa Korinti kini ori kewa ese ikokanla ati ikejila nkan won isi se si won bi apere fun wa a se ko won fun ikilo awa eni ti igbehin aye deba nitori na eni ti o ba ro pe o n duro ki o kie sara ki o ma ba subo awa ti a ti n tele Olorun awa ti a ti ni igbala awa ti a ti di atunbi ohun ti a n so fun wa ni wepe bi a ti le ni wahala ninu aye bi a ti le ni inu nibini ninu aye ki a wo awon apere wonyi ti a ti ka se ti igbo wa ki awa paapaa ki a mara duro ki a duro lodo Olorun
ki a tele olorun ki a si ma wo awon nkan ti o ti lana sile fun wa ki a ma bojo weyin ki a ma so iritinu bi a ba tele olorun ti a se fi igbagbo di ileri re mo o dajo we pe lojo kan yo se wa ni rere ni juda ese iketa juda ese iketa olofe nigba ti mo fi aisi mi gbogbo kowe si yin ni ti igbala ti se ti gbogbo eniyan nko gbodo sai ma kowe si yin kin si gba yin ni iyanju lati ma ja gidi gidi fun igbagbo ti a fi le awon eniyan mimo lowo le kan soso oni ki a ma ja gidi gidi fun igbagbo ti a ti fi le awon eniyan mimo lowo le kan soso o se se ki esu fe gba igbagbo yi lowo wa nipa wahala nipa inu ribi ni nipa awon ajalu to nde ba wa nipa awon nkan ti a nba pade loju ona na sugbon so wi pe ki a di ileri olorun mu ki a di igbagbo mu ki a ma je ki aya ki o fo wa ki a se ipinu wi pe bi o ti won ki o ri a o ba jesu joba bi o ti won ki o ri a ko ni je ki ohunkohun ki o mu wa pada seyin ninu timothy kini ori kefa timothy kini ori kefa lati ese kefa sugbon iwa bi olorun pelu itelorun ere nla ni iwa bi olorun pelu itelorun ere nla ni aini itelorun aini suru on lo ma nfa ki a ma ni oju kokoro on lo ma nfa ki iyawo kan ki o ma to okunrin on lo ma nfa ki oko kan ki o ma to obinrin aini itelorun on ni o ma nfa ki a lo darapo mo awon eniyan oniruuru iwa aini itelorun oni o ma nfi ka fi igbagbo sile ki a tun ma tele awon nkan miran kaakiri sugbon ran wa leti we pe iwa bi olorun pelu itelorun ere nla ni ese ikeje nitori a ko mu ohun kan wa si aye abi a mu ohun kan wa si aye oni bee ni a ko le mu ohunkohun jade lo bi a ba si ni ounje ati aso iwon yi yo te wa lorun sugbon awon ti n fe di oloro a ma bo sinu idanwo ati idekun ati sinu were ifekufe pupo ti panilara iru eyi ti ma ri eniyan sinu iparun ati egbe nitori ife owo ni gbongbo ohun boboro gbogbo eyi ti awon miran lepa ti a si mu won sako kuro ninu igbagbo won se fi ibinu je popo gun ara won li oko awon miran won fi lesu sile won fi bibele sile won fi jesu sile won fi eko irere sile won fi ise isin wa ti olorun gbele wa lowo won fi sile won ma wo owo kaakiri nitori ife owo ni gbongbo ohun buburu gbogbo eyi ti awon miran lepa loju mejeji ni awon miran won fi ebi sile won fi omo sile bi won ti n lo si ise ti osan be ni won lo si ise ti oru be ni won lo si ise ti idaji omo ko ni itoju oko ko ni itoju aya ko ni alabagbe pelu o dabi eni wi pe won wa owo kiri loju mejeji o n so wi pe iru awon eni be won se igbagbo won kuro won sako kuro ninu igbagbo won se fi ibinu je popo gun ara won li oko o wa so fun wa ni ese ikokan la sugbon iwo eniyan olorun sa fun kan won yi ki o ma lepa ododo iwa bi olorun igbagbo ife suru iwa tutu ma ja ija rere ti igbagbo di iye ni pekun mu ninu eyi ti a gbe pe o si ti iwo si se ijewo rere niwaju eleri popo eyi ni paul apostle fi nje ki o da wa loju we pe ipinu ti o nti ni ipinu ti o si nfe ki awon ara rome ni ipinu ti o si nfe ki awa na ni o ni we pe ko si ohunkohun ti o ya wa kuro lodo jesu ni rome ori kejo lati ese ikarun din ni ogoji tani yo yawa kuro ninu ife kristi
Tani yo ya o kuro ninu ife Kristi. Se onkon le ya o kuro ninu ife Kristi. O wa nbe lo wa wepe iponju ni. Tabi wahala. Tabi inu ni bini. Tabi iyan. Tabi ihoho. Tabi ewu. Tabi eda. Nanti wepe awon kan ti saju wa lo. Awon bi Josepho won ni wahala. Won ni inu ni bini. Awon bi Shedraki, Meshaki ati Abednego won ni iponju ti o peleke ti o po ti o dabi eni wipe yo ju agbara won lo sugbon Olorun mu won laaja awon eniyan bi Danieli awon miran ti ati ko nipa won bi Paul apostle awon ti a lo ni ogo awon ti o dabi eni wipe aye yi ko ye fun awon ti o dabi eni wipe ikun wa won kaakiri sugbon ninu gbogbo nkan won yi ni Paul apostle tin so wipe tani yo le ya wa pelu kuro ninu ife Kristi e a se iponju tabi wahala tabi inu de bini tabi iyan tabi ihoho tabi ewo tabi eda ni ese ikerin din logoji gege bi ati ko pe nitori ire li a se npa wa kuli ojo ni gbogbo ojo anka wa si bi agutan fun pepa sugbon ninu gbogbo nkan won yi ninu gbogbo awon iponju won yi ninu gbogbo awon wahala won yi ninu gbogbo awon inu ni bini won yi ninu gbogbo iyan airije won yi ninu gbogbo airasowo airilegbe airisese se amo we pe bi ekun pe bi alekan ayo nbo le oworo awon iponju ti an ri won yi won ko duro pe o sese bi eniyan ba sa esan fun odun kan tabi fun igba die a ro we pe odun kan tabi osu mefa tabi osu kan wi pe o pe lo titi sugbon o dajo pe igbala olorun yo je ti wa imularada yo je ti wa bi aba ni soro die bi aba farada bi aba fayaran die o daju wi pe iranwo yo toke wa fun wa eyi ni Paul fi so wi pe sugbon ninu gbogbo nkan won yi awa ju eni ti o segun lo nipa eni ti o fe wa nitori o da mi loju pe ki se iku tabi iye tabi awon angeli tabi awon ijoye tabi awon alagbara tabi ohun igba esinsin yi tabi ohun igba timbo tabi oke tabi ogun tabi eda miran ohun ti Paul nso o ko gbogbo awon nkan ta le fojuri ohun ko ti enikeni le se agbako re ninu aye o ko gbogbo re papo o so nipa ti iyan o so nipa ti wahala o so nipa ti iponju o so nipa ti inu ni bini o so nipa ti ihoho o so nipa ti ida o so nipa ti jamba tabi ewo o so nipa ti idojuti ni tabi ipani o so nipa opolopo nkan o so nipa ti aye o so nipa ti iku o so nipa ti iye o so nipa ti awon angeli o so nipa awon alagbara awon ijoye o so nipa awon oba aye yi o so nipa awon ti isinsin yi ati awon nkan ti nbo o so nipa oke o so nipa ogbon o so nipa awon ti eda miran ti o sese wipe a ko ti ifenuba o wa so wipe idani loju ti oni ni wipe awon nkan wonyi ki o le ya wa kuro ninu ife olorun mo gbagbo wipe idani loju kan na ni iwo na ni wipe ko si nkan ti o le ya kuro ninu ife olorun ati kuro ninu Kristi Jesu oluwa wa orin Dafidi orin Dafidi ori ketadini ogota ese ikeje okan mi ti mura olorun okan mi ti mura emi o ma korin emi o ma korin okan mi ti mura wahala ibade iponji ibawa awon afefe iji ba ma fe yi mi ka okan mi ti shitan mo ti ni ipinu wipe emi ki yo fi olorun sile se ipinu kan ni o wa ipinu kan na le o wa le okan re mo fe ki o dide duro ki o so fun olorun wipe bi o ti le je wipe nkan le bi o ti le je wipe wahala wa bi o ti le je wipe o dabe ni wipe airije airimo airilegbe arasowo bi o ti le je wipe a ko ni alabaro onitoju abi anafeyinti bi o ti le je wipe o dabe ni pe nkan pin fun opolopo awon eniyan wipe sibe sibe a ma sin olorun okan mi ti mura tan okan mi ti mura olorun wipe emi o ma sin o emi o ma bu ola fun o
emi o ma wo oju re ni igba gbogbo wi pe a ko ni je ki ohun kon ki o ya wa ya olorun wi pe a ma fi igbagbo ati igboya tele olorun a o si ma gboran si oro olorun ni igba gbogbo wi pe bi ekun ti le npe di ale kan o daju wi pe ayo nbo le oworo.

Daily, rántí àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì tí a ṣe nínú ibí ni sí. Rántí wípé ìpọ́njú bí ó tilẹ̀ wà fún ọ̀sẹ̀ kan, oṣù kan, tàbí ọdún kan, tàbí ju bẹ́ẹ̀ lọ. Rántí wípé lọ́jọ́ kan wọn ó dẹkun. Àìráṣọwọ̀, àìróúnjẹjẹ, àìríṣẹ́ ṣe, àìní onítọ́jú, àìní abánikẹ́dùn, àìní ọ̀rẹ́, kí àwọn ojúlùmọ̀ kí ó kó ẹ̀yìn sí wa, kí àwọn aládùúgbò kí ó máa sọ̀rọ̀ wa lẹ́yìn. Sọ fún Ọlọ́run wípé ìpọ́njú ìbá àdé, wàhálà ìbá wà, ohunkóhun tí ìbá máa ṣẹlẹ̀, wípé ó fara rẹ̀ súnmọ́ Ọlọ́run, ó fara súnmọ́ Ọlọ́run, ó sì sin Ọlọ́run títí òpin ayé rẹ, wípé o kò ní jẹ́ kí ohunkóhun kí ó fà ọ́ sẹ́yìn lọ́dọ̀ Ọlọ́run. Nínú nǹkan wọ̀nyí, àwájú aṣẹ́gun lọ. Ṣe ìpinnu. Sọ fún Ọlọ́run wípé ohunkóhun kì yóò fà ọ́ kúrò, kì yóò ṣe ọ nípò kúrò nínú ìjọba Ọlọ́run. Ohunkóhun kì yóò fà ọ́ sẹ́yìn kúrò lọ́dọ̀ Ọlọ́run. Rántí wípé àwọn tí ó bá forí tì í títí dé òpin, àwọn lẹ́ ó gbalà.

0: nígbà tí òun bá ti sọ tẹ́lẹ̀, bẹ́ẹ̀ ni wọn kì yóò sì wọ aṣọ onírun láti tanni jẹ. Ṣùgbọ́n òun ó wí pé, èmi kì í ṣe wòlíì, àgbẹ̀lí èmi, nítorí ènìyàn ni ó ni mí bí ìránṣẹ́ láti ìgbà èwe mi wá. Ẹnìkan sì wí fún un pé, ọgbẹ́ kínní wọ̀nyí ní ọwọ́ rẹ. Òun ó sì dáhùn pé, wọ̀nyí ni a ti ṣá mi ní ilé àwọn ọ̀rẹ́ mi. Dídé ìwọ idà sí olùṣọ́àgùntàn mi, àti sí ẹni tí í ṣe ẹnìkejì mi ni Olúwa àwọn ọmọ ogun wí. Kọlu olùṣọ́àgùntàn, àwọn àgùntàn a sì túká, èmi ó sì yí ọwọ́ mi sí àwọn kéékèèké, yóò sì ṣe ní gbogbo ilẹ̀, ni Olúwa wí, a ó ké apá méjì nínú rẹ̀ kúrò, yóò sì kú, ṣùgbọ́n apá kẹta yóò kù nínú rẹ̀. Èmi ó sì mú apá kẹta náà la àárín iná, èmi ó sì yọ wọn bí a ti yọ fàdákà, èmi ó sì dán wọn wò bí a ti dán wúrà wò. Wọ́n sì pe orúkọ mi, èmi ó sì gbọ́ wọn, èmi ó wí pé àwọn ènìyàn mi ni, àwọn ó sì wí pé Olúwa ni Ọlọ́run mi.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Sikaraya, orí ìkẹrìnlá, kíyèsí ọjọ́ Olúwa ń bọ̀, a ó sì pín ìkógun rẹ láàrin rẹ. Nítorí èmi ó kó gbogbo orílẹ̀-èdè jọ sí Jerusalemu fún ogun, a ó sì kó ìlú náà, a ó sì kó àwọn ilé, a ó sì ba àwọn obìnrin jẹ́, ààbò ìlú náà yóò lọ sí ìgbèkùn, a kì yóò sì ké ìyókù àwọn ènìyàn náà kúrò ní ìlú náà. Nígbà náà ni Olúwa yóò jáde lọ, yóò sì bá àwọn orílẹ̀-èdè wọn níjà, gẹ́gẹ́ bí ti jà ní ọjọ́ ogun. Ẹsẹ̀ rẹ̀ yóò sì dúró ní ọjọ́ náà lórí òkè Olifi tí ó wà níwájú Jerusalemu ní ìlà ọ̀run. Òkè Olifi yóò sì là méjì sí ìhà ìlà ọ̀run àti sí ìhà ìwọ̀ ọ̀run. Àfonífojì ńláńlá yóò wà, ìdajì òkè náà yóò sì ṣí síhà àríwá àti ìdajì rẹ̀ síhà gúúsù. Ẹ̀yin yóò sì sá sí àfonífojì òkè mi wọn ni, nítorí pé àfonífojì òkè náà yóò dé Asali ní tòótọ́. Ẹ̀yin yóò sá bí ẹ ti sá fún ìṣẹ̀lẹ̀ ẹni ní ọjọ́ Òsáyà ọba Júdà. Olúwa Ọlọ́run mi yóò sì wá, àti gbogbo àwọn ẹni mímọ́ pẹ̀lú rẹ̀ yóò sì ṣe ní ọjọ́ náà. Ìmọ́lẹ̀ kì yóò mọ́, bẹ́ẹ̀ ni kì yóò ṣókùnkùn, ṣùgbọ́n yóò jẹ́ ọjọ́ kan mímọ̀ fún Olúwa. Kì í ṣe ọ̀sán, kì í ṣe oru, ṣùgbọ́n yóò ṣe pé ní àṣáálẹ̀ ìmọ́lẹ̀ yóò wà. Yóò sì ṣe ní ọjọ́ náà, omi ìyè yóò ti Jerusalemu ṣàn lọ, ìdajì wọn síhà òkun ìlà ọ̀run àti ìdajì wọn síhà òkun ẹ̀yìn. Nígbà ẹ̀rùn àti nígbà òtútù ni yóò rí bẹ́ẹ̀. Olúwa yóò sì jọba lórí gbogbo ayé. Ní ọjọ́ náà ni Olúwa kan yóò wà, orúkọ rẹ̀ yóò sì jẹ́ ọ̀kan. A ó yí gbogbo ilẹ̀ padà bí pẹ̀tẹ́lẹ̀ kan láti Geba dé Rimoni lápá gúúsù Jerusalemu. A ó sì gbé e sókè, yóò sì gbé epo rẹ̀ láti ibodè Benjamini títí dé ibi ibodè Kínní dé ibodè Egunni àti láti iléeṣọ́ Ananieli dé ibi ìfúntí wáìnì ọba. Ènìyàn yóò sì máa gbé ibẹ̀, kì yóò sì sí ìparun yányán mọ́, ṣùgbọ́n a ó máa gbé Jerusalemu láì léwu. Èyí ni yóò sì jẹ́ ààrùn tí Olúwa yóò fi kọlu gbogbo àwọn ènìyàn tí ó ti bá Jerusalemu jà. Ẹran ara wọn yóò rù nígbà tí wọ́n dúró ní ẹsẹ̀ wọn, ojú wọn yóò sì rà ní ìhó wọn, ahọ́n wọn yóò sì jẹrà lé ẹnu wọn. Yóò sì ṣe ní ọjọ́ náà, ìrọ́kẹ̀kẹ̀ ńlá láti ọ̀dọ̀ Olúwa wá yóò wà láàrin wọn, wọn ó sì di ọwọ́ ara wọn mú, ọwọ́ rẹ̀ yóò sì dìde sí ọwọ́ ẹnìkejì rẹ̀. Júdà pẹ̀lú yóò sì jà ní Jerusalemu, ọ̀rọ̀ gbogbo àwọn kèfèrí tí ó wà káàkiri ni a ó sì kójọ, wúrà àti fàdákà àti aṣọ ní ọ̀pọ̀lọpọ̀, bẹ́ẹ̀ ni àrùn ẹṣin, ìbáaka, ràkúnmí àti ti kẹ́tẹ́kẹ́tẹ́ yóò sì wà, àti gbogbo ẹranko tí ń bẹ nínú àgọ́ wọ̀nyí gẹ́gẹ́ bí àrùn yìí. Yóò sì ṣe, olúkúlùkù ẹni tí ó kù nínú gbogbo àwọn orílẹ̀-èdè tí ó dìde sí Jerusalemu yóò máa gòkè lọ lọ́dọọdún láti sin ọba Olúwa àwọn ọmọ ogun àti láti pa àṣẹ àgọ́ wọn ni mọ́. Yóò sì ṣe, ẹnikẹ́ni tí kì yóò gòkè wá nínú gbogbo ìdílé ayé sí Jerusalemu láti sin ọba Olúwa àwọn ọmọ ogun, fún wọn ni òjò kì yóò rọ̀. Bí ìdílé Egypti kò bá sì gòkè lọ, tí wọn kò sì wá, tí kò ní òjò, ààrùn náà yóò wà, tí Olúwa yóò fi kọlu àwọn kèfèrí tí kò gòkè wá láti pa àṣẹ àgọ́ náà mọ́. Èyí ni yóò sì jẹ́ ìyà Egypti àti ìyà gbogbo orílẹ̀-èdè tí kò gòkè wá láti pa àṣẹ àgọ́ mọ́. Bí ọjọ́ náà ni mímọ́ sí Olúwa yóò wà lára aṣàwòrò ẹṣin, àti àwọn ìkòkò ní ilé Olúwa yóò sì dàbí àwọn ọpọ́n wọn ni níwájú pẹpẹ. Ní tòótọ́, gbogbo ìkòkò ní Jerusalemu àti ní Júdà yóò jẹ́ mímọ́ sí Olúwa àwọn ọmọ ogun, àti gbogbo àwọn tí ń rúbọ yóò wá, wọ́n sì gbà nínú wọn, wọ́n sì bọ̀ nínú rẹ̀. Ní ọjọ́ náà ni ará Kínání kì yóò sì sí mọ́ ní ilé Olúwa àwọn ọmọ ogun. Èyí ni òpin Sikaraya.
2: Malaki,
0: Orí ìkíní, ọ̀rọ̀ ìmọ̀, ọ̀rọ̀ olúwa sí Ísírẹ́lì nípa ọwọ́ Málákì. Èmi ti fẹ́ yín ni olúwa wí, ṣùgbọ́n ẹ̀yin wí pé, nínú kí ni ó fẹ́ wa? Arákùnrin Jákọ́bù kì í Ésáù ṣe, ni olúwa wí. Bẹ́ẹ̀ ni èmi ṣàfẹ́ Jákọ́bù, mo sì kórìíra Ésáù, mo sì sọ àwọn òkè ńlá rẹ̀ àti ilẹ̀ níní rẹ̀ di aporo fún àwọn dragoni àginjù. Nítorí Édòmù wí pé, àrùn wa tán, ṣùgbọ́n àwa ó padà, a sì kọ́ ibùgbé ahoro wọn ni. Báyìí ni olúwa àwọn ọmọ ogun wí. Wọn ó kọ́ ṣùgbọ́n èmi ó wolulẹ̀. Wọn ó sì pè wọ́n ní agbègbè ìwà búburú àti àwọn ènìyàn tí olúwa ní ìkanú sí títí láé. Ojú yín ó sì rí, ẹ̀yin ó sì wí pé, a ó gbé olúwa ga láti òkè agbègbè Ísírẹ́lì wá. Ọmọ a máa bọlá fún baba àti ọmọ ọ̀dọ̀ fún olúwa rẹ̀. Ǹjẹ́ bí èmi bá ṣe baba, ọlá mi á dà. Bí èmi bá sì ṣe olúwa, ẹ̀rù mi á dà. Bí olúwa àwọn ọmọ ogun wí fún yín, ẹ̀yin àlùfáà ti ń gan orúkọ mi. Ẹ̀yin sì ń wí pé, nínú kíni àwa fi kẹ́gàn orúkọ rẹ? Ẹ̀yin fi àkàrà àìmọ́ rúbọ lórí pẹpẹ mi. Ẹ̀yin sì wí pé, nínú kíni àwa ti sọ ọ́ di àìmọ́? Nínú èyí tí ẹ̀yin wí pé, tábìlì olúwa di ohun ẹ̀gàn. Bí ẹ̀yin bá sì fi èyí tí ojú rẹ fọ́ rúbọ, ibìkọ́ èyí ni. Bí ẹ̀yin bá sì fi amọ́kùn àti olókùn rúbọ, ibìkọ́ èyí ni. Mú tọ baálẹ̀ rẹ lọ ní ìsinsìnyìí, inú rẹ yóò adùn sí ọ, tàbí yóò akà ọ sí, ni olúwa àwọn ọmọ ogun wí. Ǹjẹ́ ní ìsinsìnyìí, mo bẹ̀ yín, ẹ bẹ Ọlọ́run kí ó ba lè ṣe ojú rere sí wa láti ọwọ́ yín ni èyí ti wá. Òun àkà yín sí, ni olúwa àwọn ọmọ ogun wí. Tá a sì ní nínú yín tí yóò ṣe ilẹ̀kùn, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò dá iná asán lórí pẹpẹ mi mọ́. Èmi kò ní inú dídùn sí yín, ni olúwa àwọn ọmọ ogun wí. Bẹ́ẹ̀ ni èmi kì yóò gba ọrẹ kan lọ́wọ́ yín. Nítorí láti ìlà ọrùn títí ó sì fi dé ìwọ rẹ̀, orúkọ mi yóò tóbi láàrin àwọn kèfèrí. Níbi gbogbo ni a ó sì fi tùràrí jóná sí orúkọ mi pẹ̀lú ọrẹ mímọ́. Nítorí orúkọ mi ó tóbi láàrin àwọn kèfèrí, ni olúwa àwọn ọmọ ogun wí. Nítorí ẹ̀yin ti sọ ọ́ di àìmọ́, nínú èyí tí ẹ wí pé tábìlì olúwa di àìmọ́, àti èso rẹ̀ àní oúnjẹ rẹ̀ ni ohun ẹ̀gàn. Ẹ̀yin wí pẹ̀lú pé, wò ó, agara kí ni èyí? Ẹ̀yin ṣítímù sí i, ni olúwa àwọn ọmọ ogun wí. Ẹ̀yin sì mú èyí tí ó ya àti arọ àti olókùnrùn wá. Báyìí ni ẹ̀yin mú ọrẹ wá. Èmi ò àgbà èyí lọ́wọ́ yín, ni olúwa wí. Ṣùgbọ́n ìfibú ni fún ẹlẹ̀tàn náà tí ó ní akọ nínú ọ̀wọ́ ẹran rẹ̀, tí ó sì ṣe ìlérí, tí ó sì fi ohun àbùkù rúbọ sí olúwa. Nítorí ọba ńlá li èmi, ni olúwa àwọn ọmọ ogun wí. Ẹ̀rù sì ni orúkọ mi láàrin àwọn kèfèrí.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Málákì, orí ìkejì. Ǹjẹ́ ní ìsinsìnyìí, ẹ̀yin àlùfáà, òfin yìí ni fún yín. Bí ẹ̀yin kì yóò bá gbọ́, tí ẹ̀yin kì yóò bá sì fi sí àyà láti fi ògo fún orúkọ mi, ni olúwa àwọn ọmọ ogun wí. Èmi ó sì rán ègún sí orí yín, èmi ó sì fi ìbùkún yín ré. Lóòótọ́, mo ti fi réná, nítorí pé ẹ̀yin kò fi í sí ọkàn. Wò ó, èmi ó ba irúgbìn yín jẹ́, èmi ó sì fi ìgbẹ́ rẹ yín lójú, àní ìgbẹ́ àsì ọ̀wọ́ yín wọn ni, a ó sì kó yín lọ pẹ̀lú rẹ̀. Ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni ó ti rán òfin yìí sí yín. Kí májẹ̀mú mi lè wà pẹ̀lú léfì, ni olúwa àwọn ọmọ ogun wí. Májẹ̀mú mi ti iyè, ohun àlàáfíà wà pẹ̀lú rẹ̀. Mo sì fi wọ́n fún un, nítorí bíbẹ̀rù tí ó bẹ̀rù mi, tí ẹ̀rù orúkọ mi sì bá a, òfin òtítọ́ wà lé ẹnu rẹ̀, a kò sì rí ìwà búburú lé ète rẹ̀. Ó bá mi rìn ní àlàáfíà àti ní òdodo, ó sì yí ọ̀pọ̀lọpọ̀ kúrò nínú ìwà búburú. Nítorí ète àlùfáà ìbá máa pa ìmọ̀ mọ́ kí wọn kí ó sì máa wá òfin lé ẹnu rẹ̀, nítorí òun ṣe olúwa àwọn ọmọ ogun lé òun ṣe.
2: Ṣùgbọ́n ẹ̀yin ti yapa kúrò lé ọ̀nà náà.
0: Ẹ̀yin ti mú ọ̀pọ̀lọpọ̀ kọsẹ̀ nínú òfin, ẹ̀yin ti ba májẹ̀mú léfì jẹ́, ni olúwa àwọn ọmọ ogun wí. Nítorí náà ni èmi pẹ̀lú ṣe sọ yín di ẹ̀gàn àti ẹni àìkàsí níwájú gbogbo ènìyàn. Níwọ̀n bí ẹ̀yin kò ti pa ọ̀nà mi mọ́, tí ẹ̀yin sì ti ń ṣe ojúṣàájú nínú òfin, bàbá kan náà kí gbogbo wa ní, Ọlọ́run kan náà kó a dá wa bí. Nítorí kí ni àwa ṣe ń hùwà rékèrèkè, olúkúlùkù sí arákùnrin rẹ̀, nípa sísọ májẹ̀mú àwọn bàbá wa di aláìmọ́. Júdà ti ń hùwà rékèrèkè, a sì ti ń hùwà ìríra ní Ísírẹ́lì àti ní Jerusalemu. Nítorí Júdà ti sọ ìwà mímọ́ olúwa di aláìmọ́, èyí tí ó fẹ́, ó sì ti gbé ọmọbìnrin Ọlọ́run àjèjì ní ìyàwó. Olúwa yóò kí ọkùnrin náà tí ó ṣe èyí kúrò, olùkọ́ àti ẹni tí à ń kọ́ kúrò nínú àgọ́ Jákọ́bù wọn ni, àti ẹni tí ń rúbọ rẹ sí olúwa àwọn ọmọ ogun. Èyí ni ẹ̀yin sì tún ṣe, ẹ̀yin fi omijé àti ẹkún àti igbe bo pẹpẹ olúwa mọ́lẹ̀, tó bẹ́ẹ̀ tí òun kò fi ka ọ̀rẹ́ yín sí mọ́ tàbí kí ó fi inú dídùn gba nǹkan lọ́wọ́ yín, ṣùgbọ́n ẹ̀yin wí pé nítorí ìkíni, nítorí Olúwa ti ṣe ẹlẹ́rìí láàrin ìwọ àti láàrin aya ìwé rẹ, ẹni tí ìwọ ti ń hùwà ìtàn sí, bẹ́ẹ̀ ni ẹgbẹ́ rẹ ni òun ṣàìṣe àti aya májẹ̀mú rẹ. Òun kò àti ṣe ọ̀kan, bẹ́ẹ̀ le òun ní ìyókù ẹ̀mí, èsì ti ṣe jẹ́ ọ̀kan, kí òun bá lè wá irú ọmọ bíi ti Ọlọ́run. Nítorí náà, ẹ tọ́jú ẹ̀mí yín, ẹ má sì jẹ́ kí ẹnikẹ́ni hùwà ìtàn sí aya ìwé rẹ̀, nítorí Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí pé òun kórìíra ìkọ̀sílẹ̀. Ẹnìkan fi ìwà ipá bo aṣọ rẹ̀ mọ́lẹ̀, ní Olúwa àwọn ọmọ ogun wí. Nítorí náà, ẹ ṣọ́ ẹ̀mí yín, kí ẹ má ṣe hùwà ìtàn. Ẹ̀yin ti fi ọ̀rọ̀ yín dá Olúwa lé agara, ṣùgbọ́n ẹ̀yin wí pé nínú kíni àwa fi dá alágara. Nígbà tí ẹ̀yin wí pé olúkúlùkù ẹni tí ó ṣe ibi rere ni níwájú Olúwa, inú rẹ̀ sì dùn sí wọn, tàbí níbo ni Ọlọ́run ìdájọ́ gbé wà? Málákì, orí ìkẹta. Kíyèsí, èmi ò ránṣẹ́ mi
2: yóò sì tún ọ̀nà ṣe níwájú mi,
0: àti Olúwa tí ẹ̀yin ń wá yóò délé òjijì sí tẹ́ḿpìlì rẹ̀, àní òunṣẹ́ májẹ̀mú náà tí inú yín dùn sí. Kíyèsí, ó ń bọ̀ wá, lé Olúwa àwọn ọmọ ogun wí. Ṣùgbọ́n ta ni ó lè gba ọjọ́ wíwá rẹ̀? Ta ni yóò sì dúró nígbà tí ó bá fi ara hàn? Nítorí òun dàbí iná ẹni tí ń da fàdákà àti bí ọṣẹ afọṣọ, òun ó sì jókòó bí ẹni tí ń yọ́, tí ó sì ń da fàdákà, yóò sì ṣe àwọn ọmọ léfì mọ́, yóò sì yọ wọn bí ewúrà òun fàdákà, kí wọn kí ó lè mú ọrẹ òdodo wá fún Olúwa. Nígbà náà ni ọrẹ Júdà àti ti Jerúsálẹ́mù yóò wu Olúwa gẹ́gẹ́ bí ti ọjọ́ ìgbàanì àti gẹ́gẹ́ bí ọdún àtijọ́. Èmi ó sì súnmọ́ yín fún ìdájọ́, èmi ó sì ṣe ẹlẹ́rìí yíyára sí àwọn oṣó àti sí àwọn panṣágà àti sí àwọn abúra èké àti àwọn tí ó ní alágbàṣe lára nínú ọ̀yà rẹ̀ àti opó àti aláìní baba àti sí ẹni tí ó ń rẹ́ àlejò jẹ, tí wọn kò sì bẹ̀rù mi, ni Olúwa àwọn ọmọ ogun wí. Nítorí èmi ni Olúwa, èmi kò yí padà. Nítorí náà ni a kò ṣe run ẹ̀yin ọmọ Jákọ́bù. Láti ọjọ́ àwọn baba yín wá ni ẹ̀yin tilẹ̀ ti yapa kúrò ní ìlànà mi, tí ẹ kò sì pa wọ́n mọ́. Ẹ yí padà sí ọ̀dọ̀ mi, èmi ó sì yí padà sí ọ̀dọ̀ yín, ni Olúwa àwọn ọmọ ogun wí. Ṣùgbọ́n ẹ̀yin wí pé nípa báwo ni àwa ó yí padà? Ènìyàn yóò aja Ọlọ́run lé olè, ṣùgbọ́n ẹ̀yin ṣáà ti jà mí ní olè. Ṣùgbọ́n ẹ̀yin wí pé nípa báwo ni àwa fi jà ọ́ ní olè? Nípa ìdámẹ́wàá àti ọrẹ. Ríré ni a ó fi yín ré, nítorí ẹ̀yin ti jà mí ní olè, àní gbogbo orílẹ̀-èdè yìí. Ẹ mú gbogbo ìdámẹ́wàá wá sí ilé ìṣúra, kí oúnjẹ bá lè wà ní ilé mi, ẹ sì fi èyí dán mi wò ní ìsinsìnyìí, bí èmi kì yóò bá ṣí àwọn fèrèsé ọ̀run fún yín, kí n sì tú ìbùkún jáde fún yín, tó bẹ́ẹ̀ tí kì yóò sí ààyè tó láti gbà á. Èmi ó sì bá a jẹnirun wí, nítorí yín, òun kì yóò sì run èso ilẹ̀ yín, bẹ́ẹ̀ ni àjàrà yín kì yóò rẹ̀ dànù, ni Olúwa àwọn ọmọ ogun wí. Gbogbo orílẹ̀-èdè ni yóò sì pè yín ní alábùkún fún, nítorí ẹ̀yin ó jẹ́ ilẹ̀ tí ó wu ni, ni Olúwa àwọn ọmọ ogun wí. Ọ̀rọ̀ yín ti jẹ́ líle sí mi, ni Olúwa àwọn ọmọ ogun wí. Ṣùgbọ́n ẹ̀yin wí pé ọ̀rọ̀ kí ni àwa sọ sí ọ? Ẹ̀yin ti wí pé asán ni láti sin Ọlọ́run. Àǹfààní kí ni ó sì wà tí àwa ti pa ìlànà rẹ̀ mọ́, tí àwa sì ti rìn ní ìgbà àwẹ̀ níwájú Olúwa àwọn ọmọ ogun? Ṣùgbọ́n ní ìsinsìnyìí, àwa pe agbéraga ni alábùkún fún, lóòótọ́. Àwọn tí ó ń hùwà búburú ń pọ̀ sí, lóòótọ́. Àwọn tí ó ń dán Olúwa wò lè àdá sí. Nígbà náà ni àwọn tí ó bẹ̀rù Olúwa ń bá ara wọn sọ̀rọ̀ nígbàkúùgbà. Olúwa sì tẹ́tí sí i, ó sì gbọ́, a sì kọ ìwé ìrántí kan níwájú rẹ̀ fún àwọn tí ó bẹ̀rù Olúwa, tí wọ́n sì ń ṣe àṣàrò orúkọ rẹ̀, wọ́n sì jẹ́ tèmi ní ìní kan, ni Olúwa àwọn ọmọ ogun wí. Lé ọjọ́ náà tí èmi ó dá, èmi ó sì dá wọn sí gẹ́gẹ́ bí ènìyàn ti máa dá ọmọ rẹ̀ sí tí ó ń sìn. Nígbà náà ni ẹ̀yin ó yí padà, ẹ ó sì mọ ìyàtọ̀ láàrin olódodo àti ẹni búburú, láàrin ẹni tí ń sin Ọlọ́run àti ẹni tí kò sìn.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Malaki, orí ìkẹrin. Ṣàkíyèsí, ọjọ́ náà ń bọ̀ tí yóò máa jó bí iná ìléru, àti gbogbo àwọn agbéraga àti gbogbo àwọn olùṣe búburú yóò dàbí àkékù koríko. Ọjọ́ náà tí ń bọ̀ yóò sì jó wọn run, ni Olúwa àwọn ọmọ ogun wí, tí kì yóò fi kú gbòǹgbò tàbí ẹ̀ka fún wọn. Ṣùgbọ́n oòrùn òdodo yóò là, tí ohun ti ìmúláradá ní ìyí apá rẹ̀, fún ẹ̀yin tí ó bẹ̀rù orúkọ mi. Ẹ̀yin ó sì jáde lọ, ẹ̀yin ó sì máa dàgbà bí àwọn ẹgbọrọ màálù inú agbo, ẹ̀yin ó sì tẹ àwọn ènìyàn búburú mọ́lẹ̀, nítorí wọn ó já sí eérú lábẹ́ àtẹlẹsẹ̀ yín. ki ojo na ti emi o da ni oluwa awon omo ogun wi eran ti ofin mose iranse mi eyi ti mo ti pali ase fun ni orebu fun gbogbo israeli pelu ase ati idajo won ni wo emi o ran wo li elija si yin
2: ti ojo nla nla oluwa
0: ati ojo ti o le eru to de yo se pa okan awon baba da si ti awon omo ati okan awon omo si ti awon baba won ki emi ki o ma ba wa fi aye gegun eyi ni opin majemu lailai
2: ti aka lati owa jo Living World Project
0: majemu titun ti aka lati owa jo Living World labe akoso ile ise Word of Faith in rere ti Matthew ori ikini iwe iran Jesu Christi omo Dafidi omo Abrahamu Abrahamu bi Isaki Isaki si bi Jakobu Jakobu si bi Juda ati awon arakunrin re Juda si bi Farisi ati Sara ati Tamari Farisi si bi Esromu, Esromu si bi Aramu, Aramu si bi Aminadabu, Aminadabu si bi Nashoni, Nashoni si bi Salmoni, Salmoni si bi Boasi ti Rakabu, Boasi si bi Obedi ti Rutu, Obedi si bi Jese, Jese si bi Dafidi Oba si bi Solomoni lati odo eni ti o tin se aya Uria, Solomoni si bi Roboamu, Roboamu si bi Abia, Abia si bi Asa, Asa si bi Josafati, Josafati si bi Joramu, Joramu si bi Osia, Osia si bi Joatamu, Joatamu si bi Akasi, Akasi si bi Ezekiah, Ezekiah si bi Manase, Manase si bi Amoni, Amoni si bi Josiah, Josiah si bi Jekoniah ati awon arakunrin re nigba ikolo si Babiloni. Leyin ikolo si Babiloni ni Jekoniah si bi Salatieli, Salatieli si bi Sorobabeli, Sorobabeli si bi Abiudu, Abiudu si bi Eliakimu, Eliakimu si bi Asoru, Asoru si bi Sadoku, Sadoku si bi Akimu, Akimu si bi Eliudu, Eliudu si bi Eliasa, Eliasa si bi Matani, Matani si bi Jakobu, Jakobu si bi Josefu, oko Maria, lati odo eni ti a bi Jesu, ti a npe ni Kristi. Bẹ́ẹ̀ ni gbogbo iran lati Abrahamu wa de Dafidi je iran merinla, ati lati Dafidi wa de ikolo si Babiloni je iran merinla, ati lati igba ikolo si Babiloni de igba Kristi, o je iran merinla. Bi bi Jesu Kristi ti ri niye, ni akoko ti a fe Maria iya re fun Josefu. Ki won to pade ari oloyun lati owo emi mimo wa Josefu oko re ti se oloto eniyan ko si fe dojuti ni gbangba o fe iko sile ni ikoko sugbon nigba ti o ro nkan wonyi o angeli oluwa yo si ni oju ala o wi pe Josefu iwo omo Dafidi mafuya lati mu Maria aya re si odo nitori eyi ti o yun ninu re lati owo emi mimo ni yo si bi omokunrin kan Jesu ni iwo pe oruko re nitori oni yo gba awon eniyan re la kuro ninu ese won gbogbo èyí sì ṣe kí èyí tí a ti sọ láti ọ̀dọ̀ Olúwa wá ní ẹnu wòlíì kí ó lè ṣe pé kíyèsí wúndíà kan yóò lóyún yóò sì bí ọmọkùnrin kan wọn máa pe orúkọ rẹ̀ ní Emmanueli ìtumọ̀ èyí tí ṣe Ọlọ́run wà pẹ̀lú wa. Nígbà tí Josefu dìde nínú ọrùn rẹ̀ ó ṣe bí áńgẹ́lì Olúwa ti wí fún un ó sì mú aya rẹ̀ sí ọ̀dọ̀ òun kò sì mọ̀ ọ́n títí ó fi bí àkọ́bí rẹ̀ ọmọkùnrin ó sì pe orúkọ rẹ̀ ní Jésù.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Ajẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ fún ìfẹ́ tí ẹ fi hàn wá, tí ẹ fi rán Jésù. Ọ̀run bíbí yín kan ṣoṣo. Se aye lati ko fun wa lori igi agbelebo anbe yin wo pe iku ti Jesu ko lori igi agbelebo wo pe nitooto yo se tutu fun ese ni kokan wa loruko Jesu anbe yin wo pe loni bi o ti ka iwe mimo ti o si ko ohun ti agbelebo ati igbala wa duro le lori anbe yin wo pe e o je ki oro yi ki o ye wa ki okan wa ki o tewo gba oro yin ki a si fi igbagbo gba ohun gbogbo ti oko wa ninu oro yin loruko Jesu anbe yin wo pe nibi kibi ti ese ba sapamo si ninu okan ninu iwa ninu ile anbe yin wo pe gbogbo nkan yi ni e o le jade pelu agbara emi loruko Jesu wo pe a o di ominira e o to wa sile e o gba wala igbesi aye ti o ye omo Olorun e o fun olukoluko wa loruko Jesu e se wa loju lati ri ohun ijile ninu oro yin a ma wi pe e ti gbo wo pe e o si se fun wa loruko Jesu Christi Oluwa wa.